0: láti gbà tí mo ti wọnú ọdún yìí 2026 mo gbé ọgá ọlọ́run o
1: gbọpẹ wa ji o pa
0: torí ojú ọ̀nà tí mo láti jọ tí mo jẹ ti lè ṣe gan ojú ọ̀nà tí mo ń tọ̀ ní àárọ̀ àtàlẹ́ ìmọ̀ bá yẹn lẹ́rù ṣùgbọ́n o ṣe o fún ààbò rẹ adúpẹ́ tó jẹ́ àṣìwí ogun sóun ló sọ program yẹn ó yẹ lọ fọlọ́pàá mú ọlá náà ni ẹgbẹ́ dé kóòtù ọlọ́run tí ò fààyè gbá mo dúpẹ́ o ọlọ́run tó wá fi àwọn èèyàn rí yí mi ká nídìí iṣẹ́ yìí ogun ni forúkọ rí ọlọ́run látòrí àwọn ọ̀gá tí ń bẹ nìkan ni àwọn èèyàn kan tó pé wọn ò jẹ́ kíṣẹ́ ò sú mi ayé yín ò ní sú yín I'm proud of you sir I'm proud of you ma God bless you happy new month to you all wà láwọn apá àbí kan tó yẹ pé alẹ́ lẹ́yìn sí wà àwọn kan bí ago mẹ́sàn-án báyìí àwọn kan bí ago méje táwọn ò tí ì bọ́ sí ilẹ̀ oṣù tuntun happy new month in advance pẹ̀lú orí ọ̀fẹ́ àti àánú ọlọ́run á jọ parí ọdún yìí ni tẹ́ni ládìẹ tó kó kinní kan bọ̀ ìyá mọ́tàkà bá kó wọ́nà gbára ní kó jáde ẹnìkan kan nu wa ò ní pẹ̀dé wọn ààbò ọlọ́run kò dájú lórí wa we are now in September we are going to October November and December gbogbo tí ò da òní dénú ilé yín o
2: ṣe àmọ́ lórí o
0: ẹgbẹ́ mi yé bẹ́ẹ̀ lé ọmọ yìí lékè mú kí yín ọmọ wọn lókè fara àṣàlẹ̀ ńlẹ̀ ìbàdàn mo kí mọ́ gàjí ọlá olúwọ́wọ́ lábẹ́ ọlákùlẹ̀ yìí robert kempt nílẹ̀ amẹ́ríkà àǹtí sálẹ́wà new york city mama ọlá yìí nǹkan ọlájídé mo kí yín grandpa christopher láti awẹ́ mo kí yín ojú òní tì yín ẹni dàgbà ayé ẹni dàgbà sọnù èyí tó kọ ayé yín ẹni fi jìyà ẹsìn ní gbúrò òkèrè ìbànújẹ mọ́gàjì abídèmí karim mọ́gàjì ilé agbọ́mọlá olúsọjí mo kí ń sà lóde ajé ńlẹ̀ ìbàdàn alájì àti alájà bìsìrè yìí ò nílùú london mo kí ń ojú òní fíjọ́ kan tì yín láyé abiola yàlẹ̀ yàlẹ̀ alájì sọ́lì ọlárẹ̀jọ́ toronto mama lady dickiness folukẹ ayaderu mo kí yín o alájà doctor ọláìdé rahim mo kí yín alájì sajudeen oyè ọmọ òye wọlé ọmọ àfọkọyà bíbí wò sí àwọn wà ń bí iṣẹ́ báyìí olùbàdàn of texas doctor pastor olúfẹ́mi ọláyíwọlá ọmọ wọn nílé ọlọ́sọ̀ọ̀sì lókè lábọ́nlẹ̀ ìbàdàn àìmí ọmọ ògùn sanyà mo kí yín bàbá mi john ajibọlá olúwọlé ọkọ ọmọ ọlọ́jọ́ ọ̀bí mo kí yín mama olúbùnmi olúwọlé yo lo pa lo lo gwen ru
2: Mais moi, je fais un mila à Rome.
0: L'homme est ici.
2: Nous tourions en pont. Moi, il y a mes gilles en négatoji.
0: L'homme est ici.
2: Tu dis, d'ailleurs, tu m'as gouillé.
0: A nous, l'homme est
2: ici. A qui l'homme est ici? Oh, tu es fait que mes paris est tout.
0: Ah, on dit, nous parlons de tout. L'homme est ici. L'homme est ici.
2: Oh,
0: bah, on dit.
2: Oh, tu es doux, mais on m'a dit, moi, j'ai dit, j'ai dit, j'ai dit, j'ai dit, j'ai dit, j'ai dit, j'ai dit, j'ai dit, Aba kan si waju mi
0: mo pa lupo
2: olupo yi mi rele mi ma ba wu o ma rele ni ti e ma pari kini o wa ni waju mi
0: igbo odun le se loke pe
2: o ami olodumare
0: gbogbo nta si wo lo ni tinu yin dun si ore ni banje lo la o
2: banuje ni ta fe buju
0: afolabida ero ibrahim mukinsa alaji ambali asisi
2: ambali asisi le o si
0: ki mo gaji le je laruru Honorable Oloye Side Akintunde Mogaji ile Afonka ni le Ibadan Olowo Otun Barista Sarafadin Abiodun Ali Mokin Awon ni le oku se di atuluana Alaji Siraju Rende Omolawa ni
2: Omolawa
0: Awon eyan po ni Facebook gan Bi mo si ki won n wo le bere eto. Awon ni ejika ti n be lorun ti o ja so jabo. Alagba sakala wa mo ni good morning to you sir. Afa abani se mo kiyin o. Ibrahim Suleiman mo kiyin. Olurante Ayo Ade mo kiyin. Wallace mo kiyin. Godwin Ademola Mokin, when you happy new month, September. Better life. God bless you, sir. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better life. Better omo yin oni gbegun elegun
2: gbegun elegun
0: wala oni pade amo yin amo yin oni pade
2: wala lagbaro
0: gbogbo eyin te ti yan oko te ti yan aya to pe to je bi pe okan yin so pe esiyan mo so sinu afefe gbogbo to le ma da wahala lenu gbeyawo yin olorun mu ko nbe lo
2: mo ni ami ami
0: for lasade alagbado mokin en soro ti oluwo nu mokin e da uye ni yi mokin ati chope lolubado exit mokin e fu wa pe korede so fu ora mokin ti shara re mo ni happy new month happiness of mother and happiness of mother happiness of mother and happiness of children arakunrin kan ti won pe ni jejo ti won so pe ki n fun anti to pe ni 5000 naira mo ti fo yin jise o ti fi jise o fo yin jise o but awon meta ni ni ki n fun ni 5000 naira ojo yen ni iya iyawo mi ni she was she that's Tuesday ta ku nbi ba injejo
2: ba se ku nbi atoru yen na ti siwo ose ba ti dele na pe ni kutu
0: pe to mama ti da soro gun to ina ibi ta tin se bo la se bo la ise ni e ti pe mi yen e dakun awon meji to ku ti e dako e dakun won be lowo mi mi wa ran ti won o e dakun ejo ke ran mi leti leni tori bibeli ni wo kokoro je ni kene ni gbese ohun kan
2: be ni
0: bibeli so ti mo de tele e dakun e pe mi leni sa e je ki ma awon meji to ku ah yes won ni aba kan ni abeku ta se ma npe Tell that one nick with me, Jack. Well, what kind of one who lay yes,
2: once.
0: Yes, I get a
2: mamma by Becuta,
0: Mobaro, Duncan, a duck, a chicken, which is more sensitive to my buyer. To let the boy cut any cold coo at your salini, edakun e ma je ke olowo du sowo mi eni daran e se mo dupe o
3: ri baba mi
0: en ti mo ri e ri
3: mi
0: e romo.

dúpẹ́ ń fẹ́ràn lè ṣe lágelú ọlọ́run fẹ́ràn ẹ̀yẹn náà lágelú 96.7 lẹ́ ń gbọ́ kasim taurid kìyìn mùsọ̀bàlájì tó bó ṣe ṣẹlẹ̀ ìdẹ́mi náà ṣe gbọ́ iná lọ kọ́mú kí n sọ fún pé ọmọ yín ò ní ṣiṣẹ́ gbé ọmọ tèmi náà sì ní ṣìrìn ọmọ ẹnìkan kánú wa ò ní ṣìyàn o arábìnrin tó pè mí tó sọ̀rọ̀ ìfún mi mo ní ṣe mo lè get fat lóòótọ́ àti lódodo mo dé padà get fat lóòótọ́ torí bíbélì ni ẹ wá di ohun gbogbo dájú kẹsì ṣe ti ṣòdo kẹ wá di mú sinsin ayé wa o èèyàn wa o àmọ́ yín ò ní ṣiṣẹ́ gbé o. Mo ṣe wá ṣẹlẹ̀ gan-an wá rè.

0: mo kí ẹ kú kalẹ̀.
1: Wọ́n gbọ́ ọjọ́ ìtúgẹ̀dá.
0: Wọ́n ní bọ́jọ́ di pé àwọn bẹ́ẹ̀ sí jọ mọ̀ kọ́mọ lùbọ́ sọ wà papọ̀ wà papọ̀ wà papọ̀ rèé. Táwọn fi dìyàwó lẹ́ẹ̀dẹ̀ arákùnrin, àwọn dìyàwó. Wọ́n ní wọ́n fi àwọn níṣu àti lọ́kà. Mo níṣẹ́ kílẹ̀ yàn láyò láti ilẹ̀ gangan. Mo ní kẹ́tìrìà kíní kan làwọn ṣe ń sunkún pé ṣùgbọ́n gbogbo ẹ̀ pọ́ọ̀pọ́ọ̀fù bọ́ǹsì nǹkan kan snacks làwọn ṣáà ń tà. Táwọn fi wọlé arákùnrin. Èṣù ló ṣe wá pàdídà tí ńlá yá kí ló ṣẹlẹ̀ láàrin yín. Mo ní Mr. Olúpọn tó gun wá náà ni wá ń gbọ́. Da ọyẹ ẹlẹ ọmọ fíìlì ẹbí oru ọmọ ìyá àfẹ àti bá ń gbé bí amúlòkọ fẹ dàpọ̀ mú kí o dùn ìwé sábà rí náà lò jẹ kí èyí ọba ọ̀rẹ́ àti àwọn tẹ náà o ti kó lè wọ́n tó tán
2: ọmọ ìyá àfẹ ibú àbábálá kan yọ ọmọ ń bọ́wọ́ wà láwà.
0: Ọ̀rẹ́sẹ̀ mọ̀ jẹ díẹ̀. Wọ́n ní bó ṣe di pé àwọn wọlé ọkọ. Ọlọ́run fáwọn ní orí ọ̀fẹ́. Àtọkùn àtobẹ̀ làwọn bí. Wọ́n ní snacks làwọn ń tà pop-up díẹ̀. Wọ́n ní ṣùgbọ́n gbọ́ ò yá. Ọlọ́run bá ní kékeré ń wọ́n mọ́. Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí mí sí pop-up àti bọ́ǹsì. Àwọn iléèwé kan làwọn bẹ́ẹ̀ sí gbé kínní lọ pé dákun ẹyin tí mo tún ń tàlẹ́ ọkọ mọ́ pé torí pé tó àti di bí aago mẹ́sàn-án láàárọ̀ ìdá ò ti máa dá díẹ̀ díẹ̀. Wọ́n ní kílẹ̀ bẹ́ẹ̀ sí gbé kínní lọ iléèwé sí pé iléèwé báyìí àwọn ògbé àwọn lè gbé bíi ke bọ́kẹ́tì wọ́n fi rú ke hàn mí àwọn ògbé lọ sí wọ́n ní bíi skul mẹ́wàá làwọn supply. Wọ́n níṣẹ́ kí lọkọ yín ṣe. Wọ́n láwọn construction company lọ́kọ̀ àwọn bá ṣiṣẹ́. Bó ṣe ò parí ọkọ̀ àwọn òmùwó wálé. Ṣùgbọ́n nínú ẹ̀ náà làwọn ti bímọ mẹ́rin. Tí ó sì sí wàhálà tí ó síta. Bó ṣe wá ṣẹlẹ̀ tí wàhálà fi wá dé. Tó mú kẹ́yìn ò gbọ́. Ẹ̀bá ti gbọ́ nǹkan kan.

0: wọ́n ní jọ́ náà níjọ́ àkọ́kọ́ tọ́tàn ti fi ọkọ̀ àwọn tínú àwọn bàjẹ́ jù láyé pẹ̀lú gbólóhùn tí ọkọ̀ àwọn fẹ́ wá pé owó ń bẹ̀lú ẹ̀ fẹ́ ra lẹ̀
1: ẹ̀lú náà lọ́ àlọ́ rẹ̀
0: owó ń bẹ̀ lọ́wọ́ fẹ́ ra lẹ̀ tí ń bá ga ò lè ga
1: kábíyèsí
2: olódùmarè
0: wọn náà wọn ní bíi fíìmù làwọn pè
3: tọkọtaya ẹ máa yà
0: á ó ti rò pé owó rẹ̀ ẹ̀dẹ́ tó ní lọ́dọ̀ ní tóbi jẹ́ pé gbà mí ma sọ fún ọ pé ìmọ̀ abájọ́ tẹnu òfin kọ́ ọmọ inú ilé ó máa ń wò náà owó àkọlé ó fẹ́ ra lẹ̀ báwọn wọ́n ní àkọ́bí àwọn àtọ́fọ́n kejì ló wà lẹ́gbẹ̀ẹ́ àwọn wọn náà kẹ́ tó pilẹ̀ kejì ni pé bàbá alágbájá ṣé ẹ̀gbọ́n tẹ́ bẹ́ẹ̀ bá ga ìní ga ó dáa ọlọ́run ó jí ẹ ga o ọlọ́run ó sì jẹ́ mi ní o ga o mo ní bá ń ṣe kó wọn ju ọkọ àwọn nù. Mr. Olupo jọ kẹrin ọrọ yìí owó tí mẹ lọwọ àwọn lọdún náà lọ wọn ní 280,000 wọn náà gbé pop-up lọ sí skul ni bí ẹ ṣe pa àwọn nù pé ọmọ àwọn ń bì bíbó
4: tayatọ́kọ ẹ̀ máa
0: yà. ìbáṣá níbẹ̀ káwọn fomi bọ́ lójú káwọn làwọn làwọn pè é.
4: tọkọtaya.
0: fi dìgbàdìgbà tó di ilé ìwòsàn.
3: tayatọ́.
0: ní bá níjọ ní nǹkan tí ń ṣe tẹ́ ẹ dé mọ́lẹ̀ dé kínní.
1: kábíyèsí olódùmarè.
0: skul lọ ti lọ mú sí n ta.
1: wọ́n sáà jẹ kúrò nílé.
0: njẹ eléyìí ṣe skul o. skul ni. wọ́n ní báwọn ṣe wọ́ọ̀rẹ́.
5: ẹ ṣe ra ilé kan olùrànlọ́wọ́.
0: wọ́n láti gbà tí 200,000 naira kò mú owó.
1: ìjálẹ̀ má ṣe
0: kò mú owó. wọ́n náà bá ń fòfáyọ̀. owó ló tán ẹ̀mí ò tán. àwọn fògùn fọlọ́hún àwọn tún bẹ̀rẹ̀ sí gbàgbèsè ayé àwọn lọ wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ wọ́n níbi tí ń gbàgbèsè ayé àwọn lọ yìí ọ̀rọ̀ tí ó kó àwọn sọ́hún ń bẹ lókàn àyà wọn bóun ò bá ga yìí òun náà bí wọ́n bá gé mi náà lè ga o wọ́n ní àwọn síjẹ́ nìkan tí ọ̀rọ̀ ọnú ilé àwọn kìí sí tán máa ń sọ pé ẹ̀yìn àdé táwọn àti wọn àtú òde ilé ẹlẹ́bàtúyẹ̀rì ti pé. alágbèrè kasim aláwọ̀ mórí ní facebook. ẹ jọ mo fọlọ́ ń bẹ̀yìn lámi ṣí à program yìí dáadáa ẹ dákun mo bẹ̀yìn ni ẹ jọ ẹ ṣí à ẹ̀kẹ́ comment síbẹ̀ dáadáa ẹ dẹ̀ like ẹ̀. wọ́n ní bó ṣe di pé àwọn ń bá gbèsè ayé àwọn lọ́rẹ́ o ọkọ rẹ̀ ń lé o wọ́n ní tòun tẹnu ẹ̀bí wọ́n tún ṣe pé ọkọ à ń padà níbi iṣẹ́ tẹ́ ti ń ṣiṣẹ́ wọn rè pé tó iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ wọn tó ti gbaṣẹ́ kan o. ọkọ̀ àwọn tún lọ. wọ́n ní kinní kan tí àwọn mọ̀ nínú pọ̀pọ̀ àwọn ni pé tó bá ti ń lọ bí iṣẹ́ á jẹ àmọ́ ànánú lé ní tilẹ̀ ń tọ́ lọ́hùn kò ní ó máa gbọ́. àsìkò tí ó bá fi iṣẹ́ lọ́wọ́ yìí náà ni gbogbo ń ṣe bákan. ni kerekere awon ba gbesi aye awon yi woni asi woni oko awon wa je ni kan to ye pe tan ba soro kan fere momo oko awon o gbo woni yen na wa na ti awon fi man dake foko awon tori pe oko awon kan ti fere we mo lo do mi oni nke o ore mo mi awon oko
1: gbogbo gba
0: awon ta won jobirin leyin e lo mo ayo ga ma se wa lase lafia ni awon ti pa furun ta won awon pe ah no kan jo to foko awon pe ah ari yayo pe oko awon si ko la nkan bi ko le keje ko le keta ko bi e ba lo gan ko e ma sa do do mi ni e ya da na olohun se olohun se won awa ta awa na olohun je ki awa na o dagba o won ni bo se di pe wa la wonu se awon re ona won ni gba la wa gba wonu se mo pada bo
6: check it out
0: won ijo yen Mr. Olupo se mo pe awon popo fu sta ndo jon awon material second ta no nisin
7: olopo fosora ame fosora
0: oni awon ti po flower tan awon ti po ti bonse loto awon ti po ti popo fu loto awon ti prepare ti snacks na loto
7: ame fosora
0: oni ago meji abo la won awon ti fi phone awon se alert ago meji abo gerege la gboro de o to no
1: mo da bi je ni
0: oya ko bi wa
1: bi o
0: ko wa
1: lo lo wa fun mi
0: mo ni ko
1: 3000 wa megberun meta wa ma manage ma fi le fun o ma farada o ba da aro ma lo fi ye ni jogun fi atamala
0: oro bi mu ri marun lo wa awusa kemi wa gba
1: o ba megberun meta mo mo value re ni kini bi o se mi wo bo ba wo saudi o ni What you already get in? I am 1 kilo, ni kilo.
0: When you push away the pay, I go make job, but I'm a man, June. I'm a G.
7: But
0: Tamara. Won ni en ba kan won tan ba nse gbugbu awon ise re lo pe awon ma bo ogun ni awon tin to ta ma fi korun to ni pe o kere tan flower bag meji la won po njo kan tun lanu Mr. Olupo
1: ise ni ise ni
0: flower ma gbera
7: eh ha
0: flower o gbera
1: ise ni ni da mu gbugbu
0: na ba tun ban se de gba awon flower ban se de gba e mole tan ta wo pe o se kikini o
1: ah ko ji gbera
0: number to bu ma eyin easter bi kini ma pe ama to fi si ama to fi si ama to fi si ama to fi si pe abi kini o wa to nbe ni abi kini ti awon to to se pe abi kini ti expire ti ta fa wona ti le fi manjo na iwon ti awon ri din ati bounce ni ati pop pop ni o tun denu ororo tun dobale be ni ah besi oni to si yin o besi oni to se mi na o won di bi tan ti bere ti soro ti bere re ni soro ibere ayima ayima ayima ayima won la fi pati o kan di wa pe gbogbo awon lewe tin gba popof lowo awon bonsi lowo awon mi bai lowo awon madam ko need e ma wori am school ni ah won la ni bi osu meta won ni gbogbo nkan se di wa pe
1: kabisi olodumare
0: ama tin kiri lo in ti en ba gbe lo won tun gbe bo ha Olorun ta la won se won ni be na ni awon fo kan ro pe wa nje wa la o de bayi bo ni jije awon bo ni mumu awon bo ni na bo ni nilu awon o si mowo olowo woju
1: ata omo
0: egbon tawon o ke si tawon o te tawon o so awon a ma pe ni pe dakun to mo lo lawon re kun ni ban se gburu oke lo re an ba lo re taku ti jesu lorun
1: akuku gbadura
0: won lawon gba won ni enikan se ra won njo kun ni kilo sa won pe madam ni junction bi complexe yi ko ta pop up emi ni kilo de

0: ta won kan o awon kan be ni makado ni ekun ni won sun de ki ayo wa ni okan re tori pe ojo waju o da mo ran ti odun kan ti mo gbawe lo re joko na lo rokun le na ni ile ise ti mo wa laaro yi na ni wa kisi enikan mo ni to e le pe e ma binu e le ma gbo mi mo won ni ki lo de alaji atalaja bisiri oro yin oni su olorun laye olaya nabi muhammad adewale iya ni e ma wori o e ma jojo mi so lupo ojo baba aba wura o tuje ji mewa ba lati lo ti era wa ko lo ra isi le mo re bi bo mo atabo gbogbo nkan tori pe olorun wa laye re o si pe osu kan gerege won si teni ma pada ba gba won gbe won ni nkan won a lo doju ko gidi kin wa ma sokun e wo je mi o pada die to ti an gba mi fun o kan fi yen se fara fun yin ni se ki ayo wa lo kan aya yin o awon eyan kan ti kira awon eyan kan so ti o to nkan ni lo mu an ko lo kepe latari kina si ni atari pe won o le fara ran soro yen fara oni kan ninu iwe oni CAC nko kin to pari eto yi baba mi John Oluwole oko mo olojo bi ah eyin baba sese o awon o le se gbere fun o
1: abi
0: I'm going to go to the house.
1: Yo kan lekun.
0: Emi ni. Mo ti wa bi mo bere njo jele sin le mo si mo pe wa le. Ki lo se yin? Woni ban ti so fun la won sunkun. Ban ti so fun la won sun ba ni to. Ina mo wa ri yin fun sugbon ise te wa nse ta wa bi njaun se ni binu o. Se le se. Mo fi se kan lo mo pe emi mo ju ba ye lo mo ju ba ye lo mo di degree mo si se first class first class master di belo ah soro ni de bayi o
1: oro re dabi enu
0: soro mo first class o
1: mo first class o
0: ko mo se ko class ge o
1: se mo grade 1 gan
0: o ni ma ni ise wo amo mi ma se mi o nso le lati kekere mi o ma ni se le padi mi dump la wa tin sise o ibi ti an dale si ise wa le se nbe a sa pali a sa kujabo a sa ke a sa nkankan bayi
1: iri oti isu
0: gbogbo ta wa nsa ni dump nu en bo ni wa mo ko awon ti o ra na ti wa nto si gbogbo ona te fi didi laye te fi gbagbe o se ati se eni to ni ojo oni ojo kan ni osu ti se lekesan yo la faye yin ataye ti wa na
1: ami
0: ni di se ilekun to ku ti ma nkan ilekun lu oyinbo kolorun ko si fun mi
1: mari ase labe bo
0: ade bi si e fo lodo n bayi ni ojo oni fo o eti oni di o
1: ami
0: awon to lorun o lo fun wa lorun gbe won dide
1: ami ani damu
0: tori pe
1: opon ye ke
0: Olorun ogo ni foko re. Won ba ni to. Ibi awa tin sise nu o. Dump. Igbe ndale si. Nibo wa nibe. Bye nibe. Ya lagboja e po a.
1: Toroko bo
0: yan. Kula abirin wa so kini kan fun pe be se wo mi. Te ba wa laarin osu kan. Osu meji te ba ri yi pada Olorun e pan lo ma le na ba patiju awon mo ri opolopo ile patiju e mo ri ni to nse loni mambo. Ah, woni na ba pati ju awon mo ri, ngba o dari topo awon de, baba lapeja. Bi mo se nfidi ra le yi. Nbe ba to de na la to jeun. O ti su mi. O ti su mi. Gbogbo ewu lo ti so mi lorun tan.
1: Jeju melo.
0: Arabere so kan fun mi sugbon fe so we so na ni. Kele bi ti nkan ba won de. Won ni awotele awon. Awotele.
1: Alafo wu mu.
0: Won lawon tin fi abere mu awon kan. Ta won o ti take awon to gba to ti so awon. Gbogbo bi te re wa ti yi o ti ndegun lo.
1: Ya ni. Rujumare ni je ari ponju.
0: Atomo mi atomo yin kankan oni bo ha o.
1: Ami o, ami, ami, ami.
0: To. Won ni la ba mo. Tẹ̀lẹ̀ wọn lọkọ̀ ó lọkọ̀ wọn sọ gbólóhùn kan pé ah máa lọ ibẹ̀ náà ibẹ̀ náà ẹ mọ̀ gbọ́n máa lọ ibẹ̀ náà dáa. Ṣé mọ̀ wípé ọkọ̀ sọ ọjọ́ kẹ́hán pé bóun ọ̀bá ga ìwọ náà ò lè ga arábìnrin ti wá ríṣẹ́ ń dọ́ǹpù. Ó wá ní ibẹ̀ náà dáa máa lọ ibi kò ti mọ́ jókòó lẹ́ni. Wọ́n ní bá ṣe mú ilé dọ́ǹpù rèé.
2: Ayé tótó
0: wọ́n ní ju àkọ́kọ́ àwọn sun pirigidi ẹkún.
2: A ti máa ṣayé yìí sí o.
0: Nígbà tí wọ́n kó bàtà fún wọn pé ẹ a ti ní o wọ́n á nígbà táwọn ẹ a mọ̀ gbọ́ wọ́n nígbà táwọn débẹ̀ wọ́n láwọn ó san 1500 owó wọlé pé kẹ́ ẹ tó lè sálẹ̀ ń bí ẹ sanwó wọlé 1500 wọ́n ní ọ̀rẹ́ àwọn ló wá fún wọn ní 1500 wọ́n á ní wọ́n fọ̀rọ̀ ní káàdì. Ọ̀rọ̀ òbójúgbọ́n lòun ò lẹ́ran. Ẹnìkan ń bá mi sọ̀rọ̀ kan lọ́wọ́lọ́wọ́ ní ìsinmi mo fẹ́ ṣètò rẹ̀ níjọ́ mẹ́jọ. Tẹ́ ẹ bá gbọ́ ẹ pé ní dúníyàn yìí náà. Ṣùgbọ́n kinní kan ni mọ́ gbẹ́ kòtò fún yẹn o. Tó o bá ti gbẹ́ kòtò fún yẹn déédéé tó o gbẹ́ ń ta sírì rẹ̀ ni wọ́n gbẹ́ fún ọ náà padà. Ẹnìkan ni I can forgive but I can't forget. Forgive and forget. Move forward. Ọ̀rẹ́ mi sẹ̀mi wọn gbẹ̀sán ó gbàjú tó fi ṣe ọ lọ ẹsẹ̀ filẹ̀ fọlọ́run. Tó wọn ní bí àwọn ṣe débẹ̀ àwọn sunkún. Wọ́n lóbìnrin kan wá sọ fóun pé ẹkún náà lòun náà súnjò kọ́kọ́ débì ṣùgbọ́n lónìí. Ọlọ́run ti mẹ́rin wá fóun. Ìyálẹ́gbọ́ ẹ mọ́mi ẹ mọ́ ṣiṣẹ́ yẹn ẹ mọ́ ṣe.
1: Orin ayọ̀ àwọn abọ́sí.
0: Wọ́n nígbà tí yóò dìrọ̀lẹ́. Àwọn ti sa ẹrù tilẹ̀ ti kún. A bá débi tí wọ́n ti wọ ẹrù gbọ́n wọ ẹrù. Níjọ́ àkọ́kọ́ a bá kó 6500 láwọn lọ. Ẹ mọ́ gbàgbé o. Gbogbo apẹrin tí ẹ ní gbogbo nǹkan nǹkan àwọn ti ta sán gbèsè gbèsè tó kù nílẹ̀ náà tó pọ̀. Wọ́n ní bó ṣe di pé àwọn paṣẹ́ tí ń wọ ẹrù àwọn tí ń kówó náà lọ. Náà bá yọwọ́ tí àwọn fi wọlé láàárọ̀ 1500 bá yọlé ọ̀rẹ́ àwọn ọlọ́ba owó kínní. Àwọn bùn ọ́ ni. báwọn ò bá lè yọ nínú ìṣòro àwọn náà ti dé nínú ìṣòro rí ẹnìkan náà ló máa náà dé yìí àwọn bùn ọ ni o àwọn òya àyàn òya yín lówó ìyá lágbájá àwọn bùn yín ni wọn nígbà tí ó fi tó ọdún kan táwọn dé dọ́ọ̀pù táwọn ti ń salẹ̀ gbogbo owó táwọn jẹ pátá ládùúgbò àwọn sì sáńtì òkèèyàn kan àwọn san o. Wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn ń báṣẹ́ yìí lọ ló bá dìjọ kan. Ọ̀rẹ́ tí ó mú àwọn débẹ̀ bá pa pé ìyá alágbájá ẹ wà. Ayì tó ní bá nìkan mọ́tò ọ̀tọ̀rọ̀ bá rẹ ní sọ. Ẹ ti dénú ọgbà náà ní ìsìn ìtìlẹ̀ ọdún kan. ni nbe lo yin wi da ibere da tin ba gbajo ele atele atele tin ba gba mejeji o ye kini 450,000 lo ndo le gbajo ajo kan na ni olohun ku se eyan ku nda nbe ibule ni lesi olohun le lesi ba won ni be la won ti wa so orojo kina to ku awon so bo pe ah oro le eh foro le mi bo ah foro le le awon e ba ti ra le ti pe ti pe n to ku awon wi re aburi e buru ni won ni ajo mejeji un bori awon se lo se tajo titi kan awon ori awon ke gba owo ajo yen ni mo bo ori le ka lo oko ko so fun won pe bo won ba ga se ibi kan le ti yan kadara ni
1: abi baba kan na ya
0: sori e buru ni awon be se gere kan ne ti ma won awon to ba san loju abi be po ra ni e do wi agoya ebi e fe gboru e won ni asiko erun ninu dump yen pe o san ju asiko ojo lo ha won le mbara won be lasiko ojo tan ba bo mi fun ton ko mu ton won ni mu
1: kabisi olodo
0: ni nti ojo awon ta won la koja nbe a o pe ah kan o tun wa sise iko to a ma sata fo mu won lawon sanwo lewe awon ma o won na si ti an na tin bo po pada e wa mo gbo ori ni pe soju opo le bo se wa di pe won lawon arabire bo gbowo ibi awon tin dajo o gba keni o gba keji eni ni di owo e ko fun bo se mo to baba kan lo re a ma ra le lo wa so fun pe mo so ha o
1: foko re o
0: foko re o mo so ha o mo gbe
1: titi olodumare fi abo pari re
0: to fi ya meji lo ko ni beta lo ko ni merin lo ko ni mo se si so nkan kan fun
2: aye yi o
0: mo ni ba won se rale itan àwọn se sọ bí àwọn se nkankan wọn ní ọlọ́run wá se nkankan pé bàbá tán ara rẹ lọ́wọ́ rẹ pé ilé ojú bàbá àwọn ní nbẹ lójú bàbá àwọn wọn lẹ́yìn sọ̀rọ̀ ni pé ah láti mo rẹ infact inú mi yẹ̀dọ̀ ọwọ́ yín tí mo sáré pé kí ló dé pé ilé ojú bàbá mi ní nbẹ lójú yín iye kan bàbá mi ní yín wọn ní bàbá àwọn wá fẹ́ àwọn rẹ pé bàbá ló wá bá àwọn mójú tó lé títí tí wọn fi parí ojúlé mẹ́fà àwọn kan ẹ wá mọ gbọ́n tó wá ṣẹlẹ̀ orí ti ń débi tẹ́ ti dá sí bọ̀ díẹ̀díẹ̀díẹ̀ wọn náà wá jókòó ló léńjọ kan wọn náà mọ àwọn méjì ló ti kọ́ṣẹ́ tó ti gbà yọ̀ǹda táwọn sì ṣe freedom táwọn bẹ̀rẹ̀ arinṣẹ́ fún wọn fi fọ́tò irinṣẹ́ ọmọ kọ́ tó kọ́ṣẹ́ tẹ́lọ̀ tó jákọ̀ bí wọn fi fọ́tò rẹ̀ hàn mí tẹ bá rí ìdọ́ṣà máa ń ṣètò arábìnrin rà ó lé ní mílíọ̀nù kan mo ní ẹgbà ń dídà bí bo olùpọ̀ ẹgbà ń dídà o
1: àánú náà ni
0: mo ń tajà dọ́ǹpù iná arábìnrin ìwádò ní o mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ibi iṣẹ́ iná arábìnrin yẹn wà ẹ wá máa gbọ́n tó ṣẹlẹ̀ wọ́n lọ bí oṣù kápẹ̀ náà ní oṣù mẹ́sàn-án lórí ní sátiwọ́ ọdún kẹsàn-án ìlú lọ bí oṣù mẹ́jọ báyìí wọ́n náà wá wà lé mo ti parí ilé báyìí o wọ́n ní táwọn ń gbé táwọn tá fi tàpọ̀pọ̀ àwọn ti kúrò ń bẹ̀ wọ́n ilé mi táwọn ń gbé títí dìsẹ́ wọ́n ní àwọn làwọn kó dajì owó ìtọ́kọ̀ àwọn fi dajì owó kún ìdajì lọ́kọ́ àwọn rí kó táwọn náà fi ìdajì yòókù táwọn fi ń gbé bẹ́ẹ̀ dùn ní. Wọ́n náà wá sọ fọ́kọ àwọn ń jọkàn pé abáláwáyà ti ẹ̀dùn náà. Wọ́n nígbà táwọn ti wá rí àṣeyọrí ilé yẹn àwọn ti rí ṣe ọkọ̀ àwọn ti balẹ̀. Wọ́n ní ọmọ àwọn àkọ́bí nìkan ni ló mọbi sílẹ̀ wọn. Àwọn dẹ̀ sọ fún pé lẹ́yìn àtọ̀run rẹ.
1: Sọ fún bàbá rẹ o.
0: Tó bá sọ fún bàbá rẹ inú yìí làwọn fi ṣe pè fún ọ àtẹ̀yìn táwọn fi pọ̀n ọ. Torí pé àwọn wọ́n ní bàbá ìgbẹ́lẹ́ káwọn sọ fún pé wọ́n ní bàbá rẹ sọ fún pé má kọ̀ bí rẹ wá. Ikú òdòjú àrùn òdòsù. Wọ́n ní tó jẹ́ káwọn má kọ̀ bí àwọn lọ gan-an tó fi mọ́ bẹ̀. Ẹ wá mọ́ gbọ́. Àwọn àjòkò ní ilé àwọn jẹun àwọn dáná táwọn jẹun tán náà bá ní àwọn pé àwọn kan sọ pé nìyẹn pé ọ̀rẹ́ àwọn tiẹ̀ ọ̀rẹ́ àwọn kọ́lé ní dọ́ǹpù pé ọkọ̀ ẹ̀ náà pé bíi táwọn náà ni pé àwọn ò sọ yìí táwọn rí fún ọmọ láyé nígbà tàkó tàn sọ fún ọ pé àwọn ti rewó kan jọ tó ti dàbá òun. Fún àwọn kan pé ẹyin kíni kan sáwọn sáwọn kan fún àwọn táwọn sá náà là ń jẹ. Wọ́n láì mọ iye aṣọ làwọn rà tó yàṣọ gidi tó pé tẹ̀ máa fẹ́ lọ òde òde làwọn ó ti lọ pààrọ̀ aṣọ torí ọkọ àwọn nígbà ò ti di pé tí ń bá ga ìwọ náà lè ga. Gbogbo ẹni tí ó fàyà ọmọ yín sòdiwọ̀n ọmọ yín ò ní gúnlẹ̀ bẹ́ẹ̀ o.
1: Àmì àmì àmì àti ti àná.
0: Wọ́n náà wá sọ fún wọn pé ìyálẹ́pọ̀yá pé ọkọ ẹ tiẹ̀ ń tẹ̀lé lọ́wọ́ ọlọ́run mọ́jọ ń orí ń tóun ọlọ́run mọ́jọ ń orí ọlọ́run mọ́jọ ń orí àkọ́kọ́ náà òun ò lè tẹ̀lé irú obìnrin bẹ́ẹ̀ lọ láyé tó ń bá tún wá mọ̀ tó ń bá mọ̀ òní bó ṣe fọ́ gbá yánu òun ọmọ kíní kan ọmọ kíní kan ọmọ kíní kan tẹ́ bá àwọn bá gùn. Wọ́n ní ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní bá ṣe bú ẹ̀rìn nù. Wọ́n náà wá dákẹ́. Iwájú ni ṣáájú tí pàkọ́ tẹ̀lé. Wọ́n ní bọ́kọ̀ àwọn ṣe ń wí lẹ́nu pé iwájú ni ṣáájú tí pàkọ́ tẹ̀lé. Bí ká àkọlé yá pé òun mú un lọ àbí yóò pé òun ni bó kó lọ bẹ̀ gan tí ń fojú ẹ̀ rí. Wọ́n náà wá wò pé ilé làwọn ti parí ṣé lè mìrẹ́ǹtì ni àwọn ò mọ̀ gbé. Mo ní lọ́wọ́ lọ́ba ìṣẹ́ kí lọkọ yìí ṣe wọ́n ní kọ́mìnì tí à ń bá ṣiṣẹ́ àwọn tí ń ṣe títí ṣe kankan pé wọ́n ti kú òǹbẹ̀ ọ̀ka àlọ́kọ àwọn ń gùn báyìí. Wọ́n wá lọ́kadà tí ń bẹ́ǹdì àwọn lọ́wọ́lọ́wọ́ yìí tí ń bẹ́ǹdì ọkọ̀ àwọn ẹ̀mọ́ tó ẹ̀ tún máa ń gbọ́n kankan o. Yes. Wọ́n ní ọ̀kadà tí ń bẹ́ǹdì ọkọ̀ àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní ọkọ̀ àwọn ń dá owó kan owó àrò kadà ẹnìkan bá fowó kún. Wọ́n nígbà tí yọ wàhálà dé láàrin àwọn ọ̀tọ́ ń tọ̀hún. Mo sọkọ yín mu tí wọ́n ní díẹ̀ díẹ̀. Mo lè yẹ
1: Adébísí
0: ni èmu.
1: Ọlọ́run mọ nọ́mbà alẹ́ rẹ̀.
0: Adébísí ni èmu.
1: Ọlọ́run mọ nọ́mbà alẹ́ rẹ̀.
0: Sọ wọn pé èyí tí mo wíhun mo fi ṣe 1-1 ni ìwọ náà sọ yẹtọ pé mo parí.
1: Ọlọ́run mọ nọ́mbà alẹ́ rẹ̀.
0: Tí n sì parí.
1: Ọlọ́run mọ nọ́mbà alẹ́ rẹ̀. Mo rà sí.
0: Tí n sì parí.
1: Mo rà sí. Jẹ́ àmọ́ abé tó lọ.
0: Tó ni mo parí.
1: Yé omi pè níta lánàá. Ọmọ kí omi pè níta ni lánàá.
0: O tó mú o létí. Ebi. Asiri ibi.
1: Tẹ́lẹ̀ mẹ́fẹ̀ kí yìí.
0: Asiri ibi abi. Asiri ibi abi. Máìkì láfijọ́ búra.
1: Ọlọ́run mú ọ lálẹ́.
0: Mo mú ọ tán yányán. Ọmọ ìyá mi ṣe kí ni ìṣiṣẹ́ sá. Fi kún.
1: Ọmọ àná ni. Orí pẹ́rẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ ni.
0: Ìdí ẹ tú. Sori Máìkì. Láfijọ́ búra báyìí.
1: Àwọn bíbélì búra.
0: Àwa
1: bíbélì lọ ni.
0: Ìrọ̀ Bible kọ Mike ni Mike ta jọ gbẹrun si ni
1: ni yọ fi tori titi la yọ akinso la lo la ro
0: ni yọ kan wa
1: akisina lajọ
0: kin je kin je kin soro te
1: wo atagboro gbogbo
0: ni na lo la ma gbọ ja Mike la fi bura
1: iro bibeli ni ka
0: iro
1: ya ba ti paris ka bibeli
0: iro Mike la fi bura Mike la ajọ fi bura ah wo
1: mo ka
0: wo ri ebi lo ka a bibele be ka o ah
1: ibi ni mo ti mo
0: to tun tewo to ah
1: Oh,
0: ya ma eh omo ya fe ara ti mike bura
1: mo ka o e so e pe eniyan kan seleri dami o le seleri mi
0: aye mo le
1: dami le seleri mi
0: aye mo le o mi wo ti mo mu bayi
1: ah o ri nkan ai tete mo le o le mi mo loko
0: eh si se fun na ko si wala Oni boku awon se wa oye wole mo ti lowo yi ah mama ya fi olaye ko laji oju ori ti
1: eye mi n se jari
0: yes sir e wo bo ti mo
1: o mi te la
0: oye laye ko laji de bo e wo beba fun lowo ibi ni e ma ran si
1: baba mi ko la wa
0: a se to fowo se
1: mo ko lupo lana ani me ope oti so mi lo lese emi na la so mo so lo lese lana
0: se laarin emi re
1: eh
0: ni ti le nto lohun
1: ka so tuto
0: ka so tuto
1: e mo mu oni
0: o we wo wa rogo esu du mo pa ida mo lajo
1: dami dami gan mi so fun mi pe
0: eni mo mu
1: ma wo lupo o ma wo
0: eni mo mu eni mo mu tun ti mu mi ah iwo lo alo iwo ni mi alo iwo ni mo bi so eni oro yi ah
1: dami dami mi so fun mi lana pe ma wo ma wo
0: mo gba lo so pa ye wa mo gba o mo ya be mo sun eni mo mu be lana lodo gate ah
1: a fi gba mo ko lupo pa
0: wallahi ewo ewo bi na je se ba paro eleyi ah ko si wala wo mo wori bo mo wori o ti wo o ti daro bogi lowo mi
3: mama la yin ko la jide mo kin robot came to America oloye honorable Saidi Akintunde mo gaji ile afonka mokin olowo otun oloye barrister Sarafatin Abiona ale Abiodun ale akwa na liberty yo si si
1: yo si si
3: pe ni o si da
0: eyi oni bo se wa hale to
1: lo fowo gbaya
0: to fo gbaya to
1: won mo le guru won mo le kakase
3: awon mo awon o sa wo se kan
1: o wo ba mle
0: won di bo se wa di nu osu keta odun yi awon ji la aro ni awon baba this house is for sale na ba
1: ati ko le lori
0: o waju ta le awon ile si digital o abala kan la won si nlo de le
1: wing ni ye on rent ni o e se le ti e gangan o
0: oni bi toro wa de do yi ara ile egba won awon ti sise le o kolon ja won o duro je
1: ami o adu je lagbaro lodo
0: kila buro si mo sa won
1: ami ami ami mo ba sa mi
0: en to ko awon wire o emi iwaju ni saju ti pako tele bi mba ga o le ga o gbọlọ mejeji yi kojo ka won ni semi awon omo nta won wa loru ijo kan awon ba roru sun mo lan fi gbo le ise lage lu atetu yi da won foro ile ologbon aye omoran aye
1: kin ba da si o
0: tori won ni ore awon so ba pe ebi kan re ko ko le ni ko ma dagbe ti e ko lo ma dagbe
1: abi
0: ise to se wa jise re
1: abi
0: kan ma e da le won na bo nu le bi o ba bi o ba wo won ni kini ka won se ile yi won ti fe ta bayi awon be nbe o
1: ile mi rent
0: so oro re o
1: ye ki rent
0: oro re o hello
4: hello
5: hello
0: aku ojumo o
5: Samuel lati
0: lati bo
5: e so fun mama yen pe pe ko dogbon baja ni o ko baja ko ni kaluku lo nlo e to ba ti re mi lo ile won ko ba ti ni kaluku ba lo nlo e ko ma mo ko ni kaluku omo to ba le fo mu popo omo
0: okay
5: e ma pa won fun sai ni o je ma ma lo le lo ile yan be ni ko ni kaluku tete lo nlo e
0: ko ba ji ko wo do danja ko
1: ke daru fe re fe
5: oni kaluku lo nlo e oni kaluku ba ti lo nlo e ko ma gbe be ibi e ni ko pari esin ni ajo won pari si be ni so ko a le gbe le en rorun
1: an ni le trace ara ni an
5: e se won ma da won mo efun
1: ise o kin ba da si oju ni ti o ile danu mo ju ni police station
0: hello
5: emi pe
0: baba mi ko ni se yin o kai soro ti
5: eri mi wi
0: ase o
1: ase o ati
5: ni o se ni tai
0: ami
5: won ni bodo ba ko so ko we e ka ti pada de
0: be ni
5: to ba se pori ti e da gbo ba ni o bere o yo fo ko keji ni o to ni o to re wa ju di esi o se se ko e ko ba ti ko lo do e lo mo fi e ni ko kan ti an ba elomile ele ti be ma ni se je ba lori ta e se ti ku ko se ta o yo ti lo gbo gboro ni
0: ben
5: se en to ba ti mo ti se yo fo ra se dada
0: ben
5: yo to ne yo ba ni olorun je nkan o mo ma wa lowo
0: ami olorun
5: e ku iwo mo baba o lati se so kin to le mi
0: e se mo dupe o hello
5: e be ka ro
0: e ka ro egbo soke o
5: e ku eto
0: yes
5: ni re
0: ami olo ati yin na
5: seri oro fi ye gege bi eni to pe tele si
0: okay
5: gege bi o to so won da yi ka to sa ki mo le bi o ka ru ku kan jo wa be ka won ra ri lo ko mo da o ye are so pe yo ko yo de para sa si to ba ya ki ko won le so wo bi ye so imo ra ke mi ni
0: oda
5: oro mo ja de yo ale ko wo
0: hello hello
5: hello
0: hello sir
5: ese ko ni gbe fun yin
0: ami oluwa sir
5: adua ti mi fe fe ki mi ni pe ti wa ji ni ko lo wa won afa to da o le to da ko ba gba adua ki gbe aye o le da ti won ba si igbe aye o le da tori eni o fe ko tesiwaju to ba si ba ja to ba ba ja re iri ko me mi e lo ni o ba ja ni o ba ja ibe o gbadura
0: gbadura o da si iseun iseun oju ni ti hun hello
5: ebe en ka ro
0: aku ojumo ojumo ire o aku osuntun
5: ira ba mi ka ni ni la ni opo
0: oya
5: e gbogbo be se soro yin gbogbo e lajo n ba wa lo
0: oji
5: e keji ni pe oro deli ala oko yen so ile mi na be fara duro si eyan ti o ba fe ki yo eyin o eyan ma ri oje owo e sodo ni abi ki eyan to ba fowo omi po mi kuku re ni pe ko o mu mo bi won se n ba ja mo ba ja gidi gan oye iwe inu ni o binu ye e ba mo pe kini o le binu ni ko bi baja
3: oye mi sa
1: won ka lu gba gari.
3: Hello, loyin da ti ro. Hello, hello,
4: hello,
3: hello, sir.
4: Oh, e kaaro.
3: A ko ojumo ojumo ire o.
4: O dara fun yin.
3: Ami Olorun.
4: Baba Ajesa.
1: Oju ni ti yin o baba mi.
4: Ah, iya je mi. Iya yo yawo ni o.
3: Ah, latoyo.
4: Ah, akura mo ni tako ni so si da be.
3: Abe wa ri eni mo mu fura mi mo tun ti mu mi
1: mo ko mi te.
4: Koda. Eh?
3: E file yo jewo
1: ope mo ti se o.
4: Olorun olupo mo da won lohun o ku le ya o.
3: Ase o, ase o.
4: Olorun Olorun mo ba sire.
1: Amen. Amen.
4: Gbogbo e lohun mo se.
3: Se
4: ri obirin yen. Baba ngo se baja o. Oko re yen o se ba ko se baja o. O ti so pe bobirin to lo be gan nto won foju e ri.
3: Be ni o so be.
4: Awon mo ni ru ko ni runu ko je nti oru oru.
3: Mo ni ru ko ni
4: mo se baja o. Se ri to ba se pe ndi toro de duro yi se bi ko ti mo gbe kan pe yawo ohun
3: ko se ri. Ko mo ko mo nkan kan.
4: Eh eh. Ndi toro to mo ti omo won akoko yen to ba je pe okunrin ni. Ki won se bi pe omo yen rent ile. Kun lo be ko ma lo loru ma pa lo nbe.
3: Okay.
4: Tabi ki won claim pe awon gba keni omo yen lo gba yen ni ki na poruko re wing kan.
3: Okay.
4: Ki awon aburo re o ma lo yara kan ko won ma loru ma pa lo. So ti yeyin ba. Eh eh. Ki obirin ko wa bere lowo oko re pe to mo awon ti ta le ni sin bo la wa rin bo la lo. Ati edupe ti awon omo ti awon omo ti wa woro ko sadan ti won nbo lawo ko si o ba se pe yara kan lo ba lohun lagbara to ba lo gba ato ni ma atana ma na obirin ko to ato ni mo ni o bi awon agbalagba se mo nso o ba se pe yara kan lo ba lagbara to ba lo gba ki won jo ko lo de ko obirin mo tun wa mo sise ile mi lo o ti ye yin se mo pe olo mo pin olohun to mo mo sanu fo benin to fale alaanu lowo to fi ri yan yanju yóò tún ṣe ntọ́jú bẹ́ẹ̀ lọkùnrin ní ndí lọ́wọ́ tẹ́lẹ̀ ṣó ti yé yí
3: kóbìnrin
4: wo wá múra sí àdúrà gidi níbi tóbìnrin ẹ bá ti ń múra sádùà ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ ọlọ́run lè ṣàánú fún o níbo ọ̀dọ́ ọba palẹ̀ ara mọ́ o ìyẹn ò tán bẹ́ẹ̀ nù o.
3: ọ̀dàṣà
1: ẹ ṣe
4: ọlọ́run mọ̀ pín o.
5: bẹ́ẹ̀ bá fara pamọ́ tó bẹ́ẹ̀ yóò bá ti ẹ̀jẹ̀ ká ẹ ni ti ìyàwó wí tèmi náà wí ẹ pé wu ni ẹni kò ṣe ibi àràbàbà ṣubú bí iṣẹ ibẹ ni ọrọ àti tọba ilé ẹkọ rẹ bàjẹ ẹkọ ewu.
3: ẹ ṣe mo dúpẹ́. 091-2370-8675 nọmba tó wọlé síbí nù. Hello.
6: Ẹ kó ètò sọ.
3: Ẹ já kọlọ nìkan.
6: Ẹ̀gbọ́n mi tó tó
3: táyọ̀
6: kẹmọ̀ àdùnnú
3: alákùnrin.
6: Mr. Adébísí ẹ̀yìn káre ń tì yín ọ ẹ̀ka kọ́mẹ́ǹtì ní Facebook 1 billion wọ́n ní fáìnì tẹ́ ẹ̀jẹ̀ tó ṣe ń fi ti olúpọ̀ pa ọ́.
3: Kò jẹ́ ẹ fi ilẹ̀.
6: Ọlọ́run bojú ọ̀pá yín jẹ́.
3: Àṣẹ o.
1: Àṣẹ o mi tẹ́ ni ẹ.
3: Ẹyẹ ẹ̀sán dá.
6: Bàmíjì ò ní ìjẹ̀mọ́ yín lọ́wọ́
3: àgbà
6: ọlọ́run yín. Àmì àmì àmì àmì àmì àmì
3: àmì àmì
6: àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì
3: àmì
6: àmì àwọn kan bẹ ìpín ni wọn lupo níwọn bá àgbàdémi gan dénà yìí tí mo jẹ lè lọmọ àádọta ọdún ní ṣùgbọn mo ní àwọn ìrírí
3: tó pọ
6: tó báàdì gan bẹẹ ni tó báàdì nípa àwọn èèyàn kan sọrandì ni ìpín ni àwọn èèyàn ó wọn ní wọṣọ wọn sì tó bọtọ wọn ẹlòmíì káàbìnrin wọn kó má fi bẹẹ ni kó má fi wàdùwàdù ṣe o. Kọ́ mọ̀ fún wàdùwàdù ṣé o àmọ́ tẹ́ni ẹ jẹ tẹ́lẹ̀ kun o. Kọ́ mọ̀ fún wàdùwàdù ṣé o yóò rẹ̀ mí jẹṣẹ́ rẹ̀ mi.
3: Gbogbo
6: àwọn tó sì wà ń kò bá Ọlọ́run kó wọn yọ o.
3: Gbogbo
6: àdúrà tẹ̀ gbà fún wa Ọlọ́run ojú ṣe fún gbogbo wa o. Àti yín náà kò ní kọrí o. Ẹ pé kìtà ọ̀dájọ́ ilé mi bàjẹ́ o.
1: Àmì o iṣẹ́ ojú ló ti o. Ẹ
7: lọ ẹ ṣàrọ̀ sà.
3: Aunty Tọ́pẹ́ good morning
7: and happy
1: new month.
7: Happy New Month, sir.
1: Ẹ kú oṣù tuntun.
7: Mo kí gbogbo àwọn tá a jọ ń gbé tò. Àwọn ọlọ́gbọ́n mú ẹ kú ètò.
3: Yes, ma.
7: Mo dẹ̀ kí bàbá mi kan fi owó ránṣẹ́ sí mi ní last week. Mo dúpẹ́ òwe náà ní tán wọ yín o. Wọ́n fowó yín díṣẹ́ o, kódà agbe má wọ ló bá lọ. Ọlọ́run ṣe o, ẹ ṣe gan ni òun náà ní tán wọ yín o. Ọwọ́ yín a máa rò pé
3: o. Ilé iṣẹ́ adúpẹ́ o.
7: Ọ̀rọ̀ rẹ o. Ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, nǹkan tí ò lè ní. Nọmba one, ṣe rí this. Financial kini ni nkan to nsele yi financial situation so ma so imo ba die ki awon awa to ku ka le teko nbe seri mi mo boya woman yen gbo wa boya won
3: gbo won gbo daada
1: won gbo wa bayi
7: e ma gbo o awon mo ti awon ibi ti nkan ti sele bo awon koko ni ma kon so fun yin Olorun kẹ́kẹ́kọ̀ọ́ èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni ẹ̀dẹ̀ ti kẹ́kọ̀ọ́ ọlọ́run wá tún wá yọ yín ó fàyín láńgẹ́lì lọ́wọ́ dáàgbé mẹ́ntọ̀ ó fi yín lé mẹ́ntọ̀ lọ́wọ́ ẹ má dá lọ́wọ́ mẹ́ntọ̀ yẹn o that's number one ẹ̀rọ dúró ẹ dúró sọ̀wọ́ mẹ́ntọ̀ yẹn ó lè jẹ́yàn tó jẹ́ pé bó ṣe rí yẹn áńgẹ́lì ló jẹ́ fún yín ẹ dúró lè lọ́wọ́ ibi tó bá ti fẹsẹ̀ yín sí ni kẹ fẹsẹ̀ sí number two ni wípé ṣe rí bẹ ṣe wà yẹn ibi tí wọn bá kó lọ tẹ bá mọ pé ẹ sì ń fẹ wọn ẹ sì ọkọ yín sì ni wọn ibi tí wọn bá kó lọ kò bá jẹ inú one room apartment bàbá tó sọrọ lẹẹkan mo rí fún ní ọmọ nípa nǹkan tó ń tà ń sọ yìí tó bá jẹ one room náà kó lọ ẹjọ kó lọ bẹ ẹ má ẹ bá gbẹnu kéyín létí ìsàlẹ̀ ń pẹ kọ́lé o and apart from that àwọn olówó tán máa ń fẹ́ pé àwọn olówó àwa olówó ẹ̀yìn náà ẹ̀ka ara yín mọ̀ ẹ ti do olówó báyẹn ẹni tó bá kọ́lé tó lówó bá kọ́ ilé tán máa ń kọ́kọ́ kọ́ kì í ṣe ilé gbígbé ilé tẹ ma fi máa pa owó mi wọlé ni tó ti eyín ilé tẹ kọ́kọ́ kọ́ yẹn kì í ṣe ilé gbígbé o olówó nǹkan lè gbígbé ẹ lọ wo ìtàn àwọn olówó àwọn tó bá gbé olówó wọn nǹkan lè tán ní financial knowledge wọn nǹkan lè kàn máa gbé bẹ́ẹ̀ ẹ máa ti ní ìtẹ máa gbé o bọ ilé tán máa kọ́kọ́ kọ́ ilé tán máa fi ń rẹ́ǹtì
3: ni. Ṣé fi ń ṣòwò?
7: Wọ́n fi ń ṣòwò ni. So ilé òwò yín nìyẹn tó tún máa powó mi fún yín wá. Because ẹ mọ gba fẹ́ máa dàgbàdà. Ayé dẹ̀ ti kúrò ní ọmọ ní investment ni ayé àtijọ́ irú àwa báyìí ẹ̀yìn báyìí investment ìyá mo ṣe wáyìí investment ìyá mi ni mo jẹ́ tó máa ń pa ọmọ mi ó gbúdọ̀ fún mi lówó. Ayé principle tó wà ń sìn yìí. Àwọn ọmọ kò sí pé ọmọ ní investment ẹ̀yin fúnra yín lè máa ṣe iṣẹ́ yín sílẹ̀ iṣẹ́ tẹ máa jẹ lọ́jọ́ ogbó yín ẹ̀yin fúnra yín lè máa ṣe sílẹ̀ ẹ gbúdọ̀ ṣe sílẹ̀ because àwọn ọmọ sìn yóò wọn ní ìmọ̀dé wípé èmi ni mo máa bọ́ ìyá mi kò sí yẹn mọ́ o iṣẹ́ ẹ̀wò bẹ́ ṣe tètè máa tówó bá owó máa ń dà o. Owó máa ń dá bówó ṣe tí ń wọwọ yìí ẹ tètè gbìyànjú kẹ tètè kọ́ mi. Tó ti eyín ẹ gbìyànjú báyìí ẹ tètè kọ́ mi ibi tẹ bá máa tún ra lẹ̀ sí ẹ tètè wá lẹ̀ sí bómi tó pé ibi tẹ máa ra lẹ̀ sí ibi tó jẹ́ pé àwọn èèyàn máa lè gba ibẹ̀ ni tán máa lè gbà tẹ bẹ́ ṣe wá yìí tẹ bá kọ ilé àkọ́tà mo kọ́ máa ní èèyàn akọ́lé àkọ́gbé àkọ́tà àkọ́rìn.
3: Bẹ́ẹ̀ni.
7: So ilé àkọ́tà yín nìyẹn o ẹ má lọ ṣe mistake fẹ́ ń kó lọ bẹ̀ ẹ mo kọ́ lé kan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má ẹ bá sọ kò bá jẹ́ one room kódà kán sí yìnbọ́ ṣàìjọ lọ máa gbé ibi tán máa sì yìn sí kò jù bẹ́ẹ̀ lẹ má ẹ bá sọ ẹ má kó lọ bẹ̀ o ẹ fi rẹ́ǹtì ẹ tètè pe àwọn èèyàn ẹ bá yín kán máa yín fi rẹ́ǹtì bàbá tó ń ṣàtọ̀nà yín yẹn ẹ rí pé ọlọ́run fi yín lé àwọn mentors lọ́wọ́ ni ó ń fà yín ìfà ọlọ́run rí ìyá yín ni o. So bóde ṣe máa ń wà nílé ayé ni èèyàn máa ń kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ti fi eléyìí ṣàríkọ́gbọ́n tẹ bá fi bọ́ sínú kinní mi ẹ wò kẹ tó kúrò ẹ tètè báyìí ẹ lọ fi ilé yẹn fi rent ẹ má sọ fẹ́ ní bọ́ọ̀dì gan pẹ́yìn lẹ ni ẹ fi rent nǹkan tẹ máa jẹ lọ́jọ́ ogbó yín nìyẹn ẹ tètè wọ owó máa ń dá because 7 years of farming 7 years of ọ̀pọ̀ ó wà 7 years of ọ̀wọ́ ó wà láti ayé ìgbà Abraham ló ti wà ó sì wà ibi sí ìhun bó dẹ̀ ṣe máa wà títí láéláé nìyẹn igba opo yi olukaluku lo ma wa ni igba opo ati igba won ti e se be oluka igba mi o wa wa lowo yi igba mi ko ni si en to ba e mo pe idile kokan lo ma ni Joseph eyin lo Olorun ti se Joseph le yin bo baba yin o riran ri o ti mo pe obirin obirin ogudo iro o eni to ba ti je wi pe family e to ba je pe won lo iyawo e lo je Joseph le yin tete ya ora gbe ile lowo ko wa ora ma fi ogbogbon ko fi ma tele to ba je pe iwo oko ni tete mo bo si mama eyin okun le gberaga pe emi mo so ba mi iwo to ba ti mo pe o se Joseph ni aye igba to iyan mu nda yen Joseph lona o fi yan awon omo Israel nda yen awon omo kini ni nile won ko to di pa awon omo Israel wa run je nbe gbogbo ilu lo wa run je nbe e tete lo be se wa yi e tete wa le mi e ma le se ko lo be o e wa le mi e tete ma ko ile te ba ma ra e je ko gbo si oju gbangba te ti ma referent
0: e se o
7: ma se ti eyin ba yen e tete ma ko mi lo bayi tori igba mi ma oda tu ma de igba mi
0: o wa ati pe ise dump yen do e se o lo titi
7: to ise dump yin be se ise yen e tu wa e tu wo ibo mi se tu le channel owo yin si be se nko le esu wo bomi se tu le channel owo yin si era e se tears era bond e fowo si bank ko ma ba yin ko ma ga die die gbogbo awon bi te le fowo yin si niyan eyin oja se mo si wa yen ni oni fe ke ko fe ke se nkan kan awon nkan te ma se nkan ipamo ni nkan ipamo nkan to ba ri pe ni business gan e ma si atiri se yin won anybody bi won o e ma fa atiri se yin won o e keko bayi o e ma fa atiri se yin e ma fi won o eyin o le je ke ga o so te ba si fa atiri se yin won e se mo bi se se ti lo bere se mo nkan to sele tin ni akoko ni so ni akoko yen ko si eni ti o kin lo nkan ko si eni ti to ba eyan gbudo everybody lo nlo nkan te ba wa te ba en to ba si lojo isu a wa lojo olohun o nlo nkan na niyan everybody you must do something to ba lo nkan wa lu e lo nkan gba yen ni won na fi lo yin gba yen e lo nkan ko te yin tin kan ma tin ju sowo yin e tete ma fi e ma olohun ni ke ma pasa be e ma sasa bi olohun olohun a ma ra gbagbo e a ma bo yin olohun yo yin o de pe o fa yin le awon eyan lowo e mo pe ni last week te ba gbe to mi mo so pe eyan ma ni subtraction ma wa
0: ben
7: so bayi e fi add nkan kan mo life yin ba yen o ni le te add mo yin e tun wo nkan mi se tun le add mo life yin e tete ma wa bayi ke tun wo nkan mi because naturally subtraction ma wa baba onuko se ngba te dele ni last week te ba nkan te ba se mo ni
0: ah
7: ile gba ti eyin yen subtraction yen ah mo se
0: oga
7: life man subtract generally a top agba ti e that life subtraction ma wa
0: ti
7: subtraction ba ma de ngba mi eyan ma ro pe boya pe aye ise yan ni ko de aye wo gbogbo nkan se ni ngba ti subtraction de o gba gbogbo e lowo yin titi de bi kokorin that is sub

0: ibi tọkùnrin yẹn bá kú lọ lórí kẹjọ kú lọ kó lè lẹnu ní ilé ayé lórí ẹni tó sọjú.
1: O lè fa wo
2: ẹ ṣeun.
3: Appreciation mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi.
1: Iléyá ọdún ọmọlé ebe lọmọ ilé kẹṣin mọ gàjí ọlá olúwa owó labẹ ọlákùnrin xam thanks so much sir Robert Kent nílé Amẹ́ríkà ẹṣin àǹtí Salewa ní New York City ẹṣin mama ọláyin nǹkan ọlájídé mo dúpẹ́ grandpa Christopher Látàwẹ́ olóyè abídèmí kari mọ gàjí ilé agbọmọlá ẹṣin alájì àtàlájì àbìsèré yọ ẹṣin o abiola yale yale alájì sọlí ọ àrẹjọ ní toronto ní canada amandi tennis folókè ayaderomu alájì dr ọláìdíra yìí alájì tajudé oyè ọmọ oyè wọlé olùbàdàn of texas raimi ọmọ ogun sanya bàbá mi john ajibola olúwọlé ọkọ ọmọ ọlọ́jọ́ bí òní mama olóbùnmi olúwọlé bàbá ṣe wọ́ṣẹ̀ lápá bí ló kú
4: ọdún kan ni
1: bá ti ń dábì kó mọ́ fi nǹkan tẹ̀
4: bẹ́ẹ̀.
1: alájì yanbali axis mo kìnyín mo ṣe báyìí kí mọ́ gàjí ilé ajá lárúurú mo kí mọ́ gàjí ilé afọ́nká orí ìsáìdì akíntúndé ọlọ́wọ́ ọ̀tún bsa àwọn náà ni òkú sèré àtúlù àná alájì sáìdì àìdí ọmọ láwà náà mo ń fi àdúrà yín àwa náà ti dájọ́ ayọ̀ sójú ọ̀nà elédùnmọ̀ rè ó já lè ṣe pẹ̀lú àti àlàáfíà ká ṣe nù dùnú ká ṣe nù ayọ̀ kó sì yọrí sí dáadáa àti gbogbo àwọn tó fọjú ayọ̀ sọ́nà pátápátá gbogbo tó wù kí wọ́n ó fẹ́ ṣe ọlọ́run bàwà ṣe o àwa tá ń lọ rìn àjò já lọ rè kábọ̀ rè tọ́rọ́ náà jèdì ẹ̀ 08054035746 ó kọ ẹnìkan chenike ń fún ní 5000 ṣùgbọ́n mi tí ìmọ̀ ènìyàn ẹ̀dàkùn ẹ̀yàn bàbá tó lówó gan ẹ̀dàkùn ẹ̀pẹ̀ mi ẹ̀ ní dáná o 10 naira má bá wọ́ mílíọ̀n jẹ́ o ọlọ́run kó ṣàánú olúkúlùkù wa o ní ọyá lágbére pẹ̀lẹ́
4: ajibọla adébísí náà rẹ bàbá oṣù màálù mo kí gbogbo ìjẹsà òṣèré onílé obì ọmọ ẹlẹ́yà àtẹ̀ka gbogbo náà mo kí ojú mi tì yín o
1: ìyá
4: jèrè ìyá fèrè ìjẹ̀kọ́ lágbára olódùmarè ní pẹ̀rẹ̀kẹ́
1: mọ́ra ní
4: september 19
1: o ti di ní rúùmù kan tó gbà fún
4: mi. Ní problem
1: 08054035746 nọmba tẹ lè pè mí bẹ́yìn náà wà ń la nǹkan kan kọjá tó ti fẹ́ gorí ẹ̀mí yín tó pẹ̀ ń wá bẹ́ẹ̀ ti ṣe ojú òpó bẹ́ẹ̀ ti ṣe gẹ́gẹ́ rèé bó ní ti ṣe ojú òpó rẹ̀ gẹ́gẹ́ rèé títí ọjọ́ mẹ́jọ òní adébíyí lorúkọ mi olùpọ̀ àlélu ọmọ alẹ́ tó jọba dj spider màláìka gbogbo rédíò ilé ti yá náà nù pẹ̀lẹ́ bye for now.
3: Appreciation.

Ti mo ba ti ni ori ofe lati wa liwaju eyan omo Olorun nu mi a ma do nitori mo mo pe aye kan tu wa ti eni to ran mi fe tu sile mo ro ni aro yi gbogbo eyin ta le jo gbadua gege bi Oluwa ti fun mi Oluwa ni ki tenu mo gbogbo eyin omo Olorun ni aro yi on ti eniyan nilo lati mo bi o ba je oyin ati ororo to nbe ninu apata mo ti so bi maro beni ninu awon to nilo lati mo bi eniyan o ba je oyin ati ororo ninu apata ikan tun leleyi okopu pa re gbodo pe si meji your tribulation must roll away aye ibanuje to gbe gbodo di afiyeyin ire ajo asan o gbodo di ohun gbagbe ona ijakule eyi ti o n to tele o gbodo di ohun ti o ri mo be ni e kiyesi o ni aro yi eyin kan wa to ja wi pe eyin ni Oluwa ran mi si nitori ele oko pupa yin gbodo pin si meji tori wi pe gbogbo eni to nbe ni gbagede oko pupa won ki le koja esa oru a ma mu won e kiyesi ongbe a ma gbe won tori omi oko pupa ki somi ti eniyan le mu e ja gbadua laaro yi a gbodo pin oko pupa re si meji awon omo Israeli won de bi oko pupa Oluwa ni ki lo de te fi yo mi lenu Mose na wo re si oko oku gbo o de pe si meji ma fe ki iwo na mo be eni nla Israeli lorun ibere ati ope o le pe meji na na wo yi gbogbo eyin ti e gbagbo ni aro yi mo so tele ogun to duo bi oke ni waju re bi won ba je ko same ogun o di petele mo ni ogun o di petele ani ogun o di petele ba mi gbo la aro yi o iwo na le pitan ninu ogun iwo na le gbe nu ogun pitan o le so eri koshi to pari won le kiwo na ko riri aye le ba o dupe ma dinu na da ya baru belege dolia dadash won le ba o dupe dafidi lo so be o ni won da ororo le mi lori ago le ku akuwo sile eyin kan be nibi eyin na ninu re mo gbadua ki le oni to su owo iyanu eyi ti o kan ori tele bi o ba same owo ye pa aye re owo iyanu eyi ti o kan ori tele baba same bo ba ri ami se owo ye pa aye re majemu to so fun o pe ko se se agbara to so pe no lori aye re ami ni ko se sa loruko baba oba ti ememema agbara ye di itemole e kiyesi laaro ibi oku pupa wa ba ma pe meji ohun ta nilo ni pe ka gboran ka de ni igbagbo bi igbagbo wa ba duo sise oku pupa le piya niwaju tiwa naa esa luwa o nilo kankan lowo awon omo Israeli ju igbagbo won lo bi
bi igbagbo won ba mule eni to ran mi so pe ohun le se ju bi ohun ti se lo esa eni kan gbo mi laaro yi o ti e wo pe se wede le kemi na ku rire bayi eni to ran mi ni ki so fun o ti igbagbo re ba gbe won le ki o ku rire obirin kan ba mi soro esa o ti n ba mi soro o send foran si mi dadi ejo e gbadua mo ti pe yi latojo yi e gbe call mi ejo e gbadua fomo mi o ti wa ni labor room ni Canada o si fe bimo mo ti send foran yi ejo te ba ti gbo e ba gbadua esa igba ti mo gbo mo se ko ge pe ojo to send e na buri bi mo de se gbo mo wa fi fọrọrọ se pada mo ni meyora re lelo omo re ti bimo esa se mo pe igba to send e ko le mi gbo nigba ti mi gbo igbagbo ni mo fi soro tori mo me ni to ran mi ki se nkan ti mo ni meyora re lelo omo bere omo re ti bimo gba ti ma fi gbe fone mi le laarin bi iseju marun ti o ye fọrọ yewu o ya yo omo fun mi ni ase gbogbo igba ti mo soro ye omo re ti bimo kini to da bi ogun ninu aye ti e gan kini ti igbagbo re ye lori e kini to wo pe so de ma se se oluwa ni ki so fun o bi igbagbo re ba mu dandan ni ko ri gba iwo gan le gbi omo ti e na jo o le ya yo omo fun mi eya na beru me ni agbada ya baru belia ai mo ya awon to je pe won di omo mo won ninu ti wa gbe wa ba mi ni bi pade esa ma de fowo kan iku won bayi ma ni se bo mo lo move ya ni ko move tele e o ti move bayi lo bi ni a de lo bi mo wo bi igbagbo to nbe ninu mi le mi fi soro igbagbo emi yen na to ba mu yo bi mo emi o mo bo ti fe se laaro sugbon ti ba so fun o ni pe gbogbo adua to ba gba je ki igbagbo re mu mo ti so fun yin bi ri mo n gbadua fun awon eniyan ni Abeokuta handkerchief lowo mi mo wa so fun omobere kan pe gba o ni agbo ohun o ya were mo ni gba handkerchief ko to dele egbe re o ti sa kuro le wo wa juwe bi tegbe lo fun ni Eko o wa wa egbe lo igba to ma debe ko ba egbe be pelu ibanuje lo fi pada bo ni Abeokuta o wo moto iya kan joko legbe ohun ni egbo ada ajina iya o so iwulu re omobere ba da si o ba fun ni handkerchief pe egba pastor mi lo fun mi pe ki lo ba egbo mi sugbon mi o ri won sugbon mo gbagbo wo le sise fe yi na esa iya yen gba handkerchief ko ohun to dele oju egbo to jera lai moye odun esa o bere si gbe loju ese igba ti o fi dojo keji o wa pe omo yen pe mo fe de church yin tore mi na fe dupe handkerchief to fun mi ibo lo ti ri na esa igbagbo lomobirin yen lo emi ko mo sise iyanu omobirin yen la lo fun tori ti omobirin yen o ba nigbagbo ko ni fi handkerchief yen le ko de si nkankan ninu handkerchief yen igbagbo won lo sise nitori eni to n sise gangan ni Jesu wo bi adele ronko gba lowo e bi igbagbo wa o ba mule o ni mo fi fe ko mura laaro yi sori n to ma bere laaro yi ti igbagbo re ba mu baba o mo le ri gba e pe oruko Jesu e pe eme memo owo alagbara to yu aye mi lenu oluwa e fopin si lomi owo alagbara to yu aye mi lenu e fopin si
Ọwọ́ alágbára tó yọ ayé mi lẹ́nu, ẹ fòpin sí i. Ọwọ́ alágbára tó yọ ayé mi lẹ́nu, ẹ fòpin sí i. Báyé lédè yé mi lókè àdáyàbà rí à. Yé má dábàrú pẹ̀lú àgádáyàdáyà. Ẹ fòpin sí i. Ẹ fòpin sí i. Ẹ fòpin sí i. Ẹ fòpin sí i. Ọwọ́ alágbára tó yọ ayé mi lálẹ́. Ẹ fòpin sí i. Èyí má dábàrú pẹ̀lú àgádáyàbà rú bẹ̀. Àmì mẹ́ta Jésù Olúwa wá. Ẹja gbàdúrà gbogbo ẹ̀yin tí wọ́n fi sí ipò àtọ̀rọ̀. Ẹ̀wọ̀ bí ẹja porúkọ Jésù náwó àtúnṣe. Ohun tó bàjẹ́ nínú iṣẹ́ mi, ohun tó bàjẹ́ nínú ayé mi, náwó àtúnṣe. Mo fẹ́ lẹ́rìí tèmi náà, náwó àtúnṣe. Ohun tó bàjẹ́ nínú iṣẹ́ mi, ohun tó bàjẹ́ nínú ayé mi, bàbá náwó àtúnṣe. Ó yá àdúrà. Báyà máa mú mọ́nà bàbá yágàtà. Náwó àtúnṣe. Àyà máa dábàá rúbàlì àgádáyà máa lẹ́lẹ̀. Náwó àtúnṣe. Ogbogbo tó bàjẹ́ nínú ayé mi. Ogbogbo tó bàjẹ́ nínú ìpè mi. Náwó àtúnṣe. Náwó àtúnṣe. Àyà máa dábàá rúbàlì àgádáyà máa rú. Ẹnẹ́bà ráda lẹ́gẹ̀dẹ̀ yẹ́gẹ̀dẹ̀ lẹ́gà. Náwó àtúnṣe. Náwó àtúnṣe. Àmì mẹ́ta Jésù Olúwa wá. Amen. Mo bẹ́ẹ̀ ni o, bó bá rí àmì ṣe lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀ mẹ́mọ́, ọwọ́ àtúnṣe káyé rẹ̀ o. Ọwọ́ àtúnṣe káyé rẹ̀ o. Àní ọwọ́ àtúnṣe káyé rẹ̀. Ọwọ́ àtúnṣe káyé rẹ̀. Ọwọ́ àtúnṣe káyé rẹ̀. Ọwọ́ àtúnṣe káyé rẹ̀. Ọwọ́ àtúnṣe káyé rẹ̀. Ọwọ́ àtúnṣe káyé rẹ̀. Bí gbàgbọ́ àwọn ènìyàn bá ti múlẹ̀ tó gbogbo ibi tí mo máa ń lọ, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu wọn ti máa ń pọ̀ tó. Ẹ kíyèsí sá, oníṣẹ́ òun ló ń ṣiṣẹ́. Òbí ìránṣẹ́ lásán ni àwa. Gbogbo ibi tá a bá rẹ́mi sí, bí gbàgbọ́ àwọn ènìyàn bá ti múlẹ̀ tó, bẹ́ẹ̀ ni sá. Àìmọye àwọn ènìyàn tí wọ́n máa bèrè lọ́wọ́ wọn. Bẹ́ta ló tiẹ̀ ń jẹ́ Ọlọ́run kankan tó ń pariwo. Mo ti rẹ́ ń tó lóyún nínú ọ̀sìpítà tí ò jẹ́ tó gbádùn. Tó ṣà ń sọ wípé Ọlọ́run kankan ni yóò gbẹ̀bí òun. Òun á bímọ sẹ́. Àwọn dọ́kítọ̀ dẹ̀ ń pariwo pé ẹyin ọpọlọ rẹ̀ wò. Ṣé kìí ṣe pó ti ya wèrè? Kò dẹ̀ gbà fún wọn kán fọbẹ̀ gbẹ̀bí òun àfìgbà tó bímọ fún rẹ̀. Ẹ sà, ó wá sọ pé bóun ti kú òǹgbẹ̀ yẹn, gbogbo àwọn tó ń bẹ nínú wọ́ọ̀dù pẹ̀lú òun tí wọn ò rọ́mọ bí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ làwọn náà ń bímọ wọn láì fi abẹ gbẹ̀bí wọn. Ó ní dọ́kítọ̀ yẹn wá pè wọ́n pé má wà bímọ ń bímọ torí ò ti ba mákẹ́ẹ̀tì jẹ́ fún onímákẹ́ẹ̀tì. Àwọn tó ti gbọ́kànlé pé wọ́n ó gba 300, 350, 400 lọ́wọ́ wọn. Ẹ sà, wọ́n bímọ fúnra wọn. Ẹ kíyèsí sà, mo ti rí ọmọ mi kan tí dókítà rẹ̀ sọ fún pé ta tiẹ̀ ni Ọlọ́run kankan yẹn. I want to know. Ó sì tẹ̀lé wá chọ́ọ̀chì. Ó jókòó wájú mi pé bàbá ṣé ẹ mọ̀ pé dọ́kítọ̀ ni mí? Àwọn nǹkan kan wà tí ò nọ́mà. Ẹ sọ fún mi bó lè lè ṣe rí báyìí. Kéèsì yín tí wọ́n mú wá sọ́dọ̀ mi lélẹ̀. Bó lè lè ṣe rí báyìí? Eléyìí ní kánsà ni. Eléyìí ní kinní kan báyìí ni. Bó lè ṣe rí bẹ́ẹ̀? Mo ní gbogbo tẹ̀ ń fi hàn mí yẹn, èmi ò mọ̀ ń pẹ́. Torí agbára ilé wo jẹ́ parí skul. So mi ò mọ̀ ń pa rẹ̀. Ohun tí mo mọ̀ ni pé Jésù ni akiri sóre. Òun ló jí òkú ọmọ Jairu. Ẹ sà, Lásàrù ti pé ọjọ́ mẹ́rin nínú ilẹ̀. Ilẹ̀ ò dẹ̀ gbà lọ́wọ́ Jésù. Jésù dẹ̀ jí dìde. Èmi ò mẹ́ni tí yóò ṣàmì ń bí. Ohun tó dàbí ogun
ti wo gbe si olara eyi to nowo si bi igbagbe ore ba mo laaro yi loruko Jesu atu ole loruko baba oma ti ememema atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile atu osile mo pe owo agbere fun awon eniyan ni church wa wa fun omobere kan to nsomo odo ibi to ti nsomo odo o wa pinu pe ohun o ni na owo agbere yen esa o wa fi pamo ni bi ti o fi owo yen sisa gbogbo igba to ba ti lo be lo ma ba owo nibe e ki sisa ko ba owo nikan esa o n ba iwe to ja wi pe won ko statement of account si o n ba nbe o n ba owo nbe o wa lo ba iya to n ba sise pe mi ki sole sugbon mo fe mo kankan daju lati jo ti mo ti wa lodo yin ni oji owo yin ri sugbon mo n ba awon exchange owo nibi ti mo fi owo mi pamo si se ki ise yin le toju owo sibe o wa kowo yen o lo ko ba iya yen more than 200,000 o wa ni iya wa so wipe orun ko sugbon awon banki je ohun lowo pe se iwe to mu wa yi iwe banki ohun ni ohun fe lo bere ni banki ko ma je pe awon ni won mu owo wa fun ohun ti ohun o mo ti ohun kan fowo owo yen sowo sibi kan no igba to de banki won ku jo lo na ni won ni bank officer iya yen so pe looto la je yin lowo sugbon owo ti wa ko lele se ri statement awa la ni e awa gbo mo bo ti dowo yin sugbon ito n be nibi isopoye bayi la je yin a si fun yin bayi esa bank bi meta ni iwe yen awon meteta ni won lo be won de gba owo iya yen pada iya yen de fun omobirin yen ni ida mewa pe mo mo pe looto church to lo church daadaa ni gba ida mewa ko lo ba n so sibe omobirin yen ko owo eyi ti o ri ati ida mewa meta ti iya yen ko fun almost 500,000 o de ko wa ba mi pe baba kini ki n fi owo ise mo ni iwo lo ni ajemonu re ni oluwa o fe ko somo odo mo wo bi mu owo yi lo wa nkan to fi ma se sugbon owo agbere yen ma na o je ko wa ni owo e tori wa turi ise iyanu oju koroju e kiyesi sa bi Jesu ba ran Peteru lo pe lo si odo ko lo peja eja akoko to ba pa lainu re wa ri owo nibe eyi ti won fi sese nitori owo eyi ti won foju yin rare nitori owo mo duo bi woyi ni aro yi mo so tele iya mo ninu owo bo ba same o ma pade iya mo nipa owo bo ba same o ma pade

0: tu ya lo ruga pe mo fe dabi ra ninu aye onipojupo bi woni temi to pa ke Jesus se ma so kale na tori oge leyin ojo meji le roji transformation iye pada na kori todo ye gbo eni e ti aye ma bo iso uru to ma waye lojo Sunday September 13 odun yi iya na to wa le ko papa police station to wa lori bridge wo road na loju ko ja jonku egba egba re woni egbere jo olorun kankan ago mejo ale ni so wo ti bere egberun meji 2000 yen to ba ko de lowo ojo yen ma gba oyin ati ororo ti mo ni gbo na tori oge lo fe awon olorin mi to nbo ni are kari ba to se yenga avin prophet suma ati bebe lo egbe 0902 520 2724 yesu meji re je ka jo pade nibe
1: ojo Sunday on the 13th of September gbogbo ero to nbe ni ilu Ibadan obi o ma je ojo mani gbagbe bi mo ti n bole latori oke ma ma darapo pelu ogunlogo awon eniyan ni ojo na ibi ti Oluwa ti fe fi agbara rin gege bi alagbara e kiyesi mo so ni ana pe ori ofe nla ni ti odun yi tori wipe a ni lo apete ni odun yi church wa ni iworodu lati ma se ipade yi ni ọdún tó kọjá ogunlọ́gbọ̀n àwọn ènìyàn ló wà ní ìlú Apẹ̀tẹ̀ ní Ìbàdàn ṣùgbọ́n torí pé ibẹ̀ yẹn kò lè gbà wá mọ́ bẹ́ẹ̀ ni so ní ọdún yìí àyè yóò tún gbà wá dáadáa ní ìwúrò so gbogbo ẹyin tí ẹ bá ní orí ọ̀fẹ́ láti darapọ̀ nínú ìpàdé ti májẹ̀mú ti ọjọ́ ìbí wòlíì ní òru 13th of September ọjọ́ Sunday ni láti aago mẹ́jọ alẹ́ láti wà ń bẹ̀ so gbogbo ẹni tẹ bá ní orí ọ̀fẹ́ ibi tí màá ti máa pín òróró àti oyin yẹn nìyẹn 40 ọjọ́ lé méjì ni mo fi gbàdúà sí i ní orí òkè so tí ìwọ náà bá ní orí ọ̀fẹ́ ìwọ náà lè darapọ̀ ní òru ọjọ́ yẹn ẹ jẹ́ ń sọ báyìí pé bàbá mi yóò fi ra rẹ̀ hàn gẹ́gẹ́ bí alágbára gbogbo ẹni tẹ ní orí ọ̀fẹ́ láàárọ̀ ìta lè jọ gbàdúà papọ̀ ní church wa ní ìwúrò máa sọ fún ọ pé tètè dé ní àárọ̀ yìí láti aago mẹ́sàn-án ní àárọ̀ yìí láti máa gbàdúà papọ̀ so gbogbo ẹni tẹ bá ní orí ọ̀fẹ́ ẹ darapọ̀ sí ẹyin wo lẹ ní ike òfìfo ẹgbẹ́ kan sọ tẹ́lẹ̀ sí kí n dẹ̀ máa lọ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mú ike òfìfo rẹ jáde o láti òní lọ ayé òfo èyí tó ń gbé oya jáde ń bẹ ayé òfo tó ń gbé nínú ilé rẹ yẹ májẹ̀mú òfo gbogbo owó òfo lára rẹ Olúwa mú kú o àánú yóò sọ̀rọ̀ wà ní ẹ̀rí ọkàn rẹ yóò balẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa amen amen in Jesus name ẹ̀yin kan wà ń bí tí màá sọ fún yín pé àti ẹ̀ bá tì ní aṣọ májẹ̀mú kúkú béèrè tó bá dé chọ́ọ̀chì ní òní ẹ̀sà má tiẹ̀ sọ fún ọ pé kò tì torí ẹ̀ kò lọbẹ̀ kò lè gba aṣọ májẹ̀mú infact ó jẹ́ n tó jẹ́ pé owó péréte báyìí ni wàá fi gẹ̀ẹ́tì ẹ̀ níwọ̀nba yìí tí agbára rẹ bá gbé onírú ọ̀pá tí o máa béèrè fún kì í ṣe nǹkan tó pọ̀ rárá so ìwọ náà lọ kó o gba aṣọ májẹ̀mú yẹn ó ní a máa wọ̀ ní òru 13 ní Sunday ní òru 13th of September so gbogbo ẹni tẹ bá ní orí ọ̀fẹ́ ìwọ náà tètè béèrè fún kí ó tó di pé kò ní sí aṣọ májẹ̀mú yẹn lẹ̀ mọ́ lálálẹ́ mò ń gbàdúrà fún àwọn ènìyàn lórí WhatsApp prayer group so tí ìwọ náà bá fẹ́ darapọ̀ lórí prayer group yẹn mo fẹ́ kó o ṣe kíni kó o mú nọ́mbà yìí kó o send message pé ẹ àdì mi sí group aago mẹ́sàn-án ní alalẹ́ ni mo ń gbàdúrà pẹ̀lú ogunlọ́gbọ̀n àwọn ènìyàn o lè pè sórí nọ́mbà yìí àbí kó o send message 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you.

ẹṣẹ́ bàbá ẹjẹ́ wọ́n mọ́ padà lọ. Gbogbo èèyàn bí omi dání, omi tó ní lọ́wọ́ yẹn tí n bá ti ń sọ ilé wàásù ẹsẹ̀ kan síwájú. Nínú ìwé Psalm 24 verse 1, bíbélì ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti gbogbo àwọn tó tẹ̀dó sí inú rẹ̀. Ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sí orí òkun, ó sì gbé kalẹ̀ sí orí àwọn ìṣàn omi. Àṣé gbogbo tí Ọlọ́run sì dá, gbogbo tó dá, òun ló fún lóko. Gbogbo ẹ̀ ló sì ní oríkì wọn. Gbogbo tí Ọlọ́run dá, òun ló lóko tí wọ́n ń jẹ. Ẹnìkan níbi ìkéni bí afẹ́fẹ́. Àṣé àjàyíká ni ó kọ tí gbogbo ayé ń pe afẹ́fẹ́? Àjàyíká ló kọ tí wọ́n sọ. Ẹ wá wo ilẹ̀ tó dúró lé lórí. Àjòkún mọ́bì ló kọ tí wọ́n ń pe ilẹ̀. Ayé ló pè bẹ́ẹ̀. Bíbélì ní Olúwa ní ilẹ̀. Ayé gbàgbọ́ pé ìmọ̀lẹ̀ ọ̀sán gangan, oní máa fi ògo òrùn, oní máa fi hàn. Òpópó bírìmù bírìmù, oní máa gbé ògo òṣùpá àti ìràwọ̀ jáde. Bóòkùn ọ̀bá kùn, òun ẹ máa ti ń pè lóṣùpá. Òṣùpá tó bá jáde lọ́sàn gan, wọ́n kàn máa fi wọ́lẹ̀ ni. Ayé gbàgbọ́ pé aṣọ funfun ni ògo òkú, ìbálé ni ògo omi dán. Ẹnìkan ní kí ni gbogbo àṣàmọ̀ yìí? Orúkọ tí ayé ń pe àwọn nǹkan yẹn nìyẹn. Ṣùgbọ́n kò sí ẹni tó rídìí omi. Ayé wádìí omi títí, wọn ò rídìí ẹ̀. Olóbi jẹ́ pé gbogbo sáyẹ́nsì kúkú panupọ̀. Ohun tí wọ́n sọ lẹ́nu ni pé water is colourless, water is odourless, water is tasteless, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, torí pé wọn ò rídìí ẹ̀. Màmá sún omi síwájú. Látòsùn yìí lọ, ayé ò tó rídìí ẹ̀ mọ́. Ìgbà tí àbá fi di ọ̀sán, omi yẹn dànù bọ́tù, kò gbọ́dọ̀ dànù. Méjì ó sọnù. Oṣù iṣẹ́ ìyanu leléyìí. Ẹ̀mí Olúwa ní kí n ṣe é gẹ́gẹ́ bí wòlíì, ìṣe wòlíì ni. Ó rí tó rí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lóyún dọ́gbọ́n. Gbogbo ìwọ tó ṣàìsàn dọ́gbọ́n tó bá ti di 12. Bàwa sọ tí omi jẹ́ gangan àti tá a fi ṣe. Ó jẹ́ nǹkan mẹ́ta. Àgbọn tó fi break tó lomi inú. Ẹyin tó jẹ́ ṣíṣe omi lẹ́yìn náà nígbà wọ́n ṣe tán ló tó di white. Ẹlẹ́ẹ̀kẹta òun ni omi tó ń gbé lọ́wọ́ yìí. Ẹ dà síbi kan pamọ́, màá sọ̀rọ̀ omi. A fẹ́ bẹ̀rẹ̀ sí gba testimony látẹnu ẹ lọ nípasẹ̀ tí mo ní ò ṣe. Lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́, oṣù yìí ni ó pè ọ jù. Kí n tó gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run lè fẹ́ san ọ̀rẹ́ májẹ̀mú yín lónìí. Àkọ́bú òkèlè mo ní kì í ráwọn ọbẹ̀. Abẹ̀rẹ̀ ọ̀rẹ́ májẹ̀mú tá a máa san lẹ́ẹ̀kan lóṣù láàrin òní sí ọ̀dí 7. Olúwa ní ká san lẹ́ẹ̀mejì méjì lọ́sẹ̀ yìí lóṣù yìí bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Àkáǹtì nọ́mbà chọ́ọ̀tì ni màá fún ọ. Àkọ́bú òkèlè ni kì í ráwọn ọbẹ̀. Kọ́kọ́ síde kó o fi ọ̀rẹ́ májẹ̀mú rẹ síde. Méjì méjì ni ẹ̀mí Olúwa ní ká san lóṣù yìí. Èyí tó wá dáa jù, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá àti ọ̀rẹ́ mi náà support ò lè fi sí. Ká fi ṣiṣẹ́ ẹ̀ jẹ́ àfọwọ́ rẹ̀ polówó 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bí ìyàn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Wòlíì tí ń dùn yìí, mo ti ń san ọrẹ májẹ̀mú tó ń gbè mí, yóò ti lé ní 25 years. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Yóò ti lé ní 25 years tí mo ti máa ṣí tí ń bẹ nínú ọrẹ májẹ̀mú. Ẹ jẹ́ ń dé mọ̀. Ìwé Fílípì láàkà lónìí o, kò tó nǹkan. Chapter 1 títí wọ chapter 4. Philippians 1 títí wọ chapter 4. Ẹyin ọmọ náà wò ni ẹ bí lónìí ẹ kúnlẹ̀. Ọ máàkì birthday rẹ, àjọ máàkì ẹyin ọmọ September ṣayájọ. Oṣù yìí lòṣù wà. Inú mi ṣì ń dádùn. Torí tí ó ṣe láyé yín ni o. Mo sọ pẹ̀lú àṣẹ. Ayé rẹ kọ́ gbọ́. Ìpín ìràwọ̀ tó ń bẹ nínú rẹ kọ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Nǹkan mẹ́ta ní bẹnu ayé àwọn ọmọ September. Àmọ́ sọ, gbogbo ẹ̀yin ọmọ September, àtẹ̀yìn tẹ́ ẹ ṣe wedding in September. Kí orí yín kọ́ sọ ire, kó orí yín ó gbé yín débi ire, kí Jésù ó gbé yín débi ògo. In the name of Jesus. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo sọ tẹ́lẹ̀ sí ayé president wa àti gómìnà wa pé láti oṣù kẹsàn-án yìí lọ, kí ìgbà kan bẹ̀rẹ̀ sí san wá ní Nàìjíríà lọ́wọ́ yín. In the name of Jesus Christ. Ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì dandan ni kí ni ò tó sún lónìí orí testimony. Nọ́mbà yìí ni kẹ́ ẹ ṣe àtẹ̀stímọ́nì yín sí
And you will never see the testimony in Osui. To Osu testimony la way. When you fair number in the kendo. 080-88-71-65-66. 080-88-71-65-66. Send the message. You are blessed. It is well with you.

0: Echo Jumo. If you are family Jumo in the city, when you're not in connecting like you know, this is the same way for Moke Gajoke. Tata come on, I seem to fall down a lot of ball, family in the bada. Ah, they call you Suf. The new way is a joint, but you to one in the area, you know. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti yin afẹ́fẹ́ tajútajú tí ó ga sí àwọn tí wọ́n ń ṣe ìwọ́de tí wọ́n jẹ́ òṣìṣẹ́fẹ̀yìntì ní ìpínlẹ̀ Èkó. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRC òun náà ni wọ́n ti gbé ètò ìpolongo wọn lọ sí àwọn ibùdókọ̀ tó wà nípìnlẹ̀ Ògùn látàrí bí a ti wọ́n mú ṣùgbọ́n bàbà. Iléeṣẹ́ ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè South Africa náà ti ṣègbè lẹ́yìn ọkọ̀ òfurufú ìrádára lójú òfurufú ni eléyìí tó fò nídìí dé òrùlé pápákọ̀ òṣèré eléyìí tó wà ní orílẹ̀-èdè ọ̀hún. Ikọ̀ ti Manchester City òun náà ni wọ́n ti buwọ́ lu àdéhùn pẹ̀lú ikọ̀ ti Palmeiras láti gbé agbára wájú Haaland lórí àdéhùn mílíọ̀nù 24 wọlé òkèèrè pound. Níbà ìgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì lábẹ́ àsíá Nigerian Union of Pensioners NUP òun náà ni wọ́n ti kóra wọn jọ láti ṣe ìwọ́de ní ìpínlẹ̀ Èkó nílé ìjọba eléyìí tó wà níkẹjà àti sílùú ìpínlẹ̀ náà níbi tí wọ́n ti ń pè fún ṣíṣe àmúlò ẹ̀kúnwó eléyìí tí wọ́n ti ṣe fún owó àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà tó ń ti àwọn àjẹmọ́nú mìíràn nígbà tí àwọn olùwọ́de ọ̀hún mọ̀ ṣe ìwọ́de òun náà ni wọ́n fi ń pè fún sísan àwọn owó àjẹlẹ̀ tó ń ti àwọn owó àǹfààní gbogbo eléyìí tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ náà gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ tó sì ń pe ìjọba ìpínlẹ̀ Èkó láti tètè gbé ìgbésẹ̀ akin lórí àwọn tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà níbi tá ti ń jẹ́ kò di mímọ̀ ní àsìkò tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún òun náà náà ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ̀kúnwó náà ló ti débá owó àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà tó ń ti àwọn àjẹmọ́nú àti àjẹlẹ̀ eléyìí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti jẹ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ọ̀hún lásìkò ìwọ́de ọ̀hún náà ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n yin afẹ́fẹ́ tajútajú ti tear gas sí àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà eléyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ wọn máa sá kíjokíjo fún ẹ̀mí kó wa wọn ọ̀gbà bẹ́ẹ̀ náà ti wá lo àǹfààní ọ̀hún láti ké tantan sí ìjọba ìpínlẹ̀ náà láti tètè gbé ìgbésẹ̀ lórí ṣíṣe àmúlò ẹ̀kúnwó eléyìí tó ti bá débá owó àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà àti láti san owó àjẹlẹ̀ tó ń ti àjẹmọ́nú mìíràn. Ẹni tí ó ti fi ìgbà kan ìjà alákòóso fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ epo rọ̀bì yóò lóye Timi Presiva òun náà ló ti kọ̀wé pò gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC lẹ́yìn tí ó fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé wọ́n ti kọ ìdí gangan ilé ìtàn fi dá ẹgbẹ́ ọ̀hún sílẹ̀. Silva ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ti kọ ìwé fipò òun ti sílẹ̀ lásìkò ìgbà tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti APC gẹ́gẹ́ bó ṣàlàyé ọ̀rọ̀ ní ìwé kan ilé ìtò kan ránṣẹ́ èyí ò ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 níbi tó ti ń jẹ́jẹ́rẹ́ tó sì ṣe ń ṣàlàyé pé òun kìí ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC mọ́ lábẹ́ bó tilẹ̀ wù kó rí nínú ìwé ọ̀hún ilé ìtò fi ránṣẹ́ sí ẹni tí ń ṣe alága ní ẹkùn kẹrin níjọba ìbílẹ̀ Brass tó wà nípínlẹ̀ Bayelsa ìyẹn ò ti ẹgbẹ́ òṣèlú ti APC níbi tó ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé òun kìí ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́ eléyìí tó sì mú kóun gbégbèsẹ̀ láti kọ ìwé ọ̀hún ránṣẹ́ sí ẹni tí ń ṣe alága ní ẹkùn kẹrin ọ̀hún lẹ́yìn tóun ti kàn sáwọn mọ̀lẹ́bí òun tó ń ti àwọn ojúlùmọ̀ tó ń ti àwọn alábárò tó ń ti àwọn alábàákẹ́dùn eléyìí tó sì mú kóun gbé ìgbésẹ̀ akin náà bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀rọ ti wípé ẹni tí ń ṣe alákòóso tẹ́lẹ̀ ọ̀hún náà ló ti pera rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC tó sì ń ṣàlàyé pé àwọn jọ dá ẹgbẹ́ òṣèlú ti APC sílẹ̀ ni ẹni tí ń ṣe alákòóso tẹ́lẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti fi ẹ̀sùn kàn polówó nínú ìfẹ́ dìtẹ̀ ìgbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé lásìkò yìí òun náà ló ti wá kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ tó sì ń nà ka lébù sí ìṣèjọba àwọn adarí ẹgbẹ́ òṣèlú ti APC. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRC ti ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n ti gbé ìlanilọ́yẹ̀ tó ń ti ìpolongo wọn lọ sí àwọn ibùdókọ̀ tó wà ní ìdíwókò tó ń ti àwọn agbègbè rẹ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà lẹ́kọ̀ọ́ ọ̀hún yóò ọ̀gbẹ́ni Akínwùmí Ọlálùwòye níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ tó sì ti ń kópa nìyẹn ní ìlú Ọ̀tà níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ kó ṣe pàtàkì káwọn gbé ètò ìpolongo àwọn lọ sí àwọn ibùdókọ̀ lójúnà àti la àwọn awakọ̀ iyùn ní ọ̀yẹ̀ àti àwọn tí wọ́n jẹ àwọn tí wọ́n wọ ọkọ̀ ọ̀hún lójúnà àti mọ̀ tẹ̀lé ìlànà tẹ̀lé eléyìí tí ó máa dáàbò bò wọ́n ní ojú pópó pàápàá jùlọ bí a ti ṣe wọnú oṣù bàbàbà tí oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò tí sì máa ṣẹlẹ̀ nínú oṣù ọ̀hún lásìkò ìgbà tí ń sọ̀rọ̀ òun náà ló ṣàlàyé pé ó ti jẹ́ ojúṣe àwọn láti mú àdínkù dé bá bí àwọn súnkẹrẹfàkẹrẹ ọkọ̀ ṣe máa ń wáyé tó ń tí àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò eléyìí ti máa ń sábà wáyé ní agbègbè ìdíròkọ níbẹ̀ ló ti ṣàlàyé pé àwọn ti gbé ètò ìpolongo àwọn lọ sí àjẹgúnlẹ̀ ìpòkíá tó ń tí àwọn ibùdókọ̀ míì eléyìí táwọn ti fẹsẹ̀ bà ọ̀làlùwòye náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn tí wọ́n jẹ arìnrìnàjò pátápátá tó ń tí àwọn awakọ̀ lójú pópó òun náà ni wọ́n nílò láti ní ìlanilọ́yẹ̀ yìí lójúnà àti rí dájú wípé àwọn ibùdókọ̀ tó bá jẹ́ ti yí àwọn òṣìṣẹ́ awakọ̀ òun náà nìkan ti lọ rèé máa wọ ọkọ̀ mo bá fẹ́ rìnrìn àjò dípò kan lọ rèé máa wọ ọkọ̀ sọ́lẹ̀ eléyìí tán lè mọ fi ṣe wọ́n ní sùtá tàbí ṣe wọ́n ní ìjàmbá ọgbà bẹ́ẹ̀ ló ti wá rọ gbogbo àwọn awakọ̀ pátá láti rí pé gbogbo àwọn ìlànà tẹ̀lé lójú pópó òun náà ni wọ́n tẹ̀lé láti rí pé wọ́n fi òpin sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò lè ti máa ṣẹlẹ̀ ní oṣù bàbàbà ní báyìí láti ilẹ̀ òkèrè iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú ní orílẹ̀-èdè South Africa náà ló ti ṣègbè lẹ́yìn bí àwọn kan ti ṣe ń nà ka lébù ṣe awa ọkọ̀ ojú òfurufú adára méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n rí wípé wọ́n fò ní dèédé òrùlé pápá ìṣeré eléyìí tó wà ní orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ nínú ìròyìn tó jáde wípé pápá ìṣeré ti DHL eléyìí tó wà nílùú Cape Town òun náà ni àwọn tí wọ́n wà ń bẹ̀ lásìkò ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ fẹ́ wáyé láàrin orílẹ̀-èdè South Africa tó ti New Zealand òun náà ni wọ́n rí ọkọ̀ òfurufú ọ̀hún eléyìí tó fò kọjá tó sì kàn ní dèédé òrùlé pápá ìṣeré náà eléyìí tó sì mú kí àwọn èèyàn máa nàka lébù sí àwọn tí wọ́n wa ọkọ̀ ojú òfurufú ọ̀hún táyì sì ń pè fún ìwádìí alágbára àti láti fi ìyà tó bá tọ́ jẹ àwọn awakọ̀ ojú òfurufú náà àmọ́ nígbà tí iléeṣẹ́ tó mójútó ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè ọ̀hún máa sọ̀rọ̀ àtúntí àjọ eléyìí tí máa ń wo bí ọkọ̀ òfurufú ṣe ń gbéra sí òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé gèdè nǹkan tí wọ́n ní kí wọ́n ṣe òun náà ni wọ́n ṣe látara bó ti jẹ́ pé ìwọ̀n ẹsẹ̀ 50 òun náà fi fò kọjá òrùlé pápá ìṣeré ọ̀hún kìí ṣe pé ó súnmọ́ pápá ìṣeré náà ní báyìí lẹ́ka tí eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti manchester city òun náà ni wọ́n ti gbé agbáwọ wájú fún ikọ̀ ti palmeiras iyùn alan elias lórí àdéhùn 1,460,000 owó ilẹ̀ òkèrè pound gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé ikọ̀ ti city òun náà ni wọ́n san owó kan ní pápá iyùn tó ń pè ní 2,250,000 2,250,000 owó ilẹ̀ òkèrè pound tí wọ́n sì tún san owó àfikún kan eléyìí tó tó 2,200,000 fún agbábọ́ọ̀lù ẹni ọdún 22 ọ̀hún tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè brazil eléyìí tó tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún márùn-ún pẹ̀lú ikọ̀ ti manchester city alẹ́ ẹni tí ó rọ́pò iyùn agbábọ́ọ̀lù tá a mọ̀ sí savio lórí àdéhùn eléyìí tó ti kúrò lọ sí inú ikọ̀ ti tottenham hotspur iyùn ní ọ̀sẹ̀ tá a lò tán yìí lórí àdéhùn owó kan tó tó 1,580,000 owó ilẹ̀ òkèrè pound gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó di mímọ̀ pé agbábọ́ọ̀lù ni eléyìí tí ikọ̀ ti manchester city ṣẹ̀ṣẹ̀ gbé òun náà ló ti kópa tó sì ti mi àwọn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ kódà tó ṣe ìrànlọ́wọ́ eléyìí tó tó 12 lásìkò tó kópa fún nílùú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ bí 84 fún ikọ̀ ti palmeiras nínú líìgì àgbọ̀njẹ ti orílẹ̀-èdè brazil gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé agbábọ́ọ̀lù ọ̀hún tó a pè ní elian òun náà ni ó mọ darapọ̀ mọ́ ìṣàkóso enzo maresca eléyìí ní sáà eléyìí tó ẹsẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí èyí ló pín ìròyìn àfẹmọ́jú wa fún ti owó ẹranko tó di pé ìmọ̀lẹ̀ jẹ mọ́ àwọn kókó amẹ́nu bàbá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹmọ́júmọ́ tó rẹ̀ mo ti jẹ́ kó dúnmọ̀ kó ṣẹlẹ̀ iṣẹ́ ọlọ́pàá náà ti yan afẹ́fẹ́ tajútajú tíàgàs sí àwọn tí wọ́n ń ṣe ìwọ́de irú àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní ìpínlẹ̀ èkó bákan náà mo fi tó yín létí pé àjọ ẹ̀ṣọ́ ojú pópó frc òun náà ni wọ́n ti gbé ètò ìpolongo wọn lọ sí àwọn ibùdókọ̀ tó wà nípínlẹ̀ ogun pàápàá jùlọ látara bá ti wọnú oṣù bàbàbà
1: ti le okere mo tin je ko di mo fun yin pe isle ise oko ofurufu lori de South Africa o na ti segbe latara bi won ti fi esun kan awon wa ko jo ofurufu kan wi pe won fo ni dede orule papa isere to wa ni ile de ohun le katire daya mo tin gbe sin ti leti pe ko ti Manchester City o na ti gbe agbabolu agba waju fun ko ti Palmeiras Allen Elias lori adehun oni milionu mere le ni ogban owo le okere pound fun ekunrere awon royin won ye le kan so lori tapo agbaye wa www.lagelufm.com bakan le da pon wa lori kan next wa lagelu fm 967 lori kan ni abando ti facebook lagelu fm 96.7 today olawo lolotun ite gbo tan pelu ikun lowo chiwe chochi adekunle yusuf lo ti mo e wa se ti gbo yen kojumo le kan se o e seun teyin wa layo ni kan ni

tó ìbá kọ́dá yìí o. Ìbá ṣẹ̀dá ọ̀run. Ìbá pánlá tó sunlé ayéró ìbá bàbá àti ìyé tó sọlọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè ìta ti ń pèdè kí n tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kó mi òkun máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kó mi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ìbá ló lè mú sí Ọlọ́run mi kò sí òótọ́ rẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ni òjò àti òòrùn tó ràn fún ara yóò ní òsẹ̀yìn rẹ̀. Tábáwá ni o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ Ọlọ́run tí a ní lè dúró kù sí o. Torí ẹ̀ lèmi fi lè sọ ní gbogbo wípé there is no one like my God. Tó Adékúnlé Yusuf lórúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rí pèdèpèdè ní méláwùjọ àwọn elédè ìbí a ti ń fi èdè pípé gba èdè lọ́wọ́ elédè jẹ̀bi èdè. Ọlọ́run ọba mi ló kí orí bẹ́ẹ̀ mò ń kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tún ètò yín ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti lété ń bọ̀ lórí ìkànnì ti lágélú 96.7 FM òkè gájòkè. Táta kàn mọ́lẹ̀ sínú ilé funfun Báláú ládùúgbò Fẹ́lẹ̀lẹ́ Lẹ́bàdàn. Fún ẹ̀yìn tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ abala méjì lètò ẹ máa ń pèsè. Abala àkọ́kọ́ níbẹ̀ láti máa ń wúri òwúrọ̀ a máa ń fi ọjọ́ tuntun a máa fi lé Ọlọ́run lọ́wọ́. Ẹ ti mọ̀ wípé báwa bá ti mú ọjọ́ tuntun báyìí dandan ni ká bá adẹ́dá ṣẹ̀dá sọ̀rọ̀ ká sọ tá a fẹ́ fi wọn fún ọjọ́ tuntun ọ̀hún. Lẹ́yìn tá a bá wá wúri òwúrọ̀ tán tá a sọ tá a fẹ́ fàyè wa tá a sọ tá a fẹ́ sínú ọjọ́ tuntun tá a wọnú rẹ̀. A wà wọnú abala ẹlẹ́ẹ̀kejì eléyìí tá a pè ní abala ọ̀rọ̀ ìṣítí. Abala ọ̀rọ̀ ìṣítí láti mọ́ fún wọn láwọn ọ̀rọ̀ eléyìí tá a fi máa ṣòdiwọ̀n ayé wa. Ẹ ti mọ̀ wípé àwọn èèyàn fẹ́ kákan wọnú ayé lọ láìmú kọ́kọ́rọ́ kan dání tá a máa fi ṣòdiwọ̀n ayé wa. Torí ẹ̀ la fi gbé abala ẹlẹ́ẹ̀kejì sílẹ̀. Abala méjì tètò èyí pín sí náà nù. Ó yá ní pàápàá láàárọ̀ ìtorí pé àkókò òdodo ẹnìkan á sun gbogbo pàápàá. Ẹja kọ́kọ́ wúri òwúrọ̀. Òní tún ni ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026. Ọlọ́run ògo ni forúkọ rẹ láàárọ̀ yìí o. Ọlọ́run tó ni gbogbo ipá àti agbára lọ́dọ̀ ògo forúkọ rẹ láàárọ̀ yìí. Ọlọ́run tó ń gbé nínú ọlá oúnjẹ nínú ọlá ògo forúkọ rẹ láàárọ̀ yìí. Ọlọ́run tí ń gbénú pẹ̀kun ọ̀run tí nawó agbára tí ń ṣiṣẹ́ agbára ògo forúkọ rẹ láàárọ̀ yìí. Pé ojú wa tún mú oṣù tuntun ó tún mú ọjọ́ tuntun nínú ọdún 2026. Èmi mo wá ẹ̀yìn náà mo tún bá láàárọ̀ yìí ọ̀rọ̀ wa tọ́pẹ́ iwájú Elédùà. Mo kí yín o a kú àmójúbà oṣù tuntun yìí oṣù yìí yóò sàn wá sílẹ̀. Oṣù tuntun tá a wọnú rẹ̀ yìí oṣù àlékún ayọ̀ wa ni. Oṣù tá a sì fèrè sí ọ̀run sílẹ̀ fẹ́mi àti ẹ̀ tá a rọ̀jò òbùkún sórí iṣẹ́ wa sínú ilé wa ni. Bẹ́ẹ̀ ni ó ṣe rí làárọ̀ yìí. Mo rí àwọn amúgẹ́lì méjì wọ́n kórè lọ́wọ́. Wọ́n kó oríṣiríṣi ìwé ayọ̀ lọ́wọ́ tọ́ fi láwọn èèyàn kan lọ́wọ́. Ìyẹn ni pé èmi àti ẹ ló kàn nínú oṣù bàbàbà tá a wọnú rẹ̀ yìí. Òní lọ́jọ́ kìíní o ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án èmi àti ẹ tún lọ́jọ́ tuntun àtúnlóṣù tuntun. Ọlọ́run adúpẹ́ ògo fúnkọ rẹ o. Ọlọ́run tí ò já ṣe lẹ́yìn èmi àti ẹ ògo fúnkọ rẹ o. Kìí ṣe mímọ̀ ṣe kìí ṣe nípa ipá tàbí nípa agbára tàbí bá a ṣe rẹwà tó tàbí bá a ṣe lówó lọ́wọ́ sí. Ṣùgbọ́n bó ṣe wo Ọlọ́run ṣe ètò Ọlọ́run tó fún wa ní èmi rẹ̀ tá a sì mí láàárọ̀ ògo fúnkọ rẹ o. Àtọ́jú orun dójú ikú àtípa àládépa ìsàn àtọ́jú àlárọ̀ ọ̀run ìdágìrì ojú orun ò dẹ́nikẹ́ni ògo fúnkọ rẹ láàárọ̀ yìí.

ó yá ní pápá pa ìjáwúre òwúrọ̀ ń ta fẹ́ fọ́jú òní àti oṣù tuntun tá a wọnú rẹ̀ ó tọ́ di pa mọ wúri òwúrọ̀ ẹ lọ rí mọ wò mí o lórí ìkànnì abánidọ́rẹ̀ ti facebook lágelú fm 96.7 lágelú fm 96.7 níbẹ̀ mú gún àṣì bí ọlọ́ba láàárọ̀ yìí torí pé ìròyìn ayọ̀ ti tẹ̀ mí lọ́wọ́ a ti fún mi ní ìran ayọ̀ fún ti oṣù tá a wà nù rẹ̀ yìí ẹ lọ rí máa fojú ayọ̀ yín ló ń jẹ ẹ lọ rí darapọ̀ mọ́ mi lórí ìkànnì abánidọ́rẹ̀ ti facebook lágelú fm 96.7 ẹ láìkí ẹ ṣíẹ̀rẹ̀ káàkiri láàárọ̀ yìí ẹ dúrọ̀pù kọ́mẹ̀ntì ẹ̀jẹ̀ ìmọ̀pẹ́ ti dé bàbá ògo láti sọ mi ojú òní tì yín gbogbo ìgbà tẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi mò ń rí ẹ jẹ́ kí owó tí ẹ mọ̀ fífi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi ẹ yóò dáyé lágara owó òní tán lọ́wọ́ yín o ìná ò sì ní máa tán owó yín sínú ayọ̀ ẹ ní bá wọn náwó ìbànújẹ́ ẹsìn wọn kú gbogbo ìgbà alhaji kabir láti jálá ruru bàbá dáadáa ẹ mọ̀ ṣe kú gbogbo ìgbà wa ojú òní tẹ̀yìn náà ẹ mọ̀ kórí oko délé o látorí ìkànnì abánidọ́rẹ̀ ti facebook mo ti ráwọn ìtàn ti darapọ̀ mọ́ wa ògbósọlá michael wọ́n ń kí wa láti ṣàgámù ọmọlára ìyá kọ̀mọ̀ ẹ mọ̀ ṣe kú gbogbo ìgbà mo rí taiwo àjàwó ogún àtìyàn láti wọ̀ fúnnu ẹṣin ojú òní tìyín abídèmí àdìsá mo rọ́wọ́ yín ń bẹ̀ náà bọ̀mí bello ọláníyì agbábíàká ojú òní tìyín akú oṣù tuntun ọlásìndẹ̀ àbíbù ká mọ dúpẹ́ ẹṣin ojú òní tìyín náà ọmọjọ dádì àfíìs abiodun amidu ọláwálẹ̀ àkànwò ẹṣin ojú òní tìyín aziz adépọ̀jù arísekọ́lá ẹṣin eégún jọ bí elizabeth ẹmọ ṣeun akú oṣù tuntun yóò tù àlà àárí tiwa sínú ẹ ó yá ní pápápá fọwọ́ gba orí rẹ mú láàárọ̀ yìí nínú oṣù tuntun tí mo wọnú rẹ orí mi ò ní burú nínú oṣù tuntun tí mo wọnú rẹ orí mi ò ní gbàbọ̀dẹ̀ àbọ̀dẹ̀ kú àbọ̀dẹ̀ àìsàn àbọ̀dẹ̀ bí àbọ̀dẹ̀ wàhálà àbọ̀dẹ̀ ìdààmú orí mi kọ́ ìṣẹ̀dá mi kọ́ láàárọ̀ yìí intan fẹ́ fún oṣù tuntun la fẹ́ bẹ̀rẹ̀ sí sọ báyìí o gbogbo ọ̀nà kọ́nà tán máa ń gbà á dẹ́ pàkúté bílẹ̀ fún yàn èmi ò ní kó sínú ẹ̀ ìwọ náà ò ní kó sínú ẹ̀ láṣẹ ìdùmọ̀lẹ̀ gbogbo oore tá a wá kọ sínú ìrìn àjò oṣù tuntun tá a wọnú rẹ̀ yìí tèmi àti ẹ ní ọ̀jẹ́ lọ́sọ̀ èmi àti ẹ di ọ̀gangan láàárọ̀ yìí wọ́n ní ọ̀gangan ọ̀nà lálákì sọ a ti di ọ̀gangan fúnre ayọ̀ ìdùnnú àti àánú ìyẹn ni pé bábà rò ó níre nítòsí lọ́nà jínjìn kó máa jẹ́ tèmi àti ẹ àmì àṣẹ ìdúnwarẹ̀ ìyìn tí ń bá ti wí láàárọ̀ àṣẹ ìgùn bẹ́ẹ̀ ni torí pé àwángẹ́lì tí ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mẹ́nu ilé agbára láàárọ̀ yìí wọ́n ní tí ń bá ti wí báyìí àṣẹ ìgùn àṣẹ rọ̀ mọ́ ẹ́mbáàsì filé tako ó ti tako ẹ̀mí ẹ̀ náà nù fúdìí èyí tèmi ní láti wí tọ́ba òkè ó ní láti fàṣẹ sí nígbà ń bá sì ti wí dandan nìkan fún àṣẹ sí torí pé àwọn angẹ́lì wulẹ̀ ti wà pẹ̀lú mi láàárọ̀ ilé agbára nínú ìrìn àjò sí òní rámáyé o nínú ìrìn àjò sí kádàárà rẹ àní padà sáìdá nínú ìrìn àjò sí àní pa ìran rẹ rẹ ó yá bẹ̀rẹ̀ láti òní tí ń ṣe ọjọ́ kìíní lọ kán mọ rántí mi àti ẹsẹ̀ rẹ gbogbo àwọn tá a ti fi sí lọ́kàn láti ràn wá lọ́wọ́ láti sí wá lórí kan tàbí mi kán mọ rántí wá sí mi kán mọ sọ̀rọ̀ owó wọn fún wa ó ní kó o bẹ̀rẹ̀ sí àtúrátì oríire ìwọ bọ̀dá ìwọ mọ́mì dádì tó ń bọ́ mi láàárọ̀ bẹ̀rẹ̀ láti ìṣẹ́jú àti àkókò lọ bẹ̀rẹ̀ sí àtúrátì oríire gbogbo ohun tó o bá dáwọ̀ lérè nínú oṣù tuntun tá a wọnú rẹ̀ ó sùn bàbàbà yóò mọ yọrí sí rẹ̀ ẹ̀kúnrẹ́rí ayọ̀ ọlọ́run yóò fi fún ọ ẹ̀yin tẹ́ ń sunkún àsun ọ̀dá ẹ̀ ń sunkún kọ̀rọ̀ ẹ ti gbàdúà ọ dàbí ẹni pé
ẹlẹri lori e gbọmi daada o osu to wonu re ekunrere ayo o ni lori isoro lori tin po lekun ntin bo lokan je o ni testimony lori e ni te wojo olohun fun ayo mo rere o le ayo ko sonu yin ibanoje ososu yin mo lo dopin ninu osu baba baye ba tin wonu osu tutun o rere ori otun olohun ko se femi ati ẹkun anu ko si femi ati kara anu gba anu to tayo anu to koja mo mo se anu to kojo ogbon ati ma to ye ati weta ka mo ni kemi ati o bere se ri gba ni rajo osu kejo osu kesan yi enu mi ago osu kesan yi ko san mi ati ese ri ati ayo ati dunu ati gbegan igba le re ko mo lesi awo le re ko mo lesi ko bi o mo se po ki ya o mo se jo ni rajo osu kesan yi ko ri be ko se be ase orogun ko yi pada gbogbo eyin ti e fe darapo mo group adura wa ile yi ta mo se e ti mo ba ti mo se number na le message o e message number pe add mi na si group adura mo ba add yin sibe ni o si lejo na yẹ ni pe eyin to je pe be ba ti jila aro e ke raye lati gbadura ba deda seda soro awasi ti ni igba ti akoko ta fi won ba deda seda soro won na le darapo mo wa o lati mo ba awa na kegbe po ka jo mo gbadura number to message re kan message e ni o pe add mi si group adura mo se introduction mo juwe address ile re mo so pe be mi le bayi lati ko necessary kan so pe add mi si group adura ko ju be lo 090 5674 1364 090 5674 1364 WhatsApp number ni message lori WhatsApp pe add mi si group adura ni o ba lejo na ka si jo ma ko mo lupo bo ka jo ma jori olorun egbo number le kan si o 090 5674 1364 Oya ni bayi ni papapa mo fe ku labala gbogbo adura ta ti se laaro yi olorun ko mu wole ase o ni papapa bayi mo fe ku labala mo fe wonu abala oro siti ni oro siti ta fun mi fun taaro yi eyin obi da o ye sumo bi ni papapa obi to fe nisimi loju ale obi to fe jeun omo pepepe sumo mi laaro yi o eyin te wa lori ikanni abandon ti Facebook e se ran lowo kan fun awon obi ti o mo gbo radio lasiko yi share link yi pelu won e drop comment e kan like e si share kaakiri o ba le share si group mewa mewa ko si to buru nbe laaro yi pipe awon abi amo mo fe ba soro ki si se abi agba iyan tumo si wipe gbogbo owo to je abi amo sumo mi laaro yi o le ba nisimi ojo ale sumo mi ko gbo nkan ti mo fe so yi eyin ti awon omo yin si wa nipo kan ti mo fe soro ba laaro yi iwo to si je omo na te ti bele je ko gbo mi okunrin ni odun tabi obirin ni o te ti bele je ko gbo mi laaro ko le ba wulo fun are ko le wulo fun bi bi pe oro ti mo fe so laaro yi oro to kan obi gbagban gbagban to si kan omo na ni opolopo asise la nsin niru akoko ta wa yi papa julo lasiko olaju ti si n se akoba fun iran omo eniyan kini oro si ti ta fun mi laaro yi obi o ye te ti bele je ke gbo oro si ti ta fun mi laaro yi o ni mo pe ni iwo obi ojuse re ni lati le pomo re yan daadaa

0: ìwọ òbí tó ń gbọ́ mi láàárọ̀ yìí tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ o. ọ̀rọ̀ sí títí mo mú wá láàárọ̀ ni mo pè ní ojúṣe rẹ ni sẹ́ láti lè pọmọ rẹ yàn dáadáa. ọkùnrin ni ìwọ bí ni obìnrin ló bí ni tàbí méjèèjì lọ́lọ́run ọba mi ti ẹ̀ fi ta ọlọ́rẹ. ojúṣe rẹ ni gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí alágbàtọ́ tó jẹ́ láti rí wípé àwọn ọmọ tọ́lọ́run fi fún ọ tóun tọ́jú yìí pé wọ́n yàn dáadáa. kíni ìtumọ̀ wípé wọ́n yàn dáadáa? ìtumọ̀ ni wípé ẹni tó bá jẹ́ obìnrin kó rí pé ọkọ rere ló fẹ́, èyí tó bá sì jẹ́ ọkùnrin kó rí pé aya rere ló fẹ́. ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe là ń ṣe nírú àkókò tá a wà yìí.
1: ẹni tí ó kọ̀lé o.
2: ìṣòro ni gbogbo owó ilé.
1: ẹni tí ó kọ̀lé.
0: ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá a ní lásìkò tá a wà yìí ó ni wípé àwọn ọmọ wa ti rò páwọn ti gbọ́n tán àwọn ti mọ̀ tán. ọ̀pọ̀lọpọ̀ òbí ni ọmọ sì ti sọ lẹ́nu tó ti báyé ẹ̀ débi pé wò ó bó bá ṣe wò ó ni ó ṣe ṣe ẹni tó bá wọ̀ ọ fẹ́ gan. àwọn òbí ti wá gbàgbé wípé bógun bá jẹ lọ ọgbọ̀n jẹ bọ̀. wọ́n ti gbàgbé wípé bọ́mọ ò bá ti ní sinmi ilé ọkọ bí ò bá ti ní fọkànbalẹ̀ báyìí ò bá ti gbà bí ò bá ti ní ibùjókòó ayọ̀ àdánwò ní fáwọn òbí náà. àwọn òbí ò mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí èyí sì dá wàhálà lẹ̀ nínú ìrìn àjò sẹ̀mí ayé. ẹ̀yin la fi wá fún mi lọ́rọ̀ yìí láàárọ̀ yìí láti fi bá yín sọ̀rọ̀.

0: ọmọ ìyá àfẹ́jú òní tí ọmọ lọ skoda. Fún díẹ̀ èyí wọ òbí tó ń gbọ́ mi yálà bàbá ni ọ́ tó ń gbọ́ rẹ́díò yìí ìyá ni ọ́ tó ń gbọ́ ìwọ ọmọ náà tẹ́tí bẹ́ẹ̀lẹ̀ jọjọjọ torí ń ta báwọ náà. Ojúṣe rẹ ni o láti rí páwọn ọmọ rẹ yàn dáadáa. Bọ́ bá ti ń tó àsìkò àti yàn rí pé o sán ṣòkòtò rẹ níbi tó ti le ẹ̀yìn òbí ẹsán ọ̀já yín ẹ̀yìn abiyamọ tẹ ìsabiagba. Dìmọ̀ bí ọkọ ọmọ rẹ bá ṣe balẹ̀ sí dìmọ̀ tí wọn náà ṣe nísinmi lọ́jọ́ alẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ òní wọn ti pin òbí ń pa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́nu òbí ọ̀ká mọ́. Látara wípé àwọn òbí òun ò jẹ́ kó ṣe tó fẹ́ wọn jẹ́ yan tó wù. Kódà ọmọ mi tiẹ̀ ti kọ̀yìn sóbi rẹ̀ ó ti tó bí obìnrin méjì mẹ́ta tó ti mú lọ létàwọn òbí rẹ̀ sáyarí pa lóòlé fẹsẹ̀. Bẹ́ẹ̀ náà ló bẹ mí ti máwọn ọkùnrin lọ létàwọn òbí rẹ̀ sọ pé eléyìí tí mò ń wè kì í sọkọ rẹ. Ṣùgbọ́n torí páwọn ọmọ òun ò lójú inú wọn sì ní òye. Jẹ́jẹ́ mọ̀ wípé ntàgbàlagbà bá rí lórí ìjókòó bọ́mọdé bá gan upstairs kò lè rí nǹkan kan gbogbo ó kàn blọ́ lọ ni yóò ti wà blọ́ọ̀rì. Òbí ò kàn jẹ́ òbí lásán ìjẹ́jẹ́ mọ̀ wípé ọlọ́run náà lòbí jẹ́nu ayé ọmọ. Òbí lè mọ́ mọ sùn kó mọ lálàá ó lè mọ́ ní wòlíì tí ń woṣẹ́ fún ó lè mọ́ làáfàá tí ń ṣaṣẹ́ fún ó lè mọ́ ní babaláwo tó gbọ́kànlé. Ṣùgbọ́n torí àṣẹ òbí tí ń bẹ lára rẹ̀ ó lè rí ewu lọ́jọ́ iwájú kó sì mọ sọ́ láìsí pé ó lálàá kankan. Ìrí pin tá a pè ní òbí nù. Òbí dàbí ọlọ́run tọ́lọ́run fún ní àṣẹ ìlànà àti ìtọ́ni lórí ọmọ tọ́lọ́run fi fún un. Torí pé gbogbo ọmọ tá à ń tọ́jú láyé yìí àwa kọ́ la ní o alágbàwò ni wá alágbàtọ́ ni wá. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti wá jìyà lórí ọmọ láàárọ̀ ṣùgbọ́n dọwọ́ alẹ́ kán bẹ̀rẹ̀ sí jẹun ọmọ kan náà sẹ́lẹ̀ kán máa jẹ èrè sí ọwọ́ wọn tó jẹ́ pé wọn rí nǹkan kan jẹ yàrá tó fi ń jẹ. Wọ́n jìyà lórí ọmọ wọn tó wá ń jìyà lọ́wọ́ ọmọ. Torí pé àwọn ọmọ òun sílé wọ̀ wọ́n sílé yà wọ́n sọkọ fẹ́ wọ́n sì ṣìyàwó fẹ́. Òun ló fi jẹ́ wípé ìjọ́jọ́mọ̀kọ gbogbo iṣẹ́ tó fò àárọ̀ rẹ ṣe tó bá fẹ́ fi ìgbádùn ìfọ̀kànbalẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ sí í jẹ́ lọ́wọ́ alẹ́ dandan ni káwọn ọmọ rẹ̀ yàn dáadáa. Ìkóríta ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ èèyàn wá fi ọwọ́ dẹgbẹrẹ mú tó wá da gbogbo nǹkan rú mọ̀yàn lọ́wọ́ láyé. Ọ̀pọ̀lọpọ̀ òbí náà ti ya òbí bọ́ǹfìtà ìyáko bọ́ǹfìtà bàbá bọ́ǹfìtà. Ìjẹ́jẹ́ mọ̀ pé bí ọkọ mẹ́lòmíì bá ti lè máa ra gò mẹ́rin ìgò méjì tí ń gbé màtẹ́ ẹ̀wà bí kí náà ti ń pe Martinez. Ó ti fi ọmọ náà nù níwájú tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ẹ̀fẹ́ tí ọmọ rẹ̀ lọ lé ọkọ ẹnìkan torí pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó lówó lọ́wọ́ sì ń yáwó dáadáa. Wọ́n àná ní ìgbé ayé tọmọ yẹn fẹ́ lọ máa gbé níbi tí wọ́n ti lọ. Wọ́n àná ní ayọ̀ rẹ̀ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ìdùnnú rẹ̀ wọ́n àná ní ẹ̀. Ṣùgbọ́n tí ó jẹ́ àǹfààní fún wọn nìkan làwọn ń tẹ̀lé. Ó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ òbí ṣe àṣìṣe ọjọ́ alẹ́. Ẹ̀rọ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ òbí tí ń ráre ń ta ní ìsín ni. Ó sì àṣìṣe ijó òun ní rìsọ́ọ̀tì ẹ̀ náà ti ń jẹun. Ọmọ tí ọ̀láyọ̀ tí ò ní fọ̀kànbalẹ̀. Ẹ mọ̀ wípé kò sí nǹkan tó dàbí kéèyàn jẹun ọmọ kó jẹun tọkọ ọmọ kó sì jẹ tayọ ọmọ. Bọ́mọ rẹ bá lawọ́ tẹ́lẹ̀ bó bá sì fẹ́ wo ìyá ọ̀jẹ̀ orí ẹ̀ ó lò ṣerú ẹ̀ mọ́. Bọ́mọ rẹ bá jẹ́ ẹni tí ò lè ṣe láìróbí rẹ̀ bàbá tàbí ìyá. Bó bá fi lè ṣe ọkọ fẹ́ yóò ṣe mọ́lẹ̀ kárí ti ẹ̀rọ mọ̀ ebi ó sì pọ̀ ọ̀nà ká sán mọ̀. Sórí gbogbo mo lè ṣe mo lè jẹ́ tó ń ṣe ní ìsìn eégún rẹ́fẹ̀ ẹ̀rọ ọ̀nà ntí mò ń sọ èyí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ṣàṣìṣe èyí ó tó mú kí ọ̀rọ̀ yóò bí kó jáde láàárọ̀ yìí. Bọ́lọ́run bá ti fún ọ ní ọmọ tó ń tọ́jú ẹ̀ tó ń ṣẹ̀tọ́ ẹ lórí ẹ̀ rí dájú pé ó yàn án rí. Bó bá ti dún dédé àsìkò àti yàn sán ọ̀já rẹ̀ níbi tó ti lè gbogbo ọ̀nà tó bá lè san ni kò san. Kò rí pọ́ yàn án rí. Sórí bó bá ti ní ibùjókòó ayọ̀ tó ní fọ̀kànbalẹ̀ ọkàn tiẹ̀ náà balẹ̀. Bí ọba ṣe ọkọ fẹ́ ọkọ rẹ̀ ò ní sí darí sí ọkọ kò ní sí lọ́nà. Ṣé wá rí kò ní máa ń bẹ̀ nìkan o ọlọ́tọ̀ nítòhún ọ̀tọ̀ kò ní máa ń bẹ̀ nìkan. Bóòbí bá bímọ bọ́mọ ò bá padà tọ́jú ẹ̀ lọ́jọ́ alẹ́ kinní kan wá máa ń padà ṣẹlẹ̀ tí èṣù fi máa ń wìnlẹ̀ lórí ayé ẹbí bẹ́ẹ̀. Òbí bẹ́ẹ̀ tó bá rò sọ̀tún tó rò sósì tí ọ̀rọ̀ náà bá yọ àwa gbé ọmọ ṣépè. Ibẹ̀ ń gangan lo ti wa pari ise bi tele tele o ti esi ton ni asose o ni atose sori in to fo wa ara re fa to ba ti di bi pe awon omo o si yan tan ti ya re wa wa bere to bi fo mo re o ti pari ise Be ba ti wa fomo re o ti tan fun laye nu o. Opolopo obi lo wa ku sinu ebe ti o wa latunse. Awon ma wa nwori ki bi ori efolo. Iwo omo na mo je ota obi re o. Iwo okunrin to ngbo mi dede asiko iro se roya to bi re fi toju e debi to de duro. So wa pade omo kan losan kan oru kan ti o ma so fun pe ti ya ati baba re bo. Ti o ma so fun pe mo da mo mi lo mo dada didun won so ti won ni ife lo se pataki mo ni fe re ju be lo. Oro gbeyawo o dabi eni pe a n fe re eni loju ona o. Fun di eyi iwo obinrin to se ngbo mi na ma ti tori okunrin ko tapa so bi awon obi re o. Bot le je pe awon situation kan ma wa to je wi pe Olorun gangan ni o bo so pe ma gbo ti won ti mo ni o se ni o lo se. Sugbon situation be o ma scarce o ri e ko to le riru situation be opolopo omo lati se asise yi iwo na to ngbo mi dede asipo laaro mo se irufi asise be o tori nti mo so laaro yi yo nipa ninu rin ajo re tori o ti se mo Fún di èyí wọ́n tó ń gbọ́ mi ọkùnrin ní ọ́ obìnrin ní ọ́ ẹ̀yìn òbí ẹ fọwọ́sowọ́pọ̀ lórí àwọn ọmọ yẹn. Bàbá ó mọ̀ lọ sókótó kíyà ó mọ̀ lọ kàfàǹsà kọ́nà ọmọ má bàa dàrú. Ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́rin pa àwọn ọmọ yẹn yàn dáadáa. Ẹ sì jọ gbádùn lọ́jọ́ alẹ́. Ìwọ ọmọ náà bọ́kàn rẹ bá ṣe ń balẹ̀ ni wọ́n náà máa sara sí i lóò máa dánlẹ̀ kẹ́. Àwọn òbí rẹ̀ ó sì máa jèrè rẹ̀. Ẹ jẹ́ ń dúró bá ń ná ẹjẹ́ sójú òpó lẹ́yìn gbàpè mẹ́rin sí márùn-ún. 09052307086 tàbí 08142491006 ojú òpó méjèèjì tẹ́ fi pè mí láàárọ̀ inú ẹ̀ ló ta ló wà ń bẹ̀.
1: Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
1: Ọ̀pọ̀lọpọ̀ kò ní ìjọba ẹ máa mọ̀ sọ.
0: Àmì àṣẹ Edumare.
1: Orúkọ tèmi ni Ọjí ọmọ West láti United States of Ilé Tuntun Academy.
0: Oyè ẹ̀dá sí pápápá.
1: Mo fẹ́ sọ̀rọ̀ pọ̀ jù ó kó ọ̀rọ̀ náà lẹ́ni sọ yẹn. Àwọn òbí lásìkò yìí ni ká mójútó àwọn ọmọ dáadáa ká ṣiṣẹ́ wa láṣepé. Tábàlì fẹ̀yìn ti jẹ́ wọn. Gbàgbọ́ lọ oúnjẹ ọmọ orí kò mọ́ gbọ́ lẹ́nu.
0: Àmì àṣẹ Edumare. Bàbá mi tó bọ̀. Ẹ
2: Mini ọ̀kẹ́ olúwa ló ti mi olúwa contain àríṣe àpáta ìbàdàn. Ká ṣàmójútó àwọn ọmọ wa láti lè rí i pé wọ́n yàn ẹ́ rí. Ọmọ tó bá ti yàn ẹ́ rí òun ló máa rántí òbí ẹ̀ lọ́jọ́ alẹ́ o kí gbogbo wa bá mu lo olúwa contain.
0: Ẹ ṣe ojú òní ti yàn ẹ́ lóòótá ló wà lápá bí ẹ kojúmọ́ o.
3: Ẹ ló wá kojú mọ́.
0: Ẹ mọ̀ ṣeun ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùsí.
3: Ìgbìmọ̀ kan tó
0: Amen.
4: Samuel Bitoy ọmọ ìyá wòlíì tó ń kílọ̀ ìwà.
0: Ẹ mọ̀ ṣeun bàbá.
4: Ṣé ẹ mọ òbí gangan ni Ọlọ́run kékeré? Gbogbo nǹkan tí ọmọ bá ṣe fún òbí òun làdúà ti máa gbà. Nǹkan tí wọ́n pè ládùá gangan lòbí. Ọlọ́run jẹ́ kí ó yé àwọn ọmọ wa.
0: Àmì àṣẹ Edumare.
4: God bless you.
0: Amen and you too, sir. Ẹ ṣeun ojú òní tí yín. Ẹ jẹ́ òbí amúlégbà ìpè yọkàn sí káfíńkádìẹ́ ńlẹ̀ kí n kú làbálà.

sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn Matthew Amadupe lọ́wọ́ Ọlọ́run fún oṣù kẹsàn-án àtúnwọnú ẹ̀ láyọ̀ alágbára gíga Amadupe ẹ bá ń ké aleluya gbogbo àlàyé ẹ bá ń ké aleluya Ọlọ́run tó gbọpẹ́ Noah lẹ́yìn ìkún omi gba ọpẹ́ wa lórí màmá gba ọpẹ́ wa lórí bàbá gba ọpẹ́ wa fún àtìlẹyìn oṣù kẹsàn-án oṣù gbàgbà àwọn kan ní kò dá èmi ní nínú rẹ̀ lèmi ti máa ń ràánú gbà fún gbogbo èèyàn tí ó ràánú gbà nínú oṣù kẹsàn-án yìí lọ gba ọpẹ́ wa ó dá náà mo gbàdúrà àánú ọ̀jáde sí lórúkọ olúwa àánú ọ̀jáde sí oṣù kẹsàn-án oṣù sẹ̀tẹ́mbà ìyẹn ni wípé nǹkan kan gbọ́dọ̀ bà sínú ilé wa Matthew dé wá ni ó bà sínú ilé wa bíbélì sọ wípé ọ̀rọ̀ yóò wù ìyẹ́ bíi ti dì yóò máa fò tó bá ti wá ń fò lọ ilé ta ni ó bà sí ire máa bà sílé rẹ ayọ̀ ó máa bà sílé rẹ ìrànlọ́wọ́ ó máa bà sílé rẹ gbọ́dọ̀ ìṣe ń lọ ẹ̀mí rẹ kò ní lọ sí ẹ̀mí ọmọ rẹ kò ní lọ sí ẹ̀mí aya rẹ kò ní lọ sí mo gbẹni tó láyé àtọ̀run ọlọ́run Abrahamu ọlọ́run Isaki àti ti Jakobu bí ọdún yìí ṣe ń lọ ayé rẹ kò ní lọ sí orí ọ̀fẹ́ ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀ àánú ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀ ayé rẹ gbà yá bẹ́ẹ̀ ló máa rí

kò sẹ́ni tó lè ní àdúrà rẹ lọ́wọ́ kó má gbà ó kàn jẹ́ wípé òkè báyìí lọ́wọ́ àfọ̀nì máa ń gbé ẹnìkan ń gbò mí ìrànlọ́wọ́ dìde fún ọ báyìí so láàárọ̀ yìí èyí tẹ́ ẹ bá lè furugbìn sínú ìyìn rere wọ́n sọ fún jésù wọ́n ní òróró yẹn jẹ́ ká tà káfáwọn olùpọ́njú jésù ní rárá èmi ni kẹ́ ẹ náwó lé lórí ẹ da òróró sórí mi ẹ má lọ fẹ́ ni kankan mọ́mí èyí náà ẹ náwó sí jésù láàárọ̀ yìí láwọn rédíò yẹn bá a ṣe ń ṣe tọ́lọ́ ń dẹ̀ ń bá wa dà pọ̀ mọ́ lágbò nílọ ẹ ó ra àánú gbà.

La Gelu FM, Jack.

0: àṣà ìrìnlá tọ̀rọ wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù ni ó sì bá pàdé.
1: Hallelujah. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. A máa dúpẹ́ fún àǹfààní àgbàyanu tí a ní ní ọjọ́ Ìṣẹ́gun òní ẹ̀mí ìkànnì ètò ìṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Olúwa gba ọpẹ́ wa. Ọba ìyá ọba ìyá jẹ́ kó dímọ̀ fún àwọn èèyàn tó gbàgbọ́ náà rọrí pé ó ṣù bàbàbà tó bẹ́ẹ̀ látò lọ ire ayọ̀ àti ìgbéga àti ìmọ̀ṣẹ́ ìlérí ayọ̀ yóò bà sínú ilé wọn nítorí pé wọ́n gbàgbọ́. Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Jésù Kristì Olúwa tolùgbàlà wa. Amen. Bí a ti gbàdúrà lórúkọ Jésù Kristì, ó jẹ́ ya nígbàgbọ́ nínú àdúrà náà torí pé àwọn oṣù wọ̀nyí tí a bẹ̀rẹ̀ látòní lọ yóò mú kí ire àti ayọ̀ kó bà lé olórí tí ó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà ní ọjọ́ kẹsàn-án ìkẹwàá àti kọkànlá nínú oṣù yìí ìyẹn Wednesday to Friday onípàdé ọba àwọn ọba ti kọ́ta ìkẹta yìí ó máa fara hàn. Nítorí náà Jésù Kristì ń retí rẹ pé yóò dára fún ọ. Ní ilé ìjọsìn wa tó wà ní ẹgbẹ́ Assurance High School ní Alaba Bus Stop ní Wakajaye, Jésù Kristì ń retí rẹ yóò sì dára fún ọ fún ìṣòro ọjọ́ mẹ́ta tí a pè ní ìpàdé pọ̀ pẹ̀lú ọba àwọn ọba. Òun Jésù Kristì lọ́ba ọba yóò ṣe retí rẹ láti gbà ọ́ là láti wòsàn tó rẹ̀ sọ fún ẹbí ara àti ọ̀rẹ́ rẹ ní gbogbo àyíká yìí. Ilé ìjọsìn wa tó wà ní Alaba Bus Stop ní Wakajaye ní ìyànà chọ́ọ̀chì ní ìlú Ìbàdàn. Nítorí náà yóò dára fún ọ múra sílẹ̀ kí o sì máa gbàdúrà fún. Arákùnrin arábìnrin Fẹ̀mí gbàgbọ́ pé ẹnìkan kò lè tàn jẹ o. Tó bá sọ pé ẹnìkan tàn jẹ ìṣe pásítọ̀ ni o, ìbáṣe àwọn olóṣèlú wa ni o, tàbí aláṣẹ kan tàbí ẹnìkan. Èmi gbàgbọ́ pé ìwọ gangan ló tara rẹ jẹ. Ìgbà tí Ádámù àti Éfà ìgbà tí Éfà tara rẹ jẹ ni ìjọ fìrí tàn jẹ. Nítorí náà tó bá tara rẹ jẹ ẹnìkan kò lè tàn jẹ. Kí ni ìdí ẹ̀ tí mo sọ bẹ́ẹ̀? Ìwọ jẹ́ ká gbọ́ nǹkan tí Jésù Kristì sọ fún wa nínú ìwé Jọ́hánù orí karùn-ún. Múra láti gbọ́rọ̀ náà ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Àmì ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n 139. Ẹ̀yin wá inú ìwé mímọ́ nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní iyè tí kò ní pẹ̀kú wọ́n sì ni àwọn tí ń jẹ́rí mi. Ṣùgbọ́n Jésù lọ sọ bẹ́ẹ̀ pé ìwé mímọ́ Bíbélì òun ló lè jẹ́rìí òun tó bá wà ó bá ń bẹ̀. Ṣó nítorí náà tó bá sọ pé pásítọ̀ kan wọ́n tàn án ni kíní kan ìrọ̀ ọlọ́pàá ìwọ ló tara wá wo ẹsẹ̀ tó tẹ̀lé o. Ẹsẹ̀ ogójì ó ní ẹ̀yin kò sì fẹ́ láti wá sọ́dọ̀ mi kẹ́yìn kí o lè ní iyè. Ṣùgbọ́n ṣe ibi tí pọ́bẹ́ wà ní ibi tí ṣòro wà ní o fẹ́ wá sọ́dọ̀ Jésù o fẹ́ fàyè rẹ fún Jésù kì í gẹ́gẹ́ bí olúwa tó gbàlà o fẹ́ kí Jésù òtítọ́ kó bá pàdé kó lè tán bí o ti ṣe rí ọ̀nà àbáyọ sí ayé rẹ. Ibi tí ìṣòro wà nìyẹn nítorí náà má sọ pé ẹnì kankan ló ń tan àgbà àti fẹ́ múra láti dìbò fún àwọn olóṣèlú. Ó yẹ kí gbogbo wa ti padà sọ́dọ̀ Ọlọ́run kí a máa mọ̀ nípa ẹni tí a fẹ́ dìbò fún kí Ọlọ́run kó tọ́ wa. Mo sì gbàgbọ́ pé Ọlọ́run ló ti tọ́ ni kì í dọwọ́ ru o. Báwa náà bá ti dọwọ́ ru yóò tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀nà náà. Nítorí kí ni ní ọjọ́ kan ìránṣẹ́ Ọlọ́run kan obìnrin pásítọ̀ nínú ìjọ ńlá kan òun fẹ́ wá láti wá rí mi fún àwọn nǹkan kankan. Ó lóun wá gbàdúrà lórúmọjú nígbà tó máa gbàdúrà lójú Ọlọ́run fi àwòrán kan hàn ó ní àkọyìn sí mi lòún rí lójú àwòrán. Ṣó bí mo ṣe wá sọ́dọ̀ tí wọ́n kanlẹ̀ kò tí mo ṣí géètì èmi kankan yìí bí mo ṣe ṣí géètì tán mọ̀ lọ ló bá kúnlẹ̀ ló bá ń yí. Pàṣípààrọ̀ tí mo wá dójú kọ pé wá jókòó máa kéékèé lọ́wọ́ dádì ohun kan tóun rí ẹni tóun rí gan lójú àlá àwọn gangan òun náà ni ilé. Wọ́n dẹ̀ jẹ́ ọ̀gá ilé ìwé kan principal wọ́n tó jẹ́ pastor ó yà mí lẹ́nu jọ ẹ̀ mọ́ pẹ́ báwo lẹ́nu kan ṣe wà lè tan wí ẹni bẹ́ẹ̀ jẹ́ ń tún ti rí ẹni tí Ọlọ́run fẹ́ bá pàdé tó fẹ́ lò fún nítorí arákùnrin àdáyé wọn náà gbéra tó bá fẹ́ fàyè fún Jésù gẹ́gẹ́ bí olúwa tó gbà láàrin kó wá sọ́dọ̀ rẹ̀ kí o má ba ìtàn ara rẹ jẹ. O gbọ́dọ̀ gbàgbọ́ pé ẹlẹ́ṣẹ̀ ni tó bá ti mọ Jésù tó bá ti mọ Jésù o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ Jésù Kristì pé olúwa ibi báyìí ni mo fẹ́ tọ́ mi nípasẹ̀ mímọ̀ rẹ. Nítorí náà irú ẹ̀yin tí ẹ fẹ́ kí Jésù Kristì kó wọnú ayé yín tó ti mọ Jésù gẹ́gẹ́ bí olúwa tó gbà láàrin àkókò tó láti mọ tàn ara rẹ jẹ. Mo gbàdúrà pé irú ìwọ tó gbà pé ẹlẹ́ṣẹ̀ ni tó ń retí ẹ̀jẹ̀ Jésù láti ṣe ìwẹ̀ ni mo fẹ́ ṣe kí ẹ̀jẹ̀ rẹ ká parí ká kọ́rúkọ rẹ sínú ìwé yìí àti èmi àti ká bá Jésù jọba bẹ́ẹ̀ ni kórí fún Jésù.
0: Ìwọ náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ṣí sílẹ̀ fún rere rẹ. Àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 00358176635 tàbí 00510683331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email bí ọ̀fẹ́ máa tàwé dr. WhatsApp 00358176635.

0: látàárọ̀ ni ó ti sún mi kí gbọ́ngàn là ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó wúre.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ládìlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rọ̀?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Wọ́n mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkógojá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbook tọ̀sọ̀ọ̀sẹ̀ láì kùnà. Àjọ tó rí sí tété oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa l

Prophet Olufemi Oni, you must surrender.

0: Kenny Lagelu re. Lagelu 96.7 FM oke gajo ke ile valavelele ni le Ibadan. Oye aje kama letu. Iroyin ere idaraya ni ti butoro agba nlaye. Baba igba yin se nda po mo wa. Elewo wa ele gbo wa live and direct. Hello Kenny bani dore. Facebook ti Kenny Lagelu 96.7 FM. Lori Jagama Van Family in Facebook awambe. Lori TikTok at Top Striker 100. At Top Striker 100. Oh yeah, let's go there. Ejalo, ejalo, ejalo. Edo Queens. Iko to sojo le de wa Nigeria ninu DJ. CAF Champions League qualifier ti nlo lowo. Ninu ti wafu. West African Union Football. Ele to je pe won fe mo enikan dondo ti o ma soju agbe ti West African B. West African B. Edokun leyin igba ti e ti de igbele to kagun si asikagba. Won ma koju USFA lati olede Burkina Faso gegegegegegegege. E ma gbo olede Burkina Faso lo gba lejo idije ti nlo lowo e. Ilu Ouagadougou ni be gangan na ni o si ti ma waye iko e iko to je onile gangan ledo queens e won ma pade semi final kase kase kase boni mo nbo mo fe gbe yin de be tan yanyan. All right, ati bossi mba mount bayi seri lati bere lati osu yi lo bayi alekun ti ba owo kase o tori pe every Friday lave ma producing millionaire buy every Friday from 500,000 naira to ma nje big money ni every Friday yo di 1 million yo di 1 million naira every Friday iye oto awon owo egbegbe yen na to ti gbera si o baka na o wa di ogbejo osi hey ọgbẹ́jọ́ sí gẹ́gẹ́ káṣíọ̀ ńlá ilé tó tún pè mí rí tá a pè ní independence card kéde cashport yóò tún lọ́fà ní àti wáyé o ọ̀tọ̀ ní ti september 38th ọ̀tọ̀ tún ní ti october 1st back to back yóò mọ̀ láùdù gẹ́gidi gẹ́mọ̀ ni star 347 star 1004 star 2h ni ó gbé ọdẹ bẹ̀ láàárọ̀ yìí mọ̀ gọ́ra rẹ̀ mọ̀ wọra rẹ̀ ràn. O ti bẹ̀rẹ̀ nú, ìwọ náà ti dá bí àjọ, ó yá kájọ rẹ̀ láàárọ̀ ìtorí ìwọ lọ́kàn. Star 347 star 1004 star 2h ni ó gbé ọdẹ bẹ̀ láàárọ̀ yìí. Àwọn owó tún ti wà nílẹ̀ tá a tún pín láàárọ̀ yìí. Mọ̀jẹ̀ ẹgbẹ́ òsì ń bẹ̀rẹ̀ orí 50-50k, 100-100k, 1-150. A pàjọ́ ẹ̀dẹ́ sí 200,000 naira. Ó ti kàwọ́ náà ó tọ́jọ́ méjì jọ mẹ́ta. Star 347 star 1004 star 2h. Bọ́ ọba dágun lání o ayé ò ní fi rete mi sàpínlẹ̀ o ẹ̀yìn tí ẹ náà ń gan ò ní fi sàpínlẹ̀ ṣùgbọ́n tó ọba gbégbèsè tó gbìyànjú ni tálẹ́ǹtì lọ́ọ̀kì láìsí ìgbìyànjú òtú bá ń tẹ́ni o bó ṣe jẹ́ nìyẹn lápá àbẹ̀yẹ ṣùgbọ́n mi dáadáa mohammed sani agali inú o láti amẹ́ríkà ọlọ́fà àgẹ brother mi dáadáa every day by day yọ́sà wà ńbẹ̀ náà ni àtọ̀sán àtàárọ̀ Ọlọ́run ní pa ẹ fún mi. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Star 347 star 1004 star 2h. Sẹ́ndì kóòdù yẹn láàárọ̀ yìí. Kóòdù yẹn ń lọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ó ń lọ ní sẹ́rẹ́rẹ́ ń wẹ̀rẹ̀rẹ̀ bọ́ ọ̀bá wọra rẹ̀ ń ràn o. Tọ́ rìlẹ́ǹtì ni o. Tọ́ bá ti á sẹ́ndì kóòdù yẹn wọ́n dá mẹ́sẹ́jì padà fún ẹ. Inú mẹ́sẹ́jì yẹn wọ́n ti bí ọ pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́. Tẹye tíkẹ́ẹ̀tì tó fẹ́ kọ́ dá sí ẹ padà. Ojú ẹsẹ̀ wọn sọ bó ni èwo lọ fẹ́. Transfer ni àbí USSD code. Ìwọ mú transfer kó lè rọrùn. Ọba ti sẹ́ndì ẹ̀ wọ́n sẹ́ndì bá ń dìtẹ̀ sí ẹ padà. Níbi tó ti ra tíkẹ́ẹ̀tì rẹ̀. Ọ̀lẹ́jọ́ kẹ̀kẹ́ nu. Ojú ẹsẹ̀ ọba ti sẹ́ndì ẹ̀ padà sí ọba ọba lówó lórí bank app rẹ̀. Rà láti ibẹ̀ bí ọba wá sówó ṣùgbọ́n tí káàṣì ń bẹ lọ́wọ́ rẹ̀. Gbéra tètè máa lọ ọ̀dọ̀ àwọn oní POS. Ó ti yé gbogbo wọn látòkè délẹ̀. Ìlẹ́tọ̀ bá dọ́dọ̀ rẹ̀ tó lé òye òun ọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ láàárọ̀ yìí ni. Nígbà tí ọba sí ẹ̀dọ̀sẹ́ yóò ti padà yé òun náà. Sọ fún ọ pé owó rèé iye tíkẹ́ẹ̀tì tí mo fẹ́ san rèé. Ojú ẹsẹ̀ tí ẹ bá ti bọ́ sọ́sà káǹtì yẹn báyìí mẹ́sẹ̀jì ọ̀ dàn lórí fóònù ẹ ọ̀dọ̀ bẹ̀nu. Kọ̀ọ̀kan máa retí ìpè ọba ti dago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pé tọ̀ lágbájá ọmọ lágbájá. Iwo na ti gba o ti dobe bayi laaro yi o. Alaye ye ti mo se kale bi oba yi o pe number 0201330 6194 Bi o chat won lori WhatsApp number o de le call won ni ni WhatsApp call 0902602 6314 Bo se je niyan mo pade mi nro na ma bere bo se play cash e lowo mi mo ti fun number o abo ni complain kan to fe complain eyin mo je lana won ti pe mi sugbe nti irowo pe number ti mo pe fun yen emi ko mo nse wo mo ko wo le o bo se je nu lagba be yen o alaye ni alaye ni agbe beyan ba se lalaye beyen oni ye awon eyan oya let's go there everybody ba ini lojo bi re o ayarere lade oko baba nso nipa Mrs. River Abiola Akorede iyawo agba ni wa ko epo authentic ni o e ma pe ke se meji ke se meta ke si se merin sugbe nta wa mo to je oju lowo Mrs. River Abiola Akorede iyawo agba ni wa ko epo e ma fi authentic won si leyin ori temi gangan ti ri abi meta imoye nta ayala mo o imoye ta ba kilo ko e ma oloku dana an gugu awon yen ntemi gangan so pe boya ti mo mo won ma le won lenu ona nbi lenu loro nbi iko won adin meta a gbe bag buku kan bayi dani pelu kula keke kan bayi don lo man ti ma wa nu kula ye boyo mi ni obi nkin ma samu ran ran ma gbe kula keke wa na gara try ben ta je number 1 gangan number 1 Mrs. River Abiola Akorede eni lojo bi happy birthday to you ma long life and prosperity gbo odun kan owo ola ti alavia ele ito porepete ke pe ke dagba ke dogbo lagba lowo olorun ani foju sunkun yin eni foju sunkun oko eni foju sunkun omo ani foju sunkun eyin na e lura yin pe tale dale daada e obirin ajeji oni wole sarin yin o o se je number 1 le mi nki o mama won yoku o kula bu won ma faki okay bo se je ni e lagba ka tun pade oju oja oye je lo papapa baba toju oja de awon abajade si ifi gagbaga loloko ojo kan to ti awon ifi gagbaga to tun sese kon waye leni agba sira wa la e ja lo oju oja spider e ku kale
1: turning things around Kalaru tiki tala gori convention e seru e we got the last city gospel grace ministry night annual convention Kalaru believe and run agbara lori iranse pastor ibe evolution yo ko si fere si orun sile to iyanu ibuku amalere jade fun gbogbo eyo e gori kan aye ti reti eti julo lara re jesu fe jade si abi yanu nipa sunday pastor lawan leader ye pastor gbogbo fada iro prophet samuel lawere awon lori abi adeli kala se yare pastor ife lu odogiyo evangelist apore taiwo pelu minister lodun morayo pastor
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sọ́yẹ̀ yẹ, bẹ́ẹ̀ ayé rọrùn.
5: Ẹ bí ti mo ti ya lórí ọmọ jẹ́ mi ọmọ.
6: Ọlọ́run àpọ́stẹ́lì
4: ayọ dele baba lola
5: yo tun sise lekan si
4: ninu ipagun adura olododun olorun abiamo 2026 isoju olojo maru la fi sede letojo monday august 31st prophet olufemi oni mama woli obere nberi alara pe prophet mayo wa se yiji pastor emre adiosun evangelist dr bossi adewa evangelist kendi akiwale lady evangelist bossi adewumi pelu awon mo david brothers ni yo ma pelu baba olugbalejo prophet so adewumi sise ranse atosan taro de pade adura yo ma waya ago mejo laaro atago meri abo ni role ojo thursday ojo keto osu kesan lago mewo owuro online yewo ofe pelu eto ilera ma waye nibi ta wa kose mo se yo ti wa ni kale ojo friday ni press night akori ni oluwa wole wa san ojo sunday september 6 gaga la se kagba ninu ijo christ apostolic church ibudo ilano district headquarter to wa ni molusi street end malete ni badon 081-3501-0191 oluwa olorun prophet adewumi yo sise agbara aye re osin ni wa bakan na mo loruko jesu
6: báwo ni ṣe o ṣì ń gbé power bank gbangba yìí káàkiri ṣé o ti gbọ́ nípa redmi 17.
7: redmi 17 one charge you get power
6: redmi 17 èyí tó ń ṣiṣẹ́

2017 ẹgbẹ́ kúnlẹ̀ ni wà gba iná sí ara rẹ̀ ó di di ọjọ́ méjì gbáko lórí wà fi lò ó tó síbẹ̀ o bá bá ń bá rí rẹ̀ ni wípé pẹ̀lú 22.5 watts ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí yóò sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ keje tí ó bá tó àkókò láti chájì rẹ̀ pẹ̀lú 45 watts ìṣẹ́jú márùndínlógún péré ni yóò fi gba iná sára má ṣe jẹ́ kí kọjá rẹ ní Redmi 17 láàyò lónìí

0: bọ̀ wá kó ra tiẹ̀ lónìí. Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.
1: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

Motorcycle àti tamoto dìrọ̀rùn gbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Stop rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ ẹ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí.

0: padà látọjú ọjà o ìkànnì lágẹlú rè lágẹlú 96.7 FM òkè gajò kè ilé fọlọfẹlẹ lẹ nílẹ ìbàdàn bóyá jẹ kẹmọ lẹtọ ìròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbẹgbẹ nkẹsẹ bàbá ìgbà yìí sẹ ń darapọ ọmọ wa ẹgúgú léwo 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé ọyọ ẹjẹ lọ ìkànnì ìbánidọrẹ facebook ìkànnì lágẹlú 96.7 FM lórí jẹ kẹmọ fan family wà ńbẹ lórí tiktok at top striker 100 at top striker 100 ìyẹn lórí tiktok ọ wà ńbẹ ọmọlẹ rokoṣọ ọlọlẹ wo pílà o ọyá let's go there ẹgbẹra tán ẹyin tí a ẹjẹ ká nìṣó níbẹ oyẹ gbàgbàpá láti bẹ ẹsì fi gẹgbẹgẹ tó wáyé lánàá dá tó ń ti àwọn afẹsẹwọnsẹ eléyìí tí ó tún máa wáyé lénìí àyálà ti wà ń bí ọlá adéyẹmí ti wà ń bí ẹjẹ gbọ́n tí a ní fún wa ẹjẹ gbọ́n tí a ní fún wa èwo ló wà lọ́ọ̀rẹ́.
1: Akudede wòye atọkun.
0: Akudede wòye.
1: Akubẹrẹ oṣù tuntun. Ọ̀gá nípa nǹkan tẹ́ ń sọ lẹ́ẹ̀kan. Rántí dáàdì wa ẹ̀.
0: Èwo ni
1: ẹ? Dáàdì wa tẹ́ni ẹ̀yẹ fọlẹ́ mọ̀.
0: Sákúlá ròdù
1: máa ń wọ́n. Ẹ mọ̀ pàjọ máa ń wà ní bẹ́ẹ̀sì ni.
0: Ẹni bẹ́ẹ̀sì yẹn ẹni
1: tẹ bá kọ́. Èmi náà mọ bíi méjì mẹ́ta kan.
0: Tí ètò yìí tọ́jú yàtọ̀ sí ètò yìí mọ̀.
1: Àjọ máa ń wà ní bẹ́ẹ̀sì ni.
0: Kí wọ́n gbé kúlà wa.
1: Èmi ń jẹ́ ńbẹ̀ o.
0: Lẹ́yìn ẹran.
1: Àbí. Èmi ń jẹ́ ńbẹ̀ o.
0: Lẹ́yìn ẹran.
1: Èmi nínú ọ̀rọ̀ omi wa.
0: Omi ló máa ń lọ
1: ra
0: torí gbà ọlọ́pàá bá dé tí wọ́n bá kú.
1: Ǹjẹ́ ń bẹ̀ o.
0: Ní o ti yé mi, bí wà lọ́ máa ń lọ ro.
1: Omi lásán ni.
0: O ti tan sí wàhálà.
1: Kátà máa ṣàpàwọ̀n lórí.
0: Ọ ń pẹ́.
1: Nínú ìdíje ìtàlá ṣe ilé tó láǹfààní láti wáyé lánàá. Lẹ́sẹ̀ rí AS Roma ló pamọ́lé àmàyọ mẹ́rin sódò ni. Atalanta fi àjẹ Bologna àmàyọ kan dúró sódò ni. Nínú ìdíje Copa Italia ilé tó máa wáyé lẹ́nu round of 32. Pamá yóò máa gbàlejò Cremonese aago márùn-ún ni tó bá ti wá dédé aago mẹ́jọ torí náà yóò máa gbàlejò Monza. Nínú ìdíje DFB Poker tó bá ti ń di aago mẹ́jọ kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Hamburg yóò máa gbàlejò Dortmund bí nǹkan ṣe láǹfààní àtijọ́ ni.
0: All right, àyálà lọ́wọ́ tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ kí lọ́wọ́ à ń bẹ̀.
2: Akudede wòye atọ́kùn.
0: Akujumọ.
2: Ìfigagbága eléyìí tó láǹfààní àti wáyé láàárọ̀ àná èyí tí wọ́n gbá parí ìyẹn NPFL. Àmì ayọ̀dọ̀dọ̀ náà ló padà parí sí ìyẹn Abíàwọ̀ ni wọ́n ti kún carnival. Ìfigagbága eléyìí tó láǹfààní àti wáyé lórílẹ̀‐èdè Spain lánàá. Àmì ayọ̀ kan dodo sódò ni Osasuna ló fi mẹ́ Getafe. Àmì ayọ̀ márùn-ún sí méje ó ní Barcelona ló fi Rayo Vallecano bí nǹkan sí láǹfààní àtijọ́ ni.
0: Ọ̀rái bó ṣe jẹ́ nìyẹn sọ́sẹ̀s ọmọ nípẹ̀kun èwo ló wà lọ́wọ́ tiẹ̀ èwo ló wà lọ́wọ́ tiẹ̀ àbí wo òun kankan dání lọ́pàá tiẹ̀.
1: Ìwà lásán.
0: Ẹwà ìwà lásán.
3: Ọ̀pẹ̀lọpẹ̀ ṣàkà ṣe bóun ló bá wa ṣe
0: nílà
3: ò bá gbélé pọ́lọ́run wàdà kí lẹ rò pé a bá ti wí.
0: Ọ̀pẹ̀lọpẹ̀ ṣàkà.
3: Ọ̀pẹ̀lọpẹ̀ ṣàkà. Ṣe bóun ló bá wa ṣe. Nílà ò bá gbélé pọ́lọ́run wàdà kí lẹ rò pé a bá ti wí.
4: Lánàá àmàyè kan dondo sódò òní kan gọ́nà àti fi àjẹ kan sọ fílà nídìí lígi lẹ̀ gẹ̀ẹ́sì. Bákan náà n ti arábí ilé ìsọlẹ̀ kan.
0: Ní ti bàbá yín.
1: Náà ń dádì rẹ̀ èmi
0: ọ̀sẹ̀ náà. Colleagues ni wà ní tiwọn.
1: Mo dá àwọn pásítọ̀ mọ́ kárá o dádì gbogbo ẹ̀ nílò. Ẹ máa gbọ́ ṣe rí àwọn àwàdà kan wàtò yẹ pé ọjọ́ Thursday lèyẹn máa ń ṣe.
0: Tí ì wá.
1: Ọjọ́ Thursday lèyẹn máa ń ṣe.
0: Ṣùgbọ́n tí èèyàn bá ṣe lọ́jọ́ tí máa ń wá.
1: Ó ṣeé ṣe kẹ́ ẹ pàdé bàbá ìlọsítù.
0: Kó wé bandage mórí ní tí ò fojú ẹ̀ rí. Ìkànnì máa ń yẹn.
1: Ó fẹ́ mọ tọpasẹ̀ mi.
0: Ó béèrè lọ́wọ́ ti ẹni tójú rẹ ti kàn.
1: Eré ló gbìn tójú mi kàn jọ Wednesday. Èyí sì gbádùn.
0: Sí wàhálà ó náà jẹ́ bẹ́ẹ̀ náà ni. Yóò jẹ́ sára bẹ́ẹ̀ náà ni. Ibẹ̀ lógun tí ẹ̀ náà ó gbó sí. Ibi egun tí ẹ̀ náà gbó sínú. Sí wàhálà. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa bá bọ̀ báhùn. Bàbá yín àbí colleagues yín náà ni. Kò sí wàhálà. Mo ti cast ẹ̀ ayé ti rí ibi tó gọ sí. Wọ́n máa pe ààrẹ ní ìlú méje èèyàn kan ṣoṣo. Gbogbo tí rí ìlú méje èèyàn kan ṣoṣo àwa ló yé o. Kóyàn máa lùlù méje. Òkè. Lánàá mẹ́ẹ̀sì. Irun mọlẹ̀ àfẹ̀gbẹ̀jà. Ébàrìbà. Eégún mọ̀gájí agbábọ́ọ̀lù. Kò ṣe é pa kò ṣe é kàn lóòlù bọ́rọ́bọ́rọ́ ní yọ. Kò ṣe é pa kò ṣe é kàn lóòlù bọ́rọ́bọ́rọ́ ní yọ. Ébàrìbà. Ọlọ́fẹ́ àgẹ̀ Lánàá mẹ́ẹ̀sì. Ọ̀padà kéde ìfẹ̀yìntì rẹ̀. Nínú bọ́ọ̀lù. lọ lọfẹsẹ gba iyen fun orilede Argentina gbọ mi daada fun orilede Argentina national team ball n tẹ siwaju nu ko re to wa o Inter Miami ṣugbọn fun orilede Argentina Lionel Messi kede ifeyinti fun orilede Argentina o ni okan o gbogbo looto ṣugbọn gbogbo igba ti ijo ba n ye eyan le yan ma fi oju agbo le o Tolorin ba tin ko elo jokona elo jokona eyin o ti di ose mayan lowo niyan o to wa di pe won ma ko elo jokona fo ohun o se to bayi o n ti lafani lati fi olede Argentina ale pe to ohun fi olohun si won kile eyan ngba kile eyan ngba gege bi agba bolu fo orilede to ku to won o ti igba enakasi ni gbogbo e lo ibe ye gaga ko lohun lo o je je mo pe iwe yi to nsese wa tender bayi o nti ko lati ojo kokele logun ninu osu keji odun to kojo ta wa gege July 24th ojo keji abi ojo keta ti ase kagba idije fi eye agbaye waye e mo pe July 19th lo lede spain se won legun eyin pelu ami ayo kan dondo sodo oni ngba to di July 21st lohun ti ko gbe tan o ti fada gbe eto ro ni sugbon kami kami kami ti san se un sugbon ki wa lo je kikini yo ya kia kia iku baba ohun ni o iku baba ohun te ba gbagbe ngba baba re ku oro akoko ti o so na ni pe o si bonze verse to hun o ni miss baba yi tori pe baba yi gege o ni alatileyin hun to hun o le gbagbe lai lai lai lai lai tori o se pupo loro ohun o lati igba to n ti bere lati igba iwe ohun to ti to n fi wa de akoko to n de yi baba yi na ni imaran lotun akiyesi losi ati bee bee lo koda baba yi wa lara n to je ko ohun o di akoko yi ninu national team o ṣugbọn gba baba yi ti lo yi ohun o le pe mo o soro yen ba ranti o so ni gbogbo e lo o ni iku baba ohun ti e ti wa je ki gbogbo e o yo lemi ohun pe ejo n wo fesi ko n ko ke gbajumọ to n fi se jẹun jẹun eleyi to n gba lolede America kan fun awọn elomii lanfani ninu ko agboju olede Argentina tan bo se je niyan o ju gbogbo e lo Lionel Messi olede Argentina ti n pi amọ o farewell match eleyi ti Lionel Messi o gba koju awọn to ba fe ki won o koju olede Argentina ni o ti waye ṣugbọn won o ti mo ọjọ osu odun abi akoko ti o je ati awon wo gan ni won okoju won o ti mo ṣugbọn won ti bere preparation bayi lori farewell match iyen fun Lionel Messi bo se je niyan o enikan tun lo mo iyawo agba ni wa ku epo o wa ni ore ondo lore okay e ma babo o dinu iko ti basa Hector Ford to da po mo iko reso si adare 40% ni ko basa ni lori omo yi o gbogbo igba ki igba ti o ba je pe boya iko ti reso si adare fe ta lojo waju iye kiye ti won ba ta 40% ni o pada sowo iko Barcelona igba ki igba ti o ba ta 8.5 million euro ni reso si adare fe ra 60%

yẹn lórí ọmọ yìí bí nǹkan ṣe rí nìyẹn lápàdé yẹn ó dín ní ikọ̀ tottenham hotspur mikhailo mudrik yóò darapọ̀ mọ́ ikọ̀ tottenham àdéhùn alágbàṣe ni o àdéhùn alágbàṣe pẹ̀lú àkọọ́lẹ̀ pé bọ́lá ń bá jẹ́ kó ṣe sóore ìyẹn àjọṣepọ̀ tottenham àti mikhailo mudrik ṣe gbàgbé mudrik agbábọ́ọ̀lù ikọ̀ chelsea ti fi òfidè ń gbàkẹ́ pé ó lo oògùn olóró ọlọ́run ti kó yọ báyìí ó yìí ti padà dé ìgbẹ́yìn padà dé tó padà dé ikọ̀ chelsea ni à ayé ọmọ tó nǹkan mọ̀ èrò ti pọ̀ ńlẹ̀ ẹni ó wulẹ̀ wà ń bí lójú méjèèjì gan tí rí bọ́ọ̀lù gbà ká tó wá ní ìwọ́tọ̀ ẹsẹ̀ dé látòkò obì kan ní gbogbo ẹ lọ ikọ̀ tottenham ti gbé ládéhùn alágbàṣe pé tó bá wá ṣe dáadáa o àá ṣe tó láti gbé tán mọ ikọ̀ chelsea lọ́wọ́ ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn tottenham hotspur uege wọ́n ti gbé tó sí adára bí ọ̀yọ́ mílíọ̀nù méje pọ́ùn olówó ti ikọ̀ tottenham tí wọ́n ṣe fún ikọ̀ ti chelsea ó ṣeéṣe kówó ìyọpadà fò fẹ̀rẹ̀ kó sì máa lọ sórí bíi £12 million o ó ní ṣe pẹ̀lú àṣeyọrí tí tó ṣe bá ṣe nínú ikọ̀ tottenham ó ní àmọ́ mú àwọn àjẹmọ́nú kan kó owó yìí lẹ́gbẹ̀ẹ́ títí tó ṣeéṣe kó fi wọ bíi £12 million ṣùgbọ́n fixed price gẹ́gẹ́ fixed fee òun gangan ni mílíọ̀nù méje pọ́ùn bí nǹkan ṣe rí nìyẹn láti bẹ̀ ó dinú ikọ̀ ti liverpool wọ́n yanjú ẹ̀ wọ́n sì kéde rẹ̀ fáyé £123 million lọ bá dé bradley bacola láti inú ikọ̀ paris saint germain àdéhùn ọdún márùn-ún òun gangan ló gbé wá o láti inú ikọ̀ paris saint germain ọ̀wọ́n alágbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì tí ọmọ wọn jù báyìí nínú ìtàn transfer nílẹ̀ gẹ̀ẹ́sì £125 million ti isaac yẹn alexander isaac ikọ̀ liverpool náà ni ẹni ńlá ní ìṣe ńlá ọ̀sọ́mọ náà ti ọjọ́ṣẹ́ ẹ̀yìn ikọ̀ ti isaac yẹn ní léwájú níbẹ̀ bradley bacola ti gbẹnulé £123 million pẹ̀lú àdéhùn ọdún márùn-ún láti bẹ̀ ó dínú kan manchester city wọ́n ti jẹ́ òdi mímọ̀ yìí pé ọ̀rọ̀ ti wọ̀ papọ̀ láti gbé agbọ́wọ́ ẹ̀gbẹ́ fún ikọ̀ ti everton iliam ndiaye ebari bazambari bobo lẹ́yìn ìgbà tí ìdúnadúrà wáyé láàrin kọ manchester city àti kọ liverpool lórí ti cody gapo wọ́n fà á síwájú wọ́n fà á sẹ́yìn ikọ̀ liverpool yarí kalẹ̀ rangbẹ́dán pé bówó yóò bá pé £85 million àwọn ò ní yọ̀ǹda cody gapo ikọ̀ man city ní ẹ̀kúlẹ̀ ẹ̀kú o gàrí lẹ̀ mú sùn àfàìmú gàrí ńkọ́ ẹ̀wà lẹ́jẹ̀ sùn àfẹ̀jẹ̀wàsù ńkọ́ omi lásán lẹ̀ mú sùn £80 million tá a kó lọ́nì gan àfikanjú kan mú ni o kọjọ sísà jọ mọra wọn ẹyin náà sáré pé gbogbo bá ṣe ń ta ọmọ là ń rọmọ kèsè gbówó kan náà lọ́wọ́ ńlẹ̀ dàbí alára ikọ̀ liverpool ní story for the god kí lọ kẹrú àwa yìí bẹ́ẹ̀ bá fẹ́ rajẹ̀ kówó yín wá kó pé bí ọba ti pé ẹ fi bùbá wálẹ̀ o ikọ̀ man city yẹn bá kó £80 million wọn kò padà wọn wá rè bá ikọ̀ everton pé iliam ndiaye ló lọ bá dé wọn fà lọ fà bọ̀ wọn ní £60 million lọ bá dé o ṣùgbọ́n o àwọn adon kan bẹ lẹ́gbẹ̀gbẹ́ tí è jẹ́ 5 ní ẹ fi pajú ẹ̀ dé sí £65 million wọn eléyìí dá a tún gba change inú £80 million wa ní ẹ báyìí kó lé iliam ndiaye lórí ti ẹ̀ pé alternative rèé nígbà tí ọ̀rẹ́ létíìfù tọ́jẹ́ ti cody gapo tí ò ti bọ́ sí ẹgbẹ́ alternative bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o tọ́ bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé cody gapo ó sì ń tẹ̀síwájú nínú ikọ̀ manchester city okay lórí ọ̀rọ̀ enzo fernandez àti ikọ̀ man city ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ ikí kankan tí kàn ń ṣẹlẹ̀ ni pé enzo gangan ń retí clearance látọwọ́ ikọ̀ chelsea fún medical ni torí pé wọ́n ní wọ́n ń fa ọ̀rọ̀ yẹn sọ́tò fa ọ̀rọ̀ yẹn sọ́sì àwọn àjẹmọ́nú kan ń bẹ tí ikọ̀ chelsea tí wọ́n ń kà á kalẹ̀

0: Ọlọ́run máa ń gbọ́ sórí, gbọ́ sórí wọ̀ tí wọ́n pè ní the spider. Adádúgúdù lẹ̀ ni, ọ̀dálẹ̀dálẹ̀ ni ọ́, a sì ní lọ síbẹ̀ mọ́. Ẹ já bẹ̀rẹ̀ ẹ̀dọ̀ kí ìròyìn ní pàápàá lẹ́yìn tá a dé láti ẹ̀ka ìpolówó ọjà wa, ìwọ náà gbé tiẹ̀ náà wá, a bọ̀ ṣe náà ni ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. Bẹ́ẹ̀ ṣe láǹfààní àti máa gbọ́ wa. Ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ Facebook ti lágé ló tẹ bá ti tẹ̀ sójú ẹ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ láàárọ̀ ẹ̀ nínú kulù gbóǹsáfẹ́fẹ́ lẹ́mú rí o. Ẹni tí ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ẹ̀yìn Kashim Shettima ló ti lágógó ìkìlọ̀ tó lágbára ṣé ti gbọ́ ilẹ̀ orílẹ̀-èdè South Africa o wípé orílẹ̀-èdè Nàìjíríà ò ní fi ààyè gba àwọn o láti máa hùwà ìtọ́ tàbí fojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbolẹ̀ pàápàá jùlọ níbikíbi tọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà bá wà lágbàáyé o. Ó ṣàlàyé ọ̀rọ̀ yìí jáde o wípé ọ̀rọ̀ ìkọlù tó mú ìpànìyàn dání èyí orílẹ̀-èdè South Africa ń ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ dópin pẹ̀lú bí wọ́n ṣe ń sọ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n fi orílẹ̀-èdè ti ọ̀dọ̀ tà wọ́n lẹ̀. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n fara gbà ṣùgbọ́n orílẹ̀-èdè wa Nàìjíríà náà wà lára àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà náà wà lára àwọn ẹni tí àwọn orílẹ̀-èdè South Africa tí wọ́n dúró lé lọ́rùn pé àní ẹ fi orílẹ̀-èdè tiwa lẹ̀ ni ẹ padà sí orílẹ̀-èdè yín. Wọ́n ní níbi ìpàdé èyí tí wọ́n láǹfààní láti ṣe pẹ̀lú London ní Angola ni wọ́n ti sọ̀rọ̀ yìí jáde o. Eléyìí tí ẹni tí ṣe Kashim Shettima lọ rèé ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ìpàdé àpérò ẹlẹ́ẹ̀kọkànléní ogún irúfẹ́ rẹ̀ ló wáyé òfin ilẹ̀ adúláwọ̀ nígbà tó ń ṣe fi ọmọ orílẹ̀-èdè South Africa sí ìrántí lórí ìpèpè ẹ gbàgbé ni. Bẹ́ẹ̀ bá wa wá gbàgbé orílẹ̀-èdè wa Nàìjíríà wà lára orílẹ̀-èdè tó la orílẹ̀-èdè South Africa lójú eléyìí tó fi yín lọ́kàn balẹ̀ nígbà tí ogun le nígbà tẹ wà nínú ìpayín kékeré àti inú ìṣòro àtìlẹyìn tó gbọgbọ́n lọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe fún yín. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà dúró tì yín nígbà tẹ wà nínú ìdààmú kì í wá sọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ fi máa ta yín tàbí tẹ fi máa gbá wọn bọ́ọ̀lù. Shettima láǹfààní àti sọ o ní ibi tí gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ọmọ ilẹ̀ adúláwọ̀ tí wọ́n láǹfààní àti wà tó sì ń sọ gbọmọgbọmọ wípé bàbá ló ti tó báyìí onílù láti sinmi ni àìtó onílù yóò fa ìjọ̀gbọ̀n ni o. Àwọn ti ń ké báyìí fún orílẹ̀-èdè South Africa wípé gbọmọgbọmọ wọn sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ń pọ̀ lápọ̀jù táwọn sì láǹfààní láti máa rí tí wọ́n bá wá tẹ̀síwájú láti máa hùwà tí wọ́n ń wù yìí sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú sùúrù torílẹ̀-èdè Nàìjíríà ò ní fún wọn. A jẹ́ pé ó ṣeé ṣe kí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa náà kí wọ́n kàn dí nínú iyọ̀ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tẹ kekulé kó wá gbọ́ kó sọ fún toko. Shettima ń sọ fún àwọn ilẹ̀ adúláwọ̀ tí wọ́n jẹ́ adarí wọn ẹ lọ rèé fa orílẹ̀-èdè South Africa létí o. Orílẹ̀-èdè Nàìjíríà ò ṣetán o láti máa gba gbogbo àwọn ẹrẹ̀ tí wọ́n fi rí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lára lórí ìkọlù alágbára tó mú ìpànìyàn dání lórílẹ̀-èdè ọ̀hún táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń fara gbà. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ò ṣetán láti gbà á lọ́wọ́ South Africa mọ́ o. Ẹni tí ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ló la gbogbo ìkìlọ̀ ọ̀hún o.
1: Nínú ìròyìn míì eléyìí tí ó jẹyọ nínú ìwé ìròyìn The Nation ààrẹ Bọ́lá Ahmed Tinubu ńlọ́mọ̀ ti fi ọwọ́ ìdánilójú alágbára sọ̀yà lánàá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìṣàkóso òun ò ní tẹ̀tì láti máa ṣe àfikún àwọn onírúurú akitiyan eléyìí tí ó mú ìdàgbàsókè tí ń débá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ èyí tí àwọn náà mọ̀ rí ipa rẹ̀ nínú ìgbáyégbádùn wọn débi pé yóò túnbọ̀ bẹ́sù ẹ sí. Ààrẹ ló sọ di mímọ̀ wípé ipa ojú ọ̀nà eléyìí tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ti wá bọ́ sí báyìí tó jẹ́ ògùn tọ́ ọ̀nà tọ́tọ́ ó ní ọ̀nà ìdàgbàsókè alágbára tí ò ṣeé dá padà sẹ́yìn ó ní ọ bọ́ sí báyìí o tó sì jẹ́ wípé gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà ni ò ní pẹ́ mọ́ tí wọ́n ó fi bẹ̀rẹ̀ sí máa rí ipa rere rẹ̀ nínú gbogbo tí wọ́n ń jẹ nínú àpò wọn nínú ọ̀rọ̀ àgbọ̀bùkátà àti lọ́tùnlósì lórí ọ̀rọ̀ iṣẹ́ tó ń ti àwọn nǹkan míì tó jẹ mọ́ ìgbáyégbádùn wọn o. Ààrẹ ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láàrin bíi ọ̀sẹ̀ díẹ̀ síbi tá a wà yìí òní yóò bẹ̀rẹ̀ o sí máa ṣe àlàkalẹ̀ àwọn ètò kan èyí tó jẹ́ wípé wọ́n ó dojú ẹ̀kọ́ àwọn èèyàn ti won ori owo hori daada lorilede Nigeria ni o ninu eyi to je wipe ko wa won won ti ma je igbadun awon nkan irinna ele to je wipe koni fa won lapoya tojo owo belenja ni won mo na won ni ipese onje nile yi yo tun bo buyari si to je wipe awon eto atura ele ti ijoba yo se yo de odo gbogbo awon eyan ti nbe ni ese kuku nile yi oro idaniloju ohun o na ni nwaye o nibi akosile tuntun kan eleyi to nse afihan idagbasoke eleyi ti o ti debe eto oro aje orilede Nigeria nibamu pelu akosile ajo ti o se akosile awon nka to ni se pelu idagbasoke abi awon nkan mi ni ile Nigeria National Bureau of Statistics NBS eleyi ti o se afihan re wipe eto oro aje orilede Nigeria un lo ti dagba soke si o ni won ida merin ati abo o din die ninu ogorun eyun 4.43% ni abala keji odun 2026 ta wa yi to si je pe ngba ti o gbe segbe ti odun 2025 eyun abala keji re won pe eleyun o kan rora le pese pese ni ida merin ninu ogorun ngba na ni 4.23% lo wa ni asiko ohun are olowa soro wipe ni bayi o awon oni teti o koda gbagbagba nla won duro lori igbese lati le ri wipe eto oro aje orilede Nigeria o pada di nkan ti mu ere nje rere ba awon ara ilu ni ese kuku eleyi ti ko wa awon wa ti o fi ni je pe ijoba nikan ni o mo ri wipe idagbasoke nwa tara ilu no si mo ri pe looto awon ti ri o si ti nfarahan ninu igbe aye awon o sai wa so di mimo wipe gbogbo igbese idagbasoke eleyi ti orilede Nigeria ati eto oro aje re ti gbese leyi koni pada seyin mo iwaju oni o mo lo ki omo Nigeria ki won fi okan won bale
0: te eni ti se oludije labi ase egbe oselu Africa Democratic Congress Atiku Abubakar to ti eni ti se oludije labi ase egbe oselu Nigeria Democratic Congress Peter Obi dupo are lorilede Nigeria ni bi eto idibo ti o waye lodun 2027 lagba wi pe won o yoju o sibi ipade eto waye lodun aje Monday lori idupo gbogbo awon ti won je oludije labi ase egbe oselu won dupo are lorilede yi ti won si joko lolulu lewa ilu Abuja wi pe je apanupo sona kan o lati yo egbe oselu All Progressive Congress kuro nipo isakoso to ba di odun 2027 papa julo oludije won won ni nigba ti won be si ni re awon ti won de oludije ti won wole si gbogbo apero na ni won ti ri eni ti se oludije labi ase egbe oselu PRP Donald Duke won ni bakan na ni won ri oludije labi ase egbe oselu SDP Adewale Adebayo eni ti se oludije labi ase egbe oselu Democratic Leadership Alliance Moses Olusiji Olusoji bakan na lari igba keji are yen ton dije labi ase egbe oselu APM Lawan Daura ati gbogbo awon ti won je agbagba ni di oselu ti won lenu nbe ti won kora won jo won ni won ori Atiku ati Obi won ni sugbon awon ma egbe oselu won lanfani ati wa nbe ni ti won ti gbe nse lalaye ni bi ipade ohun pe asiko ti to lati fa enikan kale ti o je oludije kan chudondo eti se oludije to jade labe ase egbe oselu alatako koju egbe oselu APC won ni gbogbo ona na ni won san o pelu enikan to ni eje nsoro sugbon e ma je ki oruko mi han sode sugbon ko ba yin so oro kan kekere lori awon igbese ti awon egbe oselu gbogbo to je egbe oselu alatako gbe o lati ri pe won fa enikan kale ti se oludije eyokan yondo ti o koju oludije labi ase egbe oselu APC dupo are ni bi eto odibo to nbo lona lodun 2027 won ni yo soro lori ipade ajoko se ohun lori ati fenu ko soju ona kan yi pe are kan ni ka fa kale won ni gbogbo igbese ti nwaye lati eyin ti gbogbo egbe oselu ti jade ti won si ti so pe eje pa mopo ka pi mopo lati fo oludije kan kale sugbon ko so eso rere kankan bi ti wu ko mo latari awon ti won je kanrin ton je egbe oselu alatako e ti won gbe fara won wi pe ko sese ki awon darapo mo egbe oselu kankan awon gan na to ona darin lodo tawon lati koju egbe oselu APC ni bi eto idibo to nbo lona won ni gbogbo ona ni oni won san lati ri pe won darapo ni bi ipade ohun sugbon igbiyanju ohun won lo ja sasan o won wa lanfani ati salaye kini ababo oro won eleyi ti won gbo lori ti won se darapo mo awon akegbe won to ku labi ase egbe oselu e ti won tin dije dupo are fun eto idibo lodun 2027 won sa ri pe awon oludije kanrin ohun labi ase egbe oselu ADC ati NDC Peter Obi Atiku Abubakar won lori ofe lati yoju bi ti wu ko mo
1: loju iwe kefa the guardian pelu bi o se tiku ojo die ti ijoba apapo to foju sun lati ri wipe awon oko eleyi ti oje oko ero nile yi bi million kan oni awon yi pada kuro ni eyi ti o mo lo epo bentiro ti won o si bere si mo lo epo ti won bere si mo lo afefe gas eleyi ti a mo si CNG eyi to je eto ti ijoba apapo ile Nigeria gbe kale bi ki ara ko le de ilu sugbon to je pe ida mejila ninu ogorun nikan oni awon ti won si nri lo lasiko yi papa bo ti se nise pelu afefe gas ti CNG yi won pe aiti wa je pe iye awon oko ti lo afefe ohun opo daada un lo fa o to je pe eru wiwo eleyi to mu ki awon mo orilede Nigeria ki won ti ma na owo ti o nlo bi trillion meji dini ogota naira ti abo le pese pese 58.6 trillion naira leyin ti o ti di wipe won yo owo iranwo kuro lori epo bentiro ti eyi to si gbe eru wuwo si orun opolopo omo orilede Nigeria be oni iroyin lo se lalaye o pe lati bi odidi odun meta seyin bayi ti eto ohun ti bere won pe eto ti ijoba apapo ile yi ti an gbe kale lori sisamulo afefe gas ta mo si CNG lori awon nkan irinna wa nile Nigeria ni an pe ko ti bo soju e daada iye ti awon ijoba ile yi foju sun wi pe o ti ye ki won o ti ma lo ninu afefe o afefe gas ohun lo je pe titi de asiko yi won o ti lo debe debi pe oro sisamulo afefe gas ohun o ti din iye epo bentiro eleti awon ti an je awako ati awon ti won lo oju popo nile yi ti won lo won ni ko ti je ko dinku bi o ti se ye o won ni be ni o si ti fi owo ba iye ti awon eyan fi nse ko kari igboke gbodo oko nile yi to je pe oke na ni owo oko a lo abo nile Nigeria o lo si wa ti o si je ki aro de awon ara ilu o bo ti e ti le je wipe isakoso are Bola Tinubu o lo ti pase wipe ki won o tun lo re ko awon ibudo eleyi ti won ti ma fun awon oko ti ba nlo afefe gas ta mo si CNG yi ni afefe yi nigba ku gba ti won ba ti nilo re eleyi ti pe awon ibudo ohun ti pe ki won si nile yi nlo bi edegbeta ni 500 ko le je wipe ni ti buto orilede Nigeria yo rorun fun awon eyan lati ma ri afefe gas ohun ra ati pe yo mu adinku de baye ti won tajala epo bentiro sugbon to je pe opolopo awon eyan toro kan ni eka ohun ni won so wipe igbese ti joba gbe yi o to ni pe o rorun lati le se be sugbon ta ba lo re wo won ni ibudo ti won ti nra afefe gas CNG yi ni gbogbo orilede Nigeria leyin ti yo owo ranwo kuro lori epo bentiro koju adorun lo 90 pere oni nbe nile yi won ni eleyun lo si wa fa to fi je wipe ara ilu ofe nigbagbo o ninu oro eleyi ti ijoba so ohun sugbon to je pe eto ti ijoba orilede Nigeria ti o gbe kale lati je ki afefe gas ta mo si CNG yi ko le di eyi ti yo ro ara ilu lorun lati ma lo labe pi CNG won ni o ti soro sita latenu awon ti joba ti an fi takoko oro hun wi pe ni ta won o awon ibudo ti awon ti buwolu ta won ti fun ni iwe ase lati ma paaro awon oko eléyìí tó bá jẹ pé epo bentiro ni wọn lò tẹlẹ sí ti afẹfẹ gáàsì CNG wọn ni ó ti ń lọ bí irinwó báyìí táwọn ti gbé kalẹ tó jẹ pé káwọn èèyàn kan wọbẹ kí wọn bá wọn yọ ohun tó jẹ ti afẹfẹ gáàsì ẹ ti epo bentiro kúrò ńbẹ kí wọn ó sì gbé ti afẹfẹ gáàsì CNG yìí sí ni o wọn ni báyìí náà ló ti jẹ pé ibùdó táwọn èèyàn ó ti mọ rí afẹfẹ yìí rà lóòrèkóòrè ó ti lé ní 90 eléyìí tí àwọn ti gbé kalẹ 90 refueling stations bẹ́ẹ̀ ló sì jẹ́ pé àwọn táwọn ti dálẹ́kọ̀ọ́ ti ẹ jẹ́ onímọ̀ ẹ̀rọ tí àwọn náà mọ̀ síṣẹ́ lórí gbígbé yọ pípààrọ̀ àti ṣíṣe káràkátà rẹ̀ wọ́n ni wọ́n ti lé wọ́n dé díẹ̀ ní 8,000 báyìí ni o bẹ́ẹ̀ òun náà ni àwọn tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n fi ṣe kò kárí ètò ọ̀hún ni wọ́n tún sọ di mímọ̀ wípé àwọn ọkọ̀ eléyìí tí àwọn ti yí padà kúrò ní èyí tí ń lo epo bentiro tẹ́lẹ̀ tó ti wá ń lo afẹ́fẹ́ CNG báyìí wọ́n ni wọ́n ti lé dáadáa ní 160,000 vehicles nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ìdókòwò táwọn ti rí gbà ní ẹ̀ka ọ̀hún báyìí wọ́n pé ó ti lé ní $2.5 billion $2.5 billion báyìí bẹ́ẹ̀ ló sì ti pèsè iṣẹ́ fún àwọn èèyàn tó tó 10,000 ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ní báyìí o ìwádìí tí ìwé ìròyìn The Guardian tó ṣe oníṣẹ́ lálàyé pé gbogbo ìrìn àjò táwọn rìn lọ sí àwọn ibùdó tó jẹ́ wípé wọ́n ti ń ta afẹ́fẹ́ gáàsì CNG nílùú Àbújá ní Kano Lẹ́kọ̀ọ́ àti àwọn ìpínlẹ̀ míì wọ́n ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ làwọn bá pàdé ńbẹ̀ torí pé nǹkan ọ̀jọ́ra wọn bọ́n kan ṣe ń sọ pé kiní ọ̀hún ọ̀yá bẹ́ẹ̀ làwọn kan ń pe tọ̀ àwọn èèyàn ń wá díẹ̀díẹ̀ àti bẹ́ẹ̀ lọ́tẹ́ bá nífẹ̀ẹ́ sí ìròyìn yìí dáadáa láti tún kà á sí ọwọ́ iwájú tó rógùn gan ó gùn púpọ̀ ojú ìwé kẹfà The Guardian ò ní kẹ ẹ bọ́ sí kẹ ẹ kà á sí ọwọ́ iwájú.
2: Ìlera lọ́rọ̀.
3: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápí ọ̀nláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bí i àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìfétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó máa lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
4: How far? Are you still carrying that heavy power bank everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

0: few days. Visit the nearest Xiaomi store or visit partner stores to get yours today. Redmi 17. Work hard. Play hard.
1: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent, orúkọ tó ń gbé lọ́kàn àyàwó èèyàn. Ayò mọ̀lẹ́bí níbi tẹ́ ti máa rajà lójú kan. Lówó tí ò fani lákùnyà. Àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa. Ajẹ́njẹ tó jẹ ni Brent bread. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde. Snacks, donuts, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ajẹ́ pọnlọ́lá lóúnjẹ tí ẹ bá jẹ ní Tree Brent. Bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ. Abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen. Àwọn ọmọdé ò kí ń fi ice cream mu Brent ṣeré. Brent Ruby ice cream. Bẹ́ẹ̀ni popcorn wa àti shawarma. Oh yes, ní Glamour kejì wa. Ẹ ó tún fẹ́ dúró díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà. Brent ìjáde ẹlẹ́ni yàsí Brent. Fúwọ́ náà gbádùn ayé pẹ̀lú péréte. Brent wà ní Dogo bus stop Àpáta Ìbàdàn. Sọ́mi ọjà Old Ifẹ̀ro Ìbàdàn. Kàkí Ògbómọ̀ṣọ́. Opposite Amudo FM Mọ́níyà Ìbàdàn. Àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olómi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn kàní ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091-600-00535. Brent, stay healthy, stay happy.
2: Ǹjẹ́ ìwọ gbọ̀ngbọ̀n ọ̀rọ̀ ọlọ́run aláìlábùlà tó yẹ kó láti ọ̀rọ̀ wá bí? Èyí ni ìjọ Kristi náà tó fi kalẹ̀ sẹ́yìn ilé ẹ̀kọ́ Heritage Secondary School Ìtàfàájì Wáyà Ẹnkébù Ìbàdàn. Ṣé gbogbo ènìyàn síbi ìdánilẹ́kọ̀ọ́ abẹ́lé ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú àkórí gbòòrò gbígba ìkìlọ̀ àwọn apọ́sítélì lórí lílọ kúrò nínú ìgbàgbọ́? Tí yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Àìkú Sunday bẹ̀rẹ̀ látọjọ́ kẹfà sí ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lago mẹ́sàn-án òwúrọ̀ nínú gbọ̀ngàn ilé ìjọsìn náà. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tó yè koro tá a máa gbéyẹ̀wò látẹnu àwọn oníwàásù ọ̀rọ̀ Ọlọ́run tó dáńtọ́. Níbi tá a ti máa tàn mọ́lẹ̀ sáwọn ẹ̀kọ́ tó ṣe gbòógì mẹ́ta tó ṣe pàtàkì fún ìgbàlagbo gbogbo ènìyàn. Fún àlàyé síwájú sí o lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-464-8013. Nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Fídí èyí níjọ Kristi náà tó fi kalẹ̀ sẹ́yìn ilé ẹ̀kọ́ Heritage Secondary School Ìtàfàájì Wáyà Ẹnkébù Ìbàdàn. Ṣé ń rọ̀ ọ́ láti rí dájú pé ìdánilẹ́kọ̀ọ́ náà fọ́ ọ́rù bó o lè gba ara rẹ là kúrò lọ́wọ́ ìran àrékérekè yìí.
3: Àwọn àgbà sọ̀rọ̀ lónìí bí ẹni mọ̀lẹ́ ọ̀rọ̀ òwú sí lọ́gbọ̀n ọdún. Òye làgbà wò láìpẹ́ ẹni tẹnutẹ máa ń káyọ̀ kí ẹ pé ta ló mẹnu tí ó kàn nígbà ẹ̀mí òun dàbí tẹrin látàrí ìjọba ẹlẹ́yàmẹ̀yà tá a dìbò fún tí ò ká tó ṣáà ti wá dẹ̀ wá nù. Ibi ọ̀tẹ̀ ló bá ká ni wọ́n là á sùn. Tá a bá ti yá ń béèrè fàṣíwájú rẹ̀ a yà máa béèrè fojú mú o tó dẹ́ ní bá dísùn tó dànù tí ò dé mọ́lẹ̀. Nírú ẹni bẹ́ẹ̀ bá ráńgẹ́lì ẹ̀sẹ̀ ní ọ̀yọ́ tí aṣíwájú rẹ̀ ń bọ́lá Tinúbú tá àjọ tún dìbò fún torú ṣe tá àti ṣiṣẹ́ rẹ̀ táwọn aṣíwájú rẹ̀ ò bó ṣe mi ẹ̀yìn ẹ̀yìn wa lálá gbogbo ń tóró kè lórílẹ̀‐èdè Nàìjíríà ń bọ̀ nílẹ̀ àtúntóni tó ti bàjẹ́ ò ṣe é túnṣe láì ní sùúrù kí sùgidí má bàa parun wọ́n máa gbé fi ń ṣe ra wọn léèbù gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Iṣẹ́ eré tá ààrẹ wa Bọ́lá Tinúbú ti bẹ̀rẹ̀ gbọ́dọ̀ dúró láfi ní káfíìnì sọ̀kan ká tún gbárùkù tí wáyá fún ààrẹ wa Bọ́lá Tinúbú. Ó ṣẹlẹ̀ kejì ní márùn kún gbogbo lè sùn ábọ̀ kójú òpó náà bá dì í. Ìjọba tí ó ṣe ń tá a fẹ́ níjọba Bọ́lá Tinúbú àti Ṣètìmá sùúrù wa wọn nílò kó ṣẹlẹ̀ kejì lábẹ́ àṣẹ ẹgbẹ́ onítẹ̀síwájú.
4: APC
5: Progress.
3: Dr. Ayobami Wasiu Lamade Sidan ló ṣagbátẹrù kéde yìí.

0: wọ́n sàkíyèsí kedeke láwùjọ wa ẹ̀dàkùn sáà sọ wípé kò sí iṣẹ́ ni àbáwọn èèyàn wáyọ̀lẹ̀ ní pàtàkì àwọn obìnrin wa ó sọ pé náà o apá lára lètò lágelu ni wọ́n ń pè bí 96.7 FM ẹ bá lọ́mọ tó ṣe ẹnìkan ní ẹ̀dàkùn borí certificate wọn lọ́mọ fi lọ gọ́ọ̀mẹ̀ tẹ́gà college ẹjọ́ tó bá ti parí JSS3 tó bá ṣe bẹ́kẹ̀ tó ti ní certificate yẹn lọ ẹ approach any government technical college either state or federal mo wọ maruwa ilé ìsẹ́ lọ́jọ́ sunday látàkóbọ̀ mo ń bọ̀ wá síbi iṣẹ́ onímaruwa tí mo wá wọ̀ wá ń sàwọn kankan n ò tètè dá sí torí kan mọ̀rú yẹn tí mo ṣe ó ní àwọn obìnrin wa kan wà ní ìsìn tẹ́ ẹ bá dé challenge mo ń lẹ̀ ní ẹ máa ń pè wọ́n oníbẹ̀ ẹ bá dé wòròdó ní àti ẹ̀pọ̀ ńbẹ̀ mo ń lẹ̀ ní wọ́n ń pè wọ́n wọ́n ní bọ́kùnrin ọ̀bà kìlọ̀ fọ́kànjọ́ àjọ ẹ̀ ní ìsìn ọ̀sọ́nù mo ní kìlọ̀ rí ọlọ́mọbìnrin kan lòun pàdé ní wòròdó lọ́ba ṣátá àwọn ń bò lọ́n lọ oníṣàìdì alákíá lòun ń lọ ó ní owó tóun sọ ẹ ti ń bọ́wọ́ sọ́wọ́ aago bíi 5-6 lọ́wọ́ rọ̀lẹ́ tọ́wọ́n bá gbé ọdẹ bẹ̀ oníṣàtà ni o ọ̀dà 3,000 lòun gbà o 3,000 naira olórí kò sí wàhálà ńlọba ni kí òun ọjọ́ ọlọ́ ẹ tó gbé òun débí yọ gbowó kóun ọjọ́ kóun sáré fún ní 1,500 kóun ó fún ẹniyẹ pété àbájáde alákíá òun ó gba 4,500 fún ó ní ìlànà bá dẹ̀dà alákíá o ìbí ó ní kóun ó ti dó lòun bá gbó arábìnrin bó ni ó ní kóun tún súnmájú arábìnrin bó ni ó ní kóun tún súnmájú arábìnrin bó ni olórígun ń gbọ̀ ìyá lọ́ba sọ̀kalẹ̀ lọ́bọ̀lọ́ba ya kan sẹ́ẹ̀mọ̀ òun ni ìyẹn lóhun ọ̀mẹ́ o òun níyàwó lágbájá olóhun ọ̀mọ́ ó ní ó ṣàfihàn òun pa mí nígbà ẹ wá gbà mí. ó ní gbà tó ń rí pé kò ní kókó bí òkú ya láìsí lọ́kẹ̀ bọ̀dá láìsí ẹ̀ má bínú o ó ní lòun bá wà á ọba dàgọ̀ ọlọ́pàá àtàwọn ọlọ́pàá débẹ̀ ńgbọ́ kí lọ ṣẹlẹ̀ ó lòun ṣe bóyá ńgbà gbóbìnrin lòun ọkùnrin sì lòun náà ńsìn ṣe bí ẹni bí kò sí kẹyìn lábẹ́ rẹ̀ òun rò pé yóò ti ẹ̀ gbé ń lọ bìkan tí ó ti ra fẹ̀yìn oúnjẹ lẹ̀ tí ó ti mú tí ó ń pe sóhun alówó tóhun òun olówó tóhun ó fún láwọn ọlọ́pàá kọ́kọ́ gbé gbàjú fúga ó lówó tó ọ̀sán ńgbà bá àgbà fẹ́ mú sí àṣẹwó lọ́kùnkún dùn ó sì lọ. mo ní bọ́sọ̀ wá gbowó ni ọlọ́mọkú mẹ́tò mọ́ ni okú omi ó sì fi gbogbo àti ìrìn àjò tó rìn àti 1,500 tó yọ lóun kan filẹ̀ bẹ́ẹ̀ ni ó ní ẹ irú wọn pọ̀ ń gbòòrò ní ìsìn onímúlẹ̀ ni wọn. máa ń wò pé ẹgbọ́n sọ wápù ṣe ti experience irú ẹ̀ rí ṣé ká ní pé ṣe ni ò sí nígboro àbí wọn èèyàn wa ni ayọ̀lẹ̀ mo fẹ́ kájọ láǹfààní àti gbéyẹ̀wò ni Buddha Fashion Designer Progress Street Asaju Estate Academy Rita Challenge ni Ibadan. Wọ́n ní Happy New Month. Adesanya Fomelayo. Bàbá mi Pastor Adisa Daniel Idowu Fenot. Wọ́n ní the boy have focus and courageous. God will uphold him to fulfill his destiny in Jesus' mighty name. Amen. Fio je pira. Arákùnrin tàwa jọ wá wà nu mọ́tò lónà bá ní akínni. Olóhùn àtàwọn ọ̀rẹ́ òun ní tipa gẹ́ràjì kà bọ́bì kankan wọn kàn án kò yeyín káwọn òfin bíi ìgò bíi méjì mẹ́ta kan tẹ̀lẹ̀ lọ́wọ́ alẹ́ máa ṣe débẹ̀ àwọn bá màdámù yìí tó jókòó ogan ti gba ó ti gba black bottle kan ti fi yọnu lọ́wọ́ àwọn ò sì súnmọ́ àwọn ará jókòó sẹ́gbẹ̀ẹ́ kò tòsí kan báyìí láwọn jókòó sí àwọn náà fi green bottle àwọn náà fi ń wá wò lọ́bàbọ̀ nígbà táwọn mú green bottle kínní táwọn mú kejì n ba se ba won le won pe to ohun e koja yara won o ago mewa agboro lu ba won ta ta ago mewa ba ti le ro ba ke won ti wa le de ohun kala sele en ti sa fa won ba de de ka won to wi wa larabirin yen ti gba black bottle o ti gba keji li alakoko ta won ba ti mu o ti gba black bottle ele keta la ba ni ki si wo temi na mo wo won o olon ba wo pe erako sa ba yin bi ni abe ba wa sa jo wa ni abi elewo ni e siwo temi na mo wo won o eyin ti jasi e ti e singboro ke lo wa burumbe se bi akonde ma leyin yen be ka de wa bi kan ta ma jo loji si te de ma gbadun ara yin ah asibe ni pe won ogbori eja obi egbo seru e wa se ka lawon eyan wa to kra to birin se ka ni bo mo se fe pe se ka so wi pe ise ni o singboro abeun abawon eyan wa yole abawon eyan wa yole eja wojo opo wo boya re yan biji meta laro apa lara leto isele wa mo lu abi 0912370 8675 0912370 8675 Ayin de wa lokere +234 814249 1006 arara pam param pam para pam hello
1: ati
0: hello sir oluwa ku sere
1: ni baje karo
0: ami oruko yin bulletin
1: awo lowo iduro igbe keto mo ni mo pe atare to kuro bo ni madam
0: to bo ngbo yin se adikane se se ni o si ni abawon eyan yo le
1: elomi yo le iso de ti po dori din ba so be ori emi na na buo kan bi okun o din ba se nsi yi nla do nse do nse nse yen pe wo se yen pe ju to ti wa lo ko ni o se mu ko se wu se elomi yo le awon iso po epo se poto
0: dakun mi de deun iwon ba se to ri na yen ma ti bi kan bere o
1: yẹn ti bi ran bẹrẹ nígbà tó yẹn bá ń gbẹdún lẹbẹ ní tẹnu kó wa máa ṣiṣẹ ní bíi sango ẹgbẹ fún ní bíi 20,000.
0: O ní ọwà ẹgbọ́ mi àwa náà iṣẹ́ tí a ń ṣe dáwà náà nígbà abẹ̀rẹ̀ rẹ̀ ilé iṣẹ́ rédíò láwọn olùkọ́ bọ̀ táwọn ọ̀fẹ́ ní kankan. Gbogbo ẹnu mo fi ń sọ fún yín ẹ gbàdúrà lọ́wọ́ àwọn ọ̀gá wa ìgbè mi bẹ̀rẹ̀ ilé Lenny.
1: Every song.
0: Ah, what you are doing? So many. Start somewhere. This is my wagon. Hello. Hello. Hello. It is my one. It is my one. Hello.
2: Hello.
0: Hello, ma.
2: Bola nusa lata kalaru.
0: Lata kalaru. Seche ni osi. Aba wenye wajole.
2: Ọ̀lẹ́ ló ń jà mú ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀yin sí ìrànú bá dẹ̀ ti mọ́ lára tẹ̀ kó máa ṣe é bó ṣe gba tí ọwọ́ tàbáníyàn bá gbélé ní èèyàn máa jẹun
0: èèyàn
2: dẹ̀ máa èèyàn á jẹun kò ní sọjọ́ tí èèyàn bá ga máa ń kọ̀ ọ̀run
0: bẹ́ẹ̀
2: wò mí ní sìn mo ti súré tó gèètì rí.
0: Ẹ ti súré tó gèètì rí.
2: Bẹ́ẹ̀ni fífín jẹ́ ìrẹ̀ tó yẹ kí n ṣe ìrànú. Mo fara jọ́pọ̀ ti wọ́n mo kàn níwájú ilé.
0: Ẹ ṣe jàre. Ẹ ṣe jàre. Hello.
1: Aki kan báyìí.
0: Ẹ ra sa orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
1: Ẹ bó ṣe àrùn àwọn amẹ́ladí ṣe.
0: Tó mọ̀ ń gbádùn yín o.
1: Tó bá ń gbọ́ pé akọ̀ọ̀lẹ́ pátá ló ń ṣe mọ́. Ìyẹn parọ́ fún mi.
0: Akọ̀ọ̀lẹ́.
1: Akọ ni kì í ṣàbí ọ̀lẹ́ o. Ìyẹn parọ́ fún mi. Bẹ́ẹ̀ ni kò ìgbà owó ní ìdí mi sọ bẹ́ẹ̀ ọlọ́run. Níṣì mo lè sọ àlàyé mo ti wà yìí ní sí tẹ́lẹ̀ mo máa mo ti ń tà tẹ́lẹ̀ mo ti ń aṣọ wá sí ìbàdàn lóde tẹ́lẹ̀ so nígbà tó yá tí àwọn èsì sí ẹ̀ so owó lọ àrùn mọ́ nísìnyí mo ti wà yìí nísìnyí mo ń gba aṣọ mu lọ́dọ̀ àwọn èèyàn wà ní tí mo rò kí wá pé ní ilé ṣe ẹ sọ fún mi. Èmi tó ṣe wípé mo ti ń gbé aṣọ wá tí mo ti ń ṣe bọ̀ nígbà tó ń pé gbogbo ẹ̀ kí o ti ń ṣe tẹ́lẹ̀ tí kìíní yẹn fi ṣẹlẹ̀ nísìnyí mo ń gba àwọn ọmọ mi mú lọ́dọ̀ àwọn èèyàn wà kí wá pé mi lè ṣe. Bí ti máa ń communicate lórí rédíò fún yíyẹn ìdí òfin ni mo wà tí mo máa ń sọ.
0: Ìdí òfin lẹwà tẹ̀ fi ń bá wa sọ̀rọ̀ tẹ̀ fi ń wò wá láì.
1: Ẹ wo ìyẹn parọ́ fún bo se je ni
0: e se
1: akole lo si won
0: akole ni e ja wo te lo mi akole ni se gbo hello ah o ti re eh en kan bi meji na lo ku ta fi mo dagbe lori eto e gbo te won la kole ni hello
1: apalara
0: ise le wa omolu abi o
1: ele baje oyin le gbe ko mo
0: ami oruko yin bo le tin pe wa ami
1: mo
0: na fe introduce se mi na le e ko ka lai to re lo ori Facebook let introduce se yin o ori Facebook eh eh de baba be pelu mi let introduce se yin e ma follow tin ba so hello igba ta ye yin mo hello hello
1: hello hello
0: e ka ro sa oruko yin bo le tin pe wa
1: Professor Akinyemi, your brother.
0: My daddy.
1: John Park is so
0: my daddy. How are you doing, daddy?
1: I am flying on helicopter to your station right now.
0: Oh, thank you, sir. Thank you. And when you want second knee, send you Simboro. A bottle.
1: Nigerian youth are lazy. One of our past presidents said that, and people are accusing. It is true. In 2015, that Buhari got there. Only Nigerian youth are lazy. They are actually lazy. The many grandchildren, people who look on face, it is. And because you want to fund $25,000, no fund issue. We then look at $30,000. Let the transport area lost it between things. She said, "We could continue. Then we learn from experience." Oh, Sawole. Hello, sir.
0: Oh, Sawole. Oh, Sawole.
1: Come on,
0: Oda.
1: How much did you have in your institution?
0: Oda.
1: All of you volunteer job, company experience.
0: Yes, sir. Ejawo, ejawo mura ti ma lo. Ejawo boya to ba daaji. Boya lanfani ati fi panu daada. E ma binu we n de npe mi. Ise ete mi se yi, o fe todun merin ti mo fi se volunteer. Mi gba 1 naira lowo enikan.

0: 0800 lẹ́ẹ̀kan sí 0802-089-9900
1: iléeṣẹ́ Fictionary Eagles Global.
0: Wọ́n kọ yín ní ìlànà tí ẹ̀yin náà fi kúrò nínú àwọn tó ń ṣàròyé àìrówólò. Gbọ́n mi dáadáa o, ǹjẹ́ lẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé ọ̀nà ìrọ̀rùn làwọn fi ń pa owó sápò àsùnwọ̀n wọn lọ́nà tó legit, yàtọ̀ sí wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe, wọ́n á tún ṣe àtìlẹyìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín. SIP ní ètè sórí 0802-089-9900. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé? Ká má ba wá sọnù ká tó sọnú níléeṣẹ́ Fictionary Eagles Global. Fi ń sìn wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwọn náà ba lè gbé nǹkan rese láyé tá a wà yìí. Má sùn lórí ẹ̀, tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́. Àwọn ènìyàn 30 pipo àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá. Má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́, ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí, yàrá wọlé. Má gbọ́ lágbọ́ dànù, gbìyànjú tẹ SIP sórí 0802-089-9900. Bí àsìkò ẹni bá ti tó láti soríire, àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí, ṣó náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún. Ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Gẹ́gẹ́ bí sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín, àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí, torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o. Ọ̀nà yìí gan-an ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín. Àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní, ẹ má jò pẹ́ jù kó tó di pé ẹ̀yin ló mọ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí. Gbọ́ mi dáadáa o, àwọn ènìyàn 30 pipo àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá. Kí n tó máa lọ fún tòní, jẹ́ kí àwọn alábàágbé, ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbé dé yìí. Kájùmọ̀ soríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ sórí 0802-089-9900. Ẹ ṣé púpọ̀ títí àkókò míì tí mi àti yóò ti jọ mọ́ pàdé. Bátúndé Adéwọlé ló kọ́.

0: ìwọ́de lọ́jọ́ Friday wà pẹ̀lú mi bí wà pẹ̀lú mi bí báyìí. Orúkọ yín.
1: Orúkọ tèmi ni Ṣẹ́gun Adéwálé.
0: Ṣẹ́gun Adéwálé yín mo ní Ṣẹ́gun Adé ṣe Ṣẹ́gun Adéwálé ti ń kọrin ẹni rárá. Ṣẹ́gun Adéwálé kan ń bẹ ti ń kọrin. Adéwálé ooo. Adéwálé dòdí dẹ̀rẹ́ akọrin lóko ọbẹ̀ ẹ̀rí mo rántí orin yẹn. Ṣẹ́gun Adéwálé yẹn òun àti ó dàbí pé Sasina Peters ni wọ́n jọ bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n split. Èló lẹ jẹ?
1: Mo jẹ 150 kan 200 kan.
0: Ẹ̀yin lẹ break record tẹ́ ẹ jẹ back to back tí ò dẹ̀ kìí ṣe péré tàbí ṣùgbọ́n kẹ̀kẹ́. Èmi àti yín ti pàdé rí àbí.
1: Orí fóònù tí màá wò mí rárí rárí.
0: Àrí rárí. Kìí ṣe pé báyé mi àti èèyàn yín kan jẹ́ bí ọ̀rẹ́.
1: Ọ̀rọ̀ tí ó jìnà síra.
0: Àbí bóyá mo ẹ bóyá burú yín obìnrin kan ń bẹ tẹ́mi àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ papọ̀. Ìdí tó jẹ́ mọ́ bèrè bẹ́ẹ̀ ni pé ṣe ẹ rí nǹkan kan èmi ní kinní kan consensus ẹ̀rí ọkàn. Ṣé gbogbo èèyàn bá lè ni kí sọ pé mo dá win ni mo dá tẹ o I have my own ibi tèmi náà kù sí o èmi náà níbi o kù sí o ṣùgbọ́n ẹ̀rí ọkàn tèmi fèmi láǹfààní àti ṣe mọ̀gòmọ̀gò. Ṣé ẹ rí lọ́jọ́ yẹn tí a ṣe draw tá a bá ti ṣe draw kan tí a bá ti ń bá ẹni tí ó jẹ yẹn sọ̀rọ̀ lọ́wọ́ a máa ń try láti ṣe draw mi torí network à ń fẹ́ kí network dìle time tá a dẹ̀ ní ó wà limited so láti máa ṣe draw kejì tó bá tẹ̀lé lọ́wọ́ so that kò fi ní dìle wa tá a bá parí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ a lè jẹ́ pé the next one á tètè tún pé ìyẹn náà. Ìgbà tí a bá ń ṣe draw yẹn bá a ṣe draw ti 150 yẹn tí nọ́mbà yín jáde a ti pè yín a ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́. Ọmọ yẹn mo wá ní kó ṣe second draw ti 200 yẹn. A drop kọ yín báyìí ni draw ti bí yẹn náà jáde. Ọmọ yẹn sọ fún mi pé the same number tá a mọ̀ pé tán ni mo ní ẹ kò sí tí fi ṣe èèyàn. Ó tún jẹ lẹ́ẹ̀kejì náà ni kí ni tèmi pẹ̀lú pé the same number. Náà tún jẹ lẹ́ẹ̀kẹta kí ni tèmi ṣe èmi mo ní system. So ohun tí mo fẹ́ bàyọ̀ ni pé àwọn kan fapá jẹ́nu pé sẹ́nìkan ni ìbáyà wọn ó dìlítì àwọn èmi ò ní ṣe bẹ́ẹ̀ ẹ̀rí ọkàn tèmi ò ní jèmi ọgbà mi pé ẹni ẹlẹ́ni látijọ́ títí ń sun so nìkan ni níjọ́ títí ń sun níjọ́ tó wá jẹ méjìlélá ìgbà wọlé tí ń pè kàṣe.
1: Láti December.
0: Ẹgbẹ́nu sí kìíní yẹn dáadáa ìsọ̀rọ̀ kó sì
1: gbé dáadáa. Láti January mo ti ń pè rẹ̀.
0: January ọdún tó bẹ̀rẹ̀ yìí. A sì wà ní a ti bọ́ sí September lé ní báyìí sí ká sọ wípé gbogbo Friday yẹn August àbí láti January 31 play rẹ̀ yẹn sẹ́ jẹ́rí. Èlé báwo lẹ ṣe ń play rẹ̀.
1: Tí máa fẹ́ play rẹ̀ ẹni pé mo wọ́n kàn play ẹyọ kọ̀ọ̀kan that's 5500 àtẹ̀wá sọ pé 3 for 30 tickets.
0: Ẹyọ
1: wa bẹ̀rẹ̀ yẹn ní inú oṣù keje mo wá play 3 for 30 tickets 115 mẹ́rin láàárọ̀ mẹ́rin lọ́sàn-án mẹ́rin lálẹ́.
0: 115 mẹ́rin láàárọ̀ 115 mẹ́rin lọ́sàn-án 115 mẹ́rin lálẹ́. So a jẹ́ wípé 6,000 láàárọ̀ 6,000 lọ́sàn 6,000 lálẹ́. So irú ẹni yẹn wá jẹ back to back. So kémi ọ wá deny ore rẹ̀. So ẹfẹ́ kọ́lọ́hún ó deny ore tèmi àbí èmi ò sí. Ẹ̀yin ò ní sí bẹ̀ mọ́ èmi ò ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn. Báwo ló ṣe rí ìgbà tí mo tún pè yín padà kílẹ̀ kọ́kọ́ rò.
1: Èmi yẹn wá sọ pé báwo ló ṣe jẹ́ pé èmi tó tún wá jẹ́ pé èmi torí tèmi tiẹ̀ ń lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò gbà àwọn tán jẹ 1,000,000 pé bóyá tòótọ́ ni tàbí rọ̀ ni. Ẹ wá pè mí wá ni ṣé lóòótọ́ ni kíní ìrìn tòótọ́ àwọn yẹn wá sọ mi pé lóòótọ́ ni ó rí.
0: Ìgbà mọ kọ́kọ́ pè jẹ́ 150 ṣe wà àti drop kọ ìgbà tí ẹ tún wá padà rí kọ́ wa kílẹ̀ kọ́kọ́ rò.
1: Mo tún wá tún sọ fún yín pé ṣé ẹ mọ nọ́mbà tẹ pè ní.
0: Bẹ́ẹ̀mi náà ni ẹ pè tán ní ìsìn mo wá ní ẹ tó ti jẹ ni.
1: Mo ti jẹ ni pé bọ́lá mo wá ní bọ́lá sí
0: sọ́lá. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yìí. Kí lorúkọ ti yín sà.
2: Akínwùmí Oyewumi lorúkọ ti
0: mi. Mr. Akínwùmí Oyewumi ìgbàwọ̀ lẹ́yìn tí ń pè kàṣẹ.
2: Àti Jùn.
0: Jùn ni ti ẹ jẹ́ rí.
2: Mo jẹ 50,000.
0: Ẹ ti jẹ 50,000 náírà. Ṣé wàhálà. to wo yin oba iwole ngba te ba idele laaro yi o ti wole so tori pe won invite yin na je kan withhold owo yen pe te ba ti wa si te ba ti pari interview ngba te ba ide time nisin owo yen o ni o da kan be ba wa pu yin go sisi ko ti wole si be so bo se je niyan ti free be yen a ma ngbe yin wa lati je pe ko confirm tori awon ti ba ngbo kan le ri pe ko si tabi sugba kankan
2: fun ko si tabi sugba
0: tori e ma pe awon scammer ti ba ri reality je so bo se je niyan e ti free be yen
2: e
0: se o jare all right e ja tu bere bayi ka tu tan si waju lati yi ko to oya 50,000 naira ti set 080 lo bere re 1797 lo pari re star 347 star 1704 star 2# de siosa irun male ore mi dada irun male nu tin ba ti yo mo ma ran ti gbata wa leru wa to ma se to ati gba to ta se tan to ma se dreadlock kan ba ngba na to ho zuki to ma rin ka ki gbogbo dugbe ma rin ki gbogbo dugbe a jo rin ki wa la e ka ro
3: agojumo
0: oruko yo tari ko te wa isa
3: ni gara gini o ni mo wa lapata
0: okay oruko sa
3: ade mi ade bayo
0: mr adebayo igba ole tin play cash e
3: o ma ti to do me to ka o si pe ke
0: se wa ti je ri
3: be ni le ka
0: ilu le je ngba yen o da 50 le le tete e 50 na le tun je laare to ti je 50 laare congratulations wa pe yin asisua ngbọn se pe yin je yin na ngbe se je ni iyan ti lo ka tu wo 50,000 naira mi 080 lo bere re 9825 lo pari e 9825 lo pari re ta lo lowo eleyi na star 347 star 1004 star 2# star 347 star 1004 star 2# lo ma gbe yin nibe ta lo tun lowo eleyi na hello ah mami wa e karo o aku ojumo o oruko yin atadugbo te wa ima
4: ogun
0: ima Mrs. Ogunranti igbawo le tin play cash e se ti jerima oda e ja fi 50,000 naira wo kan laaro yi congratulations wọn pe yin laipe ise gbo wọn ma bere detail.

0: ẹ kàrọ̀
1: àkú
0: ojúmọ̀ o.
1: Ojúmọ̀
0: o. Orúkọ yín.
1: Orúkọ wa.
0: Hello. Èyàn mélòó gangan ní ìlú báyìí o.
1: Èmi ni ọmọ mi ló gbé wá gbé fún mi.
0: Ok. Orúkọ mà.
1: Jẹ́nẹ́ ti bílíọ̀ ṣọmọláyò.
0: Àdúgbò wo lẹ wà yìí mà?
1: Olómi ni sà.
0: Ìgbà wo la ti ń play kàṣẹ, Mrs. Janet?
1: Àyìn oṣù tó lọ iná ni.
0: Ṣé ẹ ti jẹrí?
1: Ara mo ṣe ní ẹran, mo ṣe gbọ́n.
0: Congratulations, èyí lẹ jẹ 100,000 naira láàárọ̀ yìí. Congratulations. Wọ́n á pè yín láìpẹ́ àmì wọ́n á pè yín láìpẹ́ yìí ṣẹ́gbọ́n. Customer care máa pè yín, wọ́n á bèrè details yín láti send owó yín sí yín. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ lọ sórí 150,000 naira. Kájọ́ wá padà pajú ẹ̀ dé sórí 200k láàárọ̀ yìí. Ẹ bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ yẹn 00 leléyìí 6615 ló parí ẹ̀ 150k.
2: Ó sọ fún ẹ
0: bíi ìkìrìn bá ń tún pè jàre nẹ́tíwọ̀kì bẹ̀rẹ̀ nu ẹni ẹlẹ́ni títí ń pè látijọ́ yìí. Ẹ máa sọ pé ó bízì máa pàrọ̀ ọ̀yà káàkiri máa pàrọ̀ bí àgbà ní wàkú epo.
2: Ọ̀yà epo bízì
0: ọ̀yà jẹ́ àlọ́ sórí 200 á padà wá. A padà wá sórí 150 yẹn kí wọ́n bá dilé ẹlòmíì a máa padà wá síbẹ̀ yẹn. Yes. Alright. 200,000 naira rẹ̀ 080 ni o 8275 lọ parí ẹ̀ 8275 lọ parí ẹ̀. Ẹ jẹ́ àwo ọkọ̀ náà ti lọ́wọ́ kan.
3: Hello.
0: Ẹ káàrọ̀. Àkú ojúmọ̀ sà.
3: Ojúmọ̀ nǹkan.
0: Orúkọ yín ẹni kí wọ́n fọ́mọ lóúnjẹ ọmọ tí ń kéèyàn. Àkú ojúmọ̀. Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí sà.
3: Orúkọ yín Ojú Adéọlá.
0: Mr. Adéọlá Òjó.
3: Bẹ́ẹ̀ni.
0: Tẹ ẹ bá rí ìlú ńkọ.
3: Àbájú náà ni.
0: Ẹjò ẹ bá dẹ̀ tún rówó náà ẹjò.
3: Màjò. Ijó ti bẹ̀rẹ̀ báyìí. Ijó ti bẹ̀rẹ̀.
0: Kí lọ fa jó?
3: Ó ti yé mi ijó ti bẹ̀rẹ̀.
0: Kí lọ mú jó dé báyìí?
3: Ó ti yé mi ẹni náà lẹsẹ̀ ní bí má ti rówó ṣe máa jó.
0: Èmi kàn ní kí yín ni àti pé ọ̀tọ̀ gan lẹ tí mo fẹ́. Ẹni.
3: Ohun yín tí mo ti bọ́ ti mọ̀ pé ọ̀rọ̀ oníjó náà títí oníjó ni.
0: Igbó lẹ ti ń play kàṣẹ.
3: Ó ṣe díẹ̀.
0: Ẹ ti jẹ tẹ́ mélòó?
3: Ẹ méjì.
0: Èlé ló lẹ jẹ?
3: 50-50.
0: Ok, wọ́n ní ká kí àwọn tó ti jẹ rí la ní àpè yín kí.
3: Oye mi mọ, kíkì ti ní ọpẹ́ ló máa jásí.
0: Ẹ bá ń kọ́ ti ẹ̀ lọ́dọ̀ yín, ọ dàbọ̀.
3: Kòmùtò rẹ́ẹ̀dì ti rá, rẹ́ẹ̀dì ti ẹ̀jọ̀mọ́.
0: Kò sí rẹ́ẹ̀dì lọ́dọ̀ ti yín?
3: Kò sí rẹ́ẹ̀dì lọ́dọ̀ mi.
0: A ti á ṣe èyí sí báyìí, ṣé ká lo rẹ́ẹ̀dì ti bí?
3: Ẹ má lo rẹ́ẹ̀dì ti bẹ o.
0: Ẹ kí ọ ní sáà máa wá wo ra
3: má yìí.
0: Mr. Òjò, ọ̀dà congratulations, 200,000 naira lè jẹ láàárín. Congratulations. Wọ́n á pè yín àṣùṣù àgbà tó jẹ́ pé wọn kú sẹ̀sẹ̀ máa pè yín náà tẹ́lẹ̀. Wọ́n á pè yín bó ṣe jẹ́ nìyẹn. Ó yà padà sórí 150 yẹn ká sáré sí 150 yẹn ká máa lọ. Ó yẹ kó ti kúrò lórí kíní tó wà bẹ́ẹ̀. Kó ṣe bízì látẹ̀ẹ̀kan. Fake apostle ti wà nílé agbára pẹ̀lú mi. Àti Adéọ̀sán Káyọ̀dé Ọba Nákì.
1: Hello.
0: Ẹ káàárọ̀ máa o.
1: Ẹ káàárọ̀ pa.
0: Orúkọ àtàdúgbò tẹ wà yín máa o.
1: Tẹ́lẹ̀ lọ mú wa sá.
0: Ilé lẹwà kí lorúkọ. Mo dúpẹ́ Olúwa ṣeun ọ̀pẹ́ náà ẹ pa rédíò yẹn.
1: Mi ì sí ibi tí rédíò wà
0: sà. Bóyá ni ẹ kò yẹn ti ń wá. Networking. Ah, ọpẹ náà la mọ bú.
1: Olúwa ṣeun.
0: Kí lọ sẹ?
1: Olúwa ṣeun mo ká ṣe.
0: Ìyá oníṣùkọ̀ mọ̀ ń bá sọ̀rọ̀ yìí.
1: Ìyá oníṣùkọ̀ lẹ̀ bá sọ̀rọ̀.
0: Ah, yóò sùn mo fẹ́ pé wrong number ni mo pè yẹn. Ìyá oníṣù ni. Woman tó ń tasú ni mo fẹ́ pé níbi oríta mẹ́. Ajẹ́pẹ́ yìí kọ́ mo fẹ́ pè nìyẹn nígbà tẹ́ ẹ ti tasú. Woman yìí lọ fẹ́ rọ́ọ̀pù mi ni.
1: Mi yẹ rọ́ọ̀pù yìí o, mo ká ṣe o.
0: Ìgbà wo lẹ ti ń pè káṣẹ bọ̀?
1: Àti láti ẹ.
0: Tẹ́ ẹ ti jẹrí.
1: Mo jẹ́ lẹ́ẹ̀kan ríṣà.
0: Èlò lẹ́jẹ̀.
1: Mo jẹ 50,000.
0: 150 lẹ́jẹ̀ láàárọ̀ yìí.
1: Hallelujah.
0: Jesus save. Congratulations. So won kuku ti pe yin ri na tele bi o se pe yin gba yen na won a se pe yin leleyi na. Eh bo se je mi e ire o. Awon yin ko ba mi to ti wa nbi. Olori oko wa lo lede America. Gbenga o yato. Ore mi dada o wa ni olede America lowo lowo bayi. Lale ana ti a jo n chat. O wa ni ilu Atlanta, Georgia. Eh ke to ba ti lo be yan yo ma to kaakini. O lo kan bayi to ba mu awon kankan bo. Lara n to ba mu bo ni Clipper yen ti ba tin travel ni mo ma mu dani. Mo ma n lo mo si n lo up to now Clipper to ba mu bo. Mo n so eleyi ko le mu bata bo leleyi ni o. Ise gbe mo kan fi boya gege yo fe jo bigba te gbe ayin e tin to emi o toro nkan lo re o bi kan so temi ni pe bo ba ri bata o mo like bata gan mo feran bata gan bata ah bo ba fe na mi pa yanyan sari lati ra bata fun mi ibe lo ti mo pe o ti mu mi lorun owo nu e ba fe get mi tan patapata yanyan bata ni kora abi ago bata o ago aso fancy aso to level yen apostle
4: bede soro bata ni wa pe emi wa gbo wa pe abi ki ra bata fun yin ke le sponsor ministry wa ni se so ke ni bata lati le mu yin
0: in fe bata lati odo ti e bata re o se bata
4: ti o gba won le se
0: bata kuku bata wa ati wa lore
4: ati UK ma ti yoda iwa o
0: ani bata todo ti e bata wahala ni
4: tori mo fe domi tutu si waju ni mo fe domi so
0: eyan yo ni omi ti e to ba da wa te ba ite eyan yo
4: ala se pe la nbe nu e ti ologun
0: in very bata wahala lo wa lodo ti e omi ti e to da waju ti eyan to ba fi le te omi tutu je waju eyan yo gbalẹ ni so beta ke eyan mo ti e wule to ba ngo pe won e de be no go area lodo ti e
4: apostle ti wa mo weekend point ni bayi
0: eh eh en ba ba bata tin gbago be ba ba tin gbago
4: e wa deliver e fun yin ni
0: ola bata wa ala wa en bi en to gbe wa ta
4: ma ni
0: o le fun yin lago la to do run
4: eh o to tun to ya pe e di ago ti dowo
5: yin pep cycle
0: benga
5: mo da won lohun jare
0: eh eh
5: mo da won lohun
0: eh
5: o galanti o sure o laji o lenu ki se ti pe ki se tari bata wo aimoye bata o si wo bata lo kekere o so o se ara dada
0: anu ni mo ri gba
5: anu ni awon so gbegbe
0: o ti get mi o ma
5: so mo ti se fo
0: eh
5: so mo ti se fo to ya pe temi nikan lele mo ka dada gbogbo eyin eyan te jo lelu fe to subscribe ti mo to like ba gbogbo bi kini ba la America e sa ti pe mi e le fe fun e bi o to subscribe le mi o to yi ti e mo le ra extra luggage gbogbo eyin jo lelu fe nara re so fun gan ba fe nara re so sa si ba ta re
0: gbogbo eyin ololufe mi ni yanti gbenga o ya to wa nbe yen lowo lowo ba yin
5: mo fẹ ba kẹrùbọ
0: o wa fẹ ba mi kẹrùkọ ba n kẹrùbọ bata naa sa ni o eyin to ba jẹ small cut ni 45 ni
5: o ti tan
0: 45 ti wa okay gbogbo ti ba jẹ 45 ti wa okay
5: o ti da ba
0: o ti mu 45 ti wa
5: okay e pe number mi e ran mi si
0: eyo
4: size ti la don lo
0: emi ati
5: awetele nko
0: eye ba bi boxer na ba kun ala singlet gidi to wa oke
5: o seun
0: baba wa je gbe be consolidate abi an ba fa go si ma lo
5: sharp so bo se bo awon ti gbo ro
0: gbo eyin ti ani yanki gbe nga wa pelu yin nbe yen
5: o ti da ba
0: eye e ba ndi ro fun yo ko bo re mi ni ko si bi ti o ti si
5: aye wa
0: mo se jade bo gbogbo yanki
5: adupe lowo olon
0: bawo gbogbo
5: adupe adupe
0: awon
5: eku idile mu
0: awon jamo obe yen nko
5: mi bo ba nbe mi ni igbe o
0: ah ore mi o foju ke jamo lati igba to ti wa nbe yen
5: everyone is a go
6: network in tinu
0: kini o apostle so fun mi o
5: ijobe awon ni ka mo le
0: apostle so nkan kan fun mi ni jeta o ologa awon ohun pe ohun fe ba soro ni video call
6: mo nan pray lo mo ri bible ma ju mo
0: o ni ameji
6: won pada
0: o na meji kan wa legbere ti se prayer fun
5: ai
0: ti won na pe to je jamu
5: o na o na na pe
0: bi mo se so ko ni
6: mo so pe mo ri bible ni
5: ya ju mo kan
6: mo ri bible ni wa ju ni te n pray lowo mo wa ni ma pe pada
0: ni video
5: call ni do ko gbe wa re yo kan nkan ni mi mo
0: mo be o busy
6: mi to so ko yen pelu prayer
0: atawon ti won wa gbadura
6: awon yen no sha
0: awon yen ni won se
6: ami
0: so ti gba bayi
6: ni bi so lu so
5: be o lo
0: abi mo sale ma gbadura fofurufu ha kan za ma sa mi legbe eyan ati sa mi yen ni fi so bo won se ri
6: awon omo ojo won ni
0: so ti dajo le nbe ni
6: ministry kan lo se lo
0: amen lo lo ari ngbo video yen
6: emi ori won apostle mo npa won
0: wọ́n lọ sọ sí pé wọ́n ń sàmì
6: bẹ́ẹ̀ ni
0: lọ́rọ̀
6: àwọn méjì tó ń sàmì.
5: Adéọ̀sùn ó dà àtàdé yẹ̀ lọ́dà ẹ̀bẹ́ni ṣé lọ́ọ̀yà yín so ní lọ́ọ̀yà.
6: Wọ́n ní so ní lọ́ọ̀yà.
5: Ṣé lọ́ọ̀yà yín tuntun wá ní lọ́ọ̀yà.
6: Àwọn chẹ́ńjì
0: díẹ̀ díẹ̀ ṣé lọ́ọ̀yà yín tún ní lọ́ọ̀yà.
6: Àwọn chẹ́ńjì díẹ̀ díẹ̀ tẹ̀ fún mi náà ni.
0: Náà
5: o ti da
0: so of original ni gbogbo n tó bá
5: sẹlẹ̀ ọmọ ìyá àfẹ o ọmọ ìyá àfẹ ni mo ń jẹrẹ ayé rọrùn
0: ọmọ ìyá àfẹ yẹn náà ní ìsìn bá ọba kan báyìí tó ọba dé ọmọ rò pé bọ́yá fọ́mọ ni
6: tó
0: ti tóbi burúkú tó ti tóbi burúkú báyìí ní ìsìn ọlọ́run lọ́mọ tó jẹ
5: o ti da
0: àní tó ń fi títóbi rẹ̀ títí ẹ pé gbogbo agbo lẹ́gàkí nífẹ̀ẹ́ rẹ̀ ń bi lẹ́ẹ̀tì máa rí ẹ mọ́tò ìsítà yìí ọ̀gá rẹ tó fẹ́ mú yìí ọ̀dà àbí
5: ọ̀dọ̀ top saka ló ti mú mi
0: ẹjẹ ẹ̀rọ bá tèmi lọ ẹjẹ ẹ̀rọ bá tèmi lọ gbẹ̀ngà àti àwọn ikọ̀ rẹ̀ wọ́n gbé yín débẹ̀ báyìí báyìí báyìí báyìí wọ́n ti sẹ́ẹ̀tì ẹjẹ́ mi ọmọ ọ̀rọ̀ aago méjì lọ́sọ̀ lèmi àti yan pàdé lórí ètò ìta lọ tàbí tí ìgbà yẹn ẹ máa kó gbẹ̀ngà àti ikọ̀ bá mi tó tí wọ́n ti wà ẹ máa kó wọn jẹ ẹ kú kalẹ̀.
7: 72 hours with God. Agbára olórun máa rọlẹ̀ bílẹ̀ títí ti ṣèyanu nínú ayé onígbòjípò ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú àánú ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara èmi ó ṣe ohun titun ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gọ alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní mercy camp kilomita 18 Ìbàdàn Ife expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìfọ́nṣẹ́ olóhùn alaye Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ lọ́lọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ olóhùn míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ńbẹ́ o.
8: Javis PR IKEA Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́ságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò rojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR IKEA Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú
9: reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe laye o fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale charity pl eye care foundation nipa to tun wa gba bo to ti ra nugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won npa ni tete fona loju popo la fe ni o ma lo taara lo saye oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye
10: 070-101-522-55
9: Oju lo bara o ni din bo mo alagbari
11: oruko mi woli ati aje rere temi tope eje Jesu mo ma bole latori oki ni ojo ketala osu kesan

0: jẹ́ ìgbàlódé.
1: Lókun lé ìwé Grace Field.
0: Bẹ́ẹ̀ ni owó ilé ìwé ò fani lápò yàrá.
1: Ilé ìwé Grace Field,
0: ó ti gba àṣẹ àti òǹtẹ̀
1: láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga
0: Junior Neco Junior WAEC
1: àti Senior Neco and WAEC.
0: Grace Field wà ní
1: number 9
0: Sefumade Close,
1: Ladapo Avenue
0: off Idi Mango
1: Soka,
0: ìlú Ìbàdàn.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni
0: 08023153590.
1: Grace Field Private School àti Grace Field College,
0: ọ̀gánikan láwùjọ òkúta.
1: Holy Spirit in action.

0: 0 lẹ́ni ọjọ́ márùn-ún tó parí ṣóò ni gbogbo ẹ̀mí ìjọ Christ Followers Evangelical Ministry Incorporated Goshenla ìlú Gúúsù ẹ̀sìn Alongju Ìkòrò odò ọ̀nà ìléwé Ìbàdàn ẹ̀kọ́ ìgbà pé High Christ High School ọ̀lẹ́yìn ọ̀rọ̀ odò ọ̀nà wọlé wá wo ẹ̀mí ọlọ́run lójú iṣẹ́ ó máa fọ̀rọ̀ rẹ ṣe lánàá lórúkọ Jésù.
1: Ọ̀nà Agídí FM 96.7.

0: bá mi tò ó lápò ètò yìí. Lórí ètò yìí, ibi náà láti máa mọ gbogbo àwọn nǹkan tó yá mọ̀ àti ní àtẹ̀yìn náà lájọṣe tó tò ní. Àwọn adé ọ̀ṣun adéyẹyẹ àwọn ń bẹ Nàìjíríà lọ́rùn. Èmi bẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí mo wà, níbi tí àtẹ̀mí àtẹ̀yìn láti jọ máa ṣètò papọ̀. Àtọmọdé àtàgbàtàgbà tòmìdán, ibi náà la wà. Ẹ jẹ́ sọ fún àwọn adé ọ̀ṣun tán bẹ nílé ẹjọ́ kí yín ná. Orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìlú Indianapolis, ibẹ̀ la wà yìí. Gbogbo ẹ̀yin èèyàn lọ́tún lọ́sì tẹ̀ tí ń ṣùgbà wa, àdúpẹ́ lọ́wọ́ yín ojú òní tìyín. Ẹ̀yin tí ẹ̀ bẹ Nàìjíríà náà, àdúpẹ́ lọ́wọ́ yín ojú òní tìyín. Báni tó lápò ètò yìí, àjọ tó ni àtò ń bí. Ẹ̀yin tí ẹ̀ bẹ lórílẹ̀-èdè Nàìjíríà náà, àjọ tó. Mo sì dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn pátá pátá lọ́tún lọ́sì. Ẹ̀yin tí ẹ̀ ń ṣùgbà wa, ẹ̀yin tí ẹ̀ ń bẹ lórílẹ̀-èdè yìí, ẹ̀yin tí ẹ̀ ń bẹ ní United Kingdom, tẹ́ ń bẹ ní gbogbo káàkiri àgbáláyé, ẹ̀yin tẹ́ ń bẹ Nàìjíríà, ẹ ṣeun ojú òní tí mo kí n lórúkọ olóòtú ètò alàgbà Kenneth Ogoeje, mo kí n lórúkọ ìgbìmọ̀ àti aláṣẹ iléeṣẹ́ rédíò Lákìlú FM, mo kí n lórúkọ ààrẹ fún Bámi tó fa pátápátá, ẹ̀yin ni Múlùwá Máìkẹ̀ Falọ́wọ̀ Ládẹ́jọ, mo sì ń kí n yín tẹ̀ṣọ̀ tẹ̀ṣọ̀ mo kí n tológun tológun. Ẹ já jọ ṣe papọ̀ fún tòní, mi ò lè dáṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin èèyàn mi tẹ̀ ń bẹ ń bí tẹ̀yìn sì kẹ́mi lọ́tún, tẹ̀yìn sì kẹ́mi lọ́sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, alàgbà Oyèsọlá Oyèbọlá Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Ẹ ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bá ń kó lórí oko dayọ̀ náà, Olúwa ṣeun ojú òní tì wọ́n. Bàbá mi Aládé mẹ́rin, ẹ ṣeun gan ni. Adé ọ̀ṣun, ẹ káwọn ọmọ Nàìjíríà ń lé pápápá ẹja bẹ̀rẹ̀ ètò torí pé àrá dá dúró. Káàṣì ẹ̀ àtúnṣe káàṣì ẹ̀ lówùúrọ̀ yìí. Ẹ gbọ́ nǹkan tí Ọláwálé Hamsat ẹgbọ́n tó sọ fún ẹ máa ta kẹ̀sì mọ́ káàṣì ẹ̀ lórí ètò yìí nísìnyí. Àtúgbà káàṣì ẹ̀ mọ́ *347*1004*2#. Ẹ tètè mọ́ lọ bẹ̀ báyìí, ẹ lọ já ìtànà tí ń tàn. Adé ọ̀ṣun Adéyẹyẹ, ẹ bá káwọn ọmọ Nàìjíríà kọ́mọ pẹ́ wá.
1: A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Bámi tó nílé lóko lọ́nà lódò níbi gbogbo, tí Ọlọ́run bá ní kí atẹ́gùn ètò yìí kò mọ̀ fẹ́ dé. Adé ọ̀ṣun Olúwa Káyọ̀dé lorúkọ mi. Ní ìfiṣẹ́ yín náà ni ọkọ ìyàwó ẹ̀ Bámi tó lè tò yín ilé làwọn ń tò.
2: Ẹ kú ilé, ẹ kú débi àkókò yín ibi kí n tẹ́ ẹ bá ti ń gbé ìkànnì aláyíná fún mi àti Smithsonian. Ètò Bámi tó yín náà ni òun ní ìyíwá Adéyẹyẹ nípa títẹ̀mí tí mo mọ̀ nínú àti bílíọ̀nù pásítọ̀. Ẹ jáde tò yín náà.
1: Tóbi lọ́ba Ajayi àti gbogbo ikọ̀ Bámi tó àwọn àǹbí gbagbagbà làdìlémú ó yá ẹja lórí ètò.

Yomi Bello si lo Seun Seun murió. Gbogbo bi ti ẹ ti n gbọ mi lọtun losi naa ni mo n kiyin pe Gbẹngàn Ọláyíwọlá n kiyin. Ẹyin tẹ n bẹ lori Facebook mo ti ri yin, ẹyin tẹ n bẹ lori TikTok mo ti ri yin. Lori Facebook tawa naa ni Gbẹngàn Lagelo FM 967, lori TikTok tawa ni Gbẹngàn Oyato Live. Ètò yìí kò sí nǹkan míì tá à ń ṣe ìdílé ni. Ilé náà là ń tò, a sì tò lówùúrọ̀ yìí. Gbogbo bí jẹ́ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbàlá yé. Àtùjọ ṣe, àtùjọ tò. Ilé gbogbo wọ̀ ní dàrú. Ibi tá a fẹ́ yà lówùúrọ̀ yìí, a lọ bẹ̀ ìdí àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé a fi rò wípé ìgbéyàwó wa kò wọ́ọ̀kì, kò ṣe bó ṣe yẹ ó ṣe. Ẹ má jẹ́ ń parọ́ fún yín, onílé nílọ́wọ́ àlejò dì mẹ́rù, a ní tiwa lára, ọkọ ìyàwó ní tiẹ̀ lára. Ìyàwó ní tiẹ̀ lára. Èmi ti sọ fún wa nígbà tó máa sọ pé àmúkùn ẹrù rẹ̀ wọ òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀. Ǹbò lẹ ṣe fẹ́ra yín gan, ọ̀nà wo lẹ gbà tẹ́ fi fẹ́ra yín? Kí lẹ rí tẹ fi wọ inú ìgbéyàwó tẹ wọ̀? Kíjẹ̀ ní ọlọ́ọ̀fù lẹ ní fọ́kọ yín ni, àbí kí ló dé tẹ fi lọ ṣègbéyàwó? Ṣé bíútì lẹ wò ni àbí wà? Nǹkan tẹ rí tẹ fi wọnú ìgbéyàwó ṣé ẹ rí ń bẹ̀ mọ́ àbí ò sí mọ́? Ṣé lẹ̀ pa lórí nígbà tó fẹ́yàwó ẹ̀? A ọmọ ilẹ̀ pa ó wà òkè. Àbí ṣé ọmọ ọmọ ìrúrù múlòmú lọ sí lo fi rí tó fífẹ́ nígbà tó wá wọlé ńkọ́? Ṣé wàhálà àti àtọmọ ló jẹ́ ó chéǹjì ni? Ò wá nífẹ̀ mọ́. Ta ọkọ mi spenda ni, ìmọ̀ náwó dáadáa. Sẹ́ǹtì ò fún lówó, yóò fáwọn àbúrò mi lówó, yóò fáwọn ọ̀rẹ́ mi lówó, yóò tún gbé wa débẹ̀. Àwọn ọ̀rẹ́ mi láìkí ẹ̀ ṣó ń lórí tó fi fẹ́. Àbí jẹ́ ní ọlọ́ọ̀fù. Ìbéèrè tí mo fẹ́ béèrè ẹyin èèyàn tẹ́ ń bẹ lórí Facebook ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dá mi lóhùn tó yin bẹ̀ ní tìka. Ǹjẹ́ jẹ́ ní ọlọ́ọ̀fù sì wà bí? Ìfẹ́ òtítọ́ ǹjẹ́ ó ṣì wà bí?

0: lo ri Facebook le ma lo be lo comment si be tabi te ba nbe lori TikTok e kan je mo lo do tiyin je ife ife siwa ti ife re mo ni ti mo fi fe mo ni fe gan ni abi sa je nfe awon eyan ti bu mi ladugo awon ara le ti bu mi emi nikan loku aburo mi ti fe mo ko wale ta je lo fe nikan sa ki bi kan so eru mi ka ati bebe lo abibili abi je fe ni tin ba fe ni le yo awon molebi mi kuro loko eru alejo ori ni koko je lori Facebook mama T kon e kaabo sori eto olorun darapo mo yan mi Felicia ni ke won ni ko si je ni o lo fun mawo sagbara lati fi so onu to daddy Afis Abiodun oni be ni ife otito wa won ni fe yawo won tabe ni pe yawo won gbo radio Oluwa se ya de ye mi owo gbe mi
1: o ma se gbaro longbo lowo re ku je
2: aye mi ko
0: ni ko si fe mo olu ti 6 footer oni for where everybody ti join ENTP everybody n play ara wa ni wọ́n nífẹ́ òtítọ́ wà
1: kò jẹ́ bí ṣúgà sí
0: ẹ̀ ọmọ tí nífẹ́ òtítọ́ wà ọmọ táyọ̀ ṣàláwù ṣàléwá ọmọ táyọ̀ ṣàléwá ẹ ṣeun a ń lọ tajà láìpẹ́ yìí ibi tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wò nígbà tí ò ti sífẹ̀ẹ́ kí wàá lódì tẹ́ ń káàntì nǹkan tó kọ yín ṣe láìtẹ́ nkáǹtì nkan tí yàwó yín ṣe rò bó yẹ ká gbójú ni ká máa fomi lò bó ṣe wà yẹn Abdulgafar Opeyemi Aminu Adisa Jelilat wọ́n ní ìfẹ́ òtítọ́ wà mọ́mí yẹmi sí ní ìrọsí wọn ní ẹ̀kaàrọ̀ Mr. Gbenga Eminent King wọ́n ní tùfájẹ̀ ní ọlọ́ pé orí ẹ̀ gan o Ibrahim Sulaiman àti wọ̀nyí làwọn ti ń wò wá Asafasto ràyìn náà lórí TikTok wọ́n ní yẹmi sí ní ìrọsí wọn ní ìfẹ́ òtítọ́ wà mo ń bèrè ni pé ṣé organic ìfẹ́ wà tó yẹ pé ọkọ nífẹ ìyàwó ẹ lórí gẹ aláàjì ọlọyọọ láti new york city ẹ ṣe mo rẹyìn náà gbogbo ẹyin èèyàn mi tẹ ń bẹ lórí ètò yìí ẹ ṣeun ẹyìn mi tẹ ń bẹ ní orílẹ̀-èdè yìí ẹ ṣe gan ojú ò ní tìyìn ẹ jẹ́ lọ tajà mo ń bọ̀ abadé látòjú ọjà à ń nà ń bẹ̀ dáadáa.
3: Wagyu FM 96.7.
4: Yafu.
2: Doctor Scrap Recycle àti Tamoto Dìrọ̀ǹgbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Doctor Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, tẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Doctor Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 Andu wọn lórí.

0: lẹ́yìn báyìí àbí ó sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ́ ni.
1: Wò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ́.
2: Ẹni tó bá wa fẹ̀mọ́ mi ìyẹn ni kò ṣe dáadáa láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti ń fọwọ́ di mú.
3: Tẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home iléeṣẹ́ tí ń bá ní Sẹ̀ǹbámi òkú ni wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ furu ní ọgbẹ́ kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ń ṣeré tí ẹ bá fẹ́ Sẹ̀ǹbámi. Èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and bearer wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ìbùsùn lè kẹ́ casket. Ẹ máa bọ̀ lónìí ìrànràn lọ́wọ́. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Jẹ̀gẹ̀dẹ̀ Olúlayọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 081-43-504-426 àti 080-7626-2803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home ló ní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.
4: Muhammadun Muhammadun Muhammadun Nabi Ode.
5: So Makese Road Drive, Pelele Street End, Challenge Ibadan.
6: Kilo sele nbe.
5: Me wa sele nbe. Nibe ni Asalam Community Group of Schools, a co-educational school wa. Bi won se nko mo ni Larawa, ni won ko awon mo ni ede Gesi to pegede ki won le ba deni giga lojo waju with well equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified and God-fearing tutors. Igi lala so ma lumọ ẹ mú àwọn ọmọ yín wá sí Asalam Community Group of Schools kí wọ́n lè di èkán ńlá lọ́jọ́ iwájú. Admission is on in Grech, Nursery, Primary and College. Nítorí pé káwọn ọmọ yín tuntun jáde wọ́n ti há odidi Alukurani sórí. We are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Pelele Street End, Challenge, Ibadan. Call us now now on 08053088007 tàbí 08034

padà látòjọ́ ẹja. Ẹ má gbàgbé pé lágelu lẹ́wà yìí tí ń ṣe bàbá Ìbàdàn. Àwọn òṣè ti tiwa. Ìyẹn sọ fún gbogbo ìgbà kò sẹ́ni tó lè ní Emmanuel Marriage. Ṣùgbọ́n ìyẹn sọ wípé tí ìpìlẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́, ẹ dákun.

nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń ṣẹlẹ̀ àti àwa àti ẹnì kejì wa a ní lọ́wọ́ àdìmẹ́rù. Yóò bá sọ pé mi ò lè ṣàlọ́ fẹ́ni tí ò fẹ́ràn mi. Nígbà tí ẹ bá ti jẹ́ kí ẹnì kejì yìí mọ̀ wípé ẹ láìkí ẹ dénúdénú, èèyàn ò lè á ti ẹ̀ dáadáa. Dáhùn sọ fún yín nípa fíìmù àwọn tán á ti wọ́n lè dí ti pàfẹ́tì ni. Tòbíwà àtìyàwó ẹ̀ bá wà, bíwà àtọkọ rẹ̀ bá wà, bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ara yín dénúdénú. Of course wọ́n ní ìfẹ́ Oscar sí báyìí. Àwọn kan sì nífẹ̀ẹ́ ara wọn o. Ṣùgbọ́n ní semester yìí, genuine love, organic love, Oscar siga, opportunity lọ̀pọ̀lọpọ̀ wà. N ta fẹ́ jẹ, n ta fẹ́ gé ni là ń wà. Ṣùgbọ́n kò sí ní abárí ìgbéyàwó tó jẹ́ pé crisis díẹ̀ díẹ̀ ti wà. Wàhálà ti wà díẹ̀ díẹ̀. Ẹlòmíì wọ́n ti bá yín parí ìjà yet náà kò dáa. Ojoojúmọ́ náà bá yín parí ìjà ojú tiẹ̀ ti tì yín, ẹ lè mọ sọ fáwọn èèyàn káàkiri mọ́. Ẹ wá ń fomi lò bẹ́ẹ̀. Ẹ ti lo gbogbo káàdì yín tán. Gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ lọ bá ẹ ti pè wọ́n, ẹ ti lọ bá wọn. Ìgbéyàwó tí ò tí ì tó 10 years, gbogbo àwọn èèyàn lè ti fẹjọ́ sùn pátápátá. Kò sẹ́ni tẹ́ fẹ́ lọ bá mọ́. Ẹ wá bẹnu márìtì, ẹ fomi lò. Ẹ lè lọ́wájú, ẹ lè lọ sẹ́yìn. Ẹ wá láìkì ìyàwó yín mọ́, ẹ láìkì ọkọ yín mọ́. Ọmọ lẹ gbámú nísìnyí, ìyàwó di ọkọ mú. Ìjẹ́ sájẹni jẹ́ kí n gbójú mọ́mọ́ mi. Àwọn ọmọ mi lọ́kọ mi, àwọn ní èrè ọjọ́ ọ̀la. Ọkọ náà yóò wà àjọ igi fàsíbòmíì. Àwọn nǹkan díẹ̀ tẹ́ lè ṣe lè dá máa sọ fún yín kò sí manual o. Torí n tó wọ́ọ̀kì fún tayé ló ń wọ́ọ̀kì fún ìdè. The best thing ni pé ẹ jẹ́ àwọ̀ wọn ní bàbá fi apá kún tan ó lè ṣe é pín. Ṣé ibẹ̀ bá ti rí pé crisis ti wà, ìgbéyàwó yín ó ń lọ òkè, ó ń lọ odò. Off and on ni. Ẹ bá gbádùn ara yín ní ìsìn tó bá tún di next time, èmi ò tún ṣẹlẹ̀. Nígbà tí wàá ṣẹlẹ̀ tán, ẹ wá lọ háàdì ohun tó ṣe ń gbà yẹn, ẹ háàdì ẹ̀ papọ̀ mọ́. Ṣé rí àwọn bí tí ẹ mọ̀ wípé ẹ ti lè ṣe tó fi lè dùn díẹ̀. Lóòótọ́ ojú àpá ò lè dojú ara. Torí ọkùnrin obìnrin tó ti stáàbù, obìnrin tó ti jántàn máa, obìnrin tó ti disappointi. Òun náà yóò fẹ́ ríakti. Tí ò bá sí action kò lè sí reaction. Ẹ̀mí gbàgbé ti káàṣẹ mọ́ lọ pé ẹ̀ ní ìsìn ànípẹ́ mú o. Ànípẹ́ mú káàṣẹ o. Ẹja ìtànà tí ń tàn. *347*1004*2#. Ṣé ẹ rí bí ẹnì kan tá a bá ti lè ní forgiving spirit tá a lè dáríji ọkọ wa àbí ká dáríji ìyàwó wa wholeheartedly yóò affect ìwà náà. Torí pé bá ń gbé wá fún wa báwa bá ń gbé lọ́lẹ̀ tó bá yá yóò withdraw. Tóun bá wá withdraw, reaction tiẹ̀ yóò affect ẹ̀yin náà. Torí nígbà tó bá withdraw ẹ̀yin náà withdraw ni. Monuments fall apart. Center ò ní kò ní hold.

tó ní alága kọ́mọ̀tì ìkọrin fún wa ni. So ẹ jẹ́ ń sọ fún jẹ́rí àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ tẹ́ fi lè change ẹ̀ díẹ̀. Jẹ́rí bí márèjì ò bá dáa tẹ́ ń gbé sókè tẹ́ ń gbé lọ sílẹ̀. Ẹ máa àzíhùn. Ẹ máa pòṣì bléèmù lórí ọkọ yín. Ẹ máa pòṣì bléèmù lórí ìyàwó yín. Ẹ gbà pé yín méjèèjì lẹ ní pọ́blẹ́mù. Ẹ admit pé ẹ̀yin méjèèjì á ní pọ́blẹ́mù. Kìí ṣe pé ìwọ ni pọ́blẹ́mù márèjì yìí. Ẹ̀yin méjèèjì ni. Ohun tẹ́ ẹ fà kò yẹ ẹ fà jù. Níjà bá ń bẹ ọyà parí ẹ̀. Ẹ ta bá sùn tí là ń jarun pálò. Why taking too long? Mo di pé ẹsẹ̀ tù rẹ̀. Bá tẹ̀ ń jẹ́ kí tí méjì mẹ́ta mẹ́rin ó gbọ́. At times ẹ máa ń jẹ́ kí tí mẹ́ta ó gbọ́ o. At times ẹ máa ń jẹ́ kí tí méjì ó gbọ́. Nígbà tí ẹ bá bọ́kọ yín sọ̀rọ̀ tí ẹ báyàwó yín sọ̀rọ̀ tí ò gbọ́. Tó sì yín affect yín. Tí ẹ ti pè one on one tí ò gbọ́. Àyè ń bẹ̀. Etí mẹ́ta ìsàlá ọ̀dẹ lè jẹ́ kí tí mẹ́ta ó gbọ́. Ẹ tẹ́ bá ti sọ fún dáadáa tí ò gbọ́. Ṣùgbọ́n kí ló dé tẹ̀ ń jọ pẹ̀. Ẹ má blame anybody. Ẹ má blame ìyàwó ẹ̀. Tó bá blame ìyàwó ò náà sọ reason tó ń fi ṣe ohun tó ṣe. Tàtí sùn sẹ́yìn méjèèjì gangan lẹ́lẹ́bọ̀ lẹ́rù. Ẹ jẹ́ kí mo lẹ́ẹ̀kẹta ẹ wá ẹ̀pù dáadáa níbi tí ẹ ti lè rí ẹ̀pù nípa ìgbé ayé yín. Nípa márèjì yín. Ẹ wá ẹ̀pù ńbẹ̀. Ẹ lọ ẹ ń bá mojú òpó ni ẹjẹ́ ó dàbí. Ẹ ń bá mojú òpó ni ẹjẹ́ ó lò ó. Ẹni tó mojú òògùn ẹjọ́ dàbí nírè. Ẹ lọ bá àwọn tẹ mọ̀ wípé wọ́n ní ìmọ̀ nípa àgbéyàwó. Àwọn ní kẹ́ fẹ́ jọ yín sùn. Àwọn ní kẹ́ béèrè ọ̀nà tẹ́ fẹ́ gbégbà. Kì í ṣe gbogbo yẹn lẹ́lẹ́ gbégbà. Kì í ṣe gbogbo pásítọ̀ lẹ́lẹ́ lọ bá pé dádé ẹ dákun ìgbéyàwó mi ẹ dákun torí pé wọ́n ní kó lọ bá pásítọ̀ kan. Ó rò pé pásítọ̀ tí mo fẹ́ lọ bá ìjọ mọ̀ kankan nípa márèjì. Ẹ ti mọ̀. Gbogbo ìmáàmù kọ́ ló lè lọ bá. Ìmáàmù yẹn wò pé ṣé ó mọ̀ kankan pa ìdílé. Àwọn àgbàlagbà tẹ lọ ń bá. Ẹ ti wò. Nǹkan tí yóò bá ní kò lè bùnyàn. Àwọn tẹ fẹ́ lọ bá ẹ wò wọ́n ṣé wọ́n ní. Ṣé wọ́n ní mọ̀ nípa àgbéyàwó? Ẹ sì kí advice, ẹ sì kí help níbi tó bá yẹ kẹ́ ẹ ti sí.

fẹ́rí tó wá jà jù ń bẹ̀ lélẹ́yìí. Ẹ ti já ọkọ yín tàn mọ́ra, ọkọ yín ti ká yín, ìyàwó yín ti ká yín. Àìṣedédé ti wà láàrin ẹ̀yìn méjèèjì. Tẹ bá fẹ́ jẹ́ kí ìgbéyàwó yín kó ní omi ìtura. Ẹ rí bí òde trust yẹn padà. Ẹ máa sùn pé a ó ti ká mi kò lè forgive mi mọ́, kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá fi lè mú tí ń bẹ nínú ọ̀dẹ rẹ, tó fi lè mú ọkọ rẹ tí ò lé ọ̀dànù. Lóòótọ́ lè ní tájẹ́ tí ó pé mò ń dúró de báyìí, mò ń dúró de báyìí. Nígbà tó sì ń bẹ lákàtà rẹ̀, ìwé mímọ́ ní ẹwà olúwa nígbà tí ẹ lè rí. Ẹ pè nígbà tí ń bẹ nítòsí. Nígbà tọkọ rẹ̀ ń bẹ lákàtà rẹ̀, tíyàwó rẹ̀ ń bẹ lákàtà rẹ̀, lóòótọ́ ẹ ti jà. Ó fún yín second chance nù. Ó sì wù ọ́ kígbéyàwó.

ọ̀rẹ́ rẹ tiẹ ni lọ́wọ́ ọ̀rọ̀ ayé àsìkò ló yẹ kó o ṣe ó yẹ kó o rebuild the trust yẹn ni ó ti fún ẹ ní chance tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò fún bò ó wà rebuild the trust yẹn padà ó ń bá pé èèyàn ló lè kò yẹ ọmọ ọgbọ ọmọ ẹ̀ràn jù ìwọ tíyàwó ti ka ọ tọkọ ti ka ọ ìmẹ́sìn tó yẹ ṣe ni pé yẹ kó o company ní kí àdúgbò 888 ẹ ṣe ẹ kú gift o ìwọ tí ọkọ ká tíyàwó ká tó wá parí ìjà pẹ̀lú yín ṣe ìmẹ́sìn tó yẹ kó o ṣe ìwọ tíyàwó ẹ ká ẹ torí gbogbo àwọn obìnrin tó ń bá sọ̀rọ̀ lórí fóònù tó fàjà tó ń bá yín parí ẹ̀ ṣe mẹ́sìn tó yẹ kó o ṣe ní pé kó o pàṣẹwọ̀dù fóònù rẹ olóòfẹ́ wàhálà mọ́ òfẹ́ pọ́bíọ̀mù ìgbà tó lọ orí fóònù ni wàhálà pọ̀ gan àtiwọ́ nǹkan tó lè fa wàhálà ní márìtì ni mo ti yọ́pọ̀ o yọ́pọ̀ nǹkan tí o fi sínú kúlà ni ìwé ìyàwó ọkọ ká ọ so the best thing tó yẹ ṣe ni pé kó o change fóònù ẹ kó o pàṣẹwọ̀dù fóònù ẹ àṣẹ bí ṣe bórí ni so the best thing tó yẹ ṣe ni pé ìgbà tó bá rí whatsapp ìgbà tó bá wà online ní best thing ni pé kó o deactivate ẹ so kó lónìí ìgbà tó bá wà online ṣùgbọ́n ló ń fa wàhálà ìwà àtọkọ rẹ jọ ń jà ọkọ rẹ ń bínú pé ń bọ chaati òun rí ẹ pé o wà online ṣùgbọ́n o respond ó rí pé o wà online báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ so best thing tó yẹ ṣe ni pé kó o deactivate ẹ kó mọ́ ìgbà tó bá wà online àti ìgbà tó wà online ojú ara rẹ ìgbà tí mi ṣe mọ́ kò sí wàhálà ìyẹn àgbìyàn yìí ń kọ́ mi ẹ̀ ẹ́ bí èdè trust ń padà ìyàwó rẹ tó ká ọ torí ẹ lóhun tó yẹ pé báwọn obìnrin sọ̀rọ̀ tó yẹ pé òun gbóbìnrin kan sọ̀rọ̀ pé wàá bẹ̀ pé kó mọ̀ bínú kò rí bẹ́ẹ̀ tàbí o tiẹ̀ tọrọ darí jẹ́ ìṣẹ́wọ̀n ní ṣe bẹ́ẹ̀ mọ́ wá rí ìgírẹ́ẹ̀tì sí gbogbo fóònù rẹ ìní àmọ́ sọ fún yín láìtí ń bẹ akẹ́kọ̀ọ́ advice wọn pé kán mọ̀ yẹ fóònù wọn ni ohun tí ìyàwó rẹ bá ní ìwọ lóní ohun tọkọ rẹ bá ní ìwọ lóní ṣùgbọ́n àkàǹgbà wọn mọ̀ràn ìwọ tó bá ṣì ní ìdí márìjì ẹ mọ̀ yẹ fóònù w

bóyá àwọn ẹ̀yẹ fóònù ẹ wò the best thing ni pé kó o change password o the best thing ni pé kó o change pattern tó ń lò the best thing ni pé kó o máa lo face recognition báyìí tó o ti wá jẹ́ kí security ẹ kó tight dáadáa ó ti dira torí pé o fẹ́ wàhálà kó lè tán nínú ìyàwó ẹ kó lè tán nínú ọkọ ẹ yóò máa bìlífì pé ìwò kó change kò tí ì lè trust ẹ ó yẹ kó o company orí bí o ti trust yun tàbí yọ gbogbo password dànù tàbí fi fóònù lẹ̀ jẹ́ kó tún lọ yẹ̀wò lẹ́ẹ̀kíní kó yẹ̀wò lẹ́ẹ̀kejì kó rí pé ó dàbẹ̀ ni kó ti change ìgbà náà ni ó tó

0: sì dùn gbogbo ara yín kò sí wàhálà ìyàtọ̀ ń bẹ láàrin tẹ dé mú kúlà tí ń tẹ dànù pátápátá ẹwọ ọjọ́ ìfilé káàdì ẹ̀ lẹ̀ ọjọ́ tẹ bá ti lè mọ ẹ̀kú yẹ kẹfọ ìfọ pátápátá kẹ dáríjọ kọ yín pátápátá ọjọ́ tẹ bá ti rí pé yẹ kẹ dárí tìyàwó yín pátápátá ẹtì àmàràn tí n tó ṣe ẹtì mọ̀ pé yóò ṣe máa bú yóò máa bú mi yóò á máa jà torí pé bẹ́ẹ̀ bá dárí jìyàn bẹ́ẹ̀ bá ti rí báyìí inú yín ò ní dùn bẹ́ẹ̀ bá dárí jìyàn ẹnu dúró pé èmi náà gbẹ̀san padà kò sì síbẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ bá jọ ń gbé pẹ̀lú èèyàn kò síbẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe jọ ń gbé pẹ̀lú èèyàn gbogbo gbà lẹ́ mọ̀ ṣẹra yín in as much tẹ́ ń gbé pẹ̀lú ara yín tẹ́ bá ṣe àwọn nǹkan wọ̀nyí ó ṣeé ṣe tí ìgbéyàwó yín ó tòrò lẹ́kàn jẹ́ ẹjẹ́ àtúnlé ẹ má gbàgbé mo ní kò sí brókì o kò sì sí mọ́ náà fún márẹ́ẹ̀jì pé ẹ̀kàn jẹ́ aṣíra wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ díẹ̀ lórí eléyìí bí ata bá ṣe ìgbéyàwó wa lè tún dùn dáadáa ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kò sí ọkọ àti ìyàwó tán bá ń jà tó ọkọ ò lè láìkí ẹ kò sẹ́ni tó wù kó ní failed marriage ẹ̀yin lọ wá hà lára àwọn tí ń bẹ ń ta láti mọ dàbẹ́ ni pé àwọn gangan ní ángẹ́lì wá hà lára obìnrin tí ń bẹ ń ta pé obìnrin ní mímọ́ mi dùn obìnrin tó bá fomi tútù wọn ó gbé fún tó bá fẹ́ ice block wọn ó gbé fún tó fẹ́ ice water wọn ó gbé fún bá fẹ́ lè tó lọ́wọ́lọ́wọ́ wọn ó gbé fún tó bá fẹ́ lè tó gbóná gan wọn ó gbé fún gbogbo nínú ẹyọ kan fọ́ọ̀yìn wa ni ìgbélé tó bá béèrè fún ni wọn ó fún ọ accurate ìyàwó rẹ tó rò kó kú nu nítorí tó bá sunkan ògiri ó dàmọ́ ìyàwó rẹ tó rò pé àwọn eléyìí ó gbá lórí wọn o àwọn eléyìí wọn ní fá nítorí tó bá mọ weak point wọn tó bá mọ emotional language wọn honestly speaking ó gbádùn wọn àwọn tó ní fá ní ìsìn wọn ti tutù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn tutù dáadáa ọkùnrin náà ló jẹ́ lógbé fúra jáde àwọn tó tutù ní ìsìn wọn ti ní fúra tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n discover ara wọn pé fúra ò pè ìjókòó ò pè òun fi ń tutù ní ìsìn ìtumọ̀ sí pé ohun tó bá fẹ́ lóbìnrin ó fọ́ ẹjẹ́ gba ìpè láti lé ẹ gba ìpè bíi mẹ́rin péré lálóye léyìí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láti orílẹ̀-èdè nàìjíríà ẹ pè sórí nọ́mbà adéọ̀sùn pé nọ́mbà táwọn èèyàn pè sí pé nọ́mbà.
1: ẹ̀lọ́
0: ẹ̀lọ́ ẹ̀kàrọ̀.
1: ọmọọba bọ́lájí ajíbọ́lá adémọ́lá òkìlì láti ilé rúà.
0: ẹsẹ̀ ọmọ
1: wọn. ọmọọba ṣe ń rìn ọ̀nà náà mo kàn lánàá lẹ̀ ni. kẹ́rí obìnrin wọn ní bẹ́ẹ̀ bá ṣe ẹni bẹ́ẹ̀ bá ṣe handball ní ṣùgbọ́n wọn. pàṣẹ ẹbí wọn níbi kan ní bíà close your eyes ó lajúdà orí flower lásán ó ní flower tó jálẹ̀gbẹ́ ilé ni ó ṣe ó máa lọ yàrá kí ẹ̀yìn ọ̀rẹ́ o ó jẹ́ bẹ́ẹ̀ a congratulations of your birthday ó wò bó fún ìrọ̀lẹ́ ọdún jẹ́ káàdì ẹ̀kọ́ ọ̀dọ́ náírà tó fi hàn sáà nǹkan wọn ni òun ní ṣubú nǹkan orílẹ̀-èdè ilé fi lọ́kọ̀ balẹ̀ ilé ọkọ̀ alágídí ti ṣe ọkọ̀ onígbàgídí
0: thank you. Hello. Hello, Carol. Hello, Ami. Hello.
2: Mr. Gbenga.
0: Yes, I can, sir.
2: Agbára fún olórúkọ Jésù.
0: Àmì Jésù.
2: Kí ni o ti kàn yóò kàn káàkiri òde àgbáyé ni?
0: Àmì Jésù.
2: Ẹnu rẹ̀ á bùn kárin kí ṣe ọ́ fi ìdùnnú àti orí ọ̀fẹ́ ọ́ fi lu ìgbáyé ẹ̀tọ́ mọ́tọ́ máa káyà.
0: Àmì àmì
2: àmì. Tọ́jú ní ọba àti òye ayé òní gbà lọ́wọ́ ẹ o.
0: Àmì àmì.
2: Ìlú ọba tó wà yẹn ọ́ gbèrè láyé àtàlàfíà.
0: Àmì. Ẹ ṣe sọ.
2: Kẹrí ètò tẹ̀tún gbé jáde lónìí. Ó lágbára púpọ̀. láti ìgbà tí mo ti fẹ́ ìyàwó mi àjàrí kì í ṣe pé bóyá mo fi ń ṣe tẹnu àjàrí ìbínú wa kò di alẹ́ rí ká máa sọ pé pọ́n mi ṣe òtún kò sí nǹkan tó jọ ṣùgbọ́n orí ọ̀fẹ́ tí mo rí gbà kò yé mi ọlọ́run ni mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òní ọ̀ mo sì ń sọ fún yín pé ọgbọ́n àti òye tẹ fi ń sohun gbogbo ayé mo rí rí gbà lọ́wọ́ yín lágbára kì í ṣe wọ́n dé ìyá láti di àgbáyé.
0: Ẹ ṣeun sá, thank you sir, àmì sá, ẹ ṣeun, ẹ ṣeun dádì, thank you. Tani tún gbé mbẹ̀, hello, hello Karol, hello, hello,
3: hello
0: dádì,
3: hello,
0: ẹ Karol.
3: Ẹ kú sí ọkọ náà.
0: Ẹ sà. Ẹ ní gbé sáyé
3: ràpọ̀
0: ọmọ ẹ̀dìlẹ́ ẹ̀kọ́
3: láti ọ̀rọ̀. Ó túmọ̀ sí pé ìpìlẹ̀ tí èèyàn bá fẹ́ gbé ìgbésẹ̀ tó lòdì fẹ́ fẹ́yàwó làmú sọ́kọ̀ mi. Jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀ lọ́kọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ tó fẹ́ fẹ́ tó fẹ́ dé ti ẹni tó nífẹ̀ẹ́ ló fẹ́ dé ti tó láti lè bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó máa fà á.
0: Ẹ kàrọ̀.
4: Ọlọ́run a máa wà pẹ̀lú màmá tí ó láti wẹ́mà.
0: Mo ti gbọ́ fún ẹ̀sìn.
4: Mo máa ń wò pé ọjọ́ kan ìmọ̀ kan ọjọ́ kan ọgbọ́n kan ilẹ̀ máa fi ń kọ wa. Mo wá gbàdúrà òun ni pé ọlọ́run ò ní ba ìmọ̀ náà jẹ́.
0: Tí
4: ọgbọ́n náà ti wá lórúkọ Jésù ọlọ́run ní tí ó ti bàjẹ́.
0: Ẹ
4: rí ìṣòro tààrọ̀ yìí ètò tó lágbára ni ẹ rí pé mo ti kọ́mẹ́ǹtì náà ní Facebook ní pé ìjọ oṣù kan wà. Ẹ rí ta bá ń sọrú apá ìpè òsì tó wà ayé ìgbà kan ni kò ń pè sí ní. Ìfún yìí ni kò pọ̀ kò pọ̀ tó pọ̀ pé owó ló pọ̀ láyé tá a wà yìí. Ó ní ìdájí òfin símú láàrin ọkọ̀ àtìyàwó. Láyé tóbi títẹ̀ wà ní ẹ máa ń sọ̀rọ̀ kan fún wa wípé ẹ ta bá nífẹ̀ẹ́ a mọ̀ mọ̀ fura sí i. Tètè wáyé tóbi títẹ̀ wà ní ìdáríjì máa wà. Wọ́n pé tóyàn bá tẹra wọn gẹ́gẹ́ bí bàbá tó ń pè wọlé lẹ́ẹ̀kan tó sọ tóyàn bá fẹ́ràn ara èèyàn ìgbà yẹn ò ní gbà mọ́ tó fi máa parí láàrin ọkọ̀ àtìyàwó kódà tó jẹ́ láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni tó bá yẹ pèsè tó dùtù ni ìgbà yẹn ò ní lọ títí rẹ̀ kò tí fẹ́ mọ́ lọ títí ọ̀gá wa ìfẹ́yìn ọ̀dọ́.
0: Ẹ ṣe wọn.
4: Ìta wa ò lórúkọ Jésù wọn ni kò fi ń ránṣẹ́ sí wa o.
0: Ẹ ṣeun. Lórí TikTok, entertainer Chase wọ́n ní if husband did not trust his wife. Ní Ẹlẹ́sà Atakọ́kọ́.
5: Ẹni bá jẹ́ ọmọ ṣe o.
0: Ẹ̀kọ́
5: èrè wà lé lágbára ọlọ́run. Lórí ọ̀rọ̀ tí ẹ bá wà sọ yìí bó ṣe lè wù kó rí láàrin lọ́kọ̀ láyà òótọ́ ni nǹkan tó bá dàbẹ́ ni péyàn bá fẹ́ kán ní bí àṣà orin òṣùpá tó bá gbé wèrè wà wá fi wèrè gbà ṣó bí èyí tó bá gbé dáadáa wá àbò máa gbà dáadáa tó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ obìnrin ló ti tọ́. Lóòótọ́ àkọbìnrin tí wọ́n jẹ́ ń tù tí wọ́n wà ìgbà míì náà láàrin àwọn èèyàn mi máa sọ pé èyí tó mú ìrora mọ́ fomi lò ó ọjọ́ tó bá dàbí tó bá bọ́ ta ló tó mọ ìwé pé ó sọ yan nù. Tó jẹ́ tù tó má wà á púrògbò kẹ́ni bí pé tí a fi yarí ẹ̀kọ́ ètò ọlọ́run ní pàlàkà yìí.
0: Ẹ ṣeun dùn ní tí mo ṣeun. Ẹ tí wọ́n jẹ̀ sórí tí ọ ọkọ kò bá trust ìyàwó
6: ní
0: ìyàwó náà ni trust ọkọ lé
6: ọ.
0: Ẹ káàárọ̀ ma.
6: Ẹ káàárọ̀ yàtọ̀ ẹ kú ètò.
0: Yes ma.
6: Bàbá náà bá wa lágbára ọlọ́run ẹni gbé ṣáájú.
0: Àmì ẹ̀rọ.
6: Ó ti ṣe ọ̀pọ̀ ọ̀nà ọlọ́run ọmọ bá mi rí yín lágbára. Ibi tẹ́ tí mo lọ gbọ́kọ̀ àmì kò ní gbé lágbára náà. Ọmọ lára adé sọ̀rọ̀ ló sọ̀rọ̀ látàyè bí. Ọlọ́run sọ̀rọ̀ ló ti sọ fúnra láàárọ̀ yìí. Bí ìpẹ́ òṣìṣẹ́ bá máa wà nínú ilé kálukú òjò nípìnlẹ̀ èkó àwọn dáadáa ni. Láti àdẹ nímọ̀ wo àti ti ara wa kọ́ náà kó sàánú. Ẹ ní báàmù lágbára ọmọ ẹ pé ètò lábẹ́ mélòó dàgbẹ́ bàbá mẹ́bàá wa lágbára náà.
0: Àmì àmì ẹ ṣe ẹjẹ́ lọ tájà dọ̀lápọ̀ ọmọ nílé ó ní nǹkan tó fẹ́ tà tàbí bẹ́ẹ̀ ẹ lé ìyá àbèjì. Àmì àmì.
7: Kálukú mú diẹ bẹ́ẹ̀ ni o, ọkọ mú diẹ mú náà mú. Ẹ kó o ti fẹ́ wó ti
0: fa gbẹ̀rù bẹ̀jẹ́
7: owó ni ìrànlẹ́ kálukú. Kálukú mú diẹ
0: bẹ́ẹ̀
7: ni o,
0: orí yòó ni dàrú o. Ọlọ́run
7: náà ló
0: dé o. Àmì àlọ́ ẹṣin. Ẹdálọ tájà bàbá dé látòjú ọjà ká bọ́ sábàlá ọ̀rọ̀ àṣírí. Ní tó jẹ́ nǹkan àṣírí tí ń bẹ lọ́kàn yín. Tó ṣe pamọ́ tó jẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀ tó sì fẹ́ sọ ọ́ta tó nílò ìmọ̀ràn lé lórí ẹja lọ tajà tába dé dọ́lápọ̀ gbémi sókè.
8: Ìlera lọ́rọ̀.
9: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bẹ́ẹ̀ bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn. Kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago. Kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni. Ìfúnpá gíga, ìfétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn. Tọ́jú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
10: Ìbàdàn, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinonat Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Sinonat Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Sinomat Superstore, cheaper quality and satisfaction.

káàbọ̀ padà látọjọ́ ọjà gbogbo ẹ̀yìn tí ń gbọ́ wa káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ẹ̀yìn mi tí ń bẹ lórílẹ̀‐èdè yìí ẹ̀ṣẹ̀ ọjọ́ ni tìyìn ẹ má gbàgbé ẹ̀yìn tẹ́ fẹ́ rán mi sí Ọláwálé Hamsat àti gbogbo

0: kí a ṣe ní ẹ̀jẹ̀ ṣe ojú òpólẹ̀ ẹ̀yìn àti ìbọmi ìwọ tó ń gbẹ ńlé tó ń gbọ́ mi lásìkò yìí tó mọ̀ pé ó ní nǹkankan lọ́kàn tó fẹ́ sọ ìwọ tó ní nǹkankan tí ń dùn ọ́ lọ́kàn tó jẹ́ nǹkan àṣírí tó sì ní ó fẹ́ gba ìmọ̀ràn rẹ lórí ṣùgbọ́n o mọ tó fẹ́ ṣe o ti fẹ́ sọ̀rọ̀ yìí síta ó fẹ́ gba ìmọ̀ràn ṣùgbọ́n o mọ bó ṣe fẹ́ ṣe o sì fẹ́ sọ̀rọ̀ yìí síta nǹkan tó jẹ́ nǹkan àṣírí títí méjì mẹ́ta ò lè gbọ́ àsìkò lélẹ́yìí ẹ bá mọ nọ́mbà tẹ́ fi lè pè wá tí nàìjíríà ẹ pè é tàbí tẹ́ bá sì lè pè mí dáírẹ́tì sórí whatsapp nọ́mbà mi 08038484675 tàbí kẹ́ pé nọ́mbà tí nàìjíríà ṣọ́ra ṣe ilẹ̀ fẹ́ sọ sá.
1: Mo fẹ́ kí yín ní dáadáa lẹ́ dé lórúkọ Jésù.
0: Àbí bàbá ìbí tó yẹ kọ́ lélẹ̀. Ẹ̀lọ́. Wọ́n ti rí. Gbogbo ẹ̀yin èèyàn ni tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè yìí. Ẹ̀yin tẹ́ ń bẹ ní United Kingdom tẹ́ tún fi nǹkan ránṣẹ́ ẹ ṣe. Ẹ̀yin tẹ́ ń bẹ ní Germany tẹ́ tún fi nǹkan ránṣẹ́ ẹ ṣeun. Àti ìgbìjọ mẹ́ta báyìí làwọn èèyàn Mr. Gbẹ̀ngà mi gbà tẹ́ ń lọ ẹgbà nǹkan bẹ́ẹ̀ dé yín. Gbẹ̀yìn ẹ ṣe gan mo mọ rírì yín. Reverend Adépọ̀jù ẹ ṣe ojú òní tì yín. Bàbá mi Alex Mẹ́sàn ẹ ṣeun. Ọ̀gá mi Aládé mẹ́rin ọ̀pẹ́ mi Àbàǹtì Rabàǹtì. Èèyàn mi ní ìwà Michael Fálọ́wọ̀ Ládẹ́jọ́ ẹ ṣeun. Abiola Yàrí Yàrí. Nasiru Dín Bello.

0: ọ̀gá mi Babs Akintoye Saheed, Bàbá Sójà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adéọ̀sùn àbí Adéyẹyẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn pèsè fún nǹkan àṣírí.
1: Nọ́mbà tí wọ́n fi pè wá fún nǹkan àṣírí ó ní 091-230-8675
0: Nọ́mbà yẹn ní kẹ́ máa pèsè. Ẹ ṣe. Gbígì mo rí ọ dúró rè. Bóyá ṣe ilé fẹ́ sọ mọ́ ẹ bá ń sọ̀rọ̀ sókè bá ń tẹ spíkà yẹn ẹ tẹ spíkà fún yẹn mo gbọ́yìn mo gbọ́yìn.
2: Ohun tí mo fẹ́ sọ ni mo wá ọmọ kìntóòlù so ìgbà tí mo wá rí ọmọ yẹn ilé ọkọ tí mo wà ọ̀pọ̀ ni ẹni tó fi mi rí níbẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ ẹni mi ò ti mọ̀ ọkọ mi nìkan ló mọ̀ ẹni mi ò mọ̀ pé ṣùgbọ́n ẹ̀rí ọkàn kì í jẹ́ kí ó gbádùn.
0: Ẹ bíi ó tó gbà mẹ́rin ó ti ọdún mẹ́rin lè fi wá ọmọ ẹ̀yìn àtọkọ ní tẹ fi ń bọ́mọ tẹ́ ẹ̀ rọmọ.
2: Ó tó ọdún mẹ́fà.
0: Ọdún mẹ́fà so àjọmọ ẹ̀yìn àtọkọ ní pé kí ẹ lọ gbé ńlá láti ta.
2: Ẹ ń ṣàjọmọ wọn kò mọ̀.
0: Ọkọ yín ò mọ̀. Ok mo rò pé sọ pé ọkọ yín mọ̀.
2: Rárá kò mọ̀ èmi nìkan ni mo mọ̀.
0: Bẹ́ẹ̀ wà lè ṣe ṣé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀.
2: Ìgbà tí mo bí ọmọ mi mo rí pé ọmọ yìí ẹni tó jọ mí nínú ẹ̀jẹ̀ nǹkan tí mo kò ṣe rẹ̀.
0: Mo gbọ́ yín báwo lẹ ṣe nígbà tí ẹ̀ ń bẹ ọmọ ọkọ tí ẹ̀ ń bẹ ọmọ báwo lẹ ṣe rí nà tẹ fi rí nìyẹn.
2: Ẹni yẹn mo ń gbè fẹ́ǹdì so ẹni yẹn ló ó fi mi lóyún ní ẹ̀rí ọkọ̀ kí n gbádùn.
0: Màmá mo mọ̀ nígbà tí ẹ ti ń bẹ ní ọkọ fún bíi 10 years ẹ ti bì fẹ́ǹdì ẹ̀rí nà nígbà tí ẹ ń bẹ ní ọkọ náà ni photos ti yín àbẹ́ ẹ ti fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
2: Mo ti ń fẹ́ tẹ́lẹ̀.
0: Ṣùgbọ́n àti ẹ̀rọ àwọn ọmọ lọ wá lọ bẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó náà ti ní ó ti bímọ ó ti níyàwó.
2: Ó ti níyàwó ó ti bímọ méjì.
0: Ok ṣùgbọ́n ṣé ẹ̀yin ṣé ẹ sọ fún pẹ́ẹ̀rù ọmọ ni àbí ẹ kàn ó kàn bá ń sọ̀rọ̀.
2: Ó mọ̀ dáadáa ó mọ̀ pé mò ń wá.
0: Ṣé ẹ̀ẹ̀kan tó súnmọ́ yín náà ló dọ ọyún àbí ó tó bí ìyẹn mélòó.
2: Ẹ̀ẹ̀kan tó súnmọ́ mi náà ló dọ yín.
0: Ẹ̀ẹ̀kan lọ́yìn àìpẹ́ ojú lájọṣepọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tó wá doyún ọkọ yín bí ní ìfòpẹ́yìn pé òun ló ń lọ mọ́.
2: Bẹ́ẹ̀ni kò òun ló lọ mọ́ ìgbà tí òun ní kí n kún rìn.
0: Bá ní pé wọ́n fẹ́ ṣe díẹ̀ ní ọmọ náà ọkọ ní sọ pé rárá kán náà wọlé pé n trust yín. Ṣé ọmọ wa jọ kọ yín.
2: Òun máa wò lọ́kàn mi pé kò jọkọ mi ṣùgbọ́n ọkọ mi ẹni tí mo padà nǹkan tó yẹ kí n sọ gan ni pé ẹ sọ bí mo fún náà kì í ṣe oníyàwó kan ìyàwó second wife mi lọ ṣe ó ti bímọ mẹ́rin tẹ́lẹ̀ ọmọdé ni mò ń wá.
0: Ẹni tẹ́ ẹ gbẹ́mọ fún ló ti bímọ mẹ́rin tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ọkọ ẹlẹ́ẹ̀kelo ló lóyún.
2: Ilẹ̀ yìí sàn.
0: Ọkọ ẹlẹ́ẹ̀kelo ló ọkọ tẹ wà lọ́dọ̀ yìí.
2: Ọkọ àkọ́kọ́ náà ni.
0: Ìgbà tí ẹ jẹ́ pé torí pé ẹ̀rọ ọmọ ló jẹ́ kẹ́ ẹ bọ́ sọ́dọ̀ ẹ̀.
2: Bẹ́ẹ̀ni. Ẹni tí
0: mo fọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Mi ò understand yìí ṣé ẹ fẹ́ ọkọ orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
2: No ẹni tí mo wọ́kọ́ fẹ́ wípé yàn ṣe wedding ni ìdí níbẹ̀ mo fi kúrò.
0: ọkọ lẹ́ẹ̀kejì lélẹ̀.
2: Ọkọ lẹ́ẹ̀kejì lélẹ̀ so. Ọkọ lẹ́ẹ̀kejì yẹn ló wá jẹ́ Marik.
0: Ó ti yé mi. Lẹ́yìn ọmọ tẹ́ẹ̀d ọmọ mẹ́rin lọ́lẹ̀ ń fún yín báyìí.
2: Ẹyọ ọkọ yẹn náà ni o.
0: Ṣé ọkùnrin ni àbóbìnrin?
2: Ọkùnrin ni.
0: Ó ti tó ọdún mélòó?
2: Ọmọ ọdún mọ́kànlá.
0: Mọ́kànlá. So ẹ̀rí ọkàn wa ń jẹ́ ẹyín bóyá kẹ́ ẹ sọ fún ẹni tó lọ́mọ. Kì bẹ́ẹ̀ sí ń bẹ́ ilé ọkọ yín sìn.
2: Mò ń bẹ́ ń bẹ̀ kì í sìn. Ṣùgbọ́n ọkùnrin yẹn ò ṣe dáadáa sí mi mọ́.
0: O ti lọ ń bá ìyàwó ẹ padà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ fẹ́ jẹ́ kó lọ bá ìyàwó rà? Ṣé ẹ̀yìn nìkan lọ fẹ́ jẹ́ kó fẹ́ ni?
2: Mi ò ní kó má lọ bá ìyàwó ẹ o, mo fi ẹ o.
0: Ẹnu fẹ́ rò ni ìdí tí ò fi ṣe dáadáa ni mo fi bèrè.
2: Mo fi ẹ.
0: Nísìnyí ẹ wá ń wò gbogbo ya ẹni tó lọmọ gangan ẹni tó lọmọ gangan ṣé ẹ ti lọ ẹ ti ìgbà wo lẹ́rìí last?
2: Ẹni ṣe àti jẹ́sí fún mi.
0: Ẹni tó lọmọ ẹni tẹ̀rù bóyá ló lọmọ ìgbà wo lẹ́yìn àti múri last tó ní ìtòlẹ́ rẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe.
2: Kò sí ká máa sọ̀rọ̀ lórí fóònù tó bá ní WhatsApp. Ó kọ́ lè ṣe good morning ẹkújọ́ mẹ́ta.
0: Ìgbàlódé yín àti ẹni tó ẹrù bóyá lọmọ gangan tẹ sọ̀rọ̀ last.
2: A sì sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá.
0: Ok. Ọ̀dà. Ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà ẹ jẹ́ bá yín dá sí. Ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà bá yín dá sí. Bóyá. Hello.
3: Hello.
0: Ẹ̀lọ́ ẹ̀ kàrọ̀.
3: Ọmọ ọba Abọ́lájì Ajíbọ́lá Adémọ́lá òkìlì láti ilé Olúwa.
0: Bóyá bàbá.
3: Báwo ni ó gùn? Ṣé bá tún wà sí? Ṣé kí ni wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́mọ sí? Ṣé máa jẹ́ pé ẹni ò fẹ́ gbé wọn mọ́? Àwọn náà fẹ́mi fẹ́. Wọ́n gbọ́ mọ wáyé pẹ̀lú ẹ̀dẹ̀ wípé ṣé ẹni tó wá rò pé ẹ̀gbọ́n tó rò àwọn làá mímọ́ fún yẹn ṣẹ́ ni ẹ lọ́ díẹ̀. Ṣé àgbà Ẹgbẹ́
0: ok ẹ ṣe.
4: Ẹjọ́ o.
0: Hello.
4: Mama Ọyọ ni Azeez ni bá gbèrò dákọ̀ yẹ.
0: Ìyá Ọyọ ẹkùnjẹ́ mẹ́ta.
4: Ẹ̀yìn àti oníhẹ́ sọ fún wípé ẹ̀lò ni fún mi.
0: Mi ò sọ fún làwọn ò sọ.
4: Nígbà tẹ́ ẹ̀ sọ kò ní ìdí kẹ́ẹ̀dọ́ ọmọ lórí irú. Nígbà tẹ́ ẹ̀ sọ wípé kò wá mọ́ ọkọ ètò ẹgbọ́mọ fún òwá mọ́ irú ìwà wo lẹ̀ ń bá hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ wo lẹ yọ sí tí ò ṣe wá má. Ẹ jẹ́ káwọn obìnrin ká mọ yára wa lọ́pọ̀lọ́ o. Ẹ mọ̀ bẹ ọmọ lórí ẹ fọmọ ọlọ́mọ ẹ lẹ̀. Ẹ sì mọ̀ sọ fún ti bí pé ẹ lóyún fún ẹ fọmọ síbi tọmọ wà.
0: Ìwà
4: tẹ́ ẹ hù tẹ́lẹ̀ tó fi ń wá. Ẹ̀yin lẹ mọ tẹ́ ẹ ṣe sí tí ò fi wá má. Ṣé ẹ̀yin ní kẹ́ ẹ pààrọ̀ wá yín? Torí àwọn obìnrin àgbọ̀rọ̀ ẹnu tó ń ti bí nípa ẹ̀yin sọ là gbọ́.
0: Ẹ ṣeun gan mọ̀mọ́.
4: Ẹ ká mọ yára wa lọ́pọ̀lọ́.
0: Ẹ ṣeun ẹni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hello. Hello.
5: Ẹgbẹ́ àwọn yàtọ̀.
0: Yes sir.
5: Kò ní gbàjẹ́ fún yín gbàgbọ́ náà dáadáa lẹ́bi ẹ̀
0: ṣáájú.
5: Àlàbọ̀ bá tẹ̀fọ́ akẹ́dẹ́ yìí.
0: Mo gbọ́ yín.
5: Nígbà tí ẹni tó lóko tí òkè kẹ́mú rẹ̀ orí ọmọ yìí kẹ́ ọ̀fọ́ ọmọ sáàjì ẹ̀ kẹ́mọ̀ dàdé wọn yìí. Ó bá jẹ́ kán bá sọ fẹ́ni yẹn tí bá ń dáwọn láàmú agbọ́nù. Àmọ́ nígbà tí ẹni yẹn ti mọ kẹ́mọ̀ dorí ọmọ rú o. Ọlọ́run mi gbére ilé wa dárí àlàpàá tó ló mọ̀ pé ó ti bá bá bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Hello. Hello. Hello.
6: Hello, ẹ kojúmọ́.
0: Yàwọn ẹ káàárọ̀ sọ.
6: Ẹ kú ètò.
0: Yes, sir.
6: Ògún ní ìbàjẹ́ fún yín lágbá.
0: Àmì ọlọ.
6: Ẹ máa mọ̀ ọ́kì.
0: Àmì sọ pápá pàṣà.
6: Ẹlú tẹ̀mọ́.
0: Ó ń gbọ́ yín.
6: Ẹlú orúkọ tèmi ni káàdé tó wúlọ́ mọ̀ sí pòpò ogun mọ́gẹ́.
0: Pòpò. Pòpò.
6: Ẹ sòrí. Ẹ fún àwọn ọjọ́ lágbá ọlọ́run.
0: Àmì.
6: Ọ̀rọ̀ yóò ní dojú. Ṣé bí èmọ̀ bí èmi fẹ́ gbà á? Ó pín sí méjì. Ṣé rí ìlẹ́ bá wà
0: nínú
6: ọmọ yẹn tó pè tẹ́ ní ìsìn yẹn? Ọmọ yẹn tó pa yẹn, èmi ò wá ṣọ̀ pé ó mú yẹ ètò, kò mú yẹ ètò.
0: Ó yẹ sọ tí yìí. Ó ti cut. Àmì tó ń bẹ níbẹ̀. Hello.
7: Hello, ọ̀gá wa.
0: Ẹ káàárọ̀ sá.
7: Abbas Ladakan Lọ́fíìsì ẹ̀sán yín láyọ̀ lẹ́dí ìbálẹ̀ kórè
0: kó. Àmì ọ̀la.
7: Happy birthday in advance.
0: Ẹ ṣe bàbá mi.
7: Ẹ̀rù ẹgbẹ́ bí ẹ ṣe máa ń sọ. Because kò sí evidence pé bóyá arákùnrin ìgbà ló ní oyún sílẹ̀ lórí àìlèdámù rẹ̀ dàbí aláìlá. Ọdún ọmọ sọ pé obìnrin ló ní ọmọ ẹni lóyún fún. Ìgbọ́n kò ní bẹ́ bá kéèyàn lójú tán kó wá máa wá ìrùjú kiri. Kí wọ́n rọra fún ọmọ ọlọ́mọ lọ́rùn kalẹ̀ kan mọ́ dórí ọmọ ọlọ́mọ rú. Because tí tó ń bá tẹ́gbẹ́ bá rán ọ̀sọ́mọ ó lè mú depression gan bá ọmọ yẹn. Kí wọ́n rọra máa lo láìfù wọn lọ. Àjẹ lónìí ìbàjẹ́ láyọ̀ lẹ́dẹ̀.
0: Àmì sọ́ọ̀lì onígbélé ní pè yín. Ẹ̀lẹ́. Ẹ káàárọ̀.
8: Sọ́ọ̀lì olúgbilé láti sẹ́yìn. Mo tún lè fẹ́ sọ fóbìnrin yẹn ni pé òde òṣù pé lágbádá tó lọ́mọ nìyí. Ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n tọ́ wà nílé ọkùnrin tó ti tó fẹ́ tọ́jú ọkọ rẹ̀ gẹ́gẹ́. Ẹ rí i pé ó ní obìnrin ọkùnrin yẹn ti bímọ mẹ́rin. Lòun fi lọ ọ̀dọ́ ẹnìkan. Kí àtọ̀wọ́lọ́mọ̀ tọ́jú ọmọ náà àwọn méjèèjì. Nígbà tẹni tó sì lóyún fún tó tóun sọ pé lóyún yẹn nígbà tí ò ti kílèmù rẹ̀ kó dákẹ́ ẹ̀. Ẹni ọ̀dà láàmú níṣe pé kó gbé ọmọ wá. Òun náà sì ti bímọ. Ọkọ rẹ̀ náà ní tẹ́lẹ̀ náà òun náà ti bímọ. Ọlọ́run sì ti gbàdúrà náà bí ò tiẹ̀ tí ì pé méjì. Òun náà ti bímọ ní sí kí ló fẹ́ máa dára ẹ̀ láàmú sí. Ó fi lẹ̀ kọ́ máa sọ nǹkan kan o.
0: Kọ́
8: máa tún ní àṣírí ara rẹ o.
0: Ẹ ṣeun.
8: Sọ́ọ̀lì olùgbélé láti sẹ́yìn.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ lọ tajà. À ń bọ̀ torí pé a tún ní àlejò kan pàtàkì táwọn ẹ̀sìpẹ̀tì nìkan tó fẹ́ sọ fún wa. Tó dápọ̀ jẹ́ lọ tajà.
9: Wájúlúwọ̀ fẹ́ 96.7.
10: Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. Ìkéde pàtàkì láti ọwọ́ àwọn àpapọ̀ iléeṣẹ́ aládàáni akónirìnrìn àjò fún Umrah àti Hajj tíjọba Nàìjíríà àti Saudi fọwọ́ sí. Association for Hajj and Umrah Operators of Nigeria (AHON) ni wọ́n ní ká fi tó gbogbo ayé létí wípé àwọn alámojútó ètò iṣẹ́ Hajj tìlú Nàìjíríà tí a mọ̀ sí NACON ti fún wa ní gbèdéke àsanparí owó Hajj 2027 ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí on the 26th of September 2026. Àwa ń rọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa rìnrìn àjò náà kí ẹ tètè sanwó yìí kó tó tó ọjọ́ tá a wí yìí o. Àwọn iléeṣẹ́ tọ́bájọ́ mi ẹgbẹ́ AHON nìkan ni kẹ́ ẹ sanwó yìí fún o. Láti mọ̀ wọ́n ẹ wọnú ìwé ìròyìn Punch tó jáde lọ́jọ́ Monday August 31st 2026 tá a wà yìí tàbí kẹ́ ẹ kàn sí ọ́fíìsì wọn tó kalẹ̀ sí number 6 Ọ̀dàdì púpọ̀ Olúwọlé street Ojoodu Lagos telephone 0706738 3369 tàbí 0811604585. Ẹ̀rọ alátagbà àwọn ni AHONSWZ@gmail.com àti AHONSouthwestzone@gmail.com. Àlọ́bọ̀ àlọ́gbà àlọ́dé wá sóríire.
9: New West Midlands Open University. Àwọn kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣe ṣe parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue Ikeda, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. Sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú iṣẹ́.
11: David P. L. I. K. Foundation. Lo nlogun tatata. Wo pe ti yin me lo gbogbo eyan badata bebe. E ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni. Sugbon nigba ta daye ona ka tabi ona mi ta ngba lo ra wa. O ma sokun fun arun lokan ojo kesagu ara. Sugbon ninu gbogbo eya ara oju lo bara. Idi pataki re ti ajo Charity P.L. Foundation se npe akiesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity P.L. I. K. Foundation. Anfani lagba le yi. Erongba ti won fi gbe kale kun mo ni ra dani. 1000 naira pere lowo card. Ofe se layewo oju o. Reading glasses lo fe. Fun gbogbo ma nilo e. Anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju. Rorun gbogbo olukopa to ni ipenija oju. Lati sa gbe kale Charity P.L. I. K. Foundation. Nigba to tun wa gbo bi to ti ra anugba. Lai si ni ra owo. Ke lo tun duro se. Ori ran gara. Ko ma dani ti won nfa ni tete fona loju popo. Wa fe ni o ma lo taara. Lo sayewo oju re ni number 94 opposite Unity Bank. Charity Consult Building. Yana Agbala Bus Stop. Nitosi Olowodin Fowosa Anu Shopping Complex. Iworo Ibadan. Lojojumo ni o. Ago mesa aro sa ago merin role. Fun bere atalaye.
12: 070-101-522-55.
11: Oju lo bara. Oni din bo mo wa lagbari.
13: I see the money coming.
14: Country people. The eight.
15: Gaga gaga
16: Gamsi
15: gbogbo ya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni
17: Gamsi aba mixture
15: agba ogun
17: amara soji
15: ta togide ewe ategbose
17: yo lo tinu
15: Gamsi
17: baraba wo degbere
15: to ngun fe ni tele tele
17: Gamsi aba mixture ni ogbelura
15: binu ku tinu ngun gudugudu
17: ti san ara gbogbo fe sise pe
15: tori keri kara nro ni
17: lati joko dide fun ya wa dagira se
15: on le sara die die nu
17: ya sawari egbogi Gamsi aba mixture
15: o si fe dalabuku lodo lolufe re
17: bo ba dere ale
15: Gamsi aba mixture
17: ni ogbelura
15: eran re o si kan si lori okele
17: gedegede ara fifo danu
15: mara fuye
17: Gamsi aba mixture
15: lagbade fun
17: o bare ni 100 odun
15: to tu gbomade ni yawo
17: ara re tun ta kutukutu
15: irufe Gamsi aba mixture
17: lo gbelura
15: Gamsi aba mixture
17: o tu wa kaakiri le taja ogun
15: ati lagbe ni
17: kari kari
15: asun wa lagbata jake jalo le Nigeria
17: Gamsi aba mixture
15: fast kenny Nigeria enterprises lo se
17: idojuko
15: NNPC filling station
17: legbe bridge Olonkemi
15: Lagos Ibadan expressway Mbadan lo wa
17: telephone 08081689617 08081689617
15: Gamsi lo karata kebe
18: gaga gaga
16: Gamsi
19: bẹ́ẹ̀ ni o èmi ni yóò rẹ́rìn gbẹ̀yìn hallelujah ìjọ wa the holy flock of Christ Èbúté mẹ́ta district one headquarters.
20: gbogbo ènìyàn sí orúkọ ọlọ́run kọ́ lé third quarter ti ọdún yìí pẹ̀lú àkànṣe àwẹ̀ àti àdúrà lọ́jọ́ mọ́kànlélógún tí ó ti bẹ̀rẹ̀ ní sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún yìí saturday 15th august 2026
19: pẹ̀lú àkànṣe àdúrà ní aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́ nínú ilé àdúrà wa number 1 Iyagan Street Ofoloko Dana Apapa Road Èbúté mẹ́ta west ní ìlú Èkó ta ó sì parí rẹ̀ sí orí òkè Ọlọ́run Kọ́lé Akinyẹlé Akinyẹlé local government Oyo state.
20: Ní ọjọ́ Friday ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún yìí Friday 4th
19: September
20: 2026 àkórí. Èmi yóò rẹ́ ẹ̀rí gbẹ̀yìn. Jẹ́lẹ́sìsì oríkọ̀kànlẹ́ ní ogún ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ keje níbi tí
19: Jésù yóò ti máa gbọ́ wá àwọn ẹni àmì rú rẹ̀ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára Facebook wa THFC Èbúté mẹ́ta àti Instagram àti YouTube wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0802 316 1879

0: káàbọ̀ padà látòjọ ọjà. Mo ti gbọ́ voice note ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ọ̀rọ̀ yìí. Mo sì ti bá àwọn tó ń pè mí náà lábẹ́nú. Ẹ jẹ́ a gbọ́ ilé.
1: Ẹ káàárọ̀ olóòtú, orúkọ tèmi ni àtúwà lánàṣẹ láti Emmanuel Abadé. Ṣé rí èyí táwọn èèyàn máa ń sọ pé ẹ̀rí ọkàn ń já wọn? Ẹ̀rí ọkàn tí ò jẹ́ akátọ́ lọ sí ṣìná, ẹ̀rí ọkàn tí ò jẹ́ akátọ́ lọ lóyún fẹ́lòmíì. So definitely ẹ̀rí ọkàn yẹn kó rárá fẹ̀rí ọkàn rẹ̀ lẹ̀ kó láàrin àtọlọ́hún nínú ẹ̀rí ọkàn rẹ̀. Ó mọ pa bàbí bàbá lọ́jọ́ alẹ́ ẹni tó ti wọkàn sókò jí lọ́mọ ẹni tó ń definitely tó bẹ̀rẹ̀ bàbá tó wà lọ́dọ̀ rẹ̀ ẹni ẹgbẹ́ lè máa pé ìlera ara àwọn òun ò lè bímọ láyé ẹni ẹgbẹ́ lè máa pé definitely òun ó lò ń lọ́mọ ṣùgbọ́n wọ́n fi ń sọ ọmọ torí pé ó ti máa pé definitely ó dìbò láṣìírí tó ó rárá gbàgbé ẹ̀ lókùngbà tí ẹni tí ó fún lóyún yẹn tí ò bá ti máa disturb ẹgbẹ́ sọ̀rọ̀ pò ló ń lóyún sọ̀rọ̀ pò fẹ́ gbọmọ kó rárá fọ̀rọ̀ lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ni jókòó ẹ̀rí ọkàn rẹ̀ kó jó kú síbẹ̀ ẹ̀rí ọkàn tí ò jẹ́ kó tó lọ ṣèṣì látẹ́lẹ̀ ọlọ́run sànà orúkọ mi àfúrà lára sí láti mọ́ níyà.
0: Ṣé rí ẹ má jẹ́ àbú ọ̀ká blame ẹnikẹ́ni ẹni tó ju ọmọ bá ń pọ́n kò sí nǹkan tí wọn ò lè ṣe. Ẹni tójú ọmọ bá ń pọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò lè sọ nǹkan tójú wọn ti rí pàápàá jùlọ ẹni tí ń bá ń wọmọ. Fómò ni wọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n rò kí bóyá òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n àti Islam ni àti Christianity ni wọ́n àti Christian àti Muslim. Fómò ni wọ́n lójú àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ò bẹ̀rù Ọlọ́run. Fómò ni wọ́n lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn kọ̀ọ̀kan kì í ṣe gbogbo wọn. So àdúrà ni a máa gbà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn obìnrin míì ṣe kan tó di pé wọ́n dọlọ́mọ láyé wọn ò lè sọ síta. Ẹni ìjà òde bá ní pèrè ẹ̀ lọ́kùnrin. Ṣùgbọ́n àìmọ̀ràn kan tí mo fẹ́ gba ẹ̀yin èèyàn ṣe rí obìnrin ló ní wípé òun ti ń ṣẹlẹ̀ mo fẹ́ ṣe kíákíá mo fẹ́ ṣe wàràwàrà káàárín ro tọjọ́ iwájú. Ẹ jẹ́ a máa wo tọjọ́ iwájú kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ẹlòmíà ní sáà fún mi lóyún màá gbé fọ́kọ mi má wọrí kò sí wàhálà kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ màá gbé fọ́kọ mi kò lè máa láàánídìí ọmọ. Ó wò wípé tó bá dọjọ́ iwájú fọ́kọ ìbálẹ̀ ọgbẹ́ ọ̀ta ìwọ ọkùnrin lójú ara rí orí promo bàbá jápo jápo ilé epo ló ti ń ṣiṣẹ́ ọkàn máa jápo ń tiẹ̀ ni kò mọ́ ìwọ ìkura ìkura. Ẹ wo a fẹ́ mú káàṣẹ ẹ̀ná ṣùgbọ́n ká tó lọ̀dọ̀ káàṣẹ ẹ̀ a ní àlejò kan eléyìí tí wọ́n ní nǹkan tán fẹ́ fún wa nípa ti ìsọjí àti ìpàgọ́ eléyìí tí wọ́n fẹ́ ṣe. Ẹ já ṣe báyìí ẹ káàárọ̀ sà. Yes sir. Orúkọ tèmi ni Gbẹ̀ngà Oríyàtọ̀ sà. Àláfíà sà. Dábì ẹ dákọ̀ọ́ bá ń dárúkọ ní àtọ́rúkọ ilé ìjọsìn yín sà.
2: Orúkọ tèmi ni Olúwáwẹ̀mímọ́ Ajígbéyìnká.
0: Yes sir.
2: Èmi ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ àti ní láti gbé iṣẹ́ ìránṣẹ́ ọba Thomas Family Prayer Ministry ní
0: lọ́wọ́. Ọdọọdún lẹ máa ń ṣe léyìí ìpàgọ́ ilé tẹ́ ṣe yìí tó jẹ́ ti olóṣù mẹ́ta mẹ́ta ìtẹ̀ṣẹ́ lọ́dọọdún the storm is over kí ló wá gbé yín lábàdàn lásìkò yìí sà.
2: Olóògùn Ọlọ́run ló máa ń tẹ́tí síbi tí Ọlọ́run bá fi ká lọ a ti lọ sí oríṣi ìpínlẹ̀ a ti wá Ṣíbàdàn nígbà kan rí a ti lọ sí ìlú Èkó a ti lọ Abẹ́òkúta a ti lọ sí Àkúrẹ́ a ti lọ káàkiri ṣùgbọ́n Olúwa sọ wípé ká tún padà wá sí ìlú Ìbàdàn ṣẹ̀dọ̀rọ̀ pé tí Olúwa ò bá ní nǹkan kan tó rí kò ní darí ènìyàn. So nípa pípadé Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run la fi wá sí ìlú Ìbàdàn lẹ́ẹ̀kan sí.
0: exchange sir ipade le bayi ibo ni o ti waye ibo ni kawo yan ti wa pade yin
2: ipako na ti bere o bere lati ana yi ti si ojo ti awon eniyan wole si ipako na ile ni ita wa yi sabo ni alawa awa ni scripture union ni samanda ni ilu ibadan ibe ni awa ti a ti n se ipako na lọwọlọwọ
0: ni scripture union ti n be ni samanda ni ibadan to dojuko ile epo gasland ẹṣe aago mélòó ni káwọn èèyàn máa bọ̀ àti pé kí ni irú àwọn ìmọ̀ wo lè fẹ́ jó wá.
2: Kò sí àkókò tá a ń bẹ̀rẹ̀ a máa ń bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ fún àwọn ìsìn ti òwúrọ̀ tó bá ti di aago

0: il en est à la majorité à moins d'enfants et soldats qui en ont mis qui achètent. Chi a mo ibiya na miti osi kon se wi pe awa kodongo esin so chi to do wa to wa priya ministry ni wa amo gba gba ni fun gbogbo anda gba fun ileedi agba gba fun awa nashe ileedi agba gba fun gomina agba gba fun gbogbo eniyan osi awon eniyan to dara po mo wa ka fowo ranse ni ateni to pira re ni elese ateni to pira re ni to mo ese aje apadi gbogbo mo patapata la ma n gbadura fun
1: ẹṣeun gan awọn wo tun ni ẹjọ wa nbẹ ta jọ gbimọpọ fi ohun kepe ọlọrun ba.
0: A ní àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí fún àpẹẹrẹ bàbá mi nínú iṣẹ́ olúwa Pastor MD Aremu láti ìlú Àkúrẹ́ àwọn náà bọ̀ a ní Bishop Aṣáájú tó jẹ́ ti Anglican Church ní ìlú Iléṣà Iléṣà Diocese àwọn náà bọ̀ a dẹ̀ láwọn olórí ẹ̀mí tó jẹ́ pé láàrin ara wa náà ni gbogbo wọn náà ti pè yọ sí rẹ̀.
1: Tọ́ ó dà so ká mọ bẹ̀ lágọ́ mẹ́fà nírọ̀lẹ́ yìí. Ẹ ṣeun pásítọ̀ Wẹ̀mímọ́ Ajégbèmíga. Ẹ ṣeun gan ilé ọlọ́run tá à ń lé ọlọ́run bá yóò jẹ́ Adébẹ̀ láyọ̀ sá. Ẹ ṣeun gan thank you sir. Ẹ ṣeun sir. Ẹ ṣeun. Ẹ̀yin ara ilé kò jẹ́ bó ti lè mú jẹ́. Mẹkáníìkì wa alàgbà wedewede wọn bẹ nílé bẹ́ẹ̀ sì rí afẹ́ mú káàṣẹ Adéọ̀sùn ó yẹ bá mú káàṣẹ pápápá ọ̀gá mi Waheed ẹ káàrọ̀ sá.
2: Ẹ káàrọ̀ Atọ́kùn.
1: Yes sir. Kí lè ní fún wa lónìí.
2: Ẹ ṣeun Atọ́kùn mo kí yẹn kó ọjọ́ mẹ́ta o láyọ̀ lẹ́yìn
1: mo kí wọn. Ẹjẹ́ lé máìkì tó yẹ lo.
2: Ẹ má bínú.
1: Ẹ mọ̀ gbẹ́yìn báyìí.
2: Mo fi yín ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà
1: tó ti sọ̀rọ̀
2: Ìbàdàn àti ìlú tó yí wa kọ. Ẹ má bínú pé ẹ mi ò dé lọ pé ẹ kí mi. Wàyí àlejò ló ń bọ̀ pẹ̀lú. Nǹkan tí mo mú wá fún wa láàárọ̀ ìlú ìlú.

0: kani kini scanner lo
1: beni ati so saju ko gwa lo ye ka ra scanner so wo ka le ma wo moto wa funra wa ka ba ma fi ogun lo fo wo lo
0: nda tola e se ojo ni tin e ba pe number yin ta ade so ya pe eni ti o gba ka ise
1: number te ma pe Wahid and it is 08168300451 let us see 08168300451 lagbara olohun o tun di ojo mejo
0: loda e se ojo ni tin en to gba ka ise e o na la wo ika wo boya okunrin abi obirin
2: hello
0: e karo
2: e daro
0: pesa e ma binu en bele nu ise abi
2: eh
0: se en bele nu ise ni
2: eh
0: mo ni se en bele nu ise ni
2: hello sir
0: Benga loruko mi iroyin ayo mo wa fun ise play ka se
2: eh
0: se play ka se mo ni se play ka se
2: a play
0: igba wo le play re
2: la ro yi
0: se ti jeri
2: aro yi
0: mo ni se ti jeri
2: mo ti jeri
0: eh on le mo bo se won se yan beyan ba ti je baba ti pe yan bayi ipe ayo ni pe ti je ka se ni ah ajo nu e ti je ka se nu se
2: ah
0: e so fun awon yin ko da obe ananu e ko rire congratulations won pe yin
2: thank you sir
0: eh won pe yin lati customer care pe yin won so fun be se gbowo yin se ti gbo 25,000 naira
2: e se sir
0: yes sir oda e se eyin ara le e ti ri pe titi laya kinsola ti bembe martini salawu omo oba òun náà bẹ́ẹ̀ ẹ̀dọ̀ gbẹ̀rọ̀yìn òun náà ni ó kù ní ìsìn ìtàfẹ́ gbọ́ ẹ mọ́kù ńlá gèlú ẹ wà ń bẹ̀ àwà ń bẹ̀ fún yín gangan ni martini àti títí ó bọ̀wọ́ inú ojú òní tiwa. kí ló sọ
3: kò fẹ́ yíde mọ́ lórí àpò sóò fẹ́ yíde mọ́ lórí àga o
0: ṣe ká
3: kó o nílẹ̀ kóró yìí fokó mọ́ ká
0: tí náà so ń jẹ ọbọ
3: torí kò yé mi mọ báyìí tí dáa parí ètò kan yóò jẹ
4: kó kí n fi èdè jẹ sá kárí
0: tí kò sí ilé tó lọ́rùn ò gbọ́ tí so ń jẹ ọbọ ṣáàjọ kúrò ń bẹ ṣé wọn jókòó sáré àga àti títí
3: ìwọ tún náà ìwọ là ń títí àti títí báyìí
0: ìwọ jókòó ń bẹ ìwọ mọ rin fín
5: ṣé mo ní ọba àpàtì síwájú ẹ̀yìn
0: martini mọ rin fín
5: rí mi fín kí ajọ nílò wá fín
0: ọlọ́run mọ̀ jẹ́ títí tó bá ti kú wọ́n mi ní tìrì lé ní tó bá ti kú wọ́n mi ní tìrì lé ní
5: bẹ́ẹ̀ mọ̀ àwọn àkọ́ǹtì níbi tá a ti parí tá a ti
0: rí bí ẹ̀ ti títí àtojú ìròyìn àtẹ̀yìn ìròyìn ṣáàjẹ́ mọ̀ ṣàwọ́ bá wọn
3: tẹ́
0: mọ̀ ṣàwọ́ martini ò mọ nǹkan kan mi ò jẹ́rí títí fún láyé tèmi àǹtí mi tí wọ́n fi ẹnu rẹ̀ àǹtí mi tó yẹ pé léèsì náà fi jó wọn lẹ́nu kí ni àmọ́ èmi kẹ tansọ́mọ̀ àwa nu ẹ̀yà lálé ó ti yé mi.
5: sùkúrù ò lè pẹ́ tó
0: o. ó dàbọ̀.

0: wale.
1: Wale.
0: That is why I no ni da ni o bi ba yi si na ju amira. Bo kan si poju.
1: Won
0: ti
1: eh.
0: Eh, bo gan.
1: Mo
0: po gan. Eh, we won po. Eh. Wa ni ni ba. Oh, ni ni. You said
1: oh. Eh.
0: Mi
1: mo
0: go to lo so fun mi.
1: Emi o mo ti mo.
0: Ah, o wa ti. I love it. 96.7 FM okay to gaju awon okay lo iro n ta pe ni gudugbe latun gbe ka yin mo gbogbo bi te ba lanfani atori ofe lati wa fun ti osan to ni akiyin kabo si ile fufu bala oladugo felele ni lobadan ti ani ayiba se man so awon iro n ta pe ni gudugbe iroyin agbose agbose hun lo sodo sinu re adura ta ma n se fun yin ni pe gudugbe la bi koni sokan yin koni sokan ti wa na lase eledumare amo ka na se jeje o gbogbo bi ti oko aba da baba wa e ma ja gbese wa si o mo ba yan ja mo ji nkan ni nkan mo lo re di owo olowo mo lo re yorin onirin bi won ko si e je ki karuku wa ka mo se jeje wa o ise wa yo si to wa je lagbara olohun
1: amen
0: o kiyi kabo na ko si titila yo akisola na oruko ti mi the most gentle girl in this company
1: Bonti abati gbomo ile oyin to yin what an opposite we are to
0: the most gentle girl
1: now what an opposite
0: mo no gba pe mi gentle
1: mo gba
0: eh kilo de to
1: as a dove
0: eh yes
1: gentle as a lion
0: eh mo ri lion ko de wa ni gentle as a lizard
1: as a lizard mo ni lizard pa ni yi mo se mo ran ka kinu inu abi kan fe ki aya yin ko mo ja sugbon a fin kora pe n bayi o tun sele ni awon apa abi kan ka ma fi yen se pe si ara ni bere ipako gboro yin ti punch n be lowo mi gaja na n be lowo titemi emi tun ma jo
0: ka di nation na lanfani ati won bi ati we run the punch
1: Shadi Martin Salau Omoba loko temi eku kale
0: to e ja bere pelu awon iwe iroyin dun ile wa Nigeria to jade fun to ni gege be ti mo pe akore ti iroyin ba kokko gberu na la kokko ba fi se ti gboyin awon si ni je ki eti yin di lati lanfani ati gbo wa ni kitikiti atun ti wa ko de biba na ni ni e ja bere bayi ninu iwe iroyin the nation e ti o wa ni owo temi o mo nse lalaye wipe awon akeko ifasiti mefa ototo ni pinle Kogi ni won ti duwe ona le won fun Martin
1: on
0: the keko won ni won lo re tu idowo ko ni odo oruko won le sora
1: awon se ti won loto
0: ni le re lo ko won pe sit down here
1: special candidate
0: yeah sit down here what's your matric number
1: to insonon
0: yes write it write your name your matric number
1: o ti wan boju o ti tin boju o ti won
0: na
1: so
0: na na ba joko ni mo nko dowo awon alase ile eko e ti kokko kuko o
1: if
0: you don't write it you fail again I will make sure that I fail you
1: ni le re na
0: yeah ni le won ni le lecturer sebe ni faculty of art
1: bedroom lo wewe
0: so o bi ti won tin che na wo rowo ni won ti be si ni fi kini si wara wara wara wara olo ba gbo suyin ro gba o e mo gbo o lo yi ku be ga o
1: e mo gbo
0: a mo gbo ka bo ti gbo ni
1: e fa ba le e mo gbo
0: ah e abe ti gbo ni e gbo kini
1: ipinle ogun na ni royin ile to nbe lowo mi oni iya kan ri ile ti won ni water nigbati ohun fe gbe official o fe gbe fun won re ile ti won ti danjo ikun fun oni ase won ti mo awon kan ni monde monde
0: si won ti pon anu re
1: monde monde kini nbe nbe ti won pon monde monde oni iya etu oni iya etu bayi na ile igbo igbo re oni iya na wo bayi pe ah
0: anono kini
1: anono kini
0: awon ko ni won bi ni
1: nkan to wa re ton pe ni close
0: close ni o la ro igbe close fo mo re nu ogba ti se ti
1: omo
0: re jeje won ni
1: de mu ya ba e ma gbo o ki be o kini ya wa de mi close
0: close so un lo ranse si le pe be ba ngbe kini won ti won se mo gbe lo
1: se ya ngbe
0: te ba
1: ya tin gbe close
0: tele ni
1: abi won se n gbe
0: kolosi ni
1: pe ba gbo ta ba wa rin gungun
0: da e ba wa te gbe kini wa o tun ti dowo fun ni tun lowo nu bi se so fun owo lo so be o
1: fi owo yin fi so bible awon
0: jada di mama re na ba lo awon roro moya
1: gbe o si po dada se ba wa yin ba yin
0: ya to je pe bi igba to ba ti won ba mu fi ediye to fi n gbo fa lo ye mu ti
1: na wa tan le wa ko si lo ba ni
0: kolosi
1: mama kolosi
0: mami oni kolosi se ri awon iya kan wa to je pe a fi suru loro mu
1: awon kan ni yomo
0: yomo ta lo wa gbe fun
1: awon comment ni yomo pe ti won fe lo mo ti o mo mu professor ti o mo mu ni yaropo wa be
0: ta lo wa gbo fun ya
1: mo na ni o mo gbo na re gbo bi ta lo ba ya pon
0: oda won ni ile ise omo ologun oju omi o na ni won ti ba ibi kan je o ti won pe ni ebu ifopo awon to je pe ofege ni won ni awon epo ti won ba nbe ah litalita re mo po gan ni ni ipinle rivers táwọn náà lọ dá tí wọn ṣe tí wọn gbọn epo orílẹ̀-èdè nàìjíríà lọ́tọ̀ láìsí péjọba àpapọ̀ orílẹ̀-èdè lọ́wọ́ sí gbogbo ọ̀nà tí nǹkan ṣàfidowó ni kálukú ọmọ wá káàkiri gbogbo ọ̀nà tí owó ẹ̀ náà ni ọlọ́run bá kó dákun kó ṣà ẹ̀yin lẹ́mú wá láti ọ̀dọ̀ yín
1: wọ́n
0: ti àdágbà pàkẹ́ tí ó wọlé o ẹ wá ní tọ́lọ́ lòun padà ní ẹ kìíní ni mo mú wá ṣé popsi ló ni bí
1: yìí
0: sọ́fọ́ ó kọ́ yí sí
1: wí yìí ìpínlẹ̀ èkó
0: òsídà lè jẹ́ fún mi kí ni ìpínlẹ̀ èkó sọ
1: ìpínlẹ̀ èkó lélẹ̀ yìí kò sí kí n máa wọnú àǹtí mi sì ní ẹgbẹ́ kí n máa wọnú ẹ̀ jáde
0: kìsí tó mọ orílẹ̀ èdè nàìjíríà ò lè ṣe ìwọ káyì tí wọ́n pèrè àwọn tó dáwó jọ ní ìsìn
1: dàbí dàbí sábà kú bàṣẹ tó jí láago mẹ́rin náà ṣùgbọ́n báyọ̀ kan lọ ní ṣùgbọ́n tó ti fúra ti
0: lọ rẹ láìsà ta ní mo dìjà èrò ròdo
1: kìsà ta ó lè fẹ́ mú lónìí kò ní ẹwọ́ mi ò mú
0: jẹ rí jẹ kò sí nǹkan kan lọ́wọ́
1: jọ́bi kò ní wá mọ́ ṣùgbọ́n láti jẹ́ fara jò yóò kàn rájá ní ìbàdí ẹ̀bà
0: mú padà bọ̀
1: ẹ̀bà mú méjì
0: fún padà bọ̀ àbí sùúrùsà ìwé ìròyìn point tó tún wà ní ọwọ́ tèmi tó punch mi jáde ló ṣe lálàyé pé kọ́lọ́run ọba kó ṣàánú fún wa ni o pẹ̀lú bí ọ̀rọ̀ ètò ìdìbò bó ṣe ń bọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn agbébọn wọn náà ni wọ́n ti ṣe kó pa alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kánò níbi ìṣẹ̀lẹ̀ ìdojúkọni tó tún ṣẹ̀ṣẹ̀ wáyé ní kò pẹ́ kò pọ̀ yìí o kọ́lọ́run ọba nígbà kan kó ṣàánú fún wa.
1: Àmì àti àmì ìpínlẹ̀ ti Anambra náà ni jẹ́ pé ìròyìn ilé ti jáde wọ́n iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti ń wá àwọn arákùnrin kan ilé tí wọ́n ṣekú pa olùdarí ayẹyẹ mo pè ní MC tó ń kọ́ rẹ̀ jẹ́ Isaac Ounwusu wọn ni wọ́n yìnbọn pa ní ìpínlẹ̀ Anambra wọn ọlọ́pàá ti ń wá ẹni tó ṣiṣẹ́ láabi ọ̀hún ẹnu ọ̀pọ̀ náà sàn tò ní.
0: Tó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọ́n máa sọ nínú ìwé ìròyìn the nation ti ń bẹ ní ọwọ́ tèmi báyìí pé ìjájẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìlú láàrin àwọn àtijọba ìpínlẹ̀ Èkó lórí pé àwọn ṣe ìwọ́de pẹ̀lú ọ̀rọ̀ owó wọn ètí ìjọba ti pa aláṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n fi tajútajú sí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún wọ́n ní níṣe ìyá mi ìṣòro rẹ̀ wọ́n ní ṣe ni bàbá mi ìṣòro rẹ̀ lójú tí wọ́n ti ẹlòmíì rò pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pá ni wọ́n rò wá pé tí wọ́n mọ ìkẹ́gbẹ́ ẹni tí lọ́pàá gbo ló fẹ́ sáré dé wọ́n ti wá sọ fún ìjọba pé ẹ pa mí ní mẹ́ni o ìjọba ìpínlẹ̀ èkó ẹ pa mí ní mẹ́ni o àwa náà ní gbá o àtúnṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àtúnwójú òkòkòrò ẹ tí ì dá nǹkan kan ẹ rí fíìmù làwọn òṣìṣẹ́ fẹ̀yìntì sọ fún ìjọba ìpínlẹ̀ èkó ṣùgbọ́n ẹ rí bọ̀ ẹ gbọ́
1: ọ̀hún
0: sọ bẹ́ẹ̀ náà.
1: Ìpínlẹ̀ Katsina náà ló jẹ́ pé ìròyìn ilé yìí the nation náà ló kọ ìròyìn ilé yìí wọ́n ní ikọ̀ operation fasanyan òun náà ni wọ́n ti kọlu ikọ̀ agbésùnmọ̀mí tó ti jẹ́ pé méjì nínú wọn náà ni wọ́n ti rán lọ sí ọ̀nà àṣàǹtẹ̀ àwọn wo ni wọ́n rán lọ kí ló fà á ẹ̀ mọ̀ gbọ́ lọ́sàn-án tó
0: ṣe ìròyìn tó sì kù ní ohun tí

0: gbogbo èèyàn.
1: Ẹ kò rí
0: pápá yẹn tí retí ìtìjú lọ́yọ̀ ara rẹ.
1: Jésù fa

ìdìbò fún àjàdí ògúntó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfẹ́ àgbà lẹ́kùn ìdìbò ọ̀yọ́ central dìbò fẹ́gbẹ́ òṣèlú APM nigeria first.

0: ojú rẹ̀ gan mọ oríṣiríṣi
1: ọmọ
0: ẹlẹ́rìí kóso
1: olùlọ́fà
0: o ń gbà táàrí nǹkan mí ìnà mówó péyàn kó gádé ọjà ní ìsìn wọn ò bá yàn wí ni àwọn léèyàn lè kú lè ní lẹ́yìn kó kówó rẹ̀ dání báyìí owó nìkan ló lè ṣe o
1: oṣù
0: gbọdọ̀ wá tí o tọ́ mọ́sùn ni mọ́sùn ẹni tó bá sùn ò lè sùn tíyàn bá ti sùn ò lè sùn ó yẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ ìròyìn tá a pè ní gúdúgbẹ̀ ọ̀hún rèé o ìkànnì lágelu 96.7 fm òkèga jòkè náà ń pè bí ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá ẹ̀ṣin white oyagbera àwọn ìgbìmọ̀ asòfin nílé ẹ̀kọ́ gíga ifásitì ẹ̀yìn prince abubakar audu university tó wà ní ayigba àkókò ní kogi state nípínlẹ̀ kogi náà ti buwọ́ lù ṣàlà wípé àwọn mẹ́fà tí wọ́n jí akẹ́kọ̀ọ́ kí wọ́n mọ́ lọ ilé wọn o èyí tí wọ́n ṣe nínú ilé ẹ̀kọ́ gíga ifásitì ọ̀hún ò ti tó gẹ́lẹ́ báhùn kí wọ́n ṣe wọ́n ní wọ́n lè lọ rèé tún ìdánwò kọ ní ilé ẹni tó jẹ́ olùkọ́ wọn ìyẹn lecturer nílé rẹ̀ ni wọ́n jókòó sí kódà wọ́n tún buwọ́ lu àwọn akẹ́kọ̀ọ́ mẹ́sàn-án kan wípé wọn ti agbára wọn ò gbé ẹ̀kọ́ kíkọ́ nílé ẹ̀kọ́ ọ̀hún àwọn mẹ́sàn wọ́n ní káwọn náà tún mọ́ lọ sí ilé torí ngbà wọ́n bá kọ ìdánwò kalẹ̀ tó jẹ́ ogójì ìwọ kọ́ yìí mọ́ wò tó jẹ́ ogójì nígbà tí lẹ́kítọ́rọ̀ ọba máàkì ìwé wọn ò gbà tù mọ́ ogójì wọ́n bá wò wípé àwọn eléyìí ò bá ilé ẹ̀kọ́ ìjẹ́ ẹ mọ́ lọ ngbà bá gba éjì ní ogójì sẹ́yìn wa bọ́jú mo bá
1: o
0: gbìyànjú èèyàn kan ní ogba kankan ó tún ti lọ
1: tí wọ́n ya orí ẹja
0: ìsìn ẹja orí ẹja wọ́n ní káwọn náà mọ̀ lọ sí ilé wọn nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ fún ilé ẹ̀kọ́ ọ̀hún redo umale ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lánàá wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ìlú táwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ rèé jókòó kọ ìdánwò nílé ẹni tí í ṣe olùkọ́ wọn wọ́n ló wáyé ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2026 ìtawà yìí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún òṣì dáadáa àwọn kan wọn ò láǹfààní àti kọ ìdánwò lásìkò tí àwọn akẹgbẹ́ wọn ń kọ ìdánwò ní ẹni tó wá ní ẹ̀kọ́ tí wọ́n ń kọ ọ̀hún ìyẹn tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀hún ló bá ní kó mọ̀ bọ̀ ní ilé òun wọn ni nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n lọ rè gbé ẹni tí í ṣe olùkọ́ yìí dókítà Maji Opanachi ilé tó ń kọ́ wọn ní ìmọ̀ ìjìnlẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọ́n ní ilé rẹ̀ ló kó wọn sí tó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn pé write your matric number write your name and write your number gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kọ́ wọ́n ní wọ́n ń jẹ báírò nídìí wọ́n jẹ àwọn wọ́n níbi tó wá ibi tí ó pani lẹ́rìn dé nígbà tí akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí ó lọ sílé ẹni tí í ṣe olùkọ́ yìí lecturer láti lọ rèé kọ tún ìdánwò kọ́ ńbẹ̀ wọ́n ní ẹnì kọ̀ọ̀kan tí ó bá wọlé náà mẹ́fẹ̀ẹ̀fà pẹ̀lú ẹ̀kọ́ tí olùkọ́ yìí ń kọ́ wọn ó gbọ́dọ̀ ní owó kan tí ń lọ bí ẹgbẹ̀rún mẹ́wàá náírà ₦10,000 ó ní àwọn akẹ́kọ̀ọ́ kan kọ̀ọ̀kan san kan tó láǹfààní àti jókòó sílé olùkọ́ yìí kọ ìdánwò wọn wọ́n ní wọ́n ṣáà ti lọ rèé fi ọ̀rọ̀ wá dókítà Maji Opanachi ń ti lọ rèé fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kó tó di pé wọ́n fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ wọ́n ní lẹ́yìn náà tí wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ làwọn ìgbìmọ̀ tó jẹ́ ìgbìmọ̀ asòfin ilé ẹ̀kọ́ gíga yìí ni wọ́n wá pe dókítà Maji Opanachi láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ní tó jọ mú ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ tí wọ́n sì gbé ìwé òfin ilé ẹ̀kọ́ ọ̀hún jáde láti máa kà sí létí pé ṣé kò gbàgbé ilé ẹ̀kọ́ ọ̀hún wí báyìí ilé ẹ̀kọ́ ọ̀hún sọ báyìí ilé ẹ̀kọ́ ọ̀hún sọ báyìí wọ́n ní orí rẹ̀ náà ni wọ́n wà o tí wọ́n sọ pé àti àwọn mẹ́fà tí wọ́n lọ rèé kọ ìdánwò ọ̀hún àti àwọn mẹ́sàn-án tí wọn ò ṣe dáadáa lẹ́nu ẹ̀kọ́ wọn àwọn fún wọn láǹfààní láti mọ lọ sí ilé wọn o wọ́n júwe ọ̀nà ilé wọn fún wọn ní tààràtà pé tẹ́ ẹ̀ bá mọ lé yín a ṣàlàyé fún yín òwò náà ṣáà ti rí wọ́n ṣáà ní kí kálukú wọn kọ́ mọ́ lọ lẹ́ẹ̀kọ́ wọ́n ti fìwé lé ẹnì kọ̀ọ̀kan wọn ní ọwọ́ ní pé kí wọ́n mọ́ lọ.
1: alele báyìí ìpínlẹ̀ ti ogun náà ló jẹ́ pé ìròyìn eléyìí ti ń gbà lọ́wọ́ mi náà ló jẹ́ pé ìwé ìròyìn punch náà ni wọ́n kọ ìròyìn ọ̀hún jáde o òní bẹ́ẹ̀ ló jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti ogun ni wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ọwọ́ àwọn ọmọ ti ba ìyá kan tó kọrin jẹ ìyàbọ̀ ṣógunmí ilé tí ń gbìyànjú láti gbé oògùn olóró ilé tí a mọ̀ sí kólòs lọ sínú ọgbà àtúnú iṣẹ́ tó mú ilé tó ń bẹ ní ìbàdàn lábẹ́òkúta fún ọmọ rẹ̀ ilé tó kọ tiẹ̀ ń jẹ dáre ṣógunmí ilé tí ilé ẹjọ́ tí wọ́n ti dájọ́ ọkú fún bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tó jẹ́ agbẹnusọ fún ọgbà àtúnú iṣẹ́ tó lọ ilé tó ń bẹ ní ìpínlẹ̀ ogun ẹni tí ń ṣe ọ̀làyínká odùkọyà òun náà ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ ajé monde odùkọyà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta fún àwọn oníròyìn tí àwọn sì gbé pọ́nká ẹ ti mú iṣẹ́ tiwọn òun débi aago kan àbọ̀ tó jẹ́ ọjọ́ jimọ̀ tó kọjá òun náà ni ọwọ́ tẹ ìyá ọ̀hún nígbà tí ó ń gbìyànjú láti gbé tíì tó máa ń pè tíì tẹ máa ń mu òun náà ni wọ́n ní inú rẹ̀ inú ẹ̀ báyìí ni wọ́n pọn àwọn oògùn olóró ọ̀hún sí òun nígbà tí wọ́n yìí wò lọ́wọ́ tẹ ìyá ọ̀hún tó sì ní ẹtún tó ń bẹ mí bíyìí òun nígbà tí wọ́n là á òun ní tí ọ̀hún báyìí wọ́n ti dè é pa wọ́n bá là á òun kọ́ yìí kì í bábà kólòs ń bẹ náà rà wọ́n ní ìyẹn lọ́gbìn rà wọ́n ní kólòs yìí báyìí tọ́wọ́ sì gbé báyìí nìkan mi wọ́n ní ìlà olè máa sunkún wọ́n ní ìlà olè máa rẹ́
0: tó bá ti ṣe tọ́ bá ti mú tọ́ ságbárí rẹ̀ wọ́n yóò kàn jókòó yóò kàn wọ́n dárẹ́ rẹ̀ àti tí ó yẹ kó palẹ̀ rẹ̀ àti tí ò yẹ kó
1: palẹ̀ rẹ̀ wọ́n nígbà báyìí o lè gbé ẹkún wá
0: tí o sunkún tí o mọ
1: pẹ́ wọ́n nígbà báyìí rí àwọn tí o ti kú tó ti kú tó ti kú tí o mọ rí wọn
0: tí o mọ dárúkọ
1: tí o mọ dárúkọ ohun tún leléyìí wọ́n ní tó bá ti.
0: Pọ̀láṣù ràjú ìlú iwájú ilé ìwà kọ́
1: yìí tí wọ́n ti kú ti pẹ́
0: ti pẹ́ ti pẹ́ ẹ tún wà nílé bí
1: o ti fẹ́
0: bí ti bí tí mo ti wà bí
1: ìwé mọ́mì mi gbé mi
0: ẹ gbé mi padà sínú ayé.
1: Wọ́n ní oríṣiríṣi jáà ni oògùn máa ń gbé fún àwọn èèyàn ní ọ̀nà tó bá ti wù ú ni wọ́n á ṣàlàyé pé nígbà tí wọ́n mú ìyá ọ̀hún ni wọ́n ń wò pẹ́kù wọ́n ṣàlàyé pé wọ́n ti fa ìyá ọ̀hún arábìnrin ṣógunmí wọ́n ti fa tó àjọ ilé tó ń gbé tó ń torí sí gbígbé àti dídènà oògùn olóró ndlea láti ṣiṣẹ́ ìwádìí wọn ilé ìtúntọ́ àti ilé ìtúntọ́ yẹ bẹ́ẹ̀ lẹ́yìn tó bá jẹ́ ọ̀gá àgbà alámòjútó fún ọgbà àtúnṣe tí nínú ilé ìtúntọ́ bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ogun ẹni tí ń ṣe abioye adésínà ló ti wá lu àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tó ń bẹ lẹ́nu lórí ọ̀hún ó lòun lọ́gbọ̀n ẹnu òun tí ẹ̀ bá ṣiṣẹ́ yín bí iṣẹ́ ṣé n tíyà yóò gbé wọ ọgbà àtúnṣe tún ní rọrì
0: yé tí ó tún dá wàhálà
1: lẹ tí wọn mọ ta eléyìí ni àbí yóò mọ fáwọn ẹlẹ́wọ̀n
0: ẹgbẹ́ rẹ
1: tàbí lẹ́jẹ̀wọ́n ni wọ́n tún mọ gbélé yìí orí tí wọ́n máa nara wọn tí wọ́n mọ sunkún tí wọ́n mọ rẹ́rìn-ín ó ní tó bá ṣe ń lọ àwọn ò jẹ́ inú mọ̀
0: ẹ fi sùúrù sá wọn fún wa lọmọ àjàǹtàlá o
1: sọmọ àjàǹtàlá nìkan
0: ọmọ àjàǹtàlá tí ó bá ọba wà nù ọgbà àtúnṣe tún ni rọ bóò ni ó ṣe tún
1: lọ bẹẹ àwọn ọmọ bẹẹ títí tọwọ fi bà
0: àwọn
1: bẹẹ àwọn ló ń ṣe èmi ẹ títí tí tọwọ fi ń di gbòǹgìrì ìní fi ọlẹ
0: ìjò tí ò ní wọn parọ mọ ni
1: bọlágbá mo wà lẹyìn rẹ
0: o bá ti ń wẹyìn rẹ báyìí mi lò rí
1: lè sọ báy
0: fíìmù làgbà o
1: fíìmù tó gùn
0: ni fíìmù ńlá ni o fíìmù ńlá ni o gbogbo rẹ àṣírí ó padà tú
1: ajẹmọ mọ
0: gbogbo bá ṣe rí bẹẹ bá ti fẹ gbọ òkodoro lórí bọrọ ọhún ṣe jẹ torí ẹlòmíràn mọ pé bóo ló ṣe lè rí tí àwọn èèyàn tí ìyá ọkàn fi láyé lọlẹ tí ó fi lájà lórí lájà tí àwa gbẹrù nǹkan bá lọ sínú ọgbà tó ṣe tún lọ pé òun fẹ wá gbé fọmọ òun ọmọ tó ti dájọ́ ọkú fún ó ṣe mọ̀ ó ṣe bó ni yóò hù gan ṣe mọ̀ kó sì wà nbẹ.
1: àmọ́ tó ṣe gan tó dájọ́ ọkú fún.
0: ibẹ̀ ìrìká ti bẹ̀rẹ̀ ibi tí ṣe ìwádìí ìgbẹ́ kó ti bẹ̀rẹ̀ tó nínú ìwé ìròyìn punch ẹja tún lọ síbẹ̀ o wọ́n ní àwọn agbébọn wọn ni wọ́n ti ṣekú pa ẹnìkan tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú apc níbì kan tí wọ́n ń pè ní ranta ìyẹn wọ́ọ̀dù ranta níjọba ìbílẹ̀ bèbèjì nípínlẹ̀ kánò ẹ̀yìn aláàtì garba àbùbá wọn ni ẹnìkan náà tó wà ní agbègbè ibi tó ń gbé suleiman zunduma wọn ni òun náà tó láǹfààní láti faragbá o ẹni ọ̀hún ni wọ́n sọ pé àwọn agbébọn ni wọ́n yọ sí wọn gìjà ní àṣálẹ̀ ọjọ́ ìsinmi sunday tí ó kọjá lọ yìí ní agbègbè ọ̀hún wọn ni ọgbà tí àwọn agbébọn ọ̀hún jọ lé síbẹ̀ wọ́n ní ìró ìbọn kan dún lákọlákọ ni wọ́n ní ìró ìbọn tó ń dùn yìí kálukú ò mọ ibi tí ìró ìbọn ti ń gbà wá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí wọn kálukú bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí wọn torí pé wọn ò mọ ibi tí ìró ìbọn ọ̀hún ti ń gbà wá o ẹni òun ṣe lálàyé ní anzan wípé ojú ẹsẹ̀ tí wọ́n wọlé tọ alága yìí ni aláàjì gàbá bùnmá tí wọ́n gbèbọ̀ fún un náà ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sá kidokido tí wọ́n sì wọbẹ̀ lẹ́yìn tí àwọn agbébọn yìí lọ tán pé kí wọ́n sáré gbé láti gbé lọ sí ilé ìwòsàn àwọn ṣe ni láàánú wípé gẹ́rẹ́ tí wọ́n gbé dé ilé ìwòsàn náà sọ pé kẹ́ẹ̀ tó gbé dé ilé ìwòsàn rárá ló ti dágbére fún ayé yìí pé ó ti gbó ṣe wọ́n ní gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní káwọ́ lórí pé irú kí tún ni ilé yìí wọ́n ní àwọn tíṣẹ̀lẹ̀ ó ṣojú wọn sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ìpèníjà kan àti wàhálà tó ṣúyọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ kánò ló dá rògbòdìyàn ọ̀hún sílẹ̀ sí àwọn èèyàn tí wọ́n sọ wípé àní ò ní lọ lásán pẹ̀lú ohun tó ṣe yìí o lè mú un jẹ ní táwa náà fi ojú rẹ rí ní táàsì fún ọ ní lọlọ́ọ̀kan pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn èèyàn náà ni wọ́n gbé àwọn ìgbésẹ̀ tí ó lágbára yìí o ní títí di àsìkò yìí wọn ò tí ì fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ kánò létí lórí kíni tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n kó ìròyìn ọ̀hún jọ lọ́wọ́ àmọ́ wọ́n ní ẹnì kankan wọn ò tí ì lè sọ pé bóyá wọn ọwọ́ tẹ̀ wọ́n lórí ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú iṣẹ́ ìwádìí èyí tí wọ́n ní wọ́n gbé jáde lẹ́yìn rẹ̀ lórí àwọn wo ni alága ọ̀hún tó ń bá ní gbólóhùn àsọ̀ tàbí dúkù tó fi di tí àwọn èèyàn fi wá ṣe kú pa ọ̀hún.
1: ọlọ́kọ́ ṣàánú wa ni. ìpínlẹ̀ ti èkó náà ló jẹ́ pé ìròyìn eléyìí tí ó ti jáde ìkó arúmi sálẹ̀ gbẹlẹ̀gbẹ inú ìwé ìròyìn ti the guardian náà ni ìròyìn eléyìí ti jáde o tó jẹ́ pé àgbáríjọpọ̀ àwọn tó ń ta nínú eléyìí tí ó jẹ́ eléyìí tí ó ní tajútajú nínú òun náà ni wọ́n ti bọ́ sí àwọn òpópónà ní ìpínlẹ̀ ti èkó látàrí òfin eléyìí ti àjọ eléyìí ti rí sí ọ̀rọ̀ oúnjẹ àtọ̀rọ̀ mímọ̀ NAFDAC tí wọ́n ti fi òfin de àwọn tí ń ta ọ̀rá àwọn tí ń ta ọmú ọlọ́ràá mú gbé mọ́ gbé eléyìí ti wọ́n ń dàpè ní ìdájọ́ tẹ mọ̀ sí tẹ mọ́ fi sẹ́nu àti àwọn ike eléyìí tó bá jẹ́ pé ó jẹ́ mọ́ gbé mọ́ gbé tó jẹ́ pé ó ń bẹ ní abẹ́ ìgbà mítà wọ́n ní 200mm wọ́n ní tó bá ti wálẹ̀ tí ó bá ti tó wọ́n ti fòfin dé báyìí ní ìpínlẹ̀ ti èkó ìgbẹ́ náà ti wá bọ́ síta báyìí ni pé lọ́gọ̀ àwọn tó ń tà á ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínkàn dákun jọ tí wọ́n fẹ́ pagi dínà ìjẹ́ àwọn rèé torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ni ó ti gba owó yá tó sì pé àwọn ti rà pamọ́ kí àwọn náà tà á nígbà tí ọdún bá ti wọlé òní àkókò ọdún láti wà yìí tó jẹ́ pé ọjà mọ́ ń ga dáadáa òní ṣùgbọ́n torí òfin àti eléyìí ti àjọ ọ̀hún tí wọ́n ti fi lélẹ̀ òun náà ló jẹ́ pé àwọn tó jẹ́ tó ń rí sí bí owó ọṣẹ́ ṣe ń ya ní ìpínlẹ̀ ti èkó náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ sí àwọn ibùsùn ibi tán ti ń tà á tó sì pé ẹni tí ò bá ti dá padà lọ ilé iṣẹ́ kí ilé iṣẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n wá fún ní ìn tó yẹ kí wọ́n fún wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó báyìí ní ṣọ́ọ̀bù wọn àwọn ṣàlàyé síta látẹni tó jẹ́ alága fún àgbáríjọpọ̀ àwọn tó ń tan mímọ ọ̀hún ní ti ìpínlẹ̀ ti èkó ẹni tí ń ṣe ọ̀gbẹ́ni Adébáyọ̀ oníṣẹ́ ìráwọn tí wọ́n bọ́ta àwọn tí wọ́n rí sí ibi àwọn ọ̀ṣẹ́ ṣe ń yà wọ́n olójú wọn le díẹ̀ o ohun tó máa dé ṣọ́ọ̀bù ẹni bíi báyìí ni wọ́n da ọtí rẹ̀ ni ọlẹ́lómi báyìí wọ́n kó ọtí rẹ̀ ńlẹ̀ ni olójú ti wá di pé ọ̀pọ̀lọpọ̀ náà ń báyìí àwọn òrùlé oúnjẹ jẹ báyìí náà òwà ṣàlàyé síta tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti pàápàá jùlọ sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀ Bọ́lá Tinubu bí kán dákunjọ kán ṣàánú àwọn torí pé iṣẹ́ ilé yìí tí àwọn yàn láàyò nílé yìí tí àwọn sì fi ń bọ ẹ̀bí àti ara orí kí ló wá di torí pé iṣẹ́ táwọn ń ṣe èyí tó fẹ́ di ìṣẹ́ márùn-ún lọ́wọ́ wọ́n ṣàti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba bí kán dákunjọ kán dákun kán ṣàánú àwọn.
0: ẹ jẹ́ lọ sí òkè lọ́hùn-ún ká lọ rèé wo ohun tó wà ńbẹ̀ bá a bá ti dé láti ẹ̀ka la olówó ọjọ́ wa ṣé ó ṣe nǹkan míì ni ṣé wàá ṣe nǹkan míì bí àìlè nìyẹn bí o jẹ́ lọ jàre.
2: Bá a dàda, èmi lọmọdé ìsìnkú ọ̀gbọ́n. Fóònù pa ni.
3: Wo ọ̀rẹ́ mi, kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ní gbà wálé.
2: Ṣé o gbọ́n pa Grace Field ni?
3: Níbo ló wà?
2: Jẹ̀ ǹjẹ́ ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo

0: Midlands Open University. Àwọn kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́n tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Ní àwọn àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bólú ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí olẹ́ńdìí NCE HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue Ikeda, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹun Àgbàdo Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣẹ.
1: Ọlọ́run apostoli Ayọ̀dẹ̀lẹ̀ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùnlá fi ṣíde lẹ́tọ́jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mọ̀mọ́ Wòlíì obìnrin ń bẹ̀rẹ̀ alára pé Prophet Mayo wá fẹ̀yí jì Pastor Emi Adéọ̀sùn Evangelist Doctor Bosi Adéwà Evangelist Kendi Akinwale Lady Evangelist Bosi Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ online àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kẹlẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni Olúwa Wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn 081-3501-0191 Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
2: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 Andu wọn lórí.

0: wọ́n sọ pé àwọn ọkùnrin jẹ́ mẹ́jọ àwọn obìnrin jẹ́ mẹ́tàlá wọn ni wọ́n sì kó wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye lẹ́yìn tí wọ́n ti kó wọn lọ sí ilé ìwòsàn wọn ni tó bá ti ṣe ìtọ́jú wọn tán ni wọ́n láǹfààní láti padà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn lójú ọ̀nà àti lè fi dùn lórí iṣẹ́ takuntakun ètí iléeṣẹ́ àwọn iléeṣẹ́ elétò ààbò ilẹ̀ wa nàìjíríà tí wọ́n gbé ṣe lórí àwọn èèyàn ọ̀hún láti lè jẹ́ kí wọ́n tú wọn sílẹ̀ o ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà inú ààrẹ bọ́lá ahmed tinubu ti wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí dájú pé wọ́n gba àwọn èèyàn ọ̀hún kalẹ̀ lọ́wọ́ ikọ̀ ajínigbé tí wọ́n jẹ́ kí wọ́n dẹ̀mí àwọn èèyàn ọ̀hún légbodò wọ́n ní wọ́n kún iṣẹ́ takuntakun tí wọ́n sì ń ṣe lálàyé pé kò ní sí àyè fún iṣẹ́ ìjínigbé láti àsìkò yìí lọ mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà torí àwọn òṣìṣẹ́ elétò ààbò ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti rú lágbára ju bó ti ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí o ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n gbà wá 09123708675 ní tá a bá sì kà náà ní kẹ láǹfààní àti jásí ẹ̀ka sàn án.
1: ọmọ ọba àmàdé ṣàlàyé
2: àkínyíṣà o
1: ẹkú iṣẹ́ o ẹ láti ọyọ ọwọ́ ilẹ̀ gbẹ̀dọ̀ yìí kò mẹ́ o pòfẹ́sọ̀ babalọ́lá akíntakaka kọ́lọ́rọ̀ gbọ́ lórúkọ mi o látọ̀lọ́ ń sògùn mo ti ń pè àti àwọn ọmọlógún wa wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n kú fọmọ nìyẹn ṣé o.
0: ṣé bàbá ẹ̀ mi tó ń pè ní pòfẹ́sọ̀ ṣe.
2: bàbá mi pòfẹ́sọ̀ hello.
0: ṣé wọn mọ̀ dán.
3: ẹ dákun àwọn tí wọ́n ń gbi tí a gà sí sí lẹ́kọ̀ọ́ àwọn tá a pẹ́ 70 yìí gan eré tó máa tá ti lè sá fáwọn lè sá ni dípò dípò àwọn ìyá 80-90 ẹlẹ́dàá wọn gbin wọn lóore kò dá bó ṣe ń ṣe yìí kò dáa tí báwọn náà dàgbà kán bẹ̀rù ọlọ́run tákùlà kán bẹ̀rù ọlọ́run ìbẹ́ni wọn wà ló ń sọ̀rọ̀ o.
0: kò sí tó ní bẹ́ẹ̀ tó ní
4: fọ́ọ̀sì tó ní rọ̀ olóògbé wa ń ṣiṣẹ́ tó dáa o àgbóṣùgbà fún wọn olúwarán ara rẹ lọ́wọ́ ní èkó kan náà ju tí a gà sí àwọn tó dẹmọ sí ẹ̀kọ́ wọn lábẹ́rẹ́ o ìjọba ẹ̀sọ́lọ́ ẹ̀kọ́ wọn o yé ìṣọ́ látijọ́ láti wáyé àǹkẹ́bù.
0: ẹ ṣeun ẹ ṣe. bí ìyá tó gba ipò kéèyàn dé phd masters kó tó gba professor à ń gbọ́ yín iṣẹ́ ló ń tọ̀hún ṣe o
5: wọ́n kàn bí.
0: ẹ ṣeun.
3: ọ̀làdé adébáyé ọ̀yá náà rẹ̀ dùn ní o.
0: à ń gbọ́ yín o.
3: ọlọ́run mọ̀mọ́ sí wa náà di àmọ́ ìyá nígbà wọn dájọ́ ọkú fọ́mọ tó fún wa lọ gbé kóló tó tún gbé lọ bá lọ́hùn-ún ẹni tó yẹ yorùbá tó bá tún fún àtẹ̀dọ́ rẹ̀ wà dánwò ni ẹ kó ètò àníjẹ́ àmú àníjẹ́ ìyá ìyá báwọn ọmọ wa
0: o
3: bàbá rẹ̀ tó fi máa tẹ̀yìn gbà náà.
0: àmì ẹ ṣeun. hello ẹ ti wà ń bọ̀ mọ́.
6: hello hello ma.
0: ẹ ká sùn.
6: ọmọ bá bọ́lá ajímọ́lá adémọ́lá òkè láti ilé ìrora ilé ẹni kó lò yìí ló ń yà èmi gbọ́ lẹ́nu o. ó túmọ̀ ẹgbẹ́ máa yẹ ọ́ dáadáa ọwọ́ ẹ̀ ẹgbẹ́ ò mọ́ ọ́ ní bímọ ọ̀yà ọlájí àjẹbọlá adémọlá òkè lákẹlùwà.
0: a sì ní bímọ ọ̀yà àdúrà tó ṣe
6: pàtàkì. ẹ̀ ló máa
0: ẹ ṣeun.
6: ẹ kú ètò ẹ̀ ní bá jẹun màtílẹ̀ mo kí ní dáadáa kú ṣẹ́ẹ̀lì sáyé ìdàtà wọn kan láti tàgbà kẹwọn yàn. lórí àwọn òṣìṣẹ́ fẹ́yìn wọn ní oògùn aláàrú gbogbo tí àwọn tó wà lẹ́nu iṣẹ́ tó bá ń rí àkóbá ni ó mọ̀ bí a máa fà fún iṣẹ́ yẹn torí àwọn gan wọn ò fẹ́ mọ owó ọgbọ́n táwọn náà fi wà ókè dáadáa torí n tó ń rí bọ́yé ń fi ojú àwọn èèyàn àwọn ìyá àwọn bàbá wọn ohun tó ń fojú wọn rí lóò kí wọ́n fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ kó ètò ẹ̀ ní dáàmú wọn.
0: tó ká fi ìpínlẹ̀ kọ́ mi ọ̀dà bóyá ẹ̀ló
7: ẹ̀ló ẹ̀ ọlẹ́ọ̀ olúgbilé láti sẹ́yìn èyí èmi náà fẹ́ dá sí ìyá tí ń gbà gbé kò ló fọmọ rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n tẹ́tí pé a ń lé ṣe àdáda tẹ́lẹ̀ àpẹẹrẹ kórí bẹ́ẹ̀ o ẹ̀dá kan já tójú àwọn ọmọ wa kí wọ́n lè fura ní ìsinmi tó bá dọjọ́ ọ̀la o bẹ́ẹ̀ yà á ní ìnáyẹn lọ́rọ̀ ẹ débi tó dé ní ìdí sí ọwọ́ ìyá ìnáà mọ́ ọlọ́run bàbá àánú kó sáánú wa o ọlẹ́ olúgbilé láti sẹ́yìn.
0: kò wá jẹ́bi tí a

0: Alárìmọdé yìí, Àpọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágelú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Ẹ káàbọ̀ sórí ètò òkèlà rígbọ́ níkànnì Lágelú ẹfẹ̀ 96.7.
2: Olómi jọwọ́ o jẹ́ ká jọ máa gbádùn.
1: Kèlà rígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ ilẹ̀ yìí ṣe.
3: Àgbà kí ń wá ìlọjà.
1: Níbi gan-an lẹ́lẹ́gbẹ̀mọ̀ rẹ̀ sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ̀kú kalẹ̀. Kí la rí gbọ́ lẹ́tọ̀
0: lórí Lágelú 96.

0: iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi Ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọ́ náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn ni ńlá wọn ni lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000 0807

ẹ̀gbọ́n mi ti ẹ̀ tètè ní ìwọ́njú fóònù ọkọ̀ pípì kọ́ ẹ̀ ọ̀bí ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí sì ni mo fi mọ̀ pé ẹ ká ìsọ̀sà ẹ kọjú mẹ́ta ẹsà gbogbo ilé wọn kọ́ àlàáfíà làwa náà wà náà sùn. Kí lẹ lọ ṣe? Kò dá wá pẹ́ tèmi náà kúrò níbẹ̀ yẹn, mo ṣe wà níbẹ̀ last week. Ẹ bẹ́ẹ̀ ni. Kí ló gbé yín lọ bẹ̀rẹ̀ this time around? Ti ẹ̀ lè sọ fún mi pé ẹ bẹ́ẹ̀ yanjú síbẹ̀ wọ́n yìí náà bá pàdé yín. Kí ló dé tí ẹ fẹ́ ta gbogbo àwọn ọmọ yẹn dádì? Tí bàbá bá ni tó bá fi sílẹ̀ fàyè fáwọn àwọn náà lónìí orúkọ mi ò inú mi ò dùn pé ẹ fẹ́ ta gbogbo àwọn lẹ́yìn ni. Ẹ̀gbọ́n tẹ bá fi dìdà tèmi ó wù mí kó jẹ́ pé a fi lè ṣe àwọn nǹkan tó lè pe wa ẹ̀gẹ́ sílẹ̀ yẹn máa lè fi wà bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú tá a máa rí tọ́ka sí mi nǹkan tèmi náà nìyẹn. Tó bá jẹ́ pé torí pé nídìí fọ́nrán kankan lẹ́yìn ṣe fẹ́ tàkó sí wàhálà ṣe mọ̀ pé ìgbà tó pín kínní méjì ni wọ́n pín fún mi tí tọ̀dọ̀ mi wà ní ìgbẹ́ tó jẹ́ aṣọ ọkọ̀ ọ̀pẹ ilé tí ọ̀pẹ yí gbogbo ẹ̀ka ẹ̀ tó fi kọjú odò ẹ̀ bẹ́ẹ̀ ni 2 acres tọ̀dọ̀ mi wà. Ẹ̀wọ́n ti àwọn tí gan gbé àwọn òdòdó tó fi ń ṣàlàyé mo gbé sí bẹ́ẹ̀ ńgbà yẹn nígbà tá a mú sọ̀dí ọ̀lọ́bẹ̀ ńgbà yẹn wọ́n ti bá mi yọjú tó dọ̀mí sílẹ̀ ẹ kàn fi hàn wọ́n pé ibi tí ọ̀là wà ní kankan. Bọ́ ṣé gbogbo àwọn olúníyì nkankan náà ni wọ́n accept pé kẹta gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀. Ó dá bẹ́ẹ̀ wo nǹkan tí a bá dẹ̀ wá fowó yẹn ṣe ọlọ́run ẹjẹ́ ká ìgbà nígbà tún wọ̀ kò sí wàhálà ẹ̀gbọ́n. Ọwọ́ kí ló ń gbélé mi ti ní nǹkan tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ṣe kò sí ẹ tó lè gbé fún mi ẹ̀gbọ́n mi ní ìdẹ̀bà mo kò ṣe pé mo ti wà ókè tó yẹ kàn ṣe wíwà ókè bí tọ̀dọ̀ yín ni tọ̀dọ̀ mi ṣe rí mi wọ́n ìbúra torí pé mo ṣe jẹ́ single father mo lè dàbí ẹni tí ó ṣe ń gbé comfortable life bẹ̀ síbẹ̀ mi ò ní nǹkankan tó yí o mo ní òtaṣọ. Ok ẹ ṣe ẹ kàn ṣe fídíò bó ṣe mẹ́ṣọ̀ ibi tó fẹ́ yọ yẹn náà so kó má ṣe tó máa fàríyànjiyàn so tọ̀dọ̀ mi á lè yọ sílẹ̀ ẹ ṣe. Alright sir ẹ bá mi kí family ẹ sọ fún màmá alápẹ tẹ bá ti dọ́dọ̀ wọn ẹnìkan ń ọmọ tó máa ń bá mi gé àwọn okó yẹn kọ́nù kọ́ sọ ní àyè á lè fi ojú ọ̀nà ọbẹ̀ hàn yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n máa ojú odò yẹ ẹ̀yìn ìwọ̀n yẹn fi gba ojú odò bọ́ sí ibi tí lè wà á fi àwọn ibi tí wọ́n fẹsẹ̀ gbà lójú odò yẹ hàn yẹsà ẹ sá sọra fún mi sá ó jàre omi ò ní bí wa lọ ó dàbọ̀ sá.

0: ọkọ ala ni eyin ari lodo wole ni were yi o ga o tojo meta she travel ni
1: mi kuku travel but
0: odo mo si wu mu ni a to ba je pe mo ni number yin lowo ni mi ba de pe pe a e gan ki la se fun yin o lodo wa nbi o ti e fi wa ti e yoju sodo wa mo pe a ki lo sele aba ti se yin ni ṣùgbọ́n mi ò ní nọ́mbà yín lọ́wọ́ ní bí last week yẹn tí mo kàn rántí yín mo kàn gbé ọlọ́run ó ṣàṣe
1: ọlọ́run fi phone number sórí àwọn document
0: kí wọ́n jókòó ṣé kí wọ́n jókòó tì kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọn gbogbo àdúrà ẹ̀yin ò mọye àwọn customer tí mo máa attend sí lójúmọ́ tó ẹ pé ìgbà mí gan ẹ̀yin ọ̀run ó sì máa du olúwẹ̀ tolúwẹ̀ bá máa délé kí ni
1: ẹni tá a bá fẹ́ ilé ẹ̀ máa ń jìnà ẹni tá a bá fẹ́ in fact kó jẹ́ nu odidi library le yẹn ní ìdá ti tú
0: kí wá nìtumọ̀ kí wá nìtumọ̀ nǹkan tẹ́ sọ
1: yẹn
0: kí wá nìtumọ̀ ẹ̀ gangan
1: nǹkan tèmi ń sọ ni pé tó bá jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ wà
0: mi ò nífẹ̀ẹ́ yín ni mo rántí pé mi ò nífẹ̀ẹ́ yín ni mo rántí pé ó mà tọjọ́ mẹ́ta tá a sì máa rí uncle alani o wọn wà á gba ọjà lọ́wọ́ wa o báwo mo ṣe fẹ́ ṣe o ṣe rò wípé ló bá ń tẹ̀síwájú káàdì sọ pé mi ò lọ rí yín bí irú ọ̀sẹ̀ yín ni ṣe rò pé mi ò ní padà jókòó sí ìwé tí mo sọ pé ó romí lójú ara ẹ̀ náà ni ẹni tó bá fún yàn lóúnjẹ àbí báwo ni ó dẹ̀ má bínú ẹ wo ọwọ́ mi dì ní ẹ má bínú.
1: ṣe rí yorùbá máa ń sọ nǹkan kan fún ti alágbẹ̀dẹ bá ń rìn lójú kan ó ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ni àbẹ́gẹ́tẹ̀ iṣu àtẹnumọ́ kì í jóná.
0: ọkọ ala ni ṣẹdé ẹ rí pé mo ní iṣẹ tó pọ
1: gan
0: wọn ọmọ kan kọ fún mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà wọ́n mi ti tán o
1: mi ò ṣe aláìníṣẹ́ just 2 minutes
0: mo mọ̀
1: mo fẹ́ kí manager wa máa manage ilé mi
0: ọkọ ala
1: ni
0: àní kọ́ ọmọ kan fún mi bẹ́ẹ̀ yẹn
1: mo fẹ́ kó jẹ́wọ́ ló máa manage ẹ
0: ọkọ ala ni
1: so I think to now convey it properly.
0: Nkwala ni mo sọ fún yín pé mo ní nǹkan tó pọ̀ láti ṣe ẹ wo mo sọ fún yín pé mo ní nǹkan tó pọ̀ láti ṣe ǹjẹ́ tí ẹ ti ra yẹ lọ́kọ̀ débà
1: tí mo bá ti ronú nǹkan bí báyìí orí kan máa ń fò mí nígbà tí mo bá rántí pé tí mo bá ti rí ẹ tí mo bá yẹn sọ̀rọ̀ náà orin ojú kan náà ló máa wà báwo mo ṣe ń wà kí n sọmọdé mú kò sọmọdé láàrin wa so by now ni ká lè sọ nǹkan ká lè mọ nǹkan tá a fẹ́ so get kò inú mi ò dùn bó ṣe ń kankan yàn.
0: ètò sáà ó máa disturb iṣẹ́ mi.
1: ṣe a lè tẹ̀síwájú lórí nǹkan tí mo bẹ̀rẹ̀.
0: bùdá lànà wọn láyé máa pọ̀ gan ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀rí tí mo máa lẹ́nu iṣẹ́ bá mi pẹ̀lú pàápàá fún mi ìrìn ayé
1: o. kò síbi tí èèyàn ti lè bá ara ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀
0: àwọn obìnrin tó ń bọ̀ lọ́kàn yẹn ń sìn.
1: dàgbọ́ mẹ́sàn-án tó máa kúrò níbi ni kí n máa bẹ̀ àbí nígbà tó máa dé ní tó máa ní tìrẹ̀ ẹ̀wọ̀n bí kò lálẹ́ láwọn ọdún tíráyè láti bèrè ẹ tó sọ fún mi.
0: ọ̀sán náà tẹ wá wà ẹ̀ mú bízì.
1: no just for a minute a few minutes please.
0: kí wàá lè bá fẹ́ báyìí. mo sọ fún yín mo ní èmi ò ọ̀rọ̀ ọlọ́kọ dé ò tí ì sínú ọ̀rọ̀ mi báyìí.
1: at what age please how old are you.
0: ẹ wo ẹfin mi ẹyin má wọrí ẹ wo ẹyin má wọrí ẹ má
1: bèrè èyí. mo kàn fẹ́ fi mo fẹ́ yọ nǹkan kan mi.
0: kí lẹ fẹ́ yọ ń bẹ̀.
1: nígbà tí èèyàn ọmọ bá máa tún òbí tẹ tó sọ pé mo ti ṣe tó ọ̀rọ̀ ọlọ́kọ ọkọ òun sọ kí ẹ tó ń dìde.
0: mo dá ìlà mi ẹ jọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ létà ẹ mọ̀ kọ́ ẹ fún mi nọ́mbà yín.
1: ok a máa sọ̀rọ̀ àbí.
0: ẹ fún mi nọ́mbà yín ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́
1: kí mo. mo máa fún ẹ nígbà tó jẹ́ whatsapp.
0: ok.
1: ó dàbí pé someone like you might prefer whatsapp.
0: ó yẹ kọ́ sí bí.
1: mo ti ń pẹ́ jù. ojú ẹ̀ ni
0: mo wá. ẹ má bínú ẹ jùún ó yẹ kọ́ sí bí.
1: ta ló máa ń di irun yìí fún ẹ.
0: mo dáná ní ọjọ́ ti lọ.
1: ta lè tó máa ń di irun yẹn.
0: onídìrí ló máa ń di.
1: then tó bá ti save contact yìí tán just let me know the kind of cream you use.
0: Uh-uh.
1: forget mo skin yẹn ó kàn ń glow you get. so èmi náà fi ara secret.
0: ọkọ ala ni.
1: ti o mama mu ko.
0: o ya
1: better than this.
0: ẹ jẹ́ kí n fún yín nọ́mbà.
1: so that's my phone okay. number.
0: ẹ jẹ́ kí n fún yín tèmi.
1: okay o better ba. at least
0: a save me
1: to an extent. I don't know if I can be a save.
0: Abeke mo nje.
1: Abeke mi. Ah,
0: but she just pay all our customer our dad and me too. Etuman ni milala teba mo.
1: So in the chain here along there.
0: Nigga teba ke san wo lojo ojo ke koja yin ke ma lo.
1: Ke yan rin to fe ko de boss.
0: E de she tun ma rojo.
1: Ko rin kan to fe ko de boss bi to ti ma mu. Inira ni.
0: Uya uya she beti gba number.
1: O
0: ti so ro lori fun.
1: Abi ki be se inu awon se re ni.
0: E se.
1: Emi na ti si se gege bi admin officer.
0: Ah, kai. Mo don lo ni ejo e wa ma lo.
1: Let me help you for just 30 minutes.
0: Please, you can't help me for this. Please. You can't help me on this o ejo tori Olorun.
1: Se ba wa receipt yi lo n transfer.
0: E le mo bi mo se nse ejo.
1: I can help you.
0: Mo don lo ni do ejo. Tori Olorun ejo, do ejo.
1: Igba won de mo na mo.
0: Ah, se be ti. Se be ti gba number e pe mi.
1: Bye. So koni si document
0: kan. E mo kan. Eyan kan ti wa to ma wa nse awon ise ti mo ma nse ni owo ro leyin.
1: Okay.
0: Male.
1: Okay.
0: So
1: mi tan wa lo ma fun ten.
0: Chairman wa ti gba awon eyan mi nu.
1: Okay.
0: So ise temi si ko po mo bi ti tele.
1: Me
0: je ki kan wa bi ba ki attend sa awon customers awon to ba fe.
1: Okay.
0: Good days to mama wa. Even da awon kan ti wa nse to mama wa fun weekend.
1: Ah.
0: So wahala yen. So e je ka so la le to ba di anytime from 8 o'clock.
1: Okay, because
0: anytime from 8 p.m. So let's
1: talk. Dates.
0: Huh?
1: Yeah.
0: Ibi no ko lati mo so gbogbo a ma so ro le tan ijo. Eyan mo pe iseju kan te ba lo nbi. Se an pe le pase yi e ma lo wala aja bi kina pe title yi.
1: Pase.
0: Ejo e ma lo.
1: Okay, no problem. So a tun soro.
0: Se lo ja e ro ja le
1: mi. Eh mo zini kan ba mi mi mi je mo le tele fun mi so fun.
0: Okay.
1: Nkan ma gbe. Ọ̀rọ̀ tí ń kún fún ẹtí máa.
0: Kì bọ́mí tí rẹ̀ mí tí ń sin
1: máa. Mánéjà. Mo máa sọ ọmọ yìí. Okay.
0: Mélòó ni kan? Mélòó ni?
1: 10 ni mo bèrè.
0: Ṣé mẹ́rẹ̀wá náà dẹ̀ ti kó fún yín?
1: Wọ́n ti gbé sí mọ́tò fún mi.
0: Sórí wọn pẹ́ ṣá.
1: Wọ́n èmi. Àjọ ni mi ni staff ni mi.
0: Mi ò pòrí àwọn ọmọ yìí pé wọn ò sí dandan mi kán mọ̀ bóyá ẹ̀sìn make payment wọ́n wá sáré kọjá fún yín.
1: So Abeke ló máa dá ọjà mi dúró.
0: Tó bá jẹ́ pé ẹ̀rọ nǹkan tó wà lẹ́yìn wọn bá àwọn kọ́sọ́mà wa kan la fẹ́ ta fún.
1: Ọ̀rọ̀ tó bá jẹ́ pé kò bá kò
0: nìyẹn. Mọ̀dálà ní ìfẹ́ pa mi ó
1: dà. Tó bá jẹ́ pé kò ṣẹlẹ̀ nìyẹn.
0: So 10 lẹ́wà kọ.
1: 10.
0: Okay.
1: 10 ni mo kọ. So tí àwọn ilé ìtọ́lá yẹn dandan yẹn bá ti wá ní next week.
0: Okay.
1: Ìgbà mi fi 20 sílẹ̀ torí mo yíwọ̀n tí mo fẹ́ fún.
0: Okay.
1: 20 of that.
0: Ó dà.
1: Kò bá mi lè ṣe díẹ̀. Ó já sínú díẹ̀. But ìfẹ́ náà ni mo sábà ra gbogbo ẹ̀ṣà.
0: Àwọn ọmọ yẹn torí wọn pè tẹ́ ẹ̀ lé jáde ẹ̀ lé jáde kúrò nínú compound yìí.
1: Ọmọ mi ò kí ń ṣe nature ẹ̀ látọjọ́ ìṣẹ́. Beautiful just like.
0: Ẹ ṣe. Ah.
1: Yeah.
0: Mọ̀dálà ni ẹ máa lọ. Ẹ ṣe.
1: All right.
2: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, Ibadan, at White House, at Dewine Street, Filele, or in Abeokuta at Dex ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

0: tiɲɛ ba wo ko ko mo nkan to fe awon yan
1: ah ti ayi ti ega mi ri re
0: lo fe gba nbe
1: o ye kan le bi e o ah
0: but igba ti mo be
1: emi o tun riru e ri o
0: se lo da bi pe
1: se awon mo yi si poju
0: beni mo de ri pe nti mo wa lo soko pada ba mi wa sile
1: awon
0: mo ni gba gbona se bi nkan to so ni
1: ah
0: o ni gba gbo
1: ta ma ni nkan lo ma je ka ko ka ko ni wahala ke yan ma sami adura
0: lati bi ojo melo kan to ti wa wonu le nsin se wahala ni
1: wahala ni wahala kan ni ngba ti mo wole o sugbon kin to wole ni wahala buruku ni o
0: mo ri nto wu mi
1: ah
0: ah
1: ibe yen bo se jina si gboro to wa de si ma wa ni gbogbo gba
0: mo so gan fun yin nigba
1: ti adupo wa be kere leyin
0: mo so fun e pe eni ta ba fe ile o ke jina eni ta n fe ile ma n jin so ibi ti isura mi le wa ibe lokan ni na mo
1: mo le tejumo nkan laye
0: tejumo la
1: ah
0: bene
1: kai
0: inu mi wa dun sin ti mo ba ti sun ti mo ji ti mo we kan mi bale yes
1: o ja ti mo gbogbo itan
0: olorun se ajo wa awa kale abi oye
1: jo awon eyan bi lowo mi pe lojo wedding wa pe nkan me igo melo lo mu oni ala ni o ki mu kankan won ni ah na njo be yen na sa rerin be yen ninu won sa do be mu ni to
0: ojo e
1: gba mi o
0: ori lara won ayo ti eda ma
1: ko ye mi na o
0: lara won
1: mo ni bo se bi ebidun temi na du won ni ati emi yen pe ko to ti e lojo yen
0: o kan le le jo to mi so mo
1: ok e pele pupo
0: o tun ma je pe pelu idunnu ni mo fi n jo
1: ati pelu olorun o se je pe emi o se mi were be yen lokan mo nkan to da na ni
0: duro na se iyawo e lo n pa e bi oti ni
1: ko ye mi
0: mo ni kan ma wo
1: nkan ma wo
0: ori kan ma wo ti mo ni
1: ah dupe olorun o
0: mo ni dikete ojo yen fun gbogbo nkan ti n jẹ apẹrẹ idunnu ni mo le dun pe ọlọrun jẹ ki ibanujẹ kankan daru
1: atipe inu temi gan dun amẹrin inu temi gan dun
0: so bi yẹn ṣe ni ọgá rẹ wọn ṣe bẹbẹ o
1: kódà èmi gan retí o
0: wọn ṣe bẹbẹ o
1: èmi gan àtàwọn àtìyàwó
0: mu ọjọ tí mo kọkọ bá ẹ sọrọ yẹn mo ti lérò pé tí wọn bá mọ pé mo ni mo fẹ fẹ wọn á dá gbogbo ẹrú ọwọ ọfíìsì wọn jẹ
1: kí ló ṣe ayé german tèmi ò lè tó yẹ
0: sọ fún wọn èyí pé olóyún olóògbé ọ fẹ gbé
1: o láyà gan
0: ah mo kàn pé wọn ni o mo ti kọkọ bí mo ṣe sọ èmi náà skip mi lè kọ sí mo tún wá
1: skip
0: mo pè kí èèyàn bá ti fẹ
1: kọ sí mo kàn sí gba orí
0: ẹ sọ nǹkan tẹ fẹ nù àwọn pé kíní kan wọn ní mo ti ṣe wọn ni mi dẹ fẹ nǹkan tó jẹ pé wọn ní kí n máa wọ bí báyìí mo ní ara kí ló dé tí wọn bá dé tí wọn máa ní kó máa wọ bí wọn ṣàlàyé fún mi ní abẹkẹ ni abẹkẹ bú ẹ kí ló ṣe fún ẹ jẹ ká máa lọ sí ló sọdọ ẹ no sir
1: asalaye ah ẹlẹpọ
0: mo dẹ ti ṣe báyìí pé nǹkan tó da náà ni ọmọdé dá lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n á sọ̀rọ̀ ẹ̀ tán pé ìwọ ló ní ọkọ̀ àwọn balẹ̀ iléeṣẹ́ rẹ̀ quality yẹn dẹ̀ wà lára àwọn nǹkan tí mo tún like lára ẹ̀ the fact pé o lè manage business family so
1: inú
0: mi dùn ọlọ́run dẹ̀ ṣe so mo wọ́n ní ọ̀ṣà so o ṣe máa ń continue bẹ́ẹ̀ ni
1: ìrọ̀ o ara o níbo continue bẹ́ẹ̀ bá wo àwọn náà sì mọ mo ti ṣàlàyé fún wọn ṣé torí mi ò sọ fún ẹ gbogbo preparation wedding ni ò jẹ́ kí n lè ṣàlàyé fún ẹ mo ti sọ fún wọn pé tí mo bá ti wed tán mi ò lè dúró síbẹ̀ mọ àwọn náà dẹ̀ ní kò sí pẹ̀lú pé mo ti kódà ìyàwó wọn wọn sùn mọ àbá ikú ṣé wọn kọ fún mi ní a week pé kí n fi lọ prepare fún so a week yẹn wọ́n ṣàní kí n yọjú sáwọn pé ìyá gangan ló ní kí n yọjú sáwọn pé àwọn fẹ́ rí mi mo ṣe wá lọ ilé wọn àtàwọn àtọkọ wọn wọn ṣe àkọkọ ṣàdúrà ṣàdúrà ìgbà tó yá bí àṣẹ bí sẹ́kún ni ẹ̀mú yá mọ́mí kò lé tó bẹ̀rẹ̀ màmá wá bí o sọ fún wọn tó bó ṣe ń lọ yìí after ni mo yí mi ò rí zoom síbẹ̀ mọ́ mo gbé nǹkan kan
0: ok ojú wọn ṣe ọlọ́run tẹ nǹkan tí mo wà

0: ọkọ mi kí ló wá sọ
1: òun jàre sórí mo ní àwọn ọ̀rẹ́ kan èmi dẹ̀ ọmọ pé mi máa ń like àwọn nǹkan tó jẹ́ surprise mo kọ́kọ́ fi pamọ́ díẹ̀ fún ẹ pé tó bá rí kó lè tún jẹ́ ìyanu díẹ̀ àbí ò gẹ́tẹ̀ ìgbà tí lóde mi kú gbà ẹ ilẹ̀ bíi two makers ni wọ́n fi sílẹ̀ fún wa so ìgbà tí wọ́n pín ìlẹ̀ iṣẹ́ two makers jẹ́ tèmi àwọn ọgbọ́n mi ti tàtọ̀ dọ́wọ́ so
0: bó ṣe wáyé
1: tètè mi wọ́n á kú méjì méjì
0: o ní ilẹ̀ ìka méjì
1: yes mo insist pé tàtọ̀ dọ́ mi because àfojúsùn mi ni láti dá iṣẹ́ tó lágbára kan sílẹ̀ níbẹ̀ ní ilé iṣẹ́ kan lórí ibẹ̀ yẹn ó tó mọ̀ ní mi tí ìlú kankan náà àti pé ìmọ̀ mi lórí ẹ̀ nípa àmójútó kò tó nǹkan
0: ṣe
1: mọ̀ pé nǹkan ìdíndín tọwọ́ bọ nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ kí ẹ̀ má lọ kábàámọ̀ bẹ̀ẹ̀ tí sì ní ìgbà tí mo ti ti wá ṣe ìgbéyàwó yìí tí mo ti rí wọ̀ mo wá wò pé ọlọ́run dẹ̀ tiẹ̀ tún wá ṣeun pẹ̀kí èmi àti ẹ̀ ó tún wá ṣe pẹ̀kí ìwọ nímọ̀ nípa gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú bó ṣe ń sin àwọn nǹkan àbíyẹ poultry ni o wà tẹ́mi fi rí ẹ̀ o ti má ní ìjọ dídí poultry o ti mọ nǹkan tí
0: ọlọ́run ló máa ní ìjẹ́ o
1: mo ti ní kọ́ ló bá mi kan ibẹ̀ ẹ̀rọ ti kàn tán bẹ́ẹ̀ ló kú tán máa kó ọbẹ̀ yẹn ní àárọ̀ ọ̀la so mo fẹ́ mú ẹ lọ síbẹ̀ nírọ̀lẹ́ ẹ̀kọ́ orí ibi tá a gbáṣẹ́ dé so kábíyà kó so wọ́n ní wọ́n á jẹ́ kí n mọ̀ iye beds tá a máa rà síbẹ̀ ó bá jẹ́ pé 10,000 ní agbára ọbẹ̀ yẹn ká tó bá jẹ́ 5,000 síbẹ̀ ká bẹ̀rẹ̀ sí so irú àwọn oúnjẹ wọn tó rò pé a lè rà tó rò pé wọ́n ṣe feeds lórí ètò bá fẹ́ tó nílò pé a lè máa fi feed wọn.
0: wọ́n fa ọgọ́ ẹni náà finisher ni.
1: so ìyẹn náà mo fẹ́ kó jẹ́ ọ̀nà máa decide àwọn ẹ̀ gbogbo àwọn machines ta need láti help iṣẹ́ everything náà ó máa kó àwọn ẹ̀ láìpẹ́ yìí. so ìyẹn lèmi ní kí n jẹ́ kó mọ̀ bọ̀ mo fẹ́ fi ṣe surprise mine o. so ibẹ̀ yẹn náà mo ṣe farm house o because mo wà lórí ẹ̀ mo rí pé ibi tó ti ṣiṣẹ́ last wọ́n kàn kan nǹkan kan sẹ́gbẹ́ kan wọ́n kàn kan ṣe office ó dàbí chemical mill so mo fẹ́ kó jẹ́ brick wall this time around and mo máa ṣe two rooms
0: síbẹ̀
1: mo máa jẹ́ office fún ìwọ àti ẹni tó bá wà mẹ́ màá kàn gbà bọ́lá lèèyàn bí wọ́n kàn náà máa help mẹ́
0: sómi wà mbẹ ṣá
1: monitor àwọn wà mbẹ ilẹ̀ yẹn gangan forí sọ odò ni.
0: alani surprise gan gidi leléyìí o wáyé kò lè sọ fún mi.
1: no sori nǹkan mi ò kí n fẹ́ kọ́kọ́ pariwo ẹ̀ tí mi ò bá ti ìbàdí ipò àwọn ẹ̀gbọ́n mi gan mi sọ fún wọn tí mi gbà tó bá parí.
0: ok idea tó ń wá idea dáadáa ni o mo sẹ̀ yẹ pé mo sàn tẹ́ mímọ́ pé òwò sọ fún mi ṣùgbọ́n àdé àtò dáa ni ṣùwárí.
1: ta bá ṣe sálárì ẹ o kò sí pé kí ni ìyàwó mi ló wà ní ìjẹ̀kọ́ mi so you get your salary and you na decide ẹ náà ni
0: ok
1: torí mo bá gbàyàn síbí ilẹ̀ máa sanwó fún.
0: bẹ́ẹ̀ni o ṣe dáadáa ná mo appreciate ẹ torí pé

0: ti lo ko iru ise owo kan.
1: Okay.
0: Mo se won mi be ka ni mi o.
1: Mm.
0: Be ni mo so fun e. Mo wan bake cake. Gbogbo all these small jobs in kankan ni gbogbo e ko si nkankan ti mi o le se nbe.
1: Okay.
0: Igba ti mo wa si kose yen tan, mo wa ri pe ise yen nilo pe ki ara awon nkankan kan to ja awon irin ise ta ma ma lo.
1: Mm.
0: Ti mo de to iru awon irin ise to mu mi yen. Mo wa o igbodo paro fun e.
1: Mm.
0: Mo wa pe ti nkan ti mo le se the best thing ti mo le se. Mo ba ni wi pe ki tun wa se mi kun ra won. Mo je ki n de ibi ile ise poultry ti mo ti lo sise yen.
1: Mo le wa fi iran e gangan he.
0: Baba yen ati iyawo e de se dada fun mi.
1: Strength and
0: strength. Yato fun pe owo osu ti won ki n je mi. Ama yowo kekeke mi na won ma n fun mi. Ama igba mi na won kan le gbeyin fun mi pe o ya eyin yi o pe ki n gbe won le o le ma ju crate meta lo to ye pe be na ni wa tun ti re ni ta. Fun tun wa so pe awon fe owo yen na ma tun fi sowo. Ti mo ba wa ni farm mama awon na fun mi ni gas mo n lo nbe 3 kg gas mi won de ti file iyen iyawo cha mami won se ro nje orisirisi sibe won ti se so ko se pe boya mo riri na owo yen.
1: Okay.
0: So igba ti iwo de wa gbe pe marriage nemi o de ti e wa fe ronun pa marriage on gangan oni cha mami so fun yawo yawo ma wa so fun mi pe omo kekere na mi ni pe 30 pe ki lo sele ki n lo ki wed now ki tete bi mo ki tete se nkan ti mo ba fe se mo kan pe ke awon na ti duro bi obi fun mi ni mo se consider ko ke ti mo de ti ra mo kankan kan pe mo ri pe a jo lo sori emi ise poultry ti mo lo se nbe yen Olorun kan mo mi lo sibe fun gba kekere ni ko n se ise te mo feran o ko de n se ise ti mo fe se mo laye ati laye to nbo bẹẹni taye kan ma tun bọ mi ife ri iṣẹ yẹn mọ
1: iṣẹ ti mi fẹ ṣe ni
0: ma gbọ ma gbọ mo like ẹ bẹẹ lakọkọ na ṣe mo ri bi farm ṣe maa ri oorun awọn adiẹ yẹn lasan mi o ṣe kọkọ fẹ ri mi o fẹ ri mo bẹẹni mo ṣe for many years but ko n ṣe iṣẹ tẹmi gangan fẹ bo ṣe n wo mi yi mo fẹ pada si di iṣẹ mi.
1: Pẹ̀lú gbogbo akitiyan tó ní nínú iṣẹ́ rẹ̀.
0: Sori nígbà tí wọ́n ti ń fún mi lówó tí mo ti ń rówó ni mo ti ń ra àwọn irinṣẹ́ mi díẹ̀díẹ̀ pamọ́ tí mo dẹ̀ ti ra gbogbo ẹ̀tọ́ bí mo ṣe wá wà yìí mo fẹ́ establish ara mi ni èmi gangan nìkan tí mo fẹ́ ṣe lọ́kàn. The only thing tí mo kàn lè bẹ́ẹ̀ ṣe ni wípé mo mọ àwọn boys kan tó yẹ pé àwọn náà good tí mo train bẹ́yẹn tí mo lè bá ẹ kó wọn wá sí farm ẹ.
1: Àwọn yẹn sì máa ráyè.
0: Tó máa ma bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń bẹ̀.
1: Bọ̀ ìwọ máa manage.
0: Ọkọ mi kò
1: lè
0: work. Kò lè work èmi gan mo kàn fẹ́ pé.
1: Event planner.
0: Mo ń ṣe event planning. Mo bake cake. Bí mo dẹ̀ ṣe wà bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ṣì máa ń gbéṣẹ́ fún
1: mi.
0: Kò ṣeé ṣe pọ̀.
1: Àwọn èèyàn ti ra lè rẹpẹtẹ síbẹ̀ tó fi ń kọ́ ní.
0: Ọkọ mi rárá mi tẹ̀ mi fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú àjọ just don't want anything done with that kìíní mi ìfẹ́ ṣe nǹkan kan ń ṣe. I don't want to have anything done with them again, please.
1: Oh yeah.
0: Kini.
1: So na pe ife eyan o ma ni ibi ti ọlọrun ma n ta koko ese. Yàtọ̀ sí pé ìrísí iṣẹ́ ìwà ìwúmi. Oh yeah. Ti yẹn dẹ̀ mú mi súnmẹ̀. Nǹkan tó tún wá tún jẹ́ lájú orí ẹ̀ ni pé mo ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí nígbà yẹn tó jẹ́ iṣẹ́ ọ̀sìn.
0: Nǹkan.
1: Bàbá yẹn jẹ́ kí n mọ̀ pé ìwọ gangan ló jẹ́ kí iṣẹ́ yẹn dúró níbi tó dúró níyẹn.
0: Ọlọ́run ló jẹ́ kó dúró mo kàn ṣe bẹ́ẹ̀ ni mi kàn ṣe tèmi fọlọ́run ní ìjà rẹ̀.
1: Lérò láti dá irú iṣẹ́ bẹ́ẹ̀ náà sílẹ̀ mo mọ̀ pé pẹ̀lú ẹ mo máa ṣàṣeyọrí níbi iṣẹ́ yẹn. Ọkọ
0: mo fẹ́ máa bake cake mi padà.
1: Mo fẹ́ máa ṣe baking.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò dira wọn lọ́wọ́.
0: Mo fẹ́ máa ṣe àwọn small chops mi padà.
1: Mo máa kọ space tó máa fi ṣe ẹ náà sẹ́gbẹ́ kan.
0: Ṣé ìgboro ni ilẹ̀ wà ni?
1: I want you to be on that farm.
0: Mà gbọ́ ṣé ìgboro ni ilẹ̀ yẹn wà ni? Ṣé to cause nǹkan tó máa fi ṣe poultry bẹ́ẹ̀ yẹn inú bó orí mi
1: ká wà. Mo máa sanwó advert ẹ̀ ní Lagin.
0: Mà wá máa lọ sínú igbó yẹn.
1: People will be
0: in. No, I don't want to be there again. Laye.
1: Lagelu FM ma je office.
0: Ṣé ọmọ iye ọdún tí mo fi kọ́kọ́ gbẹ́dùgbọ́ níbi tí mo ti ṣiṣẹ́ ẹ ni?
1: Oh my God, Abeke.
0: Ọkọ mi tiẹ̀ ní sùúrù jẹ́ ká sọ ná. Ká ṣá sọ pé bóyá torí iṣẹ́ yìí tó rí pé mo mọ̀ ń pa ẹ̀.
1: Tó bá sọ
0: bẹ́ẹ̀
1: ò parọ́.
0: Ẹ̀rọ nìyẹn o.
1: Ẹ̀rọ.
0: Ó yẹ jẹ ka jojo ko ka do so ni
1: o ma je ko je ero
0: ah iro o
1: tori pe ibi to si ma di ero ni pe ko yan kan le pe o se business team ti ko ni lori
0: ah so so fun mi ni a do so ro npa e
1: ni da ti so fun
0: ah iro
1: abeke o ti mo npa e
0: ah no to se se so fun mi si
1: idi se ti mo ba eniyan you know
0: oko mi mi fe pada si be mo se mi gogo ni nkan temi na fe faye ara mi se o ye ka jojo ko ni ka ti jo so o to ba je pe mo mo pe o ni iru plan bayi mi te ba mo pe o ti e nile talk of pe boye wa nile e kakan abi o wa nile
1: o ba ti e ni ti mo ba fe se any business wo ni advise me lati se business to mo
0: ah emi e mo kan mo business yen ni emi o ni interest inu e o se si mo fe faye mi se niyan
1: o ti dandan ko wa lo create interest
0: ah
1: o si e wa interest
0: ah
1: jade
0: ah
1: fun
0: poultry oko mi mo ti ra gbogbo nkan mi tan gbogbo awon equipment mo fe ma lo fun
1: se mi ani ko dira won lowo awon yan ma sise
0: rara ah
1: okay se kin da owo equipment se pada
0: no emi o fe na no farm money
1: a ba lo farm
0: ah
1: oh o se yen
0: emi
1: o farm
0: se dada ni emi ise temi na gbe lowo mo mo npa e o le gbe mi debi to da
1: mi lo mo npa e se
0: emi wa le ko mejeji yen po
1: ma san owo bundle si lagelu every month ama make sure pe mo so owo yen
0: ani mi o fe ma gbo run awon adie yen mo ani mi o fe ma gbo run awon adie
1: ma ma fun riri e awon to ba de ni de a ma pe
0: ani mi gangan na sin ni kekere ojo aye mi mo fe tete se nkan kan fojo aye mi emi na ni nkan ti mo fe fa aye mi se o ba ti so fun mi pe tori ise yen tori ibe yen to ti ri mi ti mo ti sise lo fi fe fe mi o ba so fun e wi pe for the meantime leleyin o pe bigba ti
1: iyen o de to tori
0: eyan ba penalty wo throwing ni o to ba je pe idise yi tori che yi lo fi fe wa fe ki ma tele e se bi ma di salaye fun e
1: abeke lo ronu se dada
0: oko ni ko si ronu o boya boya ka boya ah o fe da mi pada seyin ni e
1: ipa seyin ni e
0: ah no o fe nkan temi gangan fe se faye mi
1: bi e ka so pe o gba lati fe mi ti ah de ti se wedding ko se bi se yen mo wa nsin
0: ah okay for your information emi ga get me target time
1: time o
0: yeah ti mo so pe ma kuro nbe
1: ba won yeah ma laps
0: o de ni mi gbogbo nkan ti mo fe mo ti ri eh bo gbogbo nkan ti mo fe mo si ri nkan ti mo fe
1: abinke
0: eh
1: nkan ti olorun ni fun wa niyan ibi to de nlo niyan
0: ah
1: poultry farming that's our business
0: ah that's not my own business o
1: second
0: o kan mi mo le be wayan o
1: no
0: mo le be wayan o emi go mi emi go wa le pada sinu oko mo o boya ko ni kaluku gogo olohun ku ti je
1: o ni nkan to nso yin sin
0: no you want to chalaye fun mi pe bo se fe se ni now
1: abeke ko ye ko le
0: se bi wa ti chalaye fe bi tele tele pe ah tori ise yi o tori ti mo nse lo se fe fe mi o
1: tori se pariwo
0: ko si nkan to ni ko ma so fun mi ah onikaluku lo laye lati se mi gangan ewo o ye keke ma o tumo si pe mi ati ajo mess up ni o tori o ye ka jo joko ka jo so pe okay ki lo fe fa pe o ye ko bi mi
1: mo ba e ata lo nta
0: o ba mi o ba mi ata lo nta
1: ni fe lati ma tata mo wa fe mo ni ka continue lori owo ata o wa so mi pe wo tata mo
0: ko tata e ba nta mi lowo nko ti mo kan mu mara ti o de temi lorun nko ah
1: this time around tita ninu la nko la
0: o kan mi le pada sinu gbomo o ko si be se ma lo si farm yen ti oni ma ah irara
1: e se wa ninu gbo ti o se pa ni ma pada si le ni ale
0: mo o mo nkan ti mo le kan be se mo le be build e mo le wa won guys to le be hold e
1: ko le dabi
0: ah o kan mi le se
1: o to ba se get awon eyan to ma se se ninu
0: emi o emi ti kuro be ye
1: ti e ti mo fe ni pe joko
0: joko si bo
1: ma ri
0: pe in fact ti won gangan ba si fe lo ma gbe be mi o gbe nu gbo mo se so mo dun ti mo ah ogbe ni eh se mi ki ma so mind mi friend ni boya ko ni kaluku ma lo lo e o
1: eh
0: eh ojo waju everybody love don so yin now me o fe
1: ani bi ta bade kun kaluku
0: eh ah gba ti o ku nkan ti mo fe ri gan mo ti ri nbe yen ah mo ti rowo die tojo o
1: abeke ma
0: mo de ti ra won nkan ti mo fe ra o ah
1: 091
0: mi o mo pe o onile o
1: 867
0: mi o mo pe o fe se business oni poultry yi o
1: 8142
0: ah jo soro o mi na ni ti mo fe faye mi se o
1: jo sa nilo lati joko soro
0: ah o ti da
1: ah
0: o ti da
1: lo kini e katikati ni e
0: katikati lodo e
1: hello
0: ah katikati lodo e o
1: e
2: ka so o
1: yes sir oruko yin
2: e gbe mi so mi adam lati de remo
1: e se lati remo
2: ẹ fi sùúrù ọjọ́ ọ̀rọ̀ yìí níṣẹ́ ló dàbí bàbá sọ pé ẹ kó orin mọ́ ìlú àbẹ̀tẹ́ àti ọkọ ẹ̀ àbí bàbá mi rin ní ọlọ́run ti ṣe ìyá ti ẹ ti ọlọ́run ti ṣe tọkọtaya ti ṣe ẹ má ó dàbí bàbá sọ pé ẹ rán ìṣàrà yín lójú ọlójú o ẹ ní sùúrù sí.
0: Àní èmi ò fẹ́ lọ sínú fáàmù mu yẹn mọ́ mi ò fẹ́ iṣẹ́ yẹn kò ń ṣeṣẹ́ gan tí mo yàn láàyò àìríkọ̀ṣe kan ló jẹ́ kí n lọ síbẹ̀. Èmi ò mọ̀
2: láti nínú ọkọ̀
1: mi. Kílò a máa lọ ìwọ kò jẹ́ kí o bí mi.
0: Ṣé o tẹ́ bípa kí ẹ lọ fẹ́ sẹ́ńtà àdìyẹ ẹgbẹ́ wọn ṣágídí ni.
2: Àgbo ṣágídí ni àwọn àgbẹ̀yẹ sọ́kọ̀ lélẹ̀.
0: Wọ́n lé mi náà ní ìjọsìn ọjọ́ fàyẹ̀ mi ṣe.
2: Ìwọ̀ tẹ́lẹ̀ yìí tó gbò kó o lọ.
1: Mo like you.
3: Abẹ́tẹ́ótó Alani Ọ̀bùnúwà.
1: Ẹ káàsán, kí ni mo fi burú jàre? Kò ṣọjọ́ làwa lajọ́ ń ṣiṣẹ́ lé lórí ni.
0: Kẹ́ni bo ẹyẹ obìnrin tó bá fẹ́ lọ sílé ọkọ̀ kẹjọ jókòó àtọkọ yín kẹjọ sọ̀rọ̀ o.
1: Kí lọ mọ́mọ ọ̀dọ̀ ló kó wa?
3: Mọ́mọ ọ̀dọ̀ ló kó yín náà.
0: Àbí?
1: Sọ̀rọ̀ nìyẹn sá.
3: Yọmọmọ ọdọ ló kó yín.
1: Sọ kò ń ṣe nǹkan tó dáa ni mò ń rò fún yìí.
3: Ṣàtò bá wọn orú wà sí orúkọ tí o ti kọjá ayẹ.
1: Èmi kọjá ayẹ mi.
0: Torí pé ó ṣàjọkọ yìí náà. Torí pé ó ṣàjọkọ yìí náà lèmi gbọ́dọ̀ mú gbogbo nǹkan tẹ̀mí ní plan fàyè tèmi lèmi gbọ́dọ̀ yùyù rọ̀ sí gbọ́ torí tiẹ̀.
1: Imposition ni. Kò sí wàhálà ẹ ṣe.
0: Tó sọ fẹ́ mi pé.
1: Bẹ́ẹ̀ ń ṣe yẹn, Ọlọ́run kọ sílẹ̀ o.
0: Kémi máa sọ bẹ́ẹ̀.
1: Hello.
2: Kémi máa gbé èsè látàrí olóyè dàrí. Olúkọ tèmi ni ọ̀kẹ́ olúwakàn tí èèyàn láti ṣe àpáta Ìbàdàn. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìròyìn òkè fẹ́ ṣe ṣùgbọ́n tó ní ìfẹ́. Bí ọkùnrin tó rọ́jò ètò ni àwọn oníkan tí ẹ máa wò lóbìnrin lára pé èèyàn tó fẹ́. Kò fẹ́ mi bí láyé ìjí ò fẹ́ rò pé èmi nù nǹkan tó wò mọ́ lára torí ọjọ́ ọ̀la náà ni. Àbẹ̀tẹ́ ìfẹ́ yẹn ni kò rò for better for one.
0: Àbí
2: wọ́n á fara dá
0: ilé ìfẹ́ tí ń ṣe.
2: Wọ́n lọ ń lò pé èmi ẹ̀ tẹ́ bá jọ pawọ́pọ̀ ṣe tẹ́ ilé ìgbé ẹ̀ làṣeyọrí. Ẹ̀ làṣeyọrí ọjọ́ ọ̀la
0: ló ti bá.
2: Ó lè má kọ̀ọ̀tínẹ́ẹ̀tì bọ̀ tó yí ìfẹ́ nìyẹn ṣe máa ń ṣe.
0: Ó ti dáa.
2: Olúwa kọ̀
0: sí ìfẹ́. Ẹ tó ti plan láìpẹ́ tí ẹ̀ dáadáa tó kàn gbé wá. Pé ilé ìtẹ́mi plan yẹn kókó kó yí sí gbọ́àbí.
1: Ok
0: o, èmi ò agbára mi ò gbé omi gbọ́dọ̀ pawọ́ fún yín o.
2: Ẹ káàsán.
1: Orúkọ yín láti bọ̀.
2: Mọ́kí ẹ kú làákàyè.
1: Làákàyè
2: yóò níjọba. Abasagba Kígbà láti Alákíán Bíbá.
1: Láti Alákíán.
0: Ẹ jẹ́ sọ̀rọ̀ sókè jàre.
4: Àti
0: ń gbọ́ yín.
4: Abasagba Kígbà láti Alákíán. Ṣé rí láti ọkùnrin òkàlèdè dé gbé ìgbésẹ̀ láì jẹ́ kó fi tó yàwó ẹ̀jẹ̀ sí. Níbi tí ìfẹ́ bá wà ó ní òfin tó bá wà
0: ó.
4: Nọ́mà ni tọkùnrin bá fẹ́ gbé ìgbésẹ̀ kan kó fi tó yàwó ẹ̀jẹ̀ sí. Bí mi bá ń bẹ láàrin wọn lọpọlọpọ ọlá ya ni gbé bí gẹgẹ bí
0: neighbor to neighbor
4: ní àtẹkùnúlé
0: ìwọ ìwọ
4: ìṣẹ bá wà ń bẹ ọkùnrin òkà lè dédé gbé ìgbésẹ láì fi tó yàwó ẹ lè sí bẹẹ náà nìyàwó náà tó bá fẹ gbé ìgbésẹ kan láti fi tó ọkọ ẹ sí nínú ìṣọkan òun ni gbogbo nǹkan ti máa ń búrẹkẹ ṣùgbọn tó bá jẹ pé ọkọ ṣe tẹ lọtọ ìyàwó náà ṣe tẹ lọtọ ìfẹ ò sí bẹẹ nìyẹn tó àsọyé gbọdọ wà láàrin méjèèjì ó tó di pé ọkọ gbé ìgbésẹ tó yẹ kó gbé
0: torí kó ti jẹ pé òun ti ní ilẹ̀ wọ́n ti fún un nílẹ̀ ó ti wá mọ nǹkan tó fẹ́ ṣe sórí ilẹ̀ yẹn kò sọ fún mi.
1: so nǹkan tí mo ṣe yẹn sìn ìwà burúkú ni torí pé mo fẹ́ kí nǹkan tó dáa kó wà fún wa.
4: máa gbọ́ ó yẹ kó o ṣe tó yàwó ẹ̀ létí ẹjọ́ jókòó ẹjọ́ sàṣọ ibi lè gan ni ẹwà ìdájọ́ sàṣọ yé pọ̀ ó yẹ kẹ́ ẹjọ́ sàṣọ yé ni tó ìgbésẹ̀ tó kàn fẹ́ gbé yẹn kò yẹ sí ara
5: Anabi Ojo.
1: Àwọn èèyàn kọ̀ láti rí òótọ́ nínú ọ̀rọ̀ mi.
5: Sọ yìí ni nínú ayé ẹ̀dá yẹn gbọ́dọ̀ wá ẹni tó yẹ pé ọ̀rọ̀ àfojúsùn wa ò jọ papọ̀ lóòótọ́.
0: Nígbà tá a bá ti jọ sọ́.
5: Ẹ máa gbọ́ ẹjọ́ ẹni sòrò ẹná bìnà dákun. Òun ló fi jẹ́ pé ìgbésí ayé wa yóò fi lè rọrùn láti tó gbé papọ̀. Sọ yìí kò burú gbọ́kọrin ṣe ìwé yẹn. Bí ẹ̀dẹ̀ sọ bí ò ṣe sọ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà yìí sọ bẹ́ẹ̀ wọ́n torí pé wọ́n bá yàn wọ́n bá orú obìnrin yẹn pàdé níbi táwọn náà nífẹ̀ẹ́ sí ó sì lè jẹ́ wípé n tó gbé débẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́dọ̀ tí yín lè sì kọ̀ǹdíṣàn ni bí ò ṣe dáa ẹ̀yin tó wu ẹ̀yin gangan ẹ̀ tí ìránfààní àti dédìẹ̀ bọ̀ ní tí ò wù yẹn náà ọ̀nà ẹlẹ́gbà àti rówó láti bọ́ síbi tí ẹsẹ̀ yẹn ìgbọ́rọ̀ ilé ayé ìṣe ìgbà náà nìyẹn ní tó wọ́n wà ń bẹ́ẹ̀ lélẹ̀ ìsìn torí ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn fà yìí wà láì kò fàjà kò sì fa wàhálà àmọ́ àgbékalẹ̀ nígbà míì àbí èèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ tí òun wà ládàá ní fa wàhálà ní ìsìn ìyàwó yìí ti sọ ohun tó fẹ́ ó sì sọ ohun tó wù ú ẹ mọ àjẹ kí ni ìkíni eléyìí bí èṣù lẹnu ilé kó bí wàhálà lẹnu ilé ètò nítorí ọmọ ìyàwó yìí ti sọ ìpínlẹ ọsẹ ó ti sọ tó wù ú ó ti sọ tó yẹ pé àbójútó di ẹ
0: ó ti tí mo fẹ ṣe
5: ẹgbẹ ẹgbẹ wá ọ̀nà míì láti wá gáàmù ṣojúṣu tí yín yẹ
1: kó
5: wá sí mi sẹ
1: ìdí
5: yẹn lẹjọ nítorí ọlọrun ti wá ọkàn yẹn.
1: Hello ẹ ṣe hello ìyẹn ti já ẹ já lójú ọjà ńgbà bá ti ju ọjà dé ìyókù ètò yìí yóò mọ̀ tẹ̀síwájú.
6: ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
7: Ẹ fọ́ sí pẹ́ẹ́bù ká. Kọlọ́run ti kì í tẹ́lẹ̀ gorí convention. Ẹ ẹsẹ̀ rú ẹ̀. Bíga àbálá Citizens Progress Ministry. Night annual convention. Kọlọ́run pẹ̀lú ìfàmì ìròyìn agbára lórí ìrọ̀ṣẹ́. Pastor Ina Folosha yóò tún sí fèrè sí ọrùn sílẹ̀. Fún ìyanu ní gbogbo. Àmọ́lẹ́rẹ̀ jáde fún gbogbo èèyàn. Ẹ gorí kàkáyé tí ń retí ìtìjú lọ́yọ̀

0: iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá ẹ wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá
0: ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ná mi má jẹ́ kí ẹ̀bùn tí elédùmarè jèèkì fún ọ kókó mọ́ nínú ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08077112 4000
0: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kọ́ eré àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìfétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn. Tọ́jú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn ní nọmba 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Olágbèlú FM 96.7.
8: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágelú 96.

0: gbogbo aye oluwe ko luwe sa joko sinu oko
1: je ki
0: o ni yo dun ti mo si joko sibe yen tele ti mo tun wa fe joko lati build itodo ti eyi na
1: ori ile
0: ti mo tun ni ki joko sinu field si gbo inu gbo lati build ite na ko le don mi koja odun marun o kere tan
1: igba to ba de be won na ri mo ko four plots sile sibe
0: eh eh o
1: to wa fun residential ibi ti mi ati mo wa gbe ni e
0: eh abeke o ma sori e lori oko lojo aye emi ran gbada si temi o
1: ski lori facebook won ni boda la ni
0: ati
1: olohun nipa ogbon yin I really love your program mostly mo dupe pupo lowo yin ti okay e ki omo mi ku rire lana esun esun olohun wa gbogbo wa po ona yin ka mo dupe abi odun mani when I trust boda la ni he will later disappoint you sending you home to your mother ni o
0: abe ri mi ni
1: kayo akewumi se de buru to ye
0: nkan to gbe wa yi na gan gan lani
1: wa la ni why are you so selfish kilo de tawo yin rin rin nkan ti mo rin
0: eh oju ndun won ni
1: want auntie abeke to abandon her own pursuits
0: abi o
1: interest for your own interest that's totally unfair accept her offer okay or forget about the poultry business but mo ti kowo
0: si dandan ni ko o se le kowo si without my knowledge kilo se to mo kowo si
1: before venturing into it
0: abi
1: olayin ka mo dupe abi odun boda la ni didn't love you auntie abeke is it by force
0: I don't know
1: thank god boda la ni did not pay your dowry
0: o ti e pe o ti e pe to ba je pe ka da pada fun ni a ma da pada
1: so
0: emi o lo soko mo o
1: ko ma fe mi
0: emi o lo soko mo ntemi o
1: aduni ade sogbe ni mr
0: o ni nkan ti mo fe se
1: what we call self-centeredness you are supposed to sit her down and explain to her me them are going wrong then with this situation now you should employ workers and she will be your supervisor
0: abi
1: good afternoon Mr. Nani Ogunsola Michael me and Mrs. Abeke me God Almighty bless you Auntie Abeke you are trying to tell Mr. Nani that he has done that he has made a mistake one of Peke and Gilinti you want Jim is it not your profession then why are you denying it
0: which profession are you talking about
1: you need obe and tell me see she about to anti o si obe yen ni abode rin olukemi
0: se olobe yen jo lohun
1: o to oro ma tai lara momo woni abeke do your husband work you can still do your own work beside it awon berere ni e
0: o ti da
1: baba jide tope e se lati igbajo imoran e se won Badmus Banikis Eku Eto Agbadun yin Rashidant Aderito Eshe Eshe Adupe Yusuf Adeola Oni Boda Alani Sabi Toastin Adeniyi Julius Yenike Ma Yenike Ma Wo Boya Oro Toastin Nibi Toro Dedu Eyi Said Oseyawo Lati Seyin Baba Tope Seyi Odofin Eku Amojuba Nsu Tuntun Oko Ati Yawo Ni Afefe Eshe Banje Updates Eshe wọ́n gbọ́dọ̀ hàn ní ẹlẹ́jọ́ ọwọ́ ẹ ṣé mò ń gbọ́dọ̀ ọwọ́ ẹ ní ṣe yí ọ̀dọ̀
0: fún
1: adébọ́lá paul ẹ̀ṣẹ̀hùn ọ̀làwálẹ̀ àlejò oyèdélé ẹ̀ṣẹ̀ àdúpẹ́ wọ́n ní àtúnkù oṣù tuntun ẹ̀ṣẹ̀hùn balógun rufiat ọlájídé ọmọlára bọ́sẹ̀ ẹ̀ṣẹ̀hùn ọmọwùmí àjọkẹ́ yetunde sulaiman adesola ọmọlára iacom araniyaya láti sẹ́yìn alájà ọláyinka ogúntọ̀nà tẹni adé wọn ní alani plus abẹkẹ di balabẹkẹ irú ọrọ burúkú wo nìyẹn ìyá ògúntọ̀nà ni láti muslim
0: kò sí ẹsìn nǹkan tó kàn mí
1: nǹkan
0: tó wá rí kò tí
1: ì aláyọ̀dé mukaila láti ìrúwà káyọ̀dé ògúntúwà ṣe hana sowumi ẹṣẹ ọlọ́run wa nífẹ̀ẹ́ yìí náà alájà ọláyinka wọn ní dirimu ni o ok ibi tá a ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ni wọ́n sọ wọ́n lẹ́yìn kí wọ́n káàbọ̀ sórí ètò igi kẹ́hìndé amos àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n wà ń bẹ̀ gbogbo wọn ni wọ́n fi ọ̀rọ̀ ń léde ká mú ẹyọ kan ìpè ẹyọ kan péré sí ká máa dìde lẹ́yìn náà.
2: ẹ̀lú
0: ẹ̀kásán
1: yẹ́sà
2: ẹ̀kú ètò
1: orúkọ yín láti bọ̀
2: àti àgbẹ̀kẹ́ mo kí n kú oríire ẹ̀kú ayọ̀
0: oga ẹṣẹ
2: ẹ mọ pé ọkọ mi gbogbo owó tẹ pa níbi tẹ sọ pé tí ìbọn yẹn yóò gbọ yóò gbà yóò nà ọmọ yín lọwọ
0: bẹẹ ni
2: ṣùgbọn ọkọ ní ọkọ gidi ni
1: ẹṣẹ
2: ẹbí ìwọ̀dá àlà ni ni pé gbogbo tó wá fẹ́ ṣe nígbà tó yẹ tó gbúlẹ̀ sílẹ̀ fi ṣe gbogbo tẹ́ ń ṣùgbọ́n láti lẹ̀ ó yẹ kó kùn fún yín kì í ṣe pé kó ṣe lẹ́yìn ni kẹ́sẹ̀ wa máa sọ fún yín ṣùgbọ́n àdúrásì ń fẹ́ méjì ni pé ẹgbọ́n kọ yín máa ṣe ẹ̀kẹ́ máa ṣe sí yín lẹ́gbẹ̀ẹ́ inú ọ̀rọ̀ yìí lọ́wọ́
1: ibi tí yóò mọ̀
0: nìyẹn
1: ẹni tí ó bá ti pàdé lọ́nà fẹ́ ọgbọ́n ọ̀rọ̀ tó máa yẹ kẹ́
0: ẹjọ́ sọ ẹjọ́ jókòó sọ
3: àwọn dámọ̀ràn pé èmi ò mí kí n sọ̀rọ̀ púpọ̀ ohun tí ó padà mú ẹ pariwo lè pàdé o ẹjọ́ sọ
0: kódà ṣáájú kẹ tó ṣe ìgbéyàwó gan iṣẹ́ báyìí ni mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú bí mo ṣe fẹ́ ṣe nǹkan mi rèé o kójọ yìí oníkálukú o
1: tọ́ yóò ṣe mọ́nu lórí kí la rí gbọ́ fún tọ̀sẹ̀ yìí lọ́gbọ̀n flat tọ̀dọ̀rọ̀ flat two ọ̀la àti ọjọ́bọ̀ thursday ní dédé aago kan náà ni níbi tẹ́ ti pàdé Fọlákẹ́mi Mighty àti ọkọ rẹ̀ tuntun tàsìkò yìí
0: àwọn
1: bí
0: agiyẹmi ó lágbára
1: agiyẹmi tí ó dilé mú
0: èyá o
1: èmi ò lè gbà yẹn ṣá tó olùwàṣínà aláyọ̀ ogun èdè ọ̀fọ́mà lè sọ́fà lórúkọ tèmi alani ẹkùn ọkọ̀ abẹ̀kẹ́
0: Fọláṣadé àjàláhun lórúkọ tèmi tí mo jẹ́ emi labẹ̀kẹ́ o lọ́sẹ̀ tó ń bọ̀ láti jọ pàdé lórí ètò tá a pè ní kí la rí gbọ́ àmọ́ rírì yín pẹ̀ wá ń bẹ̀ pẹ̀lú wa chikito ti dé o ẹ má yín kú o ń bẹ̀ ẹ ṣeun kí ni.

0: ẹ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó tuntun láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹ ní 2026.
0: Ní tòótọ́,
1: ká ṣáà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
0: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Èmi ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
6: Bá a bá là á kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àti rò.

0: baba akan ri lataaro ni o ti sun mi igbogbo la nlo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi ran e o ya wo ore ore
2: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*#. tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣèrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Wọ́n mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ́já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ó ti Káṣíẹ̀.

Ìlàjìlú FM 96.7 òkè dàjòkè. Rẹ̀mí àti Rẹ̀mí lórí Ìlàjìlú 96.7 FM. Wọ́n tún bọ̀ nàrà yọ. Àkọ́tún ètò ṣọwọ́ ń yá. Gbogbo ọjọ́ Tuesday àti Wednesday láago mẹ́ta ọ̀sán sí àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́. Wákàtí kan ètò àìgbọ́dọ̀ máa gbọ́ pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General àti Rẹ̀mí Adésínà Big Man Presenter. Eléyìí ló yẹ ládùn. Entertainment tó super. Kọ́kọ́s ètò ṣọwọ́ ń yá. Ẹ má gbégbó ẹ̀. Ètò bàbá ètò ní sà. Pẹ̀lú àwọn àràbàdà Voice Ọlọ́run tí ò ní ronú. Rẹ̀mí àti Rẹ̀mí. A new entertainment program with excellent vibes. Ẹ̀rín kéèké lórí ètò. Kò ṣe é má gbọ́ ètò ní ìṣọwọ́ ń yá. Ẹ̀yin náà máa darapọ̀ ní gbogbo àgọ́ mẹ́ta ọ̀sán sí àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday àti Wednesday lórí ìkànnì yìí.

0: 72 hours with God. Agbara Olorun ma role bile titi ti se yadu ninu aye oni boji pe eyo ninu ipade adura wakati meji le ladori pelu Olorun ni CAC Covenant of Mercy aka majemu anu Olorun tun ma lo baba Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe ewo to sun kesan yi ma lagbara pupo aka si ara emi o se otitun Esa 43 verse 19 la korie latojo Friday ojo kokala si Sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th September 2026 lojo Friday ati Saturday agumesan aro metausan ati show ru lagu meji lauru lojo Sunday apade lagu mejo apo aro si meji lausan ati show ru lagu mekwa le unje roni witi witi ni mexica kilometer 18 Ibadan Ife expressway o sengere Ibadan ni pile ojo ifonse olorun alaye Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe olorun ma lu atawon ifonse olorun mi oko bossi wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa wa si pade adua yanu re nduro di onbe o
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owa awon apapo ilese aladani akonirin ajo fun umura ati haji ti joba Nigeria ati Saudi Fawosi Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji ti lu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asan pari owo Hajj 2027 ni ojo 16 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ninrin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ilese ta ba jo megbe ahun ni kan sanwo yin fun o lati mo won e wonu iwe royin punch to jade lojo Monday August 31st 2026 ta wa yi tabi ke kan surface won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodun Lagos telephone 0706738 3369 tabi 0811604 5859 ero alatagba awon ni ahumsz@gmail.com ati awon southwestzone@gmail.com alobo alogba alode wa sori re
2: ola
3: Baba, akọrin lataaro ni. O ti sun mi, igbogbo la lo bole mu mi lo.
4: Arakunre, fọkan balẹ. Onu ati laare ni mo fẹ fi ran e. O ya wo, ore, ore.
3: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1# lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2# tàbí lójú òpó website www.kashia.ng.
5: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń lálàá ni àbẹ́ ń ṣì rọ̀rùn.
3: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀ mo mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀ ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀ bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀ ẹni ọdún méjìdínlógún sókè.

0: ẹwọ bi
1: rẹmi wa rẹmi
0: akọkọ eto wa re ninu osu bababa rẹmi
1: a si gbọdọ jẹ idọnu fun yin tori pe o ko ti wa nla pa lara onile lara alejo
0: seri
1: mi lekun loruko ti wa
0: ta ba so pe omo re mi lekun
1: omo gbade
0: re mi lekun oluwa re mi lekun
1: afade re mi lekun
0: o tumo si pe ni gbogbo ojo aye ti eyin lolufe wa erin leun ma rin e ni sunkun
1: be ba ti ibire mi e gbiyanju e ke soyun to lechi
0: seri oto lona ta gbe to ti ni gba
1: olohun
0: tori ti yin de ni
1: tori yin ni o
0: seri pe ti en pe wa eni fe ile ise yi
1: olohun
0: en gbo wa losan loru ki fi remi ati remi sere
1: olodumari
0: e de tun ra owo sori phone e ra recharge card sori phone yin
1: lai ya yin lai bon yin lai
0: lati fi pe wa
1: tori ife te ni si ani
0: seri ba ni ife to bayi si wa
1: olohun
0: e je ka na lo nkan kan ka fi da ife yi pada
1: olodumari
0: rẹbi ọpọlọpọ àwọn èèyàn gbàgbọ wípé oṣù bàbàbà
1: oṣù tán lágbára ni
0: oṣù tán sọ lẹnu ni
1: oṣù tó lè
0: mẹrin tó parí ọdún
1: oṣù tó kí ni
0: ṣùgbọ́n wà ń sọ fún yín wípé
1: ìrọ̀rùn ni
0: ire
1: ayọ̀
0: ni àánú
1: ìdùnnú ni
0: ìlọsíwájú
1: ìkájọ àdúrà ni
0: ìgbéga
1: ìrúrù sísọ
0: ló máa dà sọ́dọ̀ dẹ tó
1: yín ẹ padà gba invitation card lórí ọmọ yín
0: bá ṣe wá ṣe ètò tèmi rè é
1: ọlọ́run
0: matiria pọ nlẹ kì í ṣe pa ni matiria
1: lọ ọpọ o
0: ṣùgbọ́n sẹ́rí lọ́sàn yìí
1: ọlọ́run
0: ẹ̀yin olólùfẹ́ rẹ̀ mí àti rẹ̀ mí lóṣù mẹ́rin tó kù kọdún ìparí
1: ọlọ́run
0: bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ máa ń sọ oṣù lẹ́nu
1: bí ẹ̀ṣẹ̀ máa ń gbé lọ
0: àti pé bóni ṣe jọ́jọ́ àkọ́kọ́ ní oṣù kẹsàn-án
1: ìpayà ti bẹ́ lómi-ín
0: ẹ wo àmú àdúà wa
1: àdúà àmú wa
0: ká fi ṣíde
1: àwa awẹ́ nìkan kan ti lára àwọn àyà tọ́lọ́run fi ti
0: àwa
1: tí ń tọ́ wa tí ń kọ́ wa tí ń mú wa tó mú wa bí ọmọ tí ń gbé wa pàn
0: bẹ́ẹ̀ni
1: ìrí bí a ti dá nǹkan lẹ̀ láyé màmá yìí ó kèrò yọ kẹ̀bí lẹ́yìn
0: ẹ jẹ́ kájọ fi àdúrà bẹ̀rẹ̀ oṣù bàbàbà ọjọ́ àkọ́kọ́ rè nínú oṣù bàbàbà ọjọ́ àkọ́kọ́ rè nínú oṣù kẹsàn-án ẹ já fi àwa àti ẹ̀yin ẹ já fi
1: ra wa
0: sí ọlọ́run
1: kángẹ́lìọ̀
0: sábẹ́ ọlọ́run
1: kọ́ ba ìrìnrìn àjò náà.
0: àáfàá kan ìmáàmù kan máa pè wá wọlé
1: ìṣẹ́jú
0: méjì mẹ́ta náà ni.
1: yàásìn ọmọ gbẹdẹmú kẹ́mí ọba wà ẹ bá ń pè yàásìn gbẹdẹmú
0: kẹ́mí. kí màmá wa wòlíì
1: wòlíì
0: prophetess doctor dorcas mayowa jp
1: ìpèjúpè lọ o
0: àwọn là ń kọ́kọ́ retí pé wọn
1: ìpè tí ọgbà sọnu tí ò ní dààmú tí ò ní nira
0: ìpè tó dájú ìpè tó lógo
1: ìpè tó bímọ sí amẹ́ríkà bímọ sí london bímọ káàkiri àgbáyé
0: ìyá
1: ìpè tí tó ń mọ̀ ń
0: fúnni ẹ gbàdúrà fún iléeṣẹ́ yìí
1: ìpè tí èrè tí ń tó mú bọ̀
0: olólùfẹ́ rẹ̀ mí ó sọ kankan sí
1: ìpè tí kì í retí tó ń mú bọ̀
0: ìpè tó tún fúnni
1: ìpè tí tó ń fúnni
0: ìpè tó tún fọ́ká
1: ìpè tí ń dá sọ́rọ́ ni
0: financially
1: ìpè tí ń mú ẹ̀rù wọ́pọ̀ lórí èèyàn
0: ìpè tí ò ní exhaust yamile exhaust exhaust exhaust
1: ìpè tí ń bọ̀
0: ní ojú tí sọ pé kò mú tí ò lágbára wá
1: kéèdì tè
0: tàbí ẹ máa mú bọ̀
1: yóò jáde bọ̀ èlà lẹni lọ́wọ́ bọ́ wọ sọkàn débi àánú lọ bà kú o
0: ẹ jẹ́ kí ìyá pè wá
1: yẹ
0: àwọn ló yẹ ká pè yín ṣùgbọ́n ẹ̀yin lẹ́tùn pé wá
1: yín ni ẹ pè á ayọ̀sí lọ́rùn
0: ní ṣíńdà lè fi yín kòtí náà lè fojú
1: yín ṣe káàdì ní àbí data lè ní àbí
0: recharge card orí fóònù ìyàwó lè ó tó wọ́n mílíọ̀nù náírà ní ìròrí ọlọ́run rí
1: àní bá tẹsẹ̀ tí báyìí máa wọ̀ wájọ́ ọ̀nà wẹ̀ lóbìnrin kan bá ń bẹ lọ́nkọlù wájọ́ òun ọmọ
0: lágbára ẹ̀ ló ẹ káàsán o
1: ẹ káàsán máa mi.
2: àlàáfíà fún yín lórúkọ jésù kristi sá.
1: àlàáfíà fún gbogbo ọmọ àjọ màmá wòlíì àti gbogbo akọrin àti gbogbo òṣìṣẹ́ ìjọ o.
2: mo kí gbogbo ẹ̀yin olóòtú mo kí studio engineer mo kí iléeṣẹ́ lágelú mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ilé àtìlẹ́yìn odi àlàáfíà kristi a máa pọ̀ fún wa ẹ jẹ́ kí a gbàdúrà
0: àwọn
1: mo ti sí fìlà àwọn.

0: kẹ́lì ò lè rọ̀ lóye àmú ọpẹ wa wá nínú oṣù ember month yìí lé ọjọ́ kínní nínú oṣù ember month kínní èyí tí í ṣe oṣù mẹ́rin tó gbẹ̀yìn ọdún 2026 ẹni mímọ Ísírẹ́lì aláyọ̀ ayàn ọ́ torí wípé láàrin àwọn alààyè o mú ká lè la ẹnu o jẹ́ kí ìrìn àjò ayé gbogbo àwọn tó ń gbọ́ ohùn mi o jẹ́ kí mọ́ṣúárì kó gbògo o jẹ́ kí hospital kó gbògo o jẹ́ kí ìsà òkú kó gbògo ìwọ nìkan ló ní gbogbo ògo tó dẹ̀ gbà á iléeṣẹ́ lágelú o jẹ́ kí wọ́n ti pa o jẹ́ kó jóná o jẹ́ kí wọ́n máa dáwọ́ pàjáwìrì o jẹ́ ká bá òṣìṣẹ́ kankan dárò ọlọ́run tó di ayé wa mú olúwa gba ọpẹ ọpẹ wa la mú wá ẹ̀mí mímọ́ olúwa gba ọpẹ
1: wa
0: gbogbo ẹ̀yìn ènìyàn ọlọ́run tẹ nígbàgbọ́ nínú iléeṣẹ́ yìí mo gbàdúrà mo súre fún ayé yín gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Isaiah chapter 42 verse 24 ẹ gbọ́ o oṣù ember month yìí ògo tó gbédé ògo tó gbẹ́kọ́nù ògo tó gbé dání ògo tí ó fi fọhùn ìwọ tó ń gbọ́ mi yìí ó yá máa gbà á
1: Jesu Kristi
0: ember month September
1: wonderful
0: ember month October
1: kabiesi
0: ember month November
1: kabiesi
0: ember month December
1: kabiesi
0: ẹgbọ́ oṣù mẹ́rẹ̀ẹ́ni tó gbẹ̀yìn nínú ọdún yìí ikú tó gbé dání ẹgbọ́ ọrẹ ẹkú tó gbé dání mo gbàdúrà ìwọ tó ń gbọ́ mi yìí ó di èèwọ̀ nínú ilé rẹ
1: àmì Jésù Kristi
0: àánú ńlá èyí tẹ́nikẹ́ni ò lè dáwọ́ rẹ̀ dúró kó gbọ́ ẹ̀yìn ènìyàn ó yá ẹgbà
1: àmì Jésù Kristi
0: oṣù yìí ohun tó ti lé fún oṣù mẹ́jẹ̀ẹ́jọ tí a ti lò sẹ́yìn tó o bá ó yá nínú oṣù ember month yìí lọ bá
1: àmì Jésù Kristi
0: má jẹ̀mú tí obìnrin fi ń lóyún tí ọmọ inú rẹ̀ fi wá ń gba ìtura nínú oṣù kẹsàn-án a bọ́ sínú oṣù kẹsàn-án mo gbàdúrà oyún ògo tó o ní ó yá lọ bí
1: àmì Jésù Kristi
0: lórúkọ Jésù ò ní bí sínú bo
1: àmì Jésù Kristi
0: agbogbo aya tó ń gbọ́ mi lọ́ọ̀dì ọkọ ò ní sí òkú ọkọ
1: àmì Jésù Kristi
0: gbogbo òbí tó ń gbọ́ mi oṣù ember month yìí ò ní sọ ọmọ nù
1: àmì Jésù Kristi
0: gbogbo ọkọ tó ń gbọ́ mi oṣù ember month yìí ò ní lọ gbòkú aya rẹ ní mọ́túrà
1: àmì Jésù Kristi
0: iléeṣẹ́ lágelú ẹgbà agbára
1: àmì Jésù Kristi
0: agbára láti máa fẹ̀ agbára láti di ńlá lórúkọ Jésù kó wọnú iléeṣẹ́
1: àmì Jésù Kristi
0: tí a bá rí àmì ikú àmì àìsàn àmì nira lára gbogbo ẹ̀yìn
1: òṣìṣẹ́
0: ọmọ Jésù tí a dánu lórí igi àgbélẹ̀kù ó yá ó para
1: àmì Jésù Kristi
0: gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ògo wa ó yẹ
1: àmì Jésù Kristi
0: lórúkọ Jésù a ó tàn
1: àmì
0: a ò ní tán
1: àmì Jésù
0: nínú oṣù yìí lórúkọ Jésù àjọ rí ìbẹ̀rẹ̀ rẹ̀
1: yes lord
0: nígbà tó bá di December 31 àjọ rí òpin ẹ̀
1: náà àmì Jésù Kristi
0: àṣẹ ọ̀run gan
1: àmì Jésù Kristi
0: mo fi yín lé abẹ́ orí ọ̀fẹ́ Kristi lé lọ́wọ́ mo fi yín lé orí ọ̀fẹ́ Kristi lé lọ́wọ́ lórúkọ Jésù kẹ wà ní àlàáfíà
1: àmì Jésù Kristi
0: gbogbo wa pátákà máa jọlá Kristi
1: àmì Jésù Kristi
0: orílẹ̀-èdè Nàìjíríà kí àlàáfíà jọba
1: àmì Jésù Kristi
0: iléeṣẹ́ lágelú kí àlàáfíà jọba
1: àmì Jésù Kristi
0: ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àdáyébá ó jẹ́ kí àlàáfíà ọlọ́run jọba
1: àmì Jésù Kristi
0: ògo ni
1: hallelujah
0: gbogbo àwọn tán wà lókè òkun ẹ ó kórè òkè wá
1: àmì Jésù Kristi
0: níbi òní ba
1: yín àmì Jésù Kristi
0: gbogbo àwọn olùrànlọ́wọ́ wa ẹ ò ní ṣaláìní
1: àmì Jésù Kristi
0: ọ̀nà ògo titun ilẹ̀kùn rẹ̀ ṣí
1: àmì Jésù Kristi
0: gbogbo ẹ̀yin aláboyún ó yẹ bí wẹ́n
1: àmì Jésù Kristi
0: ẹ̀yin tẹ́ ń wojú olúwa ẹ lọ lóyún àmì
1: àmì Jésù Kristi
0: gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìwòsàn ẹ ò ní gbabẹ̀ kú
1: àmì Jésù Kristi
0: ọwọ́ ìwòsàn Kristi gbé yín dìde
1: àmì Jésù Kristi
0: gbogbo àwọn tá ń ṣèjọba olúwa kọ́ wọn mọ̀ ṣe
1: àmì Jésù Kristi
0: àjọ rẹ́yìn oṣù
1: àmì Jésù Kristi
0: oṣù yóò ní rẹ́yìn
1: wa àmì Jésù Kristi
0: Jésù agbára wa
1: àmì àmì àmì lórúkọ Jésù
2: mami God bless you
1: praise the Lord
2: hallelujah
0: hallelujah
2: mami kó tó di pé ẹ lọ
1: ma God bless
0: yes adájú
2: mi ẹ jẹ́ kí lórúkọ àwọn ọ̀gá wa àti lórúkọ iléeṣẹ́ rédíò adúpẹ́ lọ́wọ́ yín
1: adúpẹ́ o
2: ẹ wá fẹ́ àwa náà fẹ́ fún yín ní àǹfààní àti olórí rẹ̀ kékeré kan mà ẹ dákun mà ẹ máa fi fóònù nọmba yín síta
1: káwọn èèyàn
2: tó pè yín
1: bẹ́ẹ̀ni
2: àwọn yẹn wá fẹ́ pè yín mà
1: fi fóònù nọmba yín lẹ̀
0: mo dúpẹ́ o iléeṣẹ́ lágelú mo dúpẹ́ gan ni ẹ̀yin bàbá olóòtú bàbá rẹ̀mí àti rẹ̀mí
1: olùfẹ́
0: gan ni bàbá rẹ̀mí bàbá jíde bàbá rẹ̀mí adésínà
1: mọ̀
0: studio engineer
1: fóònù
0: nọmba mi ni 080
1: 080
0: 08 209 286 286.
3: Lekasi Lekasi
0: 080 68 68 209 286 286.
3: God bless you,
2: mommy. God bless you.
3: Emi yoko mama o.
2: Adupe o.
3: Epe fun aro e ni sare o. Oluwa ba sagara do tun mo anointi o.
0: Ese mo dupe Jesu ani fe yin.
3: Amen.
0: Oluwa pon yin le sir.
3: Amen.
2: Oshu mi ni oshu wa ni. Lagbara Olorun.

0: ẹlẹ́sìn mùsùlùmí kan ìmáàmù àbí àfà
1: mo rò pé
0: ṣé wọ́n ti wà ń bẹ̀ hello
1: bàbá wa yàṣẹ gbẹdẹ mú kẹ ọ̀nà jìn
0: hello
2: ẹ̀mí àti rẹ̀mí
1: kẹ́ẹ̀pẹ́ o
2: ojú ò ní tìyí láéláé
0: àmì o
1: àbáláyé àbí islam
2: samuel bítorí ọmọ ìyá
1: ewo lẹ́gbàgbọ́
0: lọ́gbọ́
1: ẹ ewo lẹ́gbàgbọ́
0: ewo
1: lẹ́gbàgbọ́ ńbẹ
2: ọlọ́run kan ṣoṣo náà láńkì pé mo dẹ̀ ń sọ lákòókò pé a ti lo january february march april may june july august a dẹ̀ bẹ̀rẹ̀ september lẹ́ni tí ṣe oṣù bàbàbà onídìíwá mẹ́rin lọ́rùkọ jésù wàhálà ò ní pa gbogbo ẹni tó bá ń gbọ́ ètò yìí àti iye àti mú ẹni tó bá ń gbọ́ ètò yìí kò ní le àkọ́bà dábà ọ̀rọ̀ tí ẹ̀ mọ́wọ́ tí ò mẹsẹ̀ kò ní jọ tiyín.
0: àmì ẹ ṣé bàbá.
1: àmì o.
2: ẹ̀yin méjèèjì tẹ́ ń ṣètò náà ẹ̀ ní ìjà ọmọ aráyé o.
0: àmì o
1: bàbá.

0: tẹ studio kò ní di yín o.
1: Ami o baba.
2: Ẹ ṣe baba.
0: Yéṣu Olúwa.
2: Ami ami ami. Ẹ já wo ẹlẹ́sìn Mùsùlùmí kan tó bá wà
3: bẹ́ẹ̀. Èmi ò gbé sẹ̀sìn bàbá bá jáde ni.
0: Ẹlẹ́ ilẹ̀ sọ́lí yìí.
2: Sọ́lá.
0: Sọ́lá.
2: Mọ́mọ́dá.
0: Wàhálà rẹ̀ tó lè fẹ́ yìí. Ẹlẹ́ ilẹ̀ sọ́lí
2: yìí.
0: Ẹlẹ́ ilẹ̀ ọmọ bí.
2: Mọ́mọ́dá.
0: Wàhálà rẹ̀ tó lè fẹ́ yìí.
2: Alhamdulillah.
0: Ẹyọ́ ń túbọ̀ máa gbé nígbà. A tún arán sí bàbá wa fún nínú iṣẹ́ rédíò yìí. Ẹ̀mí gígùn àlàáfíà ẹran túbọ̀ wá ṣe fún bàbá náà.
1: Àmì o kábíyèsí nù.
0: Wọ́n ní ìdùnnú ló ń gbé àgbà ọ̀rọ̀ máa dùn wọ́n nínú.
1: Àmì.
0: Àwọn àgbàlagbà àgbà tí wọ́n máa ń ṣe fún wọn ni pé ọlọ́run ń jẹ́ kí àtìsàn ó gbà. Ọlọ́run jẹ́ ká ṣe ìgbà
1: bẹ́ẹ̀
0: jẹ́. Àmì náà yà àwọn ọmọ ní ilé iṣẹ́ rédíò tó ti wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹgbẹ́ ìpẹ́lẹ̀ mi ò ní ayé ìlú kò náà ṣùgbọ́n kọ̀ọ̀rọ̀ ń pé máa gbọ́ lágbolú ilé òní dùn. Tí kò ní máa gbọ́ program yìí.
1: Kò
0: sí àṣàdà nínú program gbogbo ìfẹ́ tó ń ṣe ń lé fẹ́. Ọlọ́run dákun bá ràn wá sí.
1: Àmì
0: nìyànjú.
1: Ọlọ́run
0: ràn wá sí. Àmì nìyànjú.
1: Ilé iṣẹ́
0: ẹ̀kan lọ́wọ́ ọgbà ìmúgbè tó wá ń gbé àtẹ́kùn ètò tí mú ní ẹ̀dùn tí lẹ́yìn bá ń bàjẹ́ tí bá gbé púpọ̀ ní inú ìwà àti dùn ọlọ́run náà ti mú un kò ní
1: bẹ́ẹ̀. Àmì
0: ìrìnàjò àti ìlú
1: ọ̀hún
0: ọ̀hún náà ṣe kọ́ máa lọ sílé ìwé kọ́ máa bọ̀ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín ọláfún ṣàìsùn lọ́dọ̀ náà. Gbogbo àti máa wá ń gbá púrọ̀gbàmù látòrí ọ̀rọ̀ táwọn ìṣàgbé àwọn iná ríka gbogbo àwọn tó máa gbá sí àtàwọn tó ń gbọ́ lè sọ rédíò yìí lọ́kàn lọ́run bá mọ̀gbà rúbà rúbà
1: rúbà rúbà rúbà rúbà.
0: Gbogbo ohun tó ń gbé orí ọ̀tún ọ̀hún ṣe fẹ́ni
1: kọ̀ọ̀kan.
0: Gbogbo ohun tó ń níbà ní jẹ́ ọ̀hún bá tilẹ̀kùn. Gbogbo ohun tó ń jẹ́ ìsinmi wàhálà ọ̀hún bá
1: tilẹ̀kùn.
0: Ìyáàfin bísí ńlá ìwé ìwà máa ń wà
1: fún
0: wàtílù káà ògbàtí náà àti náà ìgbà iná làákà
1: yìí.
0: Lẹ́fà àdúrà ìgbẹ́ta náà lọ ṣá.
1: Àmì.
0: Ilé ọgbà
1: náà.
0: Àmì. Bàbá Fàmí àdé mọ́mú kọ́bìlì.
1: Fàmí
0: ṣúwá kì í ìgbà ìwé dára sílẹ̀ máa ń wá ìwé dára
2: sí ìta.
1: Fàmí
0: sàwọ̀ áárù nà kọ́kọ́
2: bẹ̀
0: ìta.
1: Ẹ pẹ̀ fún wa o. Ẹ̀mí yóò gbó.
0: Ẹ̀yẹ ọ̀rọ̀ ìyá rẹwà ìfẹ́ àlùyáṣà.
2: Ṣé
0: mi náà sọ ìdí. Ìsmáyìí náà wọ́n yẹn fẹ́ ara ìwé ní sọ̀rọ̀ ní ìtọ́.
1: Ẹ ṣe
0: bá
1: Magaji olo saoko aki
2: ebugi olo to je dola ko ajo se lemi ati demi o dola jadidi
1: ifo ti pa.

nílé wọn ní àtẹ nílẹ̀ nàìjíríà tí ó sì ṣe ìlérí wípé àwọn okòwò kéékèèké ni yóò tún gbòòrò sí ẹni tí ó jẹ́ ọmọ ilẹ̀ sípò gómìnà ní ẹgbẹ́ òṣèlú ti ncord oríyọmi hamsa tí ó ṣàbẹ̀wò sí kànì ti lágelu fm orílẹ̀-èdè ti russia ni wọ́n ti ṣe ìkọlù alágbára sí ẹkùn ti kiev sí èèyàn méjìlá sì dolóògbé eléyìí tí ó jẹ́ ìgbà kẹfà tí ìkọlù alágbára ọ̀hún ti máa wáyé ẹni tí ó jẹ́ akọ

ààrẹ ilẹ̀ nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti ṣèkìlì káàbọ̀ lórí ìgbéléwọ̀n tó eléyìí tí wọ́n ló gbèrú sí níbàámu pẹ̀lú àgbéjáde fún àtẹ̀lé tí ń ṣe ìgbéléwọ̀n bí nǹkan ṣe ń lọ sí níbàámu pẹ̀lú àtẹ̀jáde náà ààrẹ ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ ilẹ̀ nàìjíríà báyọ̀ onwuga ló ṣàlàyé pé àti ọ̀tún náà lè ti ó ṣe àfihàn pé ìdàgbàsókè ọ̀tún ló ti débà pẹ̀lú ìdá mẹ́rin ó lé tí mẹ́rin àti mẹ́ta ní abala ti àkọ́kọ́ nínú oṣù yìí abala kejì nínú oṣù yìí ilé tí wọ́n ní síwájú láti ìdá mẹ́rin ó lé tí méjì àti mẹ́ta ilé tí wọ́n ti kọ́ ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú abala ti kejì ní ọdún ti 2025 nínú àti ọ̀tún náà ilẹ̀ nàìjíríà inú àgbéléwọ̀n ti àtẹ ìtajà ni wọ́n ṣàlàyé wípé kíní ọ̀hún ni ó dàgbà sókè sí ní tírílíọ̀nù 1.2 ní sáà ilé tí ó kọjá nígbàtí ó jẹ́ wípé ìdá ọ̀hún ló jẹ́ bí ìdá 18.3 ilé tí wọ́n ni ó fi tẹ̀síwájú sí yàtọ̀ sí tírílíọ̀nù 100.7 ilé tí wọ́n ti kọ́ wà nínú àkọsílẹ̀ ọdún 2025 ààrẹ bọ́lá ahmed tinubu ló wá ṣàlàyé wípé ìgbéléwọ̀n ti abala kejì ọdún 2026 náà ni ó ń ṣe kóríyá tó sì ń fi ọkàn ọmọ nàìjíríà balẹ̀ wípé ẹ̀ka ti okòwò kéékèèké ni yóò tún gbèrú sí nílẹ̀ yìí níbàámu pẹ̀lú ààrẹ ilẹ̀ nàìjíríà ó ṣàlàyé wípé ìgbéléwọ̀n ọ̀hún ló ṣe kókó tó sì ṣe pàtàkì tí ó sì jẹ́ kí nǹkan kó tún sùn wábọ̀ nílẹ̀ nàìjíríà bó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú ti alátakò ni wọ́n fi gbogbo ìgbà bẹnu àtẹ́ lu ìṣèjọba àti àwọn ààtò gbogbo tí ìjọba ti ń bẹ lóde yìí tí ó gùnlé látìgbà tó ti gòròyè. Ìjọba ìpínlẹ̀ ti Kogi ló ti gbóríyìn fún àgbáríjọpọ̀ ẹ̀ka ti òṣìṣẹ́ elétò ààbò ilé tí wọ́n ní wọ́n ti gba àwọn tí wọ́n jí gbé tó jẹ 21 ní ìjọba ìbílẹ̀ ti Dekina ti ń bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ Kingsley Vanwo ni ó ṣàlàyé ní àtẹ̀jáde tó ní bọ́ta ibi tó ti gbóríyìn fún àjọ ti elétò ààbò náà fún iṣẹ́ takuntakun ilé tí wọ́n ṣe ó ní àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni ó jẹ́ ọkùnrin 8 obìnrin 13 tí wọ́n sì ti gbà wọ́n kúrò nínú ìjínigbé lọ́jọ́ ajé pẹ̀lú iṣẹ́ takuntakun tí iléeṣẹ́ ológun ti ìpín 12 iléeṣẹ́ ológun lẹ̀yẹ tí wọ́n sì ṣiṣẹ́ ní ọwọ́kọwọ́ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ọdẹ ìbílẹ̀ tó fi mú àwọn ti fìjìláńtẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún usman ododo ìlòhùn náà fi ọkàn pẹ̀ràn hàn sí ààrẹ tinubu ni bó ṣe ṣe ìtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ elétò ààbò tó sì kó irinṣẹ́ ilé tí ó tó fún wọn láti kojú ìwà ọ̀daràn ní tìbútòrò ilẹ̀ nàìjíríà. ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò gómìnà ní abẹ́ ẹgbẹ́ òṣèlú ti accord ẹni ó ti ṣe àbẹ̀wò báyìí yún aláàjì oríyẹmí amsat pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ti accord sí ìkànnì tiwa ní àyín yún lágilu fm ikọ̀ ọ̀hún ti oríyẹmí amsat tó léwájú wọn inú wọn kí wọn káàbọ̀ ti ẹni tí ó sì jẹ́ ọ̀gá àgbà lẹ́ka iṣẹ́ gbogbo níkànnì tiwa ní àyín yún ọ̀gbẹ́ni túnde ọláwùwò ìlú kí wọn káàbọ̀ àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa nínú ọ̀rọ̀ tí ó sọ alhaji amsat ni ó ṣàlàyé tó sì gbóríyìn fún iléeṣẹ́ ti west midland communication limited ilé tí ó ní wọ́n fún òun láǹfààní tí wọ́n sì gba òun lálejò bẹ́ẹ̀ ni ló rọ gbogbo àwọn tí ó jẹ́ oníṣẹ́ ìròyìn àti iléeṣẹ́ ìròyìn pátá pé kí wọ́n má ṣe dalúrú pọ̀ wọ́n ṣàpà nípa bí òun ṣe fi ìfẹ́ hàn láti díje dupò gómìnà àti iṣẹ́ tí òun ń ṣe gangan tó ṣàlàyé ìgbésẹ̀ ọ̀tún ọ̀hún gẹ́gẹ́ bí ìlànà ọ̀tún tí òun gùn lé nígbàtí ó ń fèsì sí ọ̀rọ̀ náà lórúkọ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ti west midland communication limited ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀bàdàn ọba murtala adébáyọ̀ àkàdé mfr
ọ̀gbẹ́ni Túndé Ọláwúwo lọ ṣàlàyé tó sì gbóríyìn fún Aláàjì Hamsat fún ìfi ọkàn akin ṣe àti bí ó ṣe ṣe ìgbìyànjú láti díje dupò bẹ́ẹ̀ ló ṣàlàyé wípé ìkànnì Lágelú FM ni òní tẹ̀tì láti ṣe ìgbárùkùtì lákòókò tí ó tọ́ àti ìgbà eléyìí tí ó yẹ ó tẹ̀síwájú náà rọrẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ ìkànnì ti Lágelú FM láti àtẹ̀yìnwá pé kìí ṣègbè bẹ́ẹ̀ ní sì fún gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ni ìlànà òun àtẹ àátọ̀ láì ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ òun àjẹbánu ìnáwó owó ìlú ní ìnákùná ńlẹ̀ yìí ló ti rọ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti Bayelsa Timi Presiva láti wáá jọ̀wọ́ ara rẹ̀ ilé tí wọ́n ní ó ti na pápá bora látìgbà tí wọ́n ti fi ẹ̀sùn kan pé ó lu owó kan ní pónpó ilé tí ó tó mílíọ̀nù mẹ́rìnlá ó lé tí mẹ́jọ dọ́là àjọ ọ̀hún ẹni tí ó jẹ́ agbẹnusọ Délé Oyèwálé lọ ṣàlàyé nígbà tí ń fèsì sí ọ̀rọ̀ ti Ziva tó sọ níbi tó ti fi ẹ̀sùn kan àjọ náà pé kò fẹ́ ẹ ṣe yàtọ̀ bí ìgbà tó jẹ́ wípé àwọn gan ni wọ́n ti darapọ̀ mọ ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress yálà kí wọ́n dádúró gẹ́gẹ́ bí ẹ̀ka eléyìí tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ziva ló tún ṣàlàyé pé òun ti kéde wípé òun ti kọ̀wé fipò kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti APC bẹ́ẹ̀ lòun sì fi abala ìwé ọ̀hún náà ṣọwọ́ sí àjọ ti EFCC eléyìí tí ó wá fi ẹ̀sùn kan àjọ náà pé ńṣe ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n sì dàbí ẹ̀ka kan nínú ẹgbẹ́ òṣèlú ti ń bẹ lóróyè ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ẹ̀ka ti ìpínlẹ̀ lórí eléyìí tí ń ṣe àbójútó epo rọ̀bì ńlẹ̀ yìí ni ló fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú ti APC wípé ńṣe ni wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ tí wọ́n sì ń pa làpálàpá bẹ́ẹ̀ lọ ṣàlàyé wípé ìṣàkóso Bola Ahmed Tinubu ni ló ti já àwọn ọmọ Nàìjíríà nítàn mọ́. ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún orílẹ̀-èdè ti Russia ni wọ́n ti ṣe ìkọlù láti orí afẹ́fẹ́ tí ó sì pa èèyàn méjìlá tí ọ̀gọ̀rọ̀ èèyàn sì ṣeléṣe lẹ́kùn ti Kyiv eléyìí tí wọ́n ní àti àwọn ẹkùn tí wọ́n rọ̀gbà yé ká ìgbà kẹfà ọ̀tọ̀ọ̀tọ̀ rí láàrin ọjọ́ eléyìí tí wọ́n ní ìkọlù alágbára náà yóò máa wáyé sí olú ìlú ti orílẹ̀-èdè ti Ukraine nígbà tí wọ́n ṣàlàyé wọ́n ní àwọn ẹ̀rọ tí ń gbórí afẹ́fẹ́ jà ni wọ́n ti dìbò lo ẹkùn ti Kyiv àti àwọn agbègbè tí ń bẹ ní àyíká rẹ̀ fún bí ọjọ́ márùn-ún gbáko ní àlàyé ọ̀rọ̀ wọn ni ìkọlù náà ló ṣekú pa àwọn tí ń gbé lágbègbè bẹ̀ tó sì ba ilé òun dúkìá ọlọ́pọ̀ yanturu jẹ́ níbàámu pẹ̀lú àkọsílẹ̀ ìròyìn wọn ni ìgbésẹ̀ ọ̀tún náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ẹ̀rọ agbórí afẹ́fẹ́ jà tí orílẹ̀-èdè ọ̀hún ń lò ni wọ́n tí ní àǹfààní àti dẹ́kun ìṣọwọ́ṣiṣẹ́ wọn ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè ti Ukraine Andriy Sybiha lọ ṣàlàyé wípé ilẹ̀ ti Russia nílò ẹ̀rọ agbórí afẹ́fẹ́ jà àti àwọn ọ̀pá ìjagun eléyìí tí wọ́n fi ṣe àfojúsùn sí àwọn ibi tó jẹ́ ibi ṣàǹkóṣàǹkó tí àwọn ènìyàn ń gbé àti ojú ọ̀pá ọkọ̀ ojú irin eléyìí tí ó sì jẹ́ ìkọlù alágbára tó sì jẹ́ wípé yíwọ̀n gan-an ni ló ń jẹ́ kí ẹ̀ka ti orílẹ̀-èdè Ukraine kí nǹkan máa jẹ́ kí ó pẹ́mẹ́ lápá abẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí àwọn orílẹ̀-èdè láti ilẹ̀ òkèrè sì ń dá sí láti jẹ́ kí ogun omi ni kò ṣe sóore lábala ti aré ìdárayá ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbàọ̀jẹ̀ ilẹ̀ nàìjíríà eric chell ni wọ́n ní ó ti yan àwọn méjì kan bright osebagbe àti deniran ortega gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ akọ́nimọ̀ọ́gbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní yóò máa ṣèrànlọ́wọ́ fún nínú ikọ̀ tí ó kó sòdé lọ sínú ìdíje ti olympic wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ẹ̀ka ètò ìròyìn eléyìí tí ó sì wá láti ọ́fíìsì ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ètò eré ìdárayá nílẹ̀ nàìjíríà yun kọ́lá daniel chell ẹni tí wọ́n ṣàlàyé wípé ó mú ṣáṣá nínú iṣẹ́ rẹ̀ ni ó ṣàlàyé pé òun yan ọ̀tẹ̀gà
ati bright gege bi awon ojene odomode akonimogba ti won si ti se gudugudu mejo ohun yaya mefa leka ise ayan layo lati sepo pelu ohun bo sile je bi pe chel ene o tun salaye ohun to ni se pelu oro re fun awon adari ti ajo to n boju ti re idaraya ile nigeria awon ipinu re ati pe bi o se yanyo lati kopa ninu dije ti olympic be lo salaye pe ibudo igbarade ni yo de sisi ni kope kope ye nilu abuja ti awon ti won si kopa won bere cinema wa sinu igbarade ohun kin to ma lo egbo awon koko to suyo ninu iroyo ohun lekan si Are Tinubu lo soro lori edagba soke otun lori igbelewon ate ihun to ti dagba soke si da merin o le tin merin ati meta to si salaye pe eka ti oko wo kekeke ni o tun gberu se amu wa fun yin pe eni ti o je omo oye sipo gomina labe egbe oselu ti accord oriyomi amsat lo se abewo si ekan ni ti lagelu fm orilede russia ni won se kopa awon eyan meje lanu kolu otan lekun ti kif ni ojo kefa ototo ti kolu alagbara won to ti waye labala ti are daraya lati te si yin leti pe eni ti o je akonimo gba fun iko agbabolu agba oje le nigeria eric chel eni o ti yan awon amugbalegbe meje to je omo ile nigeria fun awon iroyin ya ati iroyin mi to nti kaniye jade ele kan si wa lori tako agbaye pelu itana www.lagelufm.com be ni ese le tele wa lori at 30x pelu itana ti lagelu fm 96.7 tabi ke feran wa lori at 30 banidore yun facebook loju ewe lagelu fm 96.7 tunde Olawuwo ni olotu iroyin ye pelu iranlowo Babatunde Moronkeje Seun Aribikola en lo tin royen e seun temgowa e ma yase oni o so masure

ayé kì í para orí láyé wọn ń pa kábíyèsí olódùmarè lórúkọ olóòtú ètò yoga wa kébúgè ogun àgbáyé tí gbogbo èèyàn ń gbósùbà fún àti lórúkọ gbogbo ikọ̀ sóògbùmọ̀ pátápátá ní tilé toko níbi gbogbo tí ọlọ́run bá mi ní kí atẹ́gùn ìkànnì yìí kò fẹ́ dé adéọ̀sùn ti dé ọmọ yín pàdé yín èèyàn yín ẹ̀jẹ̀ yín alájọjẹ alájọmọ alájọlọ alájọbọ alájọsùn alájọjí ẹ̀jẹ̀ yín gangan tí ò dalẹ̀ yín tẹ́yìn náà ò dẹ̀ dalẹ̀ rẹ̀ pàdé yín nìyẹn o ó wà ń bí tóbi lọ́ba ọmọ ìyá àfẹ́ dúró tì mí gbágbágbá àti ọlámilékan láwo infinity a ṣe bá a ti máa ń ṣe lórí ètò fún tòní dọ́lápọ̀ ọmọ líle ọmọ tó sharp ọmọ tó good lámojú ẹ̀rọ tá a jọ ṣètò yìí pọ̀ ẹ̀mọ̀kò nígbà tá a bá fi kú ńbẹ àṣìṣe adémọlá ó ti gorí ètò yóò dẹ̀ gorí ètò yóò jókòó tí wàá tá a jọ máa wò ó tá a jọ máa ṣe. ẹ kú léwọ̀n ẹ̀yìn tèmi ẹ ń sọ lórí káṣẹ̀ báyìí jẹ́ ń wo ẹ mọ̀ pé tó bá ti dọjọ́ tuesday ẹni bá jẹ káṣẹ̀ ẹ tún máa ń gba richard card. àwa kọ́ la tó bẹ́ẹ̀ ọlọ́run ló tó bẹ́ẹ̀. ẹ jẹ́ ń sáré wo èèyàn bíi méjì gan sí mẹ́ta tí màá fún richard card. ẹ wo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń play rẹ̀ gan jẹ́ ń tún ṣe báyìí ètò tòní tún yàtọ̀. ẹ̀yin márùn-ún tẹ́ ẹ bá kọ́kọ́ play rẹ̀ ẹ kàn dá síbẹ̀ tí n bá ti rí ẹ kàn send receipt àbẹ́ screenshot sí mi yín kì yín pé ẹ̀kúṣẹ́ òdì chat card belenja ni màá fún yín láti kì yín kù mórè orí facebook lágẹ̀lú fm 96.7 fm táwa yìí mo tún rí mickey ọmọ ìpínlẹ̀ ń bẹ̀ ó dúró kakaraka láti àpáta gàǹgà wọn ló ti mú yẹ. bá mi aláàánú mi olóore mi mọ́gàjí òjò tìjà ní ọkọ̀ alájà fatima pèkẹ́ bàbá bò ní ọmọ tójọ́ mẹ́ta ẹni sunkún ẹ̀dẹ̀ ní irú àná. ọmọ yìí dẹ̀ ń fún wa lẹ́bùn mi ò lè kì í tán. alhaji kabiru yaro baba mo kí yín o ẹni tán ẹ dẹ̀ máa tàn ìbá yín ìbọn ọlọ́run. olódùmarè kò ní jẹ́ kí ajé ò fi gbogbo wa lẹ̀. mọ̀mọ́ fọlákẹ́mi fádùgbàgbé ìyá dá.

0805 ẹ̀yin tẹ́ ẹ bù mọ́ tẹ́ ẹ gbédè tẹ́ ẹ mèdè ẹ̀yin yẹn ni kẹ́ ẹ pè mí o ètò tò ní a fi múnú ara wa dùn ni a sì fi jọ kẹ́kọ̀ọ́ torí pé ohun gbogbo tá a bá ṣe ẹ̀kọ́ là ń kọ́

0: àánú ni owó tán fún wa náà a fẹ́ fún yín padà ni ẹ lọ ta káàṣì ẹ báyìí bẹ́ẹ̀ bá ti lè ta tó mẹ́rin ẹ send receipt sí mi màá fún yín lówó richard card owó tán fún wa anthony bodrin ló fún wa lówó ìyá àṣírí náà láti bí oṣù kan mọ̀ ìyá àfẹ́ gbé lọ ló tún gbé padà ìgbéró tó fún ìyá àfẹ́ ní ìfẹ́dàpọ̀ amúlòkó kó lówó lágẹlú ni ó yẹ jẹ́ bẹ̀rẹ̀ tó fún tòní 09123708675 lẹ́fí máa pè wá bẹ́ẹ̀ bá ti pè mí ìbéèrè lẹ máa mú ọgọ́ bẹ́ẹ̀ tá a dẹ̀ béèrè lónìí àfi téèyàn ò bá gé olólùfẹ́ wa ni olóhùn ò ní mọ̀ hello mama e ba n soro oke
1: pole fe kweto
0: yes ma
1: arabin temi tope lati abe okuta
0: mama n bo ni ti soro yin bayi awon ibeere ti n benle se fe dahun re ni abe fe ki wa
1: mo fe ki mo de ti ni fe dahun beere
0: o ya e fe ki mi ẹ̀dẹ̀ tún fẹ́ dà ń béèrè wọ́n kí ẹ̀yẹ́
1: ẹ̀yẹ́ máa wà wọ́n máa fẹ́ lágbára lọ́wọ́
0: àṣẹ o àwọn náà ń ṣàṣẹ èyẹ́ ẹ̀fẹ́ lẹ́sẹ̀ bẹ́sẹ̀ ń kíwà yìí ìbéèrè ní kẹ́ mú ìbéèrè kẹlò ó
1: ìbéèrè kẹrin
0: ìbéèrè ìkẹrin
1: bẹ́ẹ̀
0: mọ́mọ́
1: ṣá
0: ìbéèrè kẹrin yìí ó mà ní ṣe pẹ̀lú ìkànnì tá a wà yìí ṣé n bèrè
1: ṣé mo lè mú mi
0: ẹ̀yin lè mú kẹ́ni ṣe bí mo sọ fún yín
1: ẹjẹ mú mi
0: irú àkóso orí ọ̀fẹ́ yan ẹ̀ lè máa bá ṣé máa bá examiner yín dùú wọ́n ní ọjọ́ wo oṣù wo ọdún wo wọ́n dá ìkànnì lágẹlú 96.7 fm sílẹ̀ abala anu ó tún ní abala b wọ́n bèrè gómìnà wo ní bẹ lórí oyè nígbà náà kí lẹ sọ lẹ ń sọ 2015
1: bẹ́ẹ̀ni
0: gómìnà wo ni wọ́n ń bẹ lórí oyè nígbà náà
1: 2015 bàbá àkàndé
0: adébáyọ̀ àkàndé ní bẹ lórí oyè ẹ ṣe
1: àwọn ló ní ajúmọ̀bí
0: ìyá
1: olóògbé ajúmọ̀bí
0: ìyá ọjọ́ wo oṣù wo ẹ dáhùn rẹ̀ pé ọdún lẹ mọ̀ wọ́n ti lọ.
1: ìkọkànlá ní ọdún.
0: ọjọ́ ìkọkànlá ní ọdún. ọjọ́ wo oṣù wo nọ́dà ìkànnì lágẹlú fm sílẹ̀ ọjọ́ wo oṣù wo ọdún wo ńlá béèrè. wọ́n ti yíjọ. ìyá ń pé bàbá ó yá ń gọ́gù ẹ̀ ni kò sí ní dé. Òsíndéyìn bẹ́ẹ̀ lórí Facebook tí ò ní gbé wá.

0: 0803703705. Hello.
1: Hello,
0: Ekweto. Ẹ mọ̀ Ekweto, mọ̀ mi. Ìyá dáadáa.
1: Ìyá lọ́lọ́dọ́ ni o.
0: Ìyá aláfọ́fà mo ti ẹ̀ pé.
1: Ẹni lè pa Adépọ́jì dàtọ́ lálàbò lódó.
0: Ìyá, ṣé ẹ fẹ́ mú béèrè ni àbẹ̀ fẹ́ dáhùn tilẹ̀?
1: Ẹ jẹ́ mú béèrè tèmi. Ojú àwọn làwọ́ fi gbọ́ bẹ̀. Ìbéèrè kẹjọ.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mọ̀mọ́, ìbéèrè kẹjọ tẹ́ ẹ mú yìí, mo bá yín dúpẹ́. Ṣé iná àbára yín dúpẹ́? Ẹ tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ fara yín.
1: Alihamdulilayi.
0: Téèyàn bá ṣe alihamdulilayi, alihamdulilayi, kí ni yóò sọ ọgbẹ̀ yẹn?
1: Alihamdulilayi rọ́bìlì alamin.
0: Ẹ gbọ́, ìbéèrè kẹjọ tẹ mú ìkẹrin wà lẹ́wọ̀ ẹ̀ dáhùn rẹ̀ àbí? Ẹyá, ìkẹjọ yìí, wọ́n ní kí ẹ dárúkọ àwọn ènìyàn méjì méjì tí ń ṣètò ní ìkànnì yìí tí wọ́n sì jẹ́ mẹ́ta pẹ̀lú ètò wọn tí wọ́n jẹ́ méjì méjì.
1: Bàbá mọ́gàjì kọ́ ló lóòtú.
0: Mọ́gàjì kọ́ ló lóòtú. Ta ló jọ ń ṣètò?
1: Àwọn àti Bọ́lá ti bàbà.
0: Wọ́n jọ ń ṣètò. Ṣé Bọ́lájí Bambam jẹ́ Bọ́lájí Bambam jẹ́ pìsẹ́ńtà?
1: Ẹ máa gbọ́, ẹ máa gbọ́.
0: Wọ́n ti lọ, wọ́n sì ní máa gbọ́ ni wọ́n sọ̀rọ̀.

ọjọ́ wo oṣù wo ọdún wo la dá ìkànnì lágelu 96.7 FM sílẹ̀. Mo ti dá gómìnà tá a dá lẹ̀ nínú ìjọba wọn, mo ti sọ̀rọ̀ fún yín ẹ̀ má wulẹ̀ tún lọ bẹ́ẹ̀.

0: orí.
1: Dandan a o ṣe ti wa.
0: Orí o.
1: O ya ohun olowa nbe mo nbo le ti cash e bayi. Hello.
2: Hello, e ka so.
1: Mo mi e ba nsoro oke.
2: E ka so.
1: E ka so ma.
2: Lati oye ronke lati awe ni o.
1: Mama oye ronke lati awe.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wà ńlẹ̀ ó yẹ bá ń dáhùn rẹ̀.
2: Mi ìmọ̀ yẹn o.
1: Ṣé bẹ́ẹ̀ ni irú ǹkẹ́?
2: Bẹ́ẹ̀ni.
1: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wà ńlẹ̀. N tá a béèrè ń bẹ̀ ò le. Jẹ́ fáwọn tó bá mọ̀ láàyè ìgbà náà. Ẹ̀kọ́ la fẹ́ kọ́ lórí ètò kì í gbogbo ẹ̀kọ́ àwọn tẹ̀ ti lọ. 09123708675 Only Facebook Lagelu 96.7 FM. Hey, wrong can I touch you? I want to let you Lagelu sile ni ojo kewa osu kewa odun 2015 lati owo ba Muritala Kande. Okay, Adeniyi Bisola won ni February 1 da le o. Wọ́n ní gọ́vnà Abiola Ajimobi sì ni 2015. Abdulgafari Opeyemi wọ́n ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2015. Ọmọbọ́láńlé Taiwo wọ́n ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2015. Ọ̀kẹ́ Adeniyi Bisola wọ́n ní February 1 2015 ni wọ́n dá iléeṣẹ́ Lagelu FM sílẹ̀. Lagelu FM ọjọ́ wo oṣù ọdún wo ni wọ́n dá sílẹ̀. Orí Facebook ni ẹ ti fún wa lẹ́sì. Ìbéèrè kẹjọ ń bẹ ńlẹ̀ bá ìyá rẹ tó mọ̀. Hello. Hello, ẹ kúrọ̀ lẹ́ o. Yes sir, bàbá mi.
3: Ẹ kú ètò.
1: Yes sir.
3: Yàtọ̀ ẹ̀ pé ẹ ní láti ìlú ìbẹ́ni mi o.
1: Iṣẹ́ yẹn o rò ọmọ ẹbẹ dí mọ́kọ́.
3: Bẹ́ẹ̀ni.
1: Bàbá ṣé ẹ máa ń gbọ́ ìkànnì dáadáa?
3: Àwọn máa ń gbọ́.
1: Wọ́n ní kẹ́ẹ̀ dárúkọ àwọn èèyàn méjì méjì tí wọ́n ṣètò kẹ́ wá dákọ̀ ètò mẹ́ta tó ń ṣe. Ẹ dárúkọ àwọn èèyàn méjì méjì tó ń jọ ń ṣètò pọ̀.
3: Lẹ̀mí àti Lẹ̀mí.
1: Òde ní kí ló kọ ètò wọn?
3: Tọ́wọ́ ń yá.
1: Rẹ̀mí àti Rẹ̀mí.
3: Bẹ́ẹ̀ni.
1: Ó yá. Ìkejì ńkọ.
3: Kí la rí gbọ́?
1: Kí la rí gbọ́?
3: Bẹ́ẹ̀ni.
1: Àwọn ò ní ṣe.
3: Kíní Alájọ̀ Ògùn Ètò àti Títí Layọ̀.
1: Títí Layọ̀.
3: Àti Fọláṣà Adé Àjàlá.
1: Ẹni Títí Layọ̀. Ó yá, mò ń gbọ́ yín.
3: Gúdú gbẹ ìròyìn.
1: Gúdú gbẹ ìròyìn, ìròyìn ṣètò ìròyìn mi. Hello.
3: Ó pọ̀
1: àpẹẹrẹ yìí. Dáhùn náà máa mo nígbà tí dákẹ́ ní àdẹ̀ lásìkò tó pọ̀. Aago márùn-ún lá parí àsìtún fẹ́ yí káàṣì ẹ̀.
3: Ẹ̀rántí
1: kan yòókù. Àwọn èèyàn méjì méjì tí wọ́n ń ṣètò pọ̀ tó sì jẹ́ ètò. Ètò mẹ́ta péré ni ká ẹ dákọ. Bàbá ti lọ. Mo ń bà lórí rẹ̀. Lórí ti káṣẹ̀ káṣẹ̀ ẹ̀ ń

0: 0806 786 7575 nọmba tí wọ́n bí gangan nìyẹn sọ bù mọ́lẹ̀ tó tẹ́ ń gbọ́ adéọ̀sùn olúwakayode látọkùn ẹ̀. Hello.
1: Hello. Ẹ mọ̀ káàsán
0: máa.
1: Ṣé màá rọ ní pọ̀ láti lọ́ra ni o?
0: Láti lọ́ra?
1: Bẹ́ẹ̀ni.
0: Màmá ṣe mọ́ ń gbọ́ wa dáadáa, ṣe mọ́ ń gbọ́ lágelu ṣá?
1: Dáadáa ni màmá ń gbọ́ yín.
0: Dáadáa làwa náà ń gbọ́ yín o.
1: Olùwàsí.
0: Àti dúpẹ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ́ wà ńlẹ̀.
1: Ẹ bèrè.
0: Wọ́n ní ká ẹ dárúkọ ètò mẹ́ta tí àwọn ènìyàn méjì ṣe àti orúkọ ètò wọn àtàwọn tó ń ṣe.
1: Rẹ̀dí àti Rẹ̀mí sọ́wọ́ ń yá.
0: Ó dé ní.
1: Ọjọ́ Tíze àkọ́kọ́ Wẹ́ẹ̀dẹ̀.
0: Ò ń gbọ́ yín.
1: Kí la rí gbọ́ Fọlásadé Àjàlá àti Sínà Aláyò ìlú Òkú Èdè lọ́jọ́ Sunday àti Tuesday.
0: Ó dèjì.
1: Ẹlẹ́ẹ̀kẹta, ó yàtọ̀ ọ̀rọ̀ àti Fọlákẹ́mi Maiti lọ́jọ́ Wẹ́ẹ̀dẹ̀ àti Tọ́sídẹ̀ kí la rí gbọ́ làwọn náà wọ́n ṣe.
0: Ó dẹ̀ ta.
1: Ẹta náà lọ́dẹ̀ Adéọ̀kú.
0: Màá fún yín ṣùgbọ́n ẹ mọ̀ pé ti mú kílárígbọ́ ti lọ nígbà tẹ́ ti lé dárúkọ. Kí ẹ pè é.
1: Mo ní kílárígbọ́ Plateau.
0: Ìrọ̀ ojú mọ̀ sọ ni pé.
1: Ẹ̀lọ́kẹ́mi máa ti àdékéjọ́ yàtọ̀.
0: Ẹ̀lọ́ mọ̀mọ́.
1: Àgbẹ̀
0: o. Prógáàmù kan kílárígbọ́ ni kíní kílárígbọ́ ni kejì. Pìsẹ́ńtà bẹ̀ ló yàtọ̀. Ẹ ti mú kílárí gbọ́ ètò míì mo tún retí kẹ́ ẹ mú.
1: Ẹ ti máa fún mi bẹ́ẹ̀.
0: Ní tí mò ń sọ náà nà ó yá ẹjẹ́ gbapẹ́ gbà kíní.
1: Ẹgbẹ́ ó ṣe yẹ ṣe.
0: Ìkejì ìbéèrè kejì rèé. Pìsẹ́ńtà wo ní ọjọ́ àti oṣù tí wọ́n jọ bí wọ́n papọ̀ ní ìkànnì Lágelú FM?
1: Ọgọ́sì tí a ṣe tẹ́lẹ̀ wà rántí ọjọ́ yẹn mú ẹdá pẹ̀lú
0: ọ̀gbìn mọ́ òtítọ́. Ọjọ́ wo oṣù wo kẹ̀dẹ̀ sọ kẹ̀dẹ̀ dákọ̀ àwọn pìsẹ́ńtà yẹn?
1: Ọgbìn
0: tí a lò tán ṣe ẹ̀rántí ọjọ́. Ẹ̀rántí ọjọ́ wọn. Ẹja fẹ́ lómi láàyè.
1: Ó dàbọ̀.
0: Ìyá ni ó dàbọ̀, èmi náà ni ó dàbọ̀. Ìjọ lápọ̀ gan ni ó dàbọ̀. Zero nine one two three seven zero eight six seven five nọmba tó wọ bí tí wọ́n fi ń pè wá gangan òun náà nìyẹn o. 09123008675 ẹ̀yin tẹ́ ẹ bá bù mọ́ ni ẹ pè wá o so bù mọ́ lè tò yìí. Yáyìn ti dá àwọn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́.

lálẹ́ ọjọ́ Sunday. Ìran ìgbọ́n alẹ́ rẹbẹ. Àwọn ètò kan ń bẹ tẹ́yìn ò gbọ́dọ̀ miss tí wọ́n jẹ́ méjì méjì ní ìkànnì yìí. Ìbéèrè tí mo bi màmá yìí tí wọ́n mọ̀ Ṣínà Aláyọ̀ àti Fọláṣadé Àjàlá nájọ bí wọn ní ọjọ́ kan náà oṣù kan náà. Ẹ̀rí pé mo ti sọ o. Ṣùgbọ́n lórí Facebook Lágẹ̀lú 93.79 ìbéèrè tí mo fi bẹ̀ máa dáhùn rẹ̀. Gbọ́n yín dẹ̀sí ń dáhùn rẹ̀ mi ò fojú di yín òun ń bọ̀. Ẹjẹ́ ń ṣe báyìí ta ló fẹ́ jẹ káàṣì ẹ̀ fún tòní báyìí *347*1004*2#. Àsìkò ti lọ. Bó ni a ti ṣe? Ẹ jẹ́ fún èèyàn méjì sí mẹ́ta láàyè ìṣẹ́jú bíi márùn-ún. Ẹ gbọ́ bí ẹ ti ta káàṣì ẹ̀ rèé o, ẹ gbọ́ dáadáa o. Ẹ tẹ *347*1004*2. Ẹ wà fi ààṣì kun. *347*1004*2. Ẹ sẹ́ndì ẹ̀. A bí yín pé mélòó lẹ fẹ́ ta? *500 lẹ́yọkan. *347*1004*2#. Ìyẹn sẹ́ndì ẹ̀. Ó máa bèèrè pé mélòó lẹ fẹ́ ta? 500

0: right, it's still 96.7 Lagilu FM. Got the top radio. Tell you about your channel that happened. Lagilu FM 96.7. You know, level 13. All right, hello, the caller.
1: Hello.
0: Hello, sir.
1: Okay.
0: Yes, sir.
1: Are you okay?
0: Yes, sir. Ni odun meta seyin abi Alright, we will continue with the rest talking points tomorrow, God willing. We'll talk about the opposition coming together, as the oppositions, they do everything possible to come together to wrestle power with Mr. President. And Atiku don't promise again. He talks, say once he enter, he go end governor's control of local government fund. Hello,
2: Mr. Fayos.
0: Yes, sir.
2: Ti àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ṣe pàdé lánàá sẹ́nu lè kò ní èmi ò jọ ń dáwọn láàmú.
0: Wọ́n mọ̀ ní yókò.
2: Ẹja mọ̀ wò bọ̀. Èmi sámọ̀ pè sí ìmúṣẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.
0: Fíìmù yẹn ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.
2: Ọ̀rẹ́ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Mr. Fayos. Èmi ọ̀pẹ̀ 2027 oṣù bí ẹ̀mí gbogbo
0: wa. Àmì
2: gbogbo wọ́ balẹ̀
0: àárín kúkú kódà lẹ́ni òde yìí PDP láwọn ti darapọ̀ mọ́ ẹgbẹ́ alátakò ajá máa wú bọ̀. Hello.
1: Hello
0: sir.
1: Ẹgbẹ́ ọ̀dọ́ o.
0: Ẹ kú ọ̀lẹ̀ sir.
1: Ẹgbẹ́ iṣẹ́ náà o.
0: Ẹ bá a ṣe pápá pa àrọ́jọ́ Mùsùlùkùn. Orúkọ yín sàn ìbílẹ̀ tí ń pè.
1: Ọ̀nàwá ní àwọn oṣooṣù ni.
0: Àwọn oṣooṣù ké.
1: Orúkọ yìí àwọn oṣooṣù àgàlókè ọlọ́yìn ò dáa.
0: Ìjọba àbílẹ̀ Borí.
1: Ìdó náà ni.
0: Ìdó.
1: Láti Ọlákúnlé ẹsẹ̀ jẹ́ òun náà ni tẹ́ bá ti dé ìkórìtà nílé epo yẹn tẹ́ bá lọ sọ́nà ẹlẹ́rẹ̀.
0: Ẹ
1: wá yà sí orúkọ yìí àga lókè àwọn oṣooṣù sì bà. Ó lọ já sí ẹmí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọlátúnbọ̀sọ ló sọ̀rọ̀ láti àpáta.
0: Ẹjọ́
1: ẹgbẹ́ kí wọ́n wá bá wa ṣe.
0: Ọlọ́run àlọ́ ànídákẹ́
1: lórí ẹ̀. Àwọn alátakò káàtù ní ẹni ipò kan.
0: Ṣé pé àwọn ọkàn?
1: Kó lọ fẹ́gbà fóbi. Wọ́n bá fẹ́ rí ju ara wọn.
0: Ẹ ṣe gan ni ojú òní tì yín. Mú làwọn ti ṣetán o. Ẹja gbé pé yìí gbà pé èyí tí ó kẹ́yìn náà rí. Hello.
1: Hello, Mr. Fayos.
0: Hello, sir.
1: Ẹjọ ọ̀rọ̀ náà wá tí mo sọ fún yín ní Jòwòlé.
0: Ibo ni yẹn sọ? Ibo ni yẹn?
1: Inú òpópó alágbọn opposite yamp opposite amoludun èèyàn tọ sókè inú òpópó alágbọn.
0: Akinyele local government kan rẹ ni ìjọba àbílẹ̀ Akinyele.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí ló ṣe transformer yín? Ṣé transformer yín wà pa?
1: Transformer wa bàjẹ́ àti tìrà míì fún ara wa.
0: Ẹ tìrà míì báyìí. Wọn ò tí gbiná lé àbí?
1: Wọn ò finá lé o.
0: Látọjọ́ yìí náà.
1: lájọ́ yìí
0: lágbẹ̀lú ma kese Mr. Williams ojo no wa lojo Mr. Williams IBDC ma kese won ojo mi ti wa I'll reach out to Mr. Williams hello hello
3: hello
0: hello sir
3: eku
0: ale sir yes sir ami Alright, the last call. Hello.
4: Hello, hello.
0: Hello, sir.
4: Hey, this is Ami. Are you listening, bro? I mean, I'm not sure what I'm saying. And that point, I beg about a woman. What's he, Makibi? On our man, I wonder if you are. Correctly, I'm not Joanna, this is Joy. That's you, you are you. And I wonder about Miss Abayo. Well, I can't buy my car, but if you have a wishing wagon, okay, I know. Kọ́dà kan ọba mi sílẹ̀ wọ́n àwọn ọmọ ọ̀dà tó wọ́n fọ́ àwọn òṣìṣẹ́ bẹ̀ wọ́n ti lọ láti bí oṣù mẹ́rin ní ìdẹ̀ tí òṣìṣẹ́ kankan lọ bẹ̀
0: náà
4: ń ba dúkìá wa jẹ́ ìbò sí ń bọ̀ o
0: wàlá
4: ìbò ń bọ̀ o ìbò ń bọ̀ o wọ́n bá retí ìbò lọ náírà wọ́n mọ̀ fọkàn sí o alhaji adéníwújà ni o ẹ̀kú ètò.
0: All right, ibi ti yo ti roke ni a n le gbe pe kankan ma asiko ti lo arojo musulukun eto ti wo ni eto
5: 96.7

0: àwọn kan ni pé àwọn fẹ́ ṣe mú gègé àti taka dáhùn that's their biro and pen a máa fẹ́ kẹ́ ẹ bá a pín nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i nọ́mbà tẹ́ ẹ ṣe pìtọ́ láìpẹ́ yìí
1: 0070 4545 69 69 37 37 71 71
0: ẹ sọ lẹ́ẹ̀kan wípé ó ní oye táwọn èèyàn máa san tó bá ń bọ̀
1: bẹ́ẹ̀ ni sir
0: tó ní láti ṣe pẹ̀lú registration àwọn nǹkan ìgbésẹ̀ wo náà tún gbé lórí registration tó ń sọ̀rọ̀ yìí
1: $25,000 ni owó tí wọ́n máa san
0: okay
1: wọ́n ti lè bẹ̀rẹ̀ sí ṣe registration
0: láti òní lọ
1: bẹ́ẹ̀ ni sir registration yẹn máa close ní on the 6th ìyẹn ló kú ọ láti program bá
0: ó kàn la that's on sunday week ló máa jẹ nìyẹn
1: ló máa jẹ so wọn ní lè registrar mọ tó bá ti di ọjọ yẹn gangan
0: ẹni
1: sáyè fún registration kankan mọ ọjọ yẹn gangan
0: ọdí
1: six ni registration máa close so account number tí wọn lè san owó sí nìyí láti ṣe registration tán bá ti ṣe tán sanwó yẹn tán wọn máa pe number ti àpẹlẹ kan yẹn wípé orúkọ àwọn nìyẹn o láti confirm wípé wọn rí owó yẹn account number yẹn ni ó pè ní. 65 50 11 49 38
0: okay lẹ́ẹ̀kan sí
1: 65
0: okay
1: 50 50 11 11 49 49 38
0: ẹ bá a pè lẹ́ẹ̀kan sí then orúkọ wo ló máa gbé jáde
1: 65 65 50 50 11 11 49 49 38 ó máa gbé àgbàlá ìwòsàn ẹ̀dá kẹwàá
0: àgbàlá ìwòsàn elder care ló máa gbé jáde account wo gan rí ní pàtó
1: ó pè
0: ní account sí
1: so
0: number wo ni kí wọ́n pè sí tí wọ́n bá di sanwó tán wọ́n sì fẹ́ confirmation látọ̀dọ̀ yín
1: 0070 070 45 45 69 69 37 37 71 71
0: ẹ bá a pè lẹ́ẹ̀kan sí
1: 0070 070 45 45 69 69 37 37 71 71
0: nọmba tí wọ́n lè pè sí nìyẹn
1: bẹ́ẹ̀ ni sọ
0: ẹ sì ní pé ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń sọ̀rọ̀ yìí pé yóò wáyé níbo ní pàtó
1: ó máa wáyé ní sanyo bus stop ní àgbàlá ìwòsàn
0: sanyo bus stop lágbàlá ìwòsàn
1: níbi gangan ni a kalẹ̀ sí
0: ẹ bá ju ibẹ̀ lẹ́ẹ̀kan sí.
1: láti ibi tẹ bá ti ń bọ̀ láti ìlú ìbàdàn bó jẹ́ ìwòròdú ni bó jẹ́ ní garage bó ti jẹ́ pé kúlẹ̀ yìí ti ń bọ̀ tẹ bá ti sọ pé sanyo bus stop ni ń lọ tẹ bá ń bọ̀ láti bóyá bí ẹ̀ ń bọ̀ láti
0: ìkọ̀ọ̀nà ìbí sí. à ń tí ń bọ̀ láti challenge kọ́ láti ìgboro ìbàdàn láti
1: challenge wọ́n kàn máa funa.
0: Okay.
1: Sí ọ́dásáìdì
0: okay sí ọ́dásáìdì
1: bẹ́ẹ̀ ni wọ́n fúnà sí ọ́dásáìdì
0: àwọn tí wọ́n bá ń bọ̀ láti ìwòrò
1: ibi tán ti sàn
0: gangan ibi tán ti sàn gangan
1: ni bẹ́ẹ̀ ni kò mọ̀ ẹ́ ti rí signboard yẹn
0: àwọn tó ń bọ̀ láti ọ̀nà èkó ńkọ́
1: tán bọ̀ láti lagos wọ́n máa fúnà sí ọ́dásáìdì
0: okay sí ọ́dásáìdì
1: bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ ń bọ̀ láti bóyá bí ẹ̀yin girama àbí ní ìgboro
0: ìbàdàn
1: náà
0: ni ẹ

ẹ̀rẹ́ yìí àpọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: padà yín aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbà kò gbàmọ́ nígbà tọrọ gbani gbangba láwùjọ àwọn àgbààgbà gbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbà gbádá lọ́wọ́ alágbádá sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣùgbọ́n yàkàtà ní ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ìta àgbẹ̀ tó ta kan gbangba sí gbangba wálíà yíká àgbà ńlá ayé tẹ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wá ń dédé àkókò yìí a máa tún kéyìn kó rọ̀lẹ́ o ẹ kò dédé àkókò tá a wà yìí bàbá ní ka kéyìn káàárọ̀ tàbí ka kéyìn kásán ó ṣeéṣe kọjá wípé àkókò tí kíní ọ̀hún yí sí lọ́dọ̀ ti yín o lè má jà àárọ̀ ló bọ́ sí ó sì lè má jọ sàn ẹyìn ẹ wá já kó gbogbo ẹ papọ̀ ká wá sọ pé ẹ kú dédé àkókò yìí àkìyìn káàbọ̀ ságbàlà òdìdẹ rẹ ẹ̀yà tọpinpin nìkànnì tìlágẹ̀lú 96.7 fm nínú ìbàdàn òkè tó ga ju àwọn òkè náà ni ilé funfun báláwú ilé kábíyèsí ọba amútàlá lágbègbè fẹlẹ̀lẹ́ àyín náà ni alágbàlá òkèyìn náà ni o túnde ọláwo lolóòtú ètò yìí azeez adémọlá bàbá ló ńlá tó ju kábíyèsí ilẹ̀ ẹbí kan lọ lamójú ọ̀rọ̀ ti ń bẹ fún sáà tàwa yìí ayọ̀mídé lọ sìn ní bẹ lẹ́ka àti social media tẹ́fì máa láǹfààní àti wò wá lórí ìkànnì facebook live and direct nírọ̀lẹ́ tòní yíká àgbàlá ayé comrade náà ń bẹ ń kalẹ̀ ṣé wọn àríbi kọ́lá ló kọ́ mi èmi lò torí ìjókòó náà agbádá ńlá mi lẹ̀ǹpẹ̀ níwájú olódùmarè ọmọ ajípò lọ́wọ́ pátátátá iná ń jò ògiri ọ̀sá iná gorí ilẹ̀ fẹ́jú tótó ẹ káàbọ̀ sórí ètò yìí bẹ́ẹ̀ bá wojú aago yín hẹ́rì pọ́jọ́ ọ̀hún rebi àná ọ̀run sì ń rebi àtiwọ̀ ká má ti ìgò rí ètò ní bí ìgbà tẹ́nìkan tọwọ́ ba aago lójú tí sì ń fà á tí kinní ọ̀hún sì ń sáré tètè àwọn ọ̀nà kùnkùn dún ètò lọ lónìí lóní pápá torí ń ta kó wá pọ̀ díẹ̀ mo kí ọ dáadáa ẹ̀yin tẹ̀ ń láǹfààní àti gbọ́ wa ńlẹ̀ yìí àti lókè òkun alòyìn lọ́gọ ẹnu wọn ní ṣaláì dúpẹ́ ẹ̀yin èjìká tí ò jẹ́ kí aṣọ kọ bọ́ lọ́rùn nígbà bá dàgbọ́n bẹ̀hùn ẹ gbọ́ dáadáa ọ̀rọ̀ kan ń bẹ tá a ti ń pòpọ̀ tá a sì ń ṣèwádìí ẹ̀ lóní mẹ̀lọmẹ̀lọ ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ ètò yìí ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ ṣèwọ̀n àríbi kọ́lá the special one ẹ ti mọ̀ pé ṣọ̀túnṣòsì má babì kan jẹ́ oníṣẹ́ ìtọpinpin tọ́lá pọ́n jàní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ tó kọjá ni kinní ọ̀hún ti gbìnà yá tá a ti bẹ̀rẹ̀ níkànnì kejì lórí ètò wa tá à ń ṣe ń bẹ̀ lórí ọmọbìnrin kan àbí ká sọ pé arábìnrin ni tó ń bá ti bàlágà ti kú lọ́mọbìnrin arábìnrin kan tí wọ́n níṣẹ́ tó wọ́n yàn láàyò ń tiẹ̀ àṣìṣó máa gbọ́ mi dáadáa wọ́n ní bọ́mọ bá sọ bí èèyàn bá sọ pé ọmọ ọ̀hún ṣàìsàn bọ́yá ọmọ bí ọmọ oṣù mẹ́sàn-án ọdún kankankan ọlágbára pọ̀ o tí wọ́n sì gbé lọ wọ́n lágbo ní ń tà òré ń tí alágbo ẹjẹ́ ńlá gbogbo ẹ̀ mọ́lẹ̀ àti mú bọ̀ látọjọ́bọ̀ tọ́sídẹ̀ ńgbà tẹnubọ̀ lọ́jọ́bọ̀ náà láǹfààní àti yanjú ẹ̀ tán dáadáa ṣùgbọ́n abá débi kùnkùn dùn o ṣùgbọ́n fẹ́yìn olólùfẹ́ ti apá abí náà tẹ́ ẹ̀ láǹfààní àti gbọ́ wa ń kàn ní kejì nígbà tá à ń ṣètò lọ́wọ́ àátú pẹrẹpẹrẹ kinní ọ̀hún lẹ̀ alágbo àgbo ìbílẹ̀ à ń jáwé à ń wagbo à ń ṣe gbogbo ẹ̀ lọ́tùn ún lọ́sì lágbègbè kan tí wọ́n ń pè láríyọ̀ ìta gbangba àríyọ̀ ni lọ́nà amúlòkọ bẹ́ẹ̀ bá dáríyọ̀ báyìí bí àwọn ọlọ́kadà máa ń dúró sí lápá àlàáfíà ẹ rí ilé ọ́fíìsì àkàn méjì tó dojúkọ títì báyìí ilé àkọ́kọ́ ni òré ń tí alágbo ń lò ti fi ń ṣiṣẹ́ láàbì tí ń ṣe ìyọ́ wá táṣìírí gangan à ń bọ̀ wá bẹ̀ náà ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gan ní pàtó wọ́n níbẹ̀ èèyàn bá gbọ́mọ lọ sọ́dọ̀ òré ń tí alágbo pé ara ọmọ yìí ọ̀yá ìkókó ní nkankan yóò sì kọ́kọ́ gba owó lọ́wọ́ yín ná bíi 10,000 yóò ní wọ́n fẹ́ẹ́ fi kọ̀ǹsọ́ọ̀tì àwọn ọ̀yá ẹ mọ̀ bí ìgbà tí èèyàn bá lọ sọ hospital tí wọ́n lẹ́ sanwó hospital card ìyá àbejì kan ń bẹ tó bímọ True CS iṣẹ́ abẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀ lọ́dún 2022. Taiwo ọmọ yìí ara rẹ̀ wá dá. Tẹ epo ṣù mẹ́sàn-án látoṣù mẹ́rin náà ti kò sí ọrùn rẹ̀ ò dúró, wọ́n sá ní àléébù. Wọ́n ti náwó náwó nára. Ẹnìkan lọ wá júwe pé ṣé mọ̀ ìgbìyànjú ọlọ́wọ̀n kájò. Ẹ lọ sọ́dọ̀ òre ń tí alágbò ńgbà wọ́n sì kàn sí lóòótọ́. Ó ní ọ wá sílé àwọn ló sì yẹ wò. Ọmọ yìí ẹ kọ́kọ́ san owó kan náà wọ́n fi bẹ àwọn ọ̀yá léèrè bóyá ká dá wọlé. Wọ́n sì sanwó ìlú lọ́wọ́ á gbà fún owó iṣẹ́ gangan ó ní 200,000. Bàbá ọmọ ní 200,000 àwọn ti náwó lọ hospital jù bẹ́ẹ̀ lọ bọ́ọ̀ bẹ́ẹ̀ rí kinní yìí ṣe ìfọ́n 300,000. Ó ní ẹ̀tú dànù ẹ ti dé ibi tí solution wà báyìí. Ẹ wo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi kí n má bàa fọ̀rọ̀ gùn. Ọgbà ọmọ yìí ó sì lọ jí ọmọ mi gbé tọ́jọ́ ó sì lọ jí ọmọ mi gbé tọ́jọ́ ọmọ yìí tó wọ́n of the same age. Ọmọ tí wọ́n gbé wá pé kó bọ́ òun tọ́jú ó sì pa ó sì ta páàtì ara ẹ̀ fáwọn tí fi ń ṣètùtù ọ̀la. Wọ́n wá lọ sí ṣọ́ọ̀ṣì kan ná léńdé wọ́n ní wọ́n ń ṣàdọ̀dún ẹ̀rí ń bẹ̀ lọ́wọ́. Ó sì bóun ló ṣe stọ́dì pé àwọn ọmọ yìí jọra wọn. Ẹyọ kankan o àwọn tó ṣe bẹ́ẹ̀ fún wọn fẹ́ lé ní àwọn tọ́wọ́ ti tẹ̀ báyìí ti tó méje tó gba ọmọ wọn tó sì pa ọmọ ó sì lọ jí ọmọ mi gbé ó fi replace. Ẹ̀yin náà ń ṣe nínú ilé. Wọ́n wá ní tó bá ti di pé wọ́n ti ń bá jiyàn pé ọmọ yóò jọmọ mi dáadáa wọ́n ní yóò sì dédé fúyà yóò sì wọnú ilé nígbà tí òbí padà nínú ilé dé. Ẹ̀yin ohun kinní kan bá sọ fara ayé kinní kan ọ̀run gbà wọ́n láwọn ń tọ̀wọ́ ní láǹfààní àti béèrè mọ́. Tìyá àgbèjì yìí lọ́wọ́ adariwo pọ̀ wọ́n ló ti pa Taiwo wọ́n lẹ́ni tí ń ta tó ń ta àwọn ọmọ tó bá pa fún wọ́n ń pè yùn náà léégún. Òun náà ń gbọ́nà àmúlòkò. Ẹja tẹnubọ̀rọ̀ wọ́n ní ṣe ọlọ́sùn náà pé ọ̀sùn ní fi ń bojú kinní kankankan bí fi ń bojú ni o bọ́ wà nínú ẹgbẹ́ ọlọ́sùn ni o ẹni tó jẹ́ baálé ọlọ́sùn náà ń bẹ lórí ètò lónìí torí àtọjọ́bọ̀ tá a ti tẹ̀ bọ́ta ìpè ọ̀jẹ̀ ń gbádùn lórí fóònù mi. Ẹ kú kàlẹ̀ lónìí o ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Lágelú 96.7 FM Nìbàdàn àṣìṣó jà lọ sí àríyọ̀ lámúlòkọ jà gbálàyé tọ́ṣẹlẹ̀ gan ẹ kú kàlẹ̀.
1: Ọmọ yín àwọn ti pa àwọn ti pa àbẹ̀ tí ọmọ tí òun gbé fún yín òun yọ lẹ́yìn ẹnìkan ní ọlọ́lẹ́ńdẹ́ ní ṣọ́ọ̀ṣì bí wọ́n ti ṣàjọ̀dún ẹ̀ rí. Pé àwọn gbogbo ìgbà tó ń fi sọ fún wa pé òun fẹ́ bá wa tọ́jú ọmọ òun ò tí ì rí ọmọ tó jọ ọmọ wa tó pupa bẹ́ẹ̀ yóò wà lọ máa jí ọmọ gbé ó gbé ọmọ ní ọyọ ó gbé ọmọ ní delta ó gbé ọmọ ní ọjà abudi. Nígbà tí mo dé gan aṣọ tí mo wọ̀ fún pẹ̀lú cape tí mo dé fún mo bá jẹ láti fi confirm tó sọ fún mi pé orí ẹ̀tọ́ tóbi yẹn ètùtù làwọn tẹ́ níbẹ̀ ètùtù ayé pé kí n lọ sin aṣọ yẹn pé ẹ̀jẹ̀ abẹ́ ẹ̀jẹ̀ àti gbogbo àti bó ṣe pọ̀ ọmọ tó ti kún ọmọ sínú ibi tí ó ti lọ ta àwọn aṣọ yẹn ló fi mú ẹ̀jẹ̀ tó fi confuse wa. Ó dẹ̀ dáhùn pé nígbà tó rí i pé mo tún fẹ́ já sí òun lòun tún fi wọnú ilé agbára àwọn lọ láti lọ tún fi nǹkan bánú padà torí mo ti ń sọ pé ẹ tú pampers ìdí ọmọ yìí ẹ sí ẹ̀yìn ọmọ yìí tótó ọmọ yìí pa ṣùgbọ́n ẹ sí ẹ̀yìn ẹ̀ ní ti ẹ̀mọ ẹgbẹ́ lọ́n ṣe fẹ́ tó ṣe lè pẹ̀tù síbi torí mo jìyà. Mo jìyà púpọ̀ ìyá jẹ mi operation mo fi bí wọn láti oṣù mẹ́rin mi ti ní sí mi títí dì sí mo gba owó lórí rédíò nítorí ọmọ yìí.
2: Gbogbo àwọn tẹjọ ń pa àyàn náà gbogbo ti wà ní station tẹjọ ń pa àwọn ọmọ tẹjọ ń ta spare parts àwọn ọmọ tí wọn bá ti pa gbogbo wọn wà gbogbo ẹran àwọn ọlọpàá ti mú gbogbo wọn wà ní station.
0: ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wà ń létẹ̀ sí láǹfààní àti gbọ́ wa ẹja tiẹ̀ ti bí ẹja tí àyín mú ná ayọ̀mídé bá ń gbé píkítọ̀ ọmọ tó jẹ́ Taiwo gangan tí ìyá yìí bí àti ọmọ tí òre ń té tí wọ́n sọ pé lọ jí gbé tó wá fi replace Taiwo tó jẹ́ tìyá àbejì bá ń gbé píkítọ̀ àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn lórí ìkànnì Facebook. Yóò kọ́kọ́ ṣẹ̀yìn náà ní ààyè pé bóun ló ṣe stọ́dì wọ́n lọ kọ́kọ́ wá ń tọ́jú ẹ̀ ń lé àwọn fún bí ọ̀sẹ̀ méje ó ní wọ́n kó píkítọ̀ ìgbà tó fi wá ń kékeré wá bí oṣù mẹ́rin bí oṣù mẹ́fà e mo pomo yi ti pomo odun ka to su meta eh eh a se fi nwo bomo ah o lagba po o eh picture awon beji lo gbe si yi o wa ri picture omo to je gba to mo yen fi wa nkekere eh nbo fi wa ni bi osu merin o ri picture yun nbe ti o da duro bayi eh eh omo keke bi omo osu merin ba o wa gbe se gbe awon eleyi side by side eleyi to pupa ninu awon omo yi in lo omo ti ore nte lo jigbe to wa fi replace Taiwo to ti pa to si ki le fe so le aye awon da bo se ntosi un eja wonu eto gan nisan iye omo yi soro ilekun e ba nsile kun fi omo yi ko tun gbon safefe le kan si e ku kale
3: okay adubo na bayi
1: idi osun tai so fo
3: ni anu loko
1: na loko
3: okay e ma shalaye ba apiku to lu igba te odimo nkan to sele osun mi ki lo sele ma lo sele
1: ole 2022 ode bulo 2023 august 11 ogun ma si hospital to wa ni arimo obi meji obirin meji pelu cs nigbati mo sagbe awon omo yen dile after 5 days ni won discharge wa asele mi mo dile awon ma pe 4 months kan ma joko sayide ni mo ri si ori omo kan ninu won taiwo ori ewu adegbe lo si hospital pada won ko ogun fun wa after hospital o ni confusion arose lo sade omo ni 3 months laje yo after 3 months mo gbe wa sile ati gbe kakikakiri mo de gbe sinu ile mo bi ta fe gbe lo mo ni ojo kan mo ma kan wa wa olopa ijaro o de da n ko ni mo eni ti o le se iruse bayi ko ma se iruse yen o de mu mi lo sibe lari yo o ko ni ki ma so foko mi pe ki lo wa owo ya o de ni ko sibi si mo ti fe ro awa so fun won dadi wa wa ni keni yen wa pe se yi o se o de lo mu ase pe won ma gba 200,000 won de ni to ba se ta ro mo ba ya won fun ni 100,000 owo ope niba to de di ojo yen o ti n kokon gbiyanju eni nile odo wa o sa ni ka ma gbe wo ni ọfiisi won
3: ta lẹni tẹ n sọ
1: orente loruko rẹ ti won pe orente orente ọlọsun alagbo ọlọsun nigba ta de gbe ni ọfiisi ẹ o ni ki n lọ ma sọ wa nile ki n to de o ni ara ọmọ si ya.
3: Bí oṣù mi làwọn yìí wà nígbà tó mọ ìbẹ̀rẹ̀ sí ni sick.
1: Wọ́n wà ní 4 months nígbà tó sick. Nígbà tá a fi mọ orente wọ́n wà ní ọdún kan ó wà ní ọdún kan àtoṣù mẹ́ta.
3: Ẹ ti gbé káàkiri láàrin oṣù mẹ́rin sí ọdún kan àtoṣù mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni oṣù mi ti mi ti gbede. Ìgbà tí mo ti gbé káàkiri káàkiri tí mi gbé ká mọ́ náà ni mo pàdé wúmà ọlọ́pàá ayẹlẹ́gbẹ̀ẹ́ ní ọ̀dọ̀ wa tó wá sọ wípé òun mọ ẹnìkan tó lè ṣe tó mú wa. Nígbà tá a dẹ̀gbin tó ní kí n gbé sílẹ̀ pé kí n lọ mú nǹkan wá nílé tí mo dé tó láàrin ọmọ ti yá. Mo rí ọmọ yẹn wò mo ní kan 2 pampers yà sọmọ mi dẹ̀ nílé. A bẹ́ẹ̀ lọmọ ṣe wa mo ní à eyín tó wà lẹ́nu ọmọ yẹn eyín yẹn pọ̀ mo ní à eyín eléyìí ní à àwọn ti ká gbogbo ẹ̀ àwọn ṣẹ́ra padà fún ni àwọn fẹ́ yẹ bẹ́ẹ̀ yẹn ni pé kò ń sọ wá yé ní bẹ́ẹ̀ ìgbà kan. Mo tún làwọn onímọ̀ ìlú sí méjì fọmọ mi o ní à àlóhùn lòun nígbà táwọn ṣẹ́ra padà fún. Bó ṣe wá di àná tá a wà ní SARS ó ní àwọn fi nǹkan banu pé bí mo ṣe béèrè táwọn ti ní pé iṣẹ́ ti fẹ́ já àwọn a lọ fi nǹkan àwọn wọnú ilé agbára àwọn àwọn fi nǹkan sẹ́nu pé ní mi fi padà béèrè nǹkan kan wọ́n ṣàgbọ́ ọmọ fún wa lọ́jọ́ kejì à ń tọ́jú ọmọ títí fún ọdún méjì. Ṣàyẹ̀dẹ́ ni mo láwọn SARS tó wá ní alẹ́ ìjẹta tó ṣe alẹ́ ẹjọ́ Monday. Ṣàyẹ̀dẹ́ alẹ́ ẹjọ́ Monday.
3: Lẹ́yìn ọdún méjì.
1: Lẹ́yìn ọdún méjì. Mo kàn di lálẹ́ ẹjọ́ ní alẹ́ ẹjọ́ Monday mo bá rí àwọn ọlọ́pàá wọ́n bá ní láti SARS nídùgbẹ́. Mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n lọ́mọ tó lè tẹ́ gbé fún dà mí obìnrin tí ò gbọ́n fún mi. Wọ́n ní ọmọ tó bá yín tọ́jú ńkọ́ mo dé gbígbó òde wọ́n ní yẹ ẹ̀pọ̀ sẹ́yìn ọmọ àti onímọ̀ tó mi nìyà. Ẹ jẹ́ kí n pe ọkọ mi ó dẹ̀ pé wọ́n ní kí n lọ wò oríntẹ́ nínú mọ́tò mo dẹ̀dẹ̀ nínú mọ́tò oríntẹ́ kí ló ṣẹlẹ̀. Ó ní torí mi ò rí mọ́ láti ìgbà tó ti tọ́jú ọmọ wa yẹn mi ò fojú kàn mọ́ mo dẹ̀dẹ̀ tán án kọ̀ pé kí ló ṣẹlẹ̀ ó ní ọmọ ẹyìn àwọn ti pa ọmọ ẹyìn àwọn ti pa ọmọ ẹyìn àwọn ti pa. Àwọn ti pa àbẹ̀tì ọmọ tí òun gbé fún yín òun yọ lẹ́yìn ẹnìkan ní ọlọ́lẹ́ndé ní ṣọ́ọ̀ṣì bí wọ́n ti ṣàjọdún ẹ̀rí pé àwọn gbogbo ìgbà tóun fi ń sọ fún wa pé òun fẹ́ bá tọ́jú ọmọ òun ò tí ì rí ọmọ tó jọ ọmọ wa tó pupa bẹ́ẹ̀ pé ìgbà tóun tó rí ọmọ tó pupa bẹ́ẹ̀ pé ni òun tó sọ fún wa pé ó yá ká gbé wá síbẹ̀ yẹn.
3: Ok, ó ti ń wá sí bí wá, ó ti ń wá sí lè
1: yẹn wá sí lè yẹn yóò tí ò gbé lọ, ó wá fúra bí ọ̀sẹ̀ méjì.
3: Tí ò gbọ́mọ yẹn lọ.
1: Tí ò gbọ́mọ yẹn lọ.
3: Ó ń fi táìmù yẹn
1: ó fi ń wọ́. Ó fi ń wọ́ ọmọ tó jọ ọmọ yẹn tó pupa bẹ́ẹ̀ sọ pé nínú àwọn twins tẹ́mi bí ìkan dúdú ìkan pupa láti bébì.
3: Ok.
1: Ṣé oye yẹn wá nígbà tó ti rí báyẹn tó ti rí gbogbo fọ́tò bébì wọn, ó wá wọ́n ọmọ tó pupa báyẹn nígbà tó tún wá ṣẹlẹ̀ padà yẹn tán mú olólàwà àwọn alábẹ. Ipe kan já wàwà fáwọn méjèèjì, ó tún ní kí n gbé kẹ́nì náà wà, wọ́n já wàwà báyìí fún àwọn méjèèjì láti jẹ́ pé bó ti rí pé mi já wàwà ó bí akó mọ tó jí bí olè jọ mí. Ó dẹ̀ dáhùn ni ẹ má gbọmọ yẹn jáde fún bíábí ọdún méjì, ẹ má pòstì, ẹ má yà fọ́tò fún, ẹ má sọ̀rọ̀ gbé táwọn mọ̀ pé kọ́lọ́ mú má lè bà rí ọmọ ẹ ni. Ó ṣáwà jẹ́ pé àwọn tó ṣe irúṣẹ́ yẹn fún wọn pọ̀, ọmọ mẹ́fà ni wọ́n gbà ní àkàtẹ̀ ní ìjọ yẹn. Àwọn ń gbé àwọn gbé àkàndá bá àwọn ọmọ tọ́hún rè bà dúró tára nìbà yá wá, wọ́n wá ń pa wọ́n, wọ́n ń táwọn fáwọn tó ń ra pàtì. Yóò wà lọ máa jí ọmọ gbé, ó gbé ọmọ ní Ọ̀yọ́, ó gbé ọmọ ní Delta, ó gbé ọmọ ní ọjà Abudi, gbogbo àwọn tó sá lọmọ yẹn wọ́n ti gba ọmọ wọn. Àwọn tí yóò gba ọmọ wọn, gbogbo ọmọ tó gbà mẹ́fẹ̀ẹ̀fà yẹn, ó láwọn ti pa wọn, àwọn sì àwọn ti tà wọn fún àwọn tó ń ra pàtì èèyàn. Nígbà tí mo dé gan aṣọ tí mo wọ̀ fún pẹ̀lú cape tí mo dé fún mo bá jẹ láti fi confuse tó sọ fún mi pé orí ẹ̀ tó tóbi yẹn ètùtù làwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ètùtù ayé pé kí n lọ sin aṣọ yẹn pé ẹ̀jẹ̀ abẹ́ ẹ̀jẹ̀ àti gbogbo àti bó ṣe pọ̀ ọmọ tó ti kan ọmọ sínú ibi tí ó ti lọ ta àwọn aṣọ yẹn ló fi mú ẹ̀jẹ̀ tó fi confuse wa.

0: agbagba ten benle ten sin lanfani ati gba wa eyi tori kanin Facebook o mo rowo tin na e lanfani ati ba wa share ito ye ni kokan e share bi ogungun tabi ogbongbon ko le kare gbogbo le yin ka gba laye nbo wa ka comment yin o baba mora kiyo akane balẹ gbogbo losun le badan se be ni abi
1: be ni
0: bi aboro de le kan te n salaye ile agbara orente e lawon nkan te ri un ko fe ko jo tosun daada
1: ko jo rara ni tori pe osun ko ni nkan kan se pelu asun pupa alelele olelu fun ewe ko wa okunkunkun o sele sele sembo o da fun baba mi agbon legun baba npe lenje lenje le tuka ko
0: kan bi se lo
1: esu su da wa se le mi oru leke leke won ki se yale awon olumo na won ise ye okunkun e ye okunkun e ma fi le mi se pade funfun lau lau ile awon
0: baba se nkan kan wa ti awon losun na ma nse boya won gunse se nkan kan to nilu eran ara eyan e la to fa omo Nigeria o
1: ko si nkan kan ti olosun kankan le se to ni se pelu era ara eda tori pe osun ni won ma saba lati igba iwase titi doni nigba ki igba teyan ba nfoju sogbere omo nigba ki igba to mo ba nsaisan nigba ki igba ti nkan ba de omi nsi ni osun lo fun iwosan alelele o lelu fun ko ti mo so lekan ibi otutu la ba odundun ibi otutu la ba tete ibi otutu rinrin la banirin atojo aterin le gbe gbona nti o te pe ojasa ati ise fun gbogbo awon olosun o ni ewe ti won pe ni ewe odudun ewe abomi lara ni
0: odudun aso lude
1: ero ewe tete ati ewe rinrin ibi otutu la ba meteta ti awon olosun ba gun ewe meteta ipapo won wa fi omi igbe won fi po
0: e ma so gbogbo etan e ma so gbogbo etan now orente ti wa ti o wu yi o si foko olosun na se gege bi baale olosun ni badan igbese wo le gbe
1: nigba ti oro idele asora wa di oniwadi tori emi oriri koda won ogboko eri afigba toro idele ti agboruko e sori social media abere sise wadi lati ijoba abile to wa tori ijoba abile gbogbo ijoba abile mo kokanla ti nbe ni ile badan ni nbe labe emi murakiri akanni ti mo je bale olosun so abere sise wadi ta lo mo ta lo ba sepo so abere si wadi ninu itopinpin wa in lati ri pe o nse bi olosun o si nse bi alaja so inu iba iwadi dele wa lati wa ri dada wi pe orente inlo ilana esin imura esin ti mo le fi han yin ni bi mo joko yi lati le ri pe boya to ba se pe ilana ibi to ni se pelu amusulumi ibe lo ti fe se iwalabi re yo yi rare pada ati imura ati sesi yo si sora re di musulumi so i se mura re ki se isimura elesin kan susu mo ni video re kan ninu wadi wa ti o fi han gege bi alaja to si njo ni ori social media ti o si lo orin
0: awa na ni lowo awa na ni lowo now ibere mi ti mo fe bi e gbodo pin amu e dada ngba te ni ki so losun ki se ba nkankan awon ti won si je customer ti awon client ti n fi nkan banu fun nbo lo ti ri nkan ti fi n banu e so osun lo fun lagbara e ni
1: osun ni nkan ti n fi n banu ko ni di ka fi nkan banu
0: ma yeun to gbona buku buku
1: awon alagbara lo mi osun je orisa esin bile iya to n be laarin olorisa ati onisegun en tin jawe aten tin wagbo to soko to soro tin gbe gbogbo to gbona kiri ki so losun
0: oda eyan ara le eja tun tesu waju iya omo yi tun salaye su waju koda won ni won are si oloyun na ha eku kale
2: oruko mi ni Usman Wahid Temitope amuloko Tyson 4 number 15 Tyson 4 amuloko Ibadan ona local government o alagbo ni arijo o le ba toju omo yen won dey invite omo yen wa in fact obin yen wa to ke wa eni o ngba to wo oni ka fun 10,000 ko nkokolo fi lo bo awon ko fi lo be awon iya pe se won o disabi o rise ngba to after 7 days o pada wa oni good oni won so pa awon ti won ti fa won ni iyonda ka won ko wa ti pa won lo se ko ma se se o ma be pe lo lo fe gba o lo ma gba 100,000 mo lo ke mo to ba wo to ba sise o ma fe 300,000 so ma to de sise n to je ki so ko ma fe 300 ni pe o ti gbo mo ka ki gbe ka won so fun ye pe ya beji ma gbo mo ka ki mo to ba gbe ka ki pa iyawo mi mo to ba gbe ka ki pastor mo bo osun awon fa mo ba esun ndori omo to yin to nwa o le ni fe ma accept fun tori pe te ma to lawon ma wo mo esun mo ni je ke mi to ti ma to ro to won ti won mi na ma gbe lo si UCH nigba to de to lo ma toju e within 2-3 days ara omo ma ya mo ni to ba ya ma fe 300 o de ni ka gbo mo wa gbo mo lo sibe lo to ta gbo mo lo yen 2024 when ka won ye ma lo nitori ajenu to wa fe ta ba fe le jade kuro lara e o ko ma ba wa ro en keni ko je to ma gbo ben to ma duro kadu ba kuro nbe nigba to di osan ojo ba pa pa ara omo ti ya o osan ojo ta gbo mo lo o lo ya le jerun e kuro lara e gba ti mi pada de be o ni ki wo se bo mo mi leleyi pe se ori ti mo ori yen to tin tu e ori o fo oko ori e pe bi to tin ri etutu leleyi o pe tutu yen ni ohun fun ko re loyin fi kere pada no that very day only but ara o ti ya tan o ma to 4 days ko to deliver o nigba to deliver mo ni after 4 days o ni ko gboro jade nle fun 7 months o ko gboro ko ni nle ko gboro bo sister ni 7 months a de gboro ya fun to e fun 17 years pe on ti tan ma le fe ya fun to fun ra won nkan to ya fun to awon omo yen so abira ni yan bo den gba ti iye ta gbo mo yen temi emi orile mi wo ibi to tin tu yen mark wa lo nume jeji not ni pe o fi nkan lu omo yen lori ni an toju omo abira ni yan bo lo ba danu ni ba pe mi wi pe oke o awon lopa ba pe mi yawo ba pe mi pe won lopa wa awon odele pe kilosele won ni en to ba toju omo pa awon lopa lo mo tan ba wa toju da be en to ba toju omo o omo akologbe fun wa o oju omo gbe fun wa ni o ti pa omo ti wa o mi gboru erin o ti pa omo ti wa o mi gboru erin o ti pa omo ti wa o mi gboru erin ni kokon ki pa awon olopa won ki
3: awon olopa wa si le ni ana
2: lale ana
3: on the 24 osu kejo 2026 leyin odun meji
2: odun meji bayi to ba toju omo olopa wa sodo wa lana on the 24/8/2026 we yawo ba pe mi pe won ma ni eni to ba toju omo ma nbe nu moto won ti fa nbo kobu mu wa pe omo je omo gbe fun wa mo ni pe omo wa mo ko mo ni no emi to se ma ba olopa gbe en je ka lo ti DNA test because omo yen o ti ma la to ye daddy mary daddy jo nse ka kiri ti ta gbo nkankan nigba ta sa di police station la aro yi iwa ro kodoro oro e o je omo gbe ni to nto ni emi wa bi lele pe omo wa nko o lo ti ku iya re so fun mi pe lo ti pa nigba to so fun mi ni pe ti ku ibo lo wa ko si yin ise kankan fun ibo lo wa yen ibo lo sisi ko ise kankan fun yen so leyin omo ti wa yen awon parent marun lo tun wa lana se ni ti won di kofa omo marun lowo won na ti to omo ti wa je kefa
3: awon parents
2: lawon ti won ni
3: omo won bi
2: lawon ti won ni ka ba won toju omo bi ti wa
3: okay
2: to change omo fa won na ton lo gbo mo bo mi fa won na ta won na de ri pe omo won na bi omo won na to so pe mo awon na leleyi gbo fa won na omo 16 years nbe omo tan so yi lawon to change ti wa to so yi ti wa ti won so yi mo lo oni na ni de lohun ti lo ji gbe ninu church nbi ton tin se ajodun erin church lo ti jiyan gbe ele to gbe fun wa ta wa o de mo nkan kan ti o ko yato so mo wa so omo ti o ti le rin ti o ti le da se nkan kan ti o le da move bo se pupa na lo se pupa bo se lo se ri ko change ko yato ori ti mo lo ti yo etutu yen ori yen wa nbe notin pe o fi nkan mu ori yen lo fi eru pa ra ma ba get gbo ya emi after 3 weeks lo ori yen te je na emi ni mo se treat e ti mo treat e ti mo se ni back to bi ogi agbo ye ara omo to ya so awon lo pasa ti gbo mo lowo wa latana on the 24 won ti gbo mo lowo wa omo ti wa ta gbe fun ko ba wa toju atoku ataye ari atoku ataye omo ari omo ta tun gboju le pe omo wa ta n toju won ti gba lowo wa
3: mark to wa loju awon omo te fi han mi e sohun lo ja mark
2: gba tara awon ya oni kan ki nkan kan ba tu wara awon mo mo ke ya de lo mi wa wara won mo won ja mark se won loju won ya ara fun won eni ti won eni olo lati ba wa tin ba won ya ara na won ti mo ran yan na wa station bayi won ti mu en to ma won ja Mark Sara won won ti mu en na yen ni station gbo awon to jo npa yan na gbo ti wa ni station to jo npa awon omo ti jo nta spare part awon omo tan ba ti pa ni won wa gbo ra won lo pa ti mu gbo wa ni station
3: na awon ju meji yen e se di nto kan ke fura pe omo yo se jomo mi
2: baba olorun kada pe mo ni fe awon omo mi ni fe mi to mo yen ba de bi nsin ko si be se ni baba bi ya re to bi gan to je biological ide to le lo so le lo so do won oni lo bi ye iduro ko ni lo do mi number orientation na pe mi mo ruko e gangan orientation alagbo ni won pe o lati olorun sogo ta ba ti gbo kada oju odo ariyo ni bi bus stop ta won lo kada wa yen te ba ti duro bus stop yen te ba ti wo owo tun lo bi ta won lo kada ma ya si bayi e ti rob share meji ta fe to face titi ori oda yen bi opsa yin opsa la ko ma kan ka do keke je ni odo e
3: be le ta gbo mo lo sibe se ba awon mo mi na nbe nba na
2: eh awon mo ti e gangan to pe lo awon to pe lo mo ti e la ba nbe la n to ti ma so ba bi 5 years 6 years abi 7 awon mo to lo n gbawo awon mo to lo n bi la ba nbe
3: e roko e
2: oko e ari won pe ni constable tojo mo oko e ni mo fo kada gbe wa sile odo wa won pe ni constable lo ma fo kada gbe wa sile odo wa
3: now awon na pa ti gbo baba e
2: o ti gbo ma
3: won ti pe fun eni to
2: pe ti mo tori won ni awon ara church ti won ti se ajodun ti won to ti jo omo gbe awon ti wa si o ti pe se to ti ba wa nbe won wa ni baba omo yen gan ti ro mental ayin igba ti omo yen
3: to sonu
2: pele e ti garu o ti le yo omo jade so won sa ni baba gbe ku pe won ti gbe pastor awon lo si baba gbe ku ngba yen ni lati contact awon iye omo won kan lo si baba gbeku lati kan lo gba contact number to be get contact awon biological parent omo yen so la fi ku mo ni e ma so fa lo pa pe ngba ti atin ka release yawo mi e ka se ni se ti mi ma lo mi fe fuju omo yen
3: tori egbo kan
2: mi fe fuju ri won to mi na ba fuju ri mi yo sokun mi ni o sokun
0: ẹyà àgbààgbà tí ẹ wà ń lé tẹsán láǹfààní àti gbọ wá ọjọ́ mà tó ti ń lọ à ń ṣètò lọ́wọ́ lẹni tó jẹ ẹ bá ń dárúkọ yín.
4: Orúkọ tèmi ni
0: ẹ súnmọ́ kinní ọ̀hún dáadáa.
4: Orúkọ tèmi èyí omi tí omi àṣẹ ọ̀rọ̀ ìyàwó donara local government.
0: Ẹ farabalẹ̀ pé ó kọ yín o.
4: Orúkọ tèmi ni èyí omi tí omi àṣẹ ọ̀rọ̀ ìyàlóde ọ̀nà local government lábẹ́ ìyàlóde ọlọ́sùn lábẹ́ bàbá wa Mọ́lákìyọ̀.
0: Àdúgbò wo lẹ̀ ń gbé?
4: Amúnukù.
0: Ọ̀dọ́ yín ò jìnà púpọ̀ sọ́dọ̀ réńté. Ẹ má pọ̀rọ̀ fọmọ Nàìjíríà o, ṣé ẹ mọ̀ réńté?
4: Mo fi ọ̀sùn búra mi ò mọ tó ń dínà torí pé ò bá wa ṣe gbẹ.
0: Ó ti pẹ́ láàrín yọ̀ àwọn èèyàn dààmú dáadáa ó pọ́púlà.
4: Kò bá wa ṣe gbẹ.
0: Kò bá yín ṣe gbẹ kọ́ ṣe ẹ dààmú.
4: Mi ò dààmú mi ò rírí.
0: Ẹ pàdé rí.
4: Mo fi ilẹ̀ búra mi ò rírí. Mo fi àṣẹ̀dá búra mi ò rírí. A rí nínú ẹgbẹ́ wa.
0: Wọ́n ṣe wá lọ́mọ ẹgbẹ́ yín ni pé ọ̀sùn náà ní ṣe ẹbẹ́ yìí náà rí agbára ẹ̀.
4: Ntòun
0: náà kó sọ́nù fẹ́ ẹjọ́ ti
4: àwọn tó bá ti bá wa ṣe a fojú kàn wọ́n rí a wọ́n bá wa ṣe àwọn tó ń ṣẹ́gbẹ́ wa dá wọn mọ̀ wọ́n lórúkọ a máa ń gborúkọ wọn sílẹ̀ a dẹ̀ mọ́ ọ́fíìsì wọn a mọ tó ń jòrè nítorí.
0: Inú ẹgbẹ́ ti yẹ̀ yẹ̀ gbọ́mọlọ́mọ kẹ́ẹ̀dù lọ́rùn kẹ́ẹ̀.
4: Ọ̀sùn ò faramọ́ abáwágun ò fi ààyè gbà wá abáwá Mọ́lákìyọ̀ tó ń darí wa ó fi ìlànà ọ̀sùn kọ́ wa kò fààyè gbà wò kí n ṣe tí ò dánú fámìlì inú ẹgbẹ́ wa.
0: Nígbà tẹ wá gbọ́ pé òrèǹté alágbò ọ̀sùn tó wojú ń pa àwọn ọmọ ọlọ́mọ ń já àwọn ọmọ ọlọ́mọ gbé.
4: Ó ń fi orúkọ ọ̀sùn bojú ni ìyá alálékojú ò kì í ṣèyàn burúkú abiamọ ni tí ó rẹ mọ ìyá àtẹ̀mí alágbólódò ni in tó bá ti agbólásán la fi ń ṣèwòsàn àwo ò kì í ṣe tí ò da tẹ bá ti dógbọ̀n àyẹn lọ bèrè wa o àwo ò ń ṣe tí ó mọ́ rí.
0: Comrade Falade àìsí ń bẹ̀ láì bá wọn dá sí àgbà ò ní tán lórílẹ̀ o. Abẹ́rẹ́ pọ̀rọ̀ yìí buṣó sí lẹ́nu ó fi hàn sí àgbàdo ha. Nígbà tí ẹni tá a pè lálágbo tí wọ́n sì lọ rèé sábà tó sì gba ọmọ ọlọ́mọ ó sì pa ó sì ta páàtì ẹ̀ bígbà tí ẹ̀ bá ń ta páàtì ọkọ̀. Ó tún wá lọ jọmọ̀ mí gbé bàbá ọmọ tó jí gbé yìí lórí làásìgbò yìí bàbá ọmọ yìí ti ya wèrè ká pè tán dáadáa. Ìyá ọmọ ọ̀dọ́ ọlọ́kà ní í ṣe ní ìsìn ṣọ́ọ̀ṣì tó ti jọmọ gbé páìtọ̀ ọbẹ̀ sẹ́wọ̀n torí wọ́n rò pé òun ló lo ọmọ tí wọ́n jí gbé ṣọ́ọ̀ṣì ni. Abẹ́rẹ́ bí abáyé dé báyìí.
5: Atọ́kùn abẹ́ amọ́kù ọ̀rọ̀ ọmọ mo ke baba ti ya wa to ba lo ye kale eyin bo te je pe ngba ta wa ni lewe eyin e ko yoba le mi na lo fun asiko de nipa awon osa le yoruba ti asin nipa tosun keke bi baba se so ohun ti awa na ti won ko wa nigba na ta mo osun si o ni aremo aremo la wa na mo osun si ninu eko ti won ko wa ni ede yoruba mo fi won ko wa pe boya osun lo eya ara abi pe boya won paja abi won peran lati bo osun won omi omi lamo lamo gege bi ta ta mo losun mo lu omi atawon eru ti mo di amaru arabere ta wi iskele bi abo
6: orenti alagun
5: orenti
6: orenti alagun
5: o ti mu apa kan segun apa kan segun apa kan adamo o ti mu mose ti e tin senu bo lo se pe oyin won gbomo wa do re pe ko mo toju re yo wa din te 12 lai se moto tan 12 ni party obi ma lo na abi amomo lo na gẹ́gẹ́ bí bàbá ṣe sọ látòrọ èmi lérò pé òfin ni ó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ òfin ni ó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pé ẹni ọba tó bá pààyàn ẹ̀tọ́ tó bá tọ́sọ̀ náà yóò fi mú káàtà òfin ni o èmi rò pé nù gbogbo ẹ̀sìn kò sí ẹ̀sìn kankan tó fi àyè lẹ̀ fún pé à ń pààyàn kò sí ẹ̀sìn tó fàyè lẹ̀ fún à ń pààyàn pàápàá jùlọ wọ́n ti ń gbé ọmọ wá pé ọba ni tọ́jú rẹ̀ tó wá ń fi ọwá ń ta ọmọ ọlọ́mọ ó tó ń lè gbọ́ ọmọ ọlọ́mọ ọpa àwọn kan lẹ́kún ó tún lọ wá mí inú ó tún lọ pa wọ́n lẹ́kún.
6: ìyá ọlọ́sùn
7: ẹ
6: kójú kò lè ká sí ó dùn mí pẹ́ẹ́pẹ́ ní àwọn ìbéèrè kan ń bẹ tọ́ yẹ ká bí lérìn gẹ́gẹ́ bí obìnrin tẹ̀sì tún wà lágbègbè ọ̀nà ara kódà amúlòkọ sáré yọ ojú kẹyàn sọkúta síwájú báyìí náà lọ ẹ wá lẹẹmọ
7: ẹ mọ kí ìbàdàn fẹnu
6: ṣe ẹ mọlé òní tẹ báyìí ṣe ẹ ti mọlé ẹ
7: báyìí
6: nígbà àti sọ lórí ètò ẹ ti mọlé ẹ
7: mo fi aṣẹdàgbúra mi ò mọ
6: ṣe ẹ mà rí yọ
7: mo mà rí yọ
6: ẹ wá mọfùsì àti ń bẹ méjì báyìí tó fèsì títì ayọmídé lọ sí bá ń gbé fídíò lé o bá ń gbé fídíò lé ìgbà tá a lọ sílé òní tẹ ẹyin ẹ parọ́ bó lẹ ṣe fíè gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ẹlẹ́sìn ọ̀sùn nígbà tẹ gbọ́rọ̀ yìí.
7: olótù ọ̀rọ̀ yẹn ó bá wa ní akọ àbí ó bá wa lábọ́ láti máa ń pè torí pé kí ni obìnrin ẹni tó bá ti mọ bó ṣe máa ń bímọ ó fẹ́ borúkọ wa jẹ́rìí ó kàn ìyá ọlọ́sùn lónìí àbá ìwà àbàjẹ́ nínú àwọn ọlọ́sùn ẹni tí bàbá wa ló kó wa jọ tó kó olójórí gbogbo wa kò fi bàbàjẹ́ kọ́ wa ní nǹkan tó fi kọ́ wa ní tá a bá lálékojú arẹmọ ní alágbó àwòyè ẹni tí nǹkan bá ń ṣe
6: kábà wọn tọ́jú ẹ̀. mo fọwọ́ àtọmọ mi dé yín lẹ́nu ilé rẹ̀ rèé o ṣé ẹ̀ ń rí from there ṣé ẹ̀ ń rí láti bẹ̀rẹ̀ àbí ṣé ẹ̀ ń rí títí àríyọ̀ la gbà wọlé bẹ́ ẹ bá dúró ní títí àríyọ̀ báyìí ẹ máa wọlé ọ̀hún bí ilé kẹta sí títì ni ọ́fíìsì àmẹ́jì ọ̀fẹ̀gbẹ́ tira wọn bá ẹ ti mọ̀ bẹ̀ báyìí o òun lẹ́hìn bá lórí ìkànnì facebook lágelu 96.7 FM ọ́fíìsì àkọ́kọ́ yìí òkè ibẹ̀ ni wọ́n lóun ń lò gbogbo òkè pátápátá ẹni tó nílé ti ṣaláìsí kí àtẹ̀kà tó gbà sílé ńgbà débẹ̀ tá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọ́ pariwo ni ó lóun ọ̀mọ̀ pé oníṣẹ́ ti ń ṣe nù.
7: abc lẹ́dọ̀ rẹ̀.
6: ẹ̀yin aráalé ọjọ́ òun rebi àná òun sì ń rebi àtiwọ̀ sáwọn ọmọ ẹgbẹ́ yín kankan ẹnu yín ká wọn.
7: ẹnu wa ká wọn ẹgbẹ́ wa torí pé a lófin ẹni tí a bá mọ̀ wù ẹ́ lọ́ bá ń kọ sílẹ̀ orúkọ wọn àmọ́ ibi tó ń gbé ẹni tó bá wa ṣẹgbẹ́ tó bá ní ìdojú kankan a máa dìde sí wọn àti ẹ̀gbọ́n tó ń jòrò oríntẹ́ rí rárá.
6: ẹ̀gbọ́n rí
7: a ń gbọ́ lórí online ní àgbọ́n tó ń jòrò oríntẹ́ rí kò bá wa ṣẹgbẹ́ kò bá wa ṣe àwọn òun ṣèyàn burúkú.
6: ọ̀sùn tó wojú ní màá ń jẹ́.
7: ó forúkọ ọ̀sùn ó ya lónìí ó kàn fẹ́ ó yá mi ṣe bọ́ ọ ẹni ìgẹ́ ni àpọ́nlé nálẹ́kọjú ọwọ́ ẹ̀hẹ́n lẹ́yìn odi kò sórúkọ tí ò lẹ̀ ó kàn yarúkọ yẹn lọ lásán ni.
6: ọ̀dà lórí ìkànnì facebook Eh, hey, ti crown ima foje Peter Ayomide David Oluwa Tosin won ni watching you from London e seun mo shoot ona lapo ode Jimmy Olugbenga Michael eh hey, romo keri sika to se ni asiwaju Waid Binla odun e Michael Damilare Alaja Olayinka Areni Yaya Ige Kende Amos ah awon comment to ku ti sana soke alanfa ni ati ka o be se n wole na alanfa ni ati daruko yin be ba woju ago eyin te n pe lori phone mejeji ojo tin lo je mu kan eyo kan soso eh

ni àwọn ará ilé rẹ̀ ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni ọ̀tá ìdílé àwọn ọ̀tá ìdílé tá ń sọ yìí òun ni àwọn tó mọ̀ ọ́ tinú tòde àwọn tẹ́jọ́ ń jẹ àwọn tẹ́jọ́ mọ àwọn tó mọ ibi tán bí ẹ sí àwọn tó mọ ìyá rẹ àwọn tó mọ bàbá rẹ àwọn ọ̀tá ìdílé ó wà nínú ìdílé yín lára ìran yín ọ̀tá ìdílé àwọn ni àwọn téèyàn ò rokàn sí pé ẹni yìí ìbátan mi ni ẹ̀gbọ́n mi ni ìyàwó ọmọ àbúrò mi ni ìyàwó ọkọ mi ni àwọn tí ènìyàn ò fúnra sí àwọn ni ọ̀tá ìdílé jẹ́ rí àwọn ọ̀tá ìdílé yìí torí pé wọ́n mọ̀yàn dáadáa wọn múnitì wọ́n pe kinní kan nínú òṣèlú pé immunity ìyẹn ni pé ẹ filẹ̀ ẹ lè mú fún kóhun báyìí ṣùgbọ́n ṣé rí ọ̀tá ìdílé wọn ò múnitì ní orúkọ jésù kristi nasareti ẹnìkan tó ṣàmì àdúrà yìí ní ọdún yìí sà ọ̀tá ìdílé ò ní rí ọmú ọ̀tá ìdílé ò ní rí aya ẹ̀mú ọ̀tá ìdílé ò ní rí ọkọ ẹ̀mú ọ̀tá ìdílé ò ní rí ọmọ ẹ̀mú gbọ́ màmá ogun ìdílé àwọn ọ̀tá ìdílé orúkọ jẹ́ wọn ní fìyà jẹ ọ́ àwọn ọ̀tá ìdílé wọn dangerous wọn burú gan wọn léwu àwọn ọ̀tá ìdílé àwọn ní ọ̀tá panimáyọ̀dà àwọn afitọ́fifun sẹ́nu fẹ̀jẹ̀sẹ́nu àwọn afidọ̀bálẹ̀ gbọ́rọ̀ bá tẹ̀yàn jẹ́ àwọn afọyàyà bá tẹni jẹ́ wọ́n bẹ nínú ìdílé àwọn tá máa rẹ́rìn sí ọ tán dẹ̀ ti pè te kú lórí ẹ̀ máa kú táyàbà ní orúkọ jésù ọ̀tá ìdílé ọlọ́run já ẹgbà lọ́wọ́ wọn ní orúkọ jésù ọkùnrin ló dúró gẹ́gẹ́ bí ọ̀tá ìdílé ó borí wọn ní orúkọ jésù obìnrin ló dúró gẹ́gẹ́ bí ọ̀tá ìdílé ó borí wọn mọ́mí àti dádì láti gòkè láyé láti jẹ́ èèyàn láyé ó gbúdọ̀ bọ́ lọ́wọ́ ọ̀tá ìdílé tí ènìyàn bá wà ní ọwọ́ ọ̀tá ìdílé tí ọ̀tá ìdílé bá ń gbógun tèèyàn tí èèyàn bá rí ìgbógun tì láti ọwọ́ ọ̀wọ́ ọ̀tá tó jáde láti inú ẹbí ẹ̀ àti bọ́ àti gòkè ẹnìyẹn ó máa le ní orúkọ jésù ọ̀tá ìdílé ó máa bọ́ lọ́wọ́ wọn mọ́mí ohun tó tún wà nípa ọ̀tá ìdílé ni pé ó nídìí àti ṣẹ̀ wọ́n wọn kàn fẹ́ kí ògo rẹ yọ àwọn ọ̀tá ìdílé là ń pè ní abánitan bàtẹnijẹ́ abánitan má fẹ́ kénìyàn ó ṣeré àwọn afẹ́ni má fẹ́ni fún rere àwọn abánitan bògún ènìyàn jẹ́ wọ́n ń bẹ́ẹ̀ ó ní ìjà ti ṣẹ̀ wọ́n ọ̀tá ìdílé wọ́n lè lọ wo àkọsẹ̀jáyé rẹ ẹnìkan wà mo gbàdúrà fún láti ọmọ ọjọ́ mẹ́ta ni wọ́n ti ba ògo ẹ̀ jẹ́ rapuka táyà bágun ní kasaria ta bá rí ìrìn òdì tí àwọn ọ̀tá ìdílé ti rìn lórí ayé ẹ̀ tí ò jẹ́ kí ògo ayé ò farahàn ní orúkọ jésù ó bọ́ lọ́wọ́ ọ̀tá ìdílé lónìí ọ̀tá ìdílé ó ní ìjà ti ṣẹ̀ wọ́n wọn kàn fẹ́ kó ṣe rere wọ́n fẹ́ ọ̀pọ̀ wọn fẹ́ fún rere wọ́n bá ọ̀tàn wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ àwọn ọ̀tá ìdílé wọ́n máa fẹ́ kíta yé ènìyàn ó bàjẹ́ àwọn nǹkan tó tún wà nínú ọ̀tá ìdílé ni wípé wọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣe rere táwọn ò ṣe rí pé ìran rẹ wo ló kọ́ lérí ìran rẹ wo ló lọ lo òyìnbó rí that's why ẹ rí àwọn ọmọ ọ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ti jìnà sínú ilé rẹ̀ torí àwọn tó wà ńbẹ̀ tó rẹ́rìn sí yẹn wọ́n fẹ́ fún rere àwọn ọ̀tá ìdílé ohun tó le koko mọ́ wọn fẹ́ kó rọrùn fẹ́ kankan ilé tó le koko fún wọn fẹ́ kẹ́nìkan rọ lálẹ̀ tí a bá gbọ́ yín pé àwọn ò tí ì kọ́lé ìwọ lọ ń kọ́lé ogun máa dìde mo ní àṣẹ gbogbo ọ̀tá ìdílé tó ń dìde ogun sí ọ ní orúkọ jésù ó máa borí wọn àwọn ọ̀tá ìdílé wọn ò fẹ́ kẹ́nìkan kan ó ṣe àṣeyọrí níbi tí wọ́n ti ní ìjákulẹ̀ pani bó ló ṣe sorí bó ló ṣe fẹ́ gòkè bó lọmọ tiẹ̀ ṣe fẹ́ lọ síwájú tọmọ tèmi ò lọ wọn wá lọ da ìrìn àjò ọmọ yẹn rú àwọn abánitan bá tẹni jẹ́ àwọn afẹ́ni má fẹ́ni fúnre ní orúkọ jésù ogun àwọn ọ̀tá ìdílé kò ní borí ẹ tó o bá fẹ́ borí ogun ọ̀tá ìdílé ó gbúdọ̀ máa ṣàìnìkan sọ́tọ̀ ó gbúdọ̀ wà sẹ́ńtímẹ́tà àdúrà ó gbúdọ̀ máa yọ ẹnìkan bẹ̀ ọ̀tá ìdílé ẹni tó fúnra sí lè máa gbógun tì ọ́ ìgbà mìíràn ìyá ènìyàn lè gbógun tì yàn mo dẹ̀ rí ọmọ kan lọ́jọ́ kan ìyá ẹ̀ wá kà nígbà tá a wà ní kékeré ó ní kẹ́hìndé ń bá sí sí sọ̀rọ̀ ohun rẹ́rìn ta ló sọ pé ó máa níyàwó láyé ń tó pa kẹ́hìndé fún ni ẹ̀ àwọn ọ̀tá ìdílé ó lè jẹ́ ìyá ẹ̀ so tó bá fẹ́ gbàdúrà ọ̀tá ìdílé má ro ẹnikẹ́ni ẹnikẹ́ni tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ayé mi nílé bàbá nílé ìyá ẹ sọnù òbítúárì yín kó jáde lójijì mọ́mí má wà sẹ́ńtímẹ́ntà tó bá fẹ́ gbàdúrà lórí ọ̀tá ìdílé torí pé
o le mo eni to fe o o le mo awon to nse ti e o le mo awon to ngbogun ti o esa awon ota adile won po ninu bibeli keni ota no jesi ebeli kini ebeli se ebeli oluwa ni won decide lati rupo si olorun ebeli o de mu eran to da o de mu to da agbo to da o de mu lo siwaju olorun o de ru bo si olorun ebo re wa se tewogba bibele so pe efi ebo re lo soke sugbon keni o lo mu to ti ke o mu isu to ti ke un ti o da o ni se bi a fe sun ni se be bo si sun ni o ma jo ni efi e wa tuka inu wa bi keni de tan ebeli lo soko de pa egbo omo mi ati dadi eni keni to duro gege bi ota ajile to ngbogun ti omo re to ngbogun ta ya re to ngbogun ti se re ni oruko jesu kan dejo arile eni to ba etan to fe ba ti eje ti eni ko baje loruko jesu mami ati dadi o ni bo sowo ota ajile ogun awon ota ajile ko ni bodi e tori na mami ti a pade lola o ma ni agbara sa ta ni mo ba tan to fe ba temi je ta lo lo fe mi ti o fe bi fun le oluwa ja mi gba o ma le lola a de ma se anointing service mami jo tete de lola ni God's Vineyard Church International gbogbo ona to ja si sale bere di odo so pe God's Vineyard ni mo lo ni felele belu wa gbe ede be gbogbo ona to ja si express bole ni ana felele ni express so pe God's Vineyard Church felele belu ni mo lo wa gbe ede be we miss ori ago yi is 08033542436 is 08033542436 abi ko pe mi sinu number yi 08169737275 08169737275

0: náà la gori ẹ.
1: Ẹni tó ṣe náà yà tọrọ.
0: Tí ẹ ò lè ṣòro ṣe wájú ẹ.
1: Ọmọ mi jáde láṣẹlẹ̀.
0: Ó fẹ́ sọ̀rọ̀ tí ẹnu ẹ̀ dìyanu máa bọ̀.
1: Òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà.
0: Orí ilẹ̀ ló ti fẹ́ ṣe yanu ní Wednesday ọ̀sẹ̀ yìí o.
1: Látago mẹ́sàn-án sí mọ́kànlá.
0: 9 AM to 11 AM.
1: Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí ẹ̀ dẹ̀kájọ́ gbọ́ wà ní ọ̀sẹ̀ òkè kí yanu ó fara hàn.
0: Lábẹ́ ìfàmì òrùjọpọ̀ ṣọ́rọ̀ àtàwọn olóyè mi.
1: Nígbà tí Prọfẹ́tọ̀ kọ́ PF Talabi.
0: Wọ́n a máa ṣiṣẹ́ ìránṣẹ́.
1: Nínú ìdọ́gọ́ Fẹ́yẹ́ Church International Quarter 19.
0: Dr. Ọlọ́dúnṣọ́ Adédàpọ̀.

0: 107.
1: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn, ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni.

0: iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo ló kọ́ wa ṣe é ṣe fún wa? Àwọn náà ṣe é fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló ń kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọn ni lọ́la wọn ni lọ́la.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédìmarè jèké fún ọ. Kúrúkú mọ́ nínú ìrànlẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹrù dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000. Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í ṣú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
1: Ìyẹn nínú oṣù ẹgbà
0: yìí. Bá a ṣe tẹ́tí mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá àwọn ẹjẹ́ kí n ja yín sí ti Independence Day cash pot. Àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nù tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn pé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nù wa? September 30 ni special Independence cash pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ladinu FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Mo ti káàṣì ẹ̀.
2: Bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jùmí lẹ́ka ètò ìlera bí. Bọ̀mi Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbọ̀n tẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà àjọ NBT yìí fọwọ́ sí pẹ̀lú. Kí ló wá tún dúró dé? Àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ́sà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù fèsè ló wọlé. Àyè sí sílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mu ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ná 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kóòsù rẹ̀. Bó o bá wá ní jáàmbù, kò bẹ́ ude. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, CHIEW, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JTL. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ìbàdàn College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò iṣẹ́ ètò ìlera ló jẹ wọ́n lógún.
3: Ìbàdàn nílé olúyọ lé ọmọ ajẹ́gbín yóò. Ọmọ fìkàrà ń fárí mu. Ìbàdàn ajo osun ìlú lágẹ̀lú ń bàbá Ìbàdàn. Ọmọ gbẹ̀yìn, ọmọ gbẹ̀yìn, ọmọ gbẹ̀gbẹ̀ tẹ́ dẹ́yìn ẹsẹ̀. Takọ́takọ́ ọdọ̀ ìdẹ́rù ògùn bá ní.
4: O ṣeun ọ̀rọ̀ lábí, o ṣeun láì. Lágẹ̀lú FM 96.7, ìròyìn tó pójú owó. Orin táyé ń fẹ́, ètò tó gbámúṣé, tó ń ti orin tó bá ìgbà múlẹ̀. Kò di ìgbà tí akókó bá tó fẹnusọgi, ká tó mọ̀ pé yẹn ń bẹ lóko. Ẹ̀yin náà bí ìlú yẹ. Lágẹ̀lú FM 96.7.

0: ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power Authority níbi tó lu àti ń lo wòlíì Olúdáde Adédèjì. Àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgbẹ̀gbẹ̀ ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú. Àkókò ò sì ré o. Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour. A lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn. Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ. Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀. Àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan. Òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan. Ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kuala Road Apata Ibadan. Pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001. Àkókò tó ó yá dìde wa gba ìṣẹ́lógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ṣògo ni fún Olúwa ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù, Ọlọ́run tó le, Ọlọ́run tó lágbára, Ọlọ́run tó ní àṣẹ, Ọlọ́run tó ní ọ̀rọ̀. Jésù gba ọpẹ́ wa. Lálẹ́ yìí rán ọ̀rọ̀ rẹ sí wa. Wo ilẹ̀ ọkàn wa sàn. Jésù Olúwa wa. Àmì omi iyè the living water. Jọ gbọ́ mi dáadáa. Sori ohun tí a ń pè ní omi iyè kìí ṣe ohun tí owó lè rà. Owó ò lè rà. Owó ò lè rà. Nítorí ìṣúra ẹ̀mí ni. Kànga iyè kìí ṣe ohun tí ọwọ́ ènìyàn lè gbẹ́. Nítorí ìṣúra ẹ̀mí ni. Sori kànga ẹ̀mí. Irinṣẹ́ ẹ̀mí ló lè gbẹ. Ẹ̀mí mímọ́ nìkan ló lè gbẹ. Nítorí kànga ẹ̀mí inú ọkàn là á gbẹ sí. Omi iyè ni máa so jáde. Ṣọ̀rẹ́ ni tó bá ti ní kànga ẹ̀mí. Ohun àkọ́kọ́ ni wípé òun gbẹ kìí gbẹ wọ́n mọ́ láyé. Ohun ẹ̀kejì ni wípé gbogbo ènìyàn tó bá pàdé wọn láyé wọ́n á máa rí omi tútù mu. Nítorí kíni wọ́n ti ní kànga. Gbọ́ kiní kan, ìyàtọ̀ ńlá ń bẹ̀ láàrin ẹni tó ní kànga àtẹni tó ní ládùúgbò tá a pọ̀n mí sí àtẹni tó ní ike kékeré láti máa bu omi. Sori ohun tí mo ń bá ọ sọ̀rọ̀ lé lọ́wọ́lọ́wọ́ yìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ohun tí a pè ní kànga omi tirẹ̀. Pàtàkì jùlọ omi tí iyè tí í ṣe omi ẹ̀mí. Gbọ́ mi o, ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú ayé lónìí. Òǹgbẹ ń gbẹ wọ́n, ebi sì ń pa wọ́n. Kìí ṣe nítorí pé wọ́n ya ọ̀lẹ nínú ayé, ṣùgbọ́n nítorí pé ènìyàn burú púpọ̀. Ènìyàn ti dí kànga wọn. O gbọ́ gbólóhùn yìí dáadáa. Àwọn ẹlòmíràn ń gbé ní ọ̀sán bí ẹni pé wọ́n wà ní òru. Ọ̀sán ayé wọn ni wọ́n wà, ṣùgbọ́n ayé ti sọ ọ̀sán di òru mọ́ wọn lọ́wọ́. Àwọn ènìyàn kan sì ń bẹ ní òwúrọ̀, wọ́n dàbí ẹni tí alẹ́ ayé ti lẹ́bá. Kí ni ìtumọ̀ rẹ? Àwọn ènìyàn tí a ti lo ìgbà wọn mọ́ wọn lọ́wọ́. Àwọn ènìyàn tí orí ọ̀fẹ́ ti sọnù mọ́ lọ́wọ́. Ẹ gbọ́ kiní kan lẹ́nu mi, aran mi sí ọ. Bí o bá gbọ́ ohun yìí, èyí fi hàn ọ́ wípé kò ì tíì pẹ́ jù. Ohun tí ẹ̀mí mímọ́ sọ nínú mi ni pé kí èmi ó sọ fún ọ pé kò ì tíì pẹ́ jù. Bíbélì mi wípé ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ láti inú rẹ̀ wá ní kànga omi iyè yìí ó ti máa so jáde. Bá mi lọ sínú ìwé Jòhánù orí ìkẹrin rẹ̀. Jọ̀ọ́ jẹ́ kàkà díẹ̀ níbẹ̀. Mo wà ní ẹsẹ̀ ìkẹta rẹ̀. Ó fi Jùdíà sílẹ̀, ó sì tún lọ sí Galili. Òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria. Gbọ́ kiní kan, ó fi Jùdíà sílẹ̀, ó ń lọ sí Galili. Ṣùgbọ́n láàrin Galili àti Jùdíà kò lè ṣàìmá gba ibì kan kọjá tá à ń pè ní Samaria. ọ̀rọ̀ náà rán mi létí ẹni tí a pè ní Tera, Bàbá Abrahamu. Ta ni Ọlọ́run kọ́kọ́ pè nínú àwọn méjèèjì? Tera ni Ọlọ́run kọ́kọ́ pè nígbà tó wà ní Uri ti Kaldea. Wọ́n wo Olúwa fọ̀ sí Tera, gbéra máa lọ sí Kenani. Ìyàlẹ́nu ńlá ni wípé Tera kò lè ṣàì má gba ara ní kọjá kó tó dé Kenani. Ní ìrìn àjò rẹ̀ nígbà tó dé ara ní, ó dúró mbẹ̀ láti sinmi. Ẹ̀mú ayé mú mọ́lẹ̀ síbẹ̀, kò lè tẹ̀síwájú ìrìn rẹ̀ mọ́. Kí ló ṣẹlẹ̀ sí Tera ní ara ní? Ẹ̀mú ayé mú mọ́lẹ̀ síbẹ̀, ẹ̀gbà ayé gba tọwọ́ rẹ̀ sílẹ̀ lọ́wọ́ rẹ̀. Máa gbọ́ mi o, ẹ̀mú ti kọ́kọ́ mú sílẹ̀, ẹ̀gbà gba tọwọ́ rẹ̀ sílẹ̀. Ó di aláìmọ̀kan mọ́, ìráyè bá ayé rẹ̀, wọ́n pa á sí ara ní. Ẹnìkan gbọ́ ohùn mi, báyìí ni Olúwa wí o, níbi tí o dúró sí tí o lọ mọ́ yẹn, níbi tí ẹ̀mú ayé mú ọ mọ́lẹ̀ sí, mo lo àṣẹ Olódùmarè Ọlọ́run ìtúsílẹ̀, bàbá mi arúgbó ọjọ́ kó tú ọ sílẹ̀. Nítorí kíni? Kenani ni Tera ń lọ, ara ni ló dé, ní ẹ̀mú ayé mú mọ́lẹ̀. Ó ní kò sinmi díẹ̀, ó wá di ilé mọ́ lọ́wọ́, wọ́n pa á síbẹ̀. Nínú ìrìn àjò ògo rẹ̀, 1. Kò débi tó ń lọ. 2. Ó da àwọn ọmọ rẹ̀ sí ìyọnu, nítorí kíni? Ibi tí Tera kú sí ló da àwọn ọmọ rẹ̀ sí. Ẹnìkan gbọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ló kó bá àwọn ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí, ogun tó jà wọ́n ló sọ àwọn ọmọ wọn di aláìníláárí láyé. Nítorí náà ni Yorùbá ṣe máa ń wípé, ibi tí ìyá ẹran bá sùn sí, ibẹ̀ làwọn ọmọ rẹ̀ máa ń gbé, wọn ń jìnà síbẹ̀. Mo lo àṣẹ Ọlọ́run fẹ́nìkan, níbi tí ayé dá ọ dúró sí, lórúkọ Jésù, bóyá dìde ńbẹ̀ kó máa tẹ̀síwájú. Ìwọ náà gbọ́ kinní kan, nínú ìrìn àjò ògo láyé, bó o bá ti débi tó ń lọ, má máa dúró o, má dúró ni. Nítorí pé kíni? Bí èèyàn ò bá ti débi tó ń lọ, tó bá dúró ńbẹ̀, ayé a máa sọ di nǹkan mìíràn mọ́ lọ́wọ́. Kí ni mo fẹ́ kó o ṣe? Bó o bá ti débi tó ń lọ, máa tẹ̀síwájú. Má dúró ní ara ní, gẹ́gẹ́ bí Tera. Jésù ń lọ sí Galili, ó kúrò ní Judea, ó fẹ́ gba Samaria kọjá. Nítorí ẹnìkan ni o, kò lè ṣàì má gba Samaria kọjá nítorí ẹnìkan. Wo bi tèmi náà ń lọ báyìí, wo bi tí mò ń yà, mi ò lè ṣàì má yà níbi tí mò ń yà wọ̀nyí nítorí ẹnìkan ni. Nítorí kíni? Ọlọ́run kò lè ṣàì má yà lọ́dọ̀ rẹ. Bí mo tilẹ̀ ń sọ̀rọ̀ nípa omi iyì, dandan ni kí n sọ̀rọ̀ nípa omi ti ara, èyí tí yóò fún ọ ní ìfọ̀kànbalẹ̀ nínú ayé. Mi ò gbọ́dọ̀ má débi tí mò ń lọ, nítorí omi ẹ̀mí ni omi iyì. Kànga ayé kò lè sun omi ẹ̀mí. O ti gbọ́ ohun tí mo wí báyìí? Kò lè ṣàì má gbabẹ̀ kọjá. Nígbà tó gbabẹ̀ kọjá, ó bá ẹnìkan pàdé, ẹni tó torí rẹ̀ gbabẹ̀ kọjá. Gbọ́ mi o, nínú ìrìn àjò rẹ láyé, ó pàdé onírúurú ènìyàn. Àwọn tí Ọlọ́run rán níṣẹ́, àwọn tí Sàtánì rán níṣẹ́. Gbọ́ mi dáadáa, àwọn méjèèjì ló ní ojúṣe. Ìwọ ló ní láti dámọ̀ àwọn wo la rán ọ sí? Ọ̀dọ̀ ta ló ti fẹ́ dúró? Ohun ta ni ìwọ fẹ́ gbọ́? Mo ti dé ẹsẹ̀ ìkáhùn báyìí, nígbà náà ni ó dé ìlú Samaria kan, tí a ń pè ní Sikari, tí ó súnmọ́ etí ilẹ̀ Birini, tí Jacob ti fi fún Joseph ọmọ rẹ̀, the legacy of Jacob. Dẹ́bù wọlé ìrìnà, kí ni àtúbọ̀tán tó fi ilẹ̀ di ọmọ? Àwọn ọmọ kan rágúnlú ni wọ́n ń jìyà nítorí àtúbọ̀tán àwọn òbí wọn. Àtúbọ̀tán wo ni àwọn òbí fi ilẹ̀ fún wọn? Àwọn àtúbọ̀tán búburú, àwọn àtúbọ̀tán tó panilẹ́kún. Nítorí àwọn òbí wọn ti bayé jẹ́, ibikíbi tí àwọn ọmọ bá dé, wọ́n ń pè wọ́n ní orúkọ bàbá wọn. Come on now. Kanga Jacob wa nibe. Legacy of Jacob. He left something behind that is prosperous to the coming generation. O se awon iran to nbo lori. E je ki n bi awon alagbara iran yi lere. Awon to ti ku ki won to ku. Awon to ti fi ise buburu won ba aye opolopo eniyan je. A so nipa ti obirin ti a pe ni Jezebeli. Ise re ro ninu aye omo re. Wipe ise aje iya re. Oun lo ba orile ede yi je. Abe ri bayi awon eniyan kan gbo omi lowo yi bi won ba gbo eso ni eti won ise buburu won ni oselu ojelu obalunje lo so opolopo di alai ni le lori loni lo so awon enu kan di alai ronje o to je loni nitori kini won ti fi aro aye won won ti fi ba osan awon enu miran je won fi ba ale opolopo je laye nigbati mo die se ikefa re kanga Jacob wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re be ni o joko leti kanga o si je iwo wakati kefa ojo gbogbo bi o ba re Jesu nitori irin re ta ni iwo ko le sa irin o nitori pe bi eniyan ba ririn ajo dandan ni kun re idi to fi re o ninu aye ni pe inu irin ajo lo wa bi eniyan ba wa inu irin ajo ko ti debi to lo ko le sayire ko le sayire nitori kini awon isele isele ninu aye to ma mu ko re eniyan sugbon bi iwo ba nbe ninu Kristi bi ore ofe yi ba yi o yeke yeke ni akoko to ba re okan re ki lo ye ko se o ye ko gbekele olorun o ye ko tele ipa re o ye ko mo ori ofe re o ye ko mo ileri re ki o si le tele nitori ti ako pe nigba to re aya mi fa mi lo si apata ti o ga ju mi lo come on now nigba to re Jesu Oluwa akoko to re si o de bi kanga omi ki lo sele pelu eni to re ati kanga omi opolopo lo re lagiju won o de bi ti kanga omi wa airi omi mu o pakun isoro aye won o fi opin si irin ajo won iwo ma gbo mi bayi o ti re Jesu gbo mi sa tori pe o wa ninu aye lo se re o ìdààmú ń bẹ nínú ayé wàhálà ń bẹ nínú ayé ṣùgbọ́n bí o bá mọ Jésù bí ohun tí o ń gbọ́ yìí bá wá sí ọ̀dọ̀ rẹ bí o bá yí ọ wà á ní ìdánilójú pé à ń pe kinní kan ní omi ẹ̀mí à ń pe ní omi iyè bí o bá rẹ ènìyàn bó bá rí omi iyè yìí mu a ó yí ayé rẹ padà a ó tún agbára rẹ ṣe a ó fi okun kún okun rẹ bẹ́ẹ̀ ni ẹ̀mí wí o nílò omi o omi iyè ni mò ń sọ nípa rẹ nípa ti ara bó bá rẹ ènìyàn bó bá rí omi tó dára mú ọkàn rẹ á tilẹ̀ balẹ̀ náà bí kò tilẹ̀ tí ì rí oúnjẹ bẹ́ẹ̀ ni ẹnìkan gbọ́ mi lọ́wọ́ yìí ó ti rẹ̀ ọ́ olóòfẹ́ padà ẹ̀mí olúwa ní kí n sọ fún ọ pé má padà kí lẹ̀mí olúwa sọ ó ní a ó tún agbára rẹ ṣe bí o bá dúró de òun olúwa bíbélì bí wípé àwọn tó bá dúró de olúwa a ó tún agbára wọn ṣe come on now wọ́n fi ìyẹ́ gbọ́ òkè bí ìdì wọ́n á sáré kò ní rẹ̀ wọ́n wọ́n á rìn àárẹ̀ ò ní mú wọn ó dà gbọ́ kinní kan wọ́n tí olúwa ń sọ nípa rẹ̀ lélẹ́yìí níbo lo dé tí àárẹ̀ mú ọ láyé kí ló ṣẹlẹ̀ sí ọ tí àárẹ̀ fi mú ọ jẹ́ ń bá ọsọ gbóló nǹkan ayé a máa mú àárẹ̀ múni nínú ìrìn àjò ayé nítorí pé ayé ló wà àwọn ìṣẹ̀lẹ̀ búburú a máa fi àárẹ̀ ayé múni iṣẹ́ tí a ṣe tí kò mú èrè wá ọ̀nà tí a rìn tí a kò débi tí a lọ irúgbìn tí a fún tó kọ̀ láti mú ìkórè rere jáde wá wọ́n máa mú kórè àyà ènìyàn ṣùgbọ́n mo ní ìròyìn ayọ̀ fún ọ èmi mọ ẹnìkan èyí ni orísun omi iyè ẹni tó lè fún ọ ní omi lọ́fẹ̀ẹ́ ìwé àìsáyà wípé ẹyin tí ò gbẹ ń gbẹ ẹ wá síbi omi bẹ́ẹ̀ni ẹyin tí kò ní owó ẹ wá ẹ rà gbọ́ kí ló dé tó bẹ́ẹ̀ wá rà tó sì wípé ẹyin tí ò ní owó nǹkan kan wà tó ṣe bó o bá ti gba jésù ní olúwa o ti ra omi iyè yìí a ó fún ọ ní omi mu jésù wà níbi kànga jákọ́bù wákàtí kẹfà ọjọ́ bí aago méjìlá ọ̀sán ó ti rẹ̀ ẹ́ èmi ò mọ bolo dé tó rẹ̀ ọ́ o ṣùgbọ́n ò tí ì débi tó lọ má dúró bí o bá dúró o ò ní parí ìrìn àjò rẹ̀ ènìyàn bí ọ nínú olóò fẹ́ padà sílé ohun tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nìyẹn wọ́n ò fẹ́ kó rin ìrìn àjò ogún yìí nítorí pé ayé ló wà níbi àti ayé ti ń fi ìrìn àjò ogun súnmi jésù débẹ̀ nítorí pé ó ti rẹ̀ ẹ́ nígbà tó rí kànga ó dúró ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ó gbàgbọ́ wípé ìdí kànga omi lélẹ́yìí òǹgbẹ ò gbọ́dọ̀ gbẹmí ń bẹ̀ ṣùgbọ́n mo fẹ́ bá ọ sọ̀rọ̀ díẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wà níbi omi òǹgbẹ tó gbẹwọ́ kí ló ṣẹlẹ̀ àwọn kan rìn nínú ayé wọn ò kan omi lórúkọ jésù wà á kan omi àwọn kan kan omi omi tó korò tí ò ṣe é mu ni tàná rántí àwọn ọmọ ísírẹ́lì wọ́n kúrò ní íjíbítì wọ́n ti rin ìrìn ọjọ́ mẹ́ta wọn ò mà kan omi ìgbà tí wọ́n kan omi wọ́n pe orúkọ rẹ̀ ní mara wọn ò ṣe é mu àwọn èèyàn kan bẹ nínú ayé wọ́n ti ṣe làálàá púpọ̀ kàkà kí làálàá wọn gbè wọn kó fún wọn ní oúnjẹ tó ṣe é jẹ ìgbà tó máa fún wọn ní omi omi náà kò ṣe é mu nítorí ìkorò ni àwọn kan bímọ láyé wọn sin ọmọ àwọn kan ní ọkọ láyé wọn sin ọkọ àwọn kan ní aya láyé wọn sin aya ṣùgbọ́n ní oríta àti jẹun rẹ̀ ìkorò ni wọ́n ń jẹ come on now gbọ́ ohun tó fẹ́ gbọ́ yìí mo rán àṣẹ bàbá mi sí ọ àjíǹde àti iyì fúnra rẹ̀ ọ̀pábídà sọbidire mo rán àṣẹ rẹ̀ jáde orísun tó ń sun ìkorò fún ọ ni ó yá kó mú adùn jáde fún ọ wá ooo olúwa ní kí n sọ fún ọ má sọkún mọ́ ìwọ lára mi sí lónìí òní ni ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án 2026 mo mọ̀ oṣù kẹjọ ti kọjá lọ o lé o bá come on now oṣù kẹjọ ti kọjá lọ o ṣe làálàá kò gbé ọ o ṣọ́ọ́rẹ́ wọ́n fi ibi sún ọ mo rán àṣẹ jáde ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án báyìí ni ọlọ́run oṣù tuntun wí ẹni tó ní àná tó ní òní látòní lọ ayé ìgbà rẹ padà àṣẹ ọlọ́run ni orísun omi tó wà nídìí rẹ̀ tí ò ṣe é mu àṣẹ tó wọ mara òun náà ni mo rán jáde sí ọ nítorí kíni àṣẹ kan jáde sí mara nígbà tí wọ́n dé mara kò ṣe é mu fún wọn ṣùgbọ́n a sọ fún mose lọ ké igi ni jù ú sínú rẹ̀ nígbà tó jù ú sínú rẹ̀ ayé ìgbé ayé omi padà èjì abá kàtólí kàṣẹ́dàbà ní orúkọ olúwa mo rán orúkọ jésù sínú ayé rẹ orúkọ ńlá orúkọ ìyanu orúkọ ńlá orúkọ agbára nípa àṣẹ pábídà sọbidire mo yí ìkorò ayé rẹ padà ayé tí ò wuni ó yá ẹgbà àtúnṣe ayé tí a ti padà sí búburú mo rán ìmọ́lẹ̀ bàbá mi sí ọ mo yí ìgbà rẹ padà nípa àṣẹ olódùmarè september 1 oṣù kẹsàn-án ọdún 2026 ó ti rẹ̀ ẹ́ nígbà tó débi omi náà ó jókòó ńbẹ ẹ̀yin tẹ́ ẹ retí alẹ́ rere pé a ó rí omi mu ṣùgbọ́n nígbà tó tún dalẹ́ omi ọ̀hún ò ṣe é mu nítorí ìkorò àwọn kan rìn láyé wọn ò débi omi àwọn àwọn kan dé bi omi omi koro kò ṣe mu àwọn kan dé bi omi omi dára ó ṣe mu ọ̀tá ò jẹ́ kí wọ́n mu ìdí àkàtólíkà páìdà mo rán owó olúwa sí ọ mo dá ohun tí ń ṣe tìrẹ padà mo gba omi rẹ lọ́wọ́ ọ̀tá rẹ mo gba kànga omi rẹ lọ́wọ́ abínú ẹni mo gba ilẹ̀ rẹ lọ́wọ́ ìka ènìyàn mo gba ilé rẹ lọ́wọ́ àwọn tó lágbára jù ọ lọ ẹ̀yin òǹdè olódùmarè mo gbé ìrànlọ́wọ́ aláìlẹ́gbẹ́ dìde fún yín ọlọ́run ìpè mi kó ràn ọ́ lọ́wọ́ èdè àpáyàbà háílíkì zíríbà jẹ́ ká tẹ̀síwájú obìnrin kan ara samaria sì wá láti fa omi jésù wí fún un pé fún mi mú jésù jókòó jẹ́jẹ́ nídìí kànga omi ó mọ̀ pé ẹnìkan kò lè ṣàìmáwá ìwà fa omi ẹ̀yin tí ẹ ní ìrètí wípé olóore yóò dìde fún yín ẹ ti retí títí ẹ ò tí ì rí olóore mo gbé ọwọ́ olúwa sókè olóore tí ayé rẹ nílò bóyá ó dìde fún ọ ibi gbogbo ni mo ti máa ń wí gbogbo ènìyàn ló nílò ẹnìkan ẹni tí a rán sí kò sẹ́ni tí ò nílò ẹnìkan àkàbà kan lẹnìkan kò débi tó wà ènìyàn kan lẹnìyàn fi ń ṣe àkàbà láyé bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe gbogbo ènìyàn tó rí àkàbà lò ló mọ iye àkàbà ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n kò sẹ́ni tí ò nílò àkàbà kan ènìyàn kan ní àkàbà náà nígbà tí ọlọ́run nílò rẹ̀ ó débi kànga ó jókòó síbẹ̀ bó ti ń jókòó obìnrin kan wá fa omi nígbà tí jésù rí ó wí fún obìnrin náà pé obìnrin yìí fún mi lómi mú verse 9 nígbà náà ni obìnrin ará samaria náà wí fún pé èétí rí tíwọ́ ti ṣe júù fi ń béèrè omi mu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ará samaria nítorí tí àwọn júù kìí bá àwọn ará samaria lò pọ̀ jésù dáhùn ó sì wí fún un pé ìbáṣepẹ́ ìwọ mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mú ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ òun ìbá sì ti fi omi iyè fún ọ ẹ̀jẹ̀ dúró mẹ́ kí ló ṣẹlẹ̀ sí obìnrin yìí ìṣòro obìnrin yìí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní nínú ìjọ ọlọ́run lónìí number 1 obìnrin yìí ò dá àyàn mọ̀ jésù ń bẹ níwájú rẹ̀ kò dá jésù mọ̀ ó sì dúró tì gbágbágbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń lọ sí ilé ọlọ́run lónìí ṣùgbọ́n wọn ò dá jésù mọ̀ wọ́n ń lọ sí ilé ọlọ́run lọ́sẹ̀ àti lóru wọn ò mọ ẹni tí wọ́n ń lọ bá ìdí nìyí bíbélì wípé wọ́n fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ wọn ò dé ojú ìmọ̀ òtítọ́ kí ló ṣẹlẹ̀ wọn ò mọ ẹni tí wọ́n lọ bá mbẹ̀ jésù wà níwájú rẹ̀ ó ní fún mi mú ó ní ọ̀gbẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ti fi ọlọ́run ṣe ọ̀gbẹ́ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti ṣe lónìí maria magdalene ó ń sọkún ó ń wá jésù níbi tó ti ń wá jésù wà níwájú rẹ̀ jésù sọ pé obìnrin yìí kí ló ṣe ẹ́ òun ṣe bí olùṣọ́gbà ni ó ní ọ̀gbẹ́ni ìdí àyè kàtólíàdì èmi ò mọ orúkọ tí wọ́n náà ń pe jésù o ọ̀gbẹ́ni ló ń pè ní àbítaani nítorí kò dá a mọ̀ bó o bá ti mọ ta ni jésù ń ṣe o ò lè jèrè rẹ̀ sọ fún mi pé torí kíni o ò lè sí kọjá òye rẹ nípa rẹ̀ ibi tí òye ọlọ́run bá yí ọmọ níbẹ̀ náà ló máa bá a rìn mọ́ níbi tí òye ọlọ́run bá yí ọmọ ló lè gba ọlọ́run gbọ́mọ ibi tó bá gba ọlọ́run gbọ́ dé ló lè gbẹ́kẹ̀lé dé ibi tí o bá gbẹ́kẹ̀lé ọlọ́run dé ló lè bá ọlọ́run rìn dé ibi tó bá bá ọlọ́run rìn dé ló lè gbádùn ọlọ́run mọ́ èdè kàtá ìlíkè síríbà ọ̀pọ̀lọpọ̀ ń bá ọlọ́run rìn ṣùgbọ́n wọn ò mọ́ àwọn tó ń bá ọlọ́run rìn ní ilé ìjọsìn gbogbo lónìí ọ̀pọ̀lọpọ̀ lọ tajà ni kò bí mi nínú nítorí àlùfáà george gbé ọ̀gá ọlọ́run mọ̀ woli re bi o da olorun mo ohun to ma je nikan lo nwa jesu wa ni waju re o ni fun mi mu o ni ogbe ni oruko wo ni wo na npe jesu loni o n lo si church o ye re ko yi o jesu wi fun pe fun mi lo mi mu olorun o le fun lo mi mu ara isoro ti mo ri to yo opolopo lenu loni ni ogun ti a pe ni ogun ahun aile yonda nkan kekere fun olorun awon kan yonda fun olorun won yonda si owo ika eniyan owo olorun ko ni won yonda re si awon ole awon olosa awon kan si nbe ni olorun olorun ti se opolopo fun o emi ahun ko je ko gbadun olorun opolopo ni olorun se ni ore nla ko mo bi ati nfi o ti se ti olorun fun olorun opolopo ni ohun ti a npe ni ifurugbin eyi ti o je ki aye re o dara egbo kini kan sa o ni emi o le fun omu iwo ara ju emi ara samaria egbo bi a ba soro nipa emi ore ki se enikan la se lore gbogbo eda la ran osi jesu wi pe niwọn igba ti e ti ko lati se fun okan ninu awon ti mo ran e o se fun mi elomiran duro ki jesu o wo ile ohun ki olorun o so kale wa ko n se olorun lore ko ri be omo alaini olorun niyen opo olorun niyen iranse olorun tooto olorun niyen ise olorun ti o gbodo baje olorun niyen igbogbo igba to ba ti sore fun eni ti ebi n pa o se si owo olorun obirin yi wipe emi eni ti n se ara samaria mi o le yonda fun iwo ti n se juu jesu wi fun pe iba se pe iwo mo ebun olorun atẹni to sọ fun ẹ pe fun mi lomi mu ṣe ni wa bẹrẹ lọwọ rẹ iba fun ọ lomi iye mu jẹ ki gbogbo ẹniyan sumọ mi kẹ jẹ agbadua ṣe ori omi kanga a ma tan

omi ẹ̀mí kì í tán. Gbogbo ẹ̀yí tí ò gbẹ́ngbẹ́ láyé, mo sílẹ̀kùn sílẹ̀ fún yín lónìí. Mo ṣí orísun sílẹ̀. Jésù ni orísun iyì láéláé. According to John orí kọkànlá, I am the resurrection and life. Èmi ní ọ̀nà, òtítọ́ àti iyì. Ìwé Isaiah 58. Gbogbo ẹ̀yí tí ò gbẹ́ngbẹ́, ẹ wá síbi omi. Ẹ wá ẹ̀yí tí ò gbowó. Ẹ wá gbá omi. Láì ní ìdíyelé, mo sọ tẹ́lẹ̀ sí ọ, ìwọ tí ò gbẹ́ngbẹ́ nínú ayé, bàbá mi fún ọ lómi mú. Ẹ̀yí tí ayé ti kànga omi rẹ pa, mo rá àṣẹ jáde látòní lọ, àṣìkànga omi rẹ padà. Báyìí ni Olúwa wí, orí ọ̀fẹ́ ìṣílójú. Tí wàá fi mo ti ń ṣe ti Ọlọ́run yàtọ̀ sí ohun ti ń ṣe ti ènìyàn lórúkọ Jésù ayọ̀ǹda fún ọ. Ẹ̀mí àwọn wòlíì kò ṣí ọ lójú, kò ríran, kò dá Ọlọ́run mọ̀. Ní ìbápàdé pẹ̀lú rẹ̀, àṣìkànga omi rẹ lónìí, òǹgbẹ ò tún gbẹ ọmọ. Ọlọ́run ṣìkànga omi fún ọ lónìí, òǹgbẹ ò tún gbẹ ọmọ. Máa lọ ṣe rere, lọ rí ìgbà rẹ lò, lọ rí ògo rẹ lò. Kí ìmọ́lẹ̀ rẹ kó tàn, Jésù Kristì Olúwa wa, àmì. Pé wòlíì Adédèjì sí orí ẹ̀rọ 080-325-9201. Àlàáfíà ni fún.

0: wọn yí ọmọ wọn lọwọ ìdè mi ti já Oluwa ni ẹyin mẹta ni ọrẹ kan náà lálẹ ni mo ń gbọ ẹyin mẹta lẹjọ ń ṣe ọrẹ nínú ẹyin mẹtẹta iwọ nìkan lo ni setback mo fẹ di agbára Ọlọrun ṣe o ẹnikan ni kenidi agbára Ọlọrun ọmọ ifasẹyin a mu ọ lati ẹyin yo si mu ọ pada si iwaju o ti ṣe fun awọn kan ninu bibeli agbára Ọlọrun kan mo ti won pe ni ifasẹyin eke o fa ifasẹyin lara mi bayi loluwa wi oya wole wole wole tori tori in the name of Jesus enikan ni woli nipa ki le fin se gbogbo nta nse mo mo da Jesu kan mo ni o mo lo seda re to ni aye re o mo lo won sanu e o mo lo lo won fa odide o lo mo so pe won gbogbo lori oro e o lo mo lo won yi ipe irawo e pada ojo ti eda ba da mo ojo yen ni won siwe ranti gbogbo eyin te n gbo mi jo wọ́n náà bó ṣe dá jésù mọ̀ nínú oṣù yìí wọ́n náà bó ṣe ṣédé bí ìrìbọn mi mò ń fi kristi bí ọ mò ń fi ọlọ́run bí ọ bá ọlọ́run làjà mo wá sọ nísìnyí pé tí ọlọ́run bá dé á bọ̀ gbá gbogbo omijé ogun tó ńlá káàkiri àgbáyé gbogbo àwọn ogun yẹn ọlọ́run ẹ̀mí àwọn wòlíì á kọ̀nsídà rẹ̀ psalm 39 ẹ̀wọ̀n tí bíbélì sọ abájọ tí dávidì fi já yàtọ̀ dávidì mọ̀ sun ẹkún níwájú ọlọ́run ọlọ́run sì ṣíwé rántí psalm 39 verse 12 ẹjẹ́ ǹkàdé 13 kí bíbélì sọ
1: olúwa
0: olúwa
1: gbọ́àdúà mi
0: gbogbo ẹ̀yin tẹ́ wà ń lẹ́kẹ́ bàbá gbàdúà tèmi náà
1: kí o sì fetí sí ẹkún mi
0: sẹ́rí omijé it's not a crime to cry àwọn tí ọmẹkún sun wọn mọ ọ̀nà mọ dí kí ẹnìkan even ní físíkà tó ọba bú ẹkún fún ẹnìkan yóò rò lẹ́ẹ̀mejì pé mọ sunkún ẹlẹ́sìn mi nìkan sí mi o tó ọba tó dá lé yóò ní ọdẹ akin lọ fẹ́ gan tó ń sáà sunkún bí eléébó lójú ń gbádùn because ọmọ agbára tó ń bẹ nínú omijé dávidì ni olóko wa ní àdúrà yìí tó ló ń bá fẹ́ rántí ẹ̀dá àwọn omijé rẹ ni ó consider yes.
1: Kí o sì fetí sí ẹkún mi.
0: Fetí sí ẹkún mi.
1: Kí o má ṣe pa ẹnu rẹ mọ́ sí omijé mi.
0: Ọlọ́run mọ̀ dákẹ́ sí omijé mi. Ẹnìkan ni wòlíì kí ilẹ̀ fẹ́ fi yẹn kọ́ mi. Omijé máa ń sọ̀rọ̀. Your tears speaks. Omijé a máa sọ̀rọ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹ̀yìnkan ọ̀mẹ́kún sun. Ìgbà méjì lẹ́lòmíì máa sunkún láyé. Ó ní ẹ̀sà wò. Ìgbà tẹ́bí bá ń pa ọ́ tàbí ìgbà tó bá ń wo fíìmù. A máa sunkún bí kinní. Omi ọmọ jábọ́ lójú ẹ tere tere ọ̀rọ̀ ayé ti ẹgbọ́n ọ̀pá ọlẹ́kùn rí ọ̀dàjẹ́ ń bí ọ́ ẹ̀mẹ́lúù ló ti sunkún pé ọ̀rọ̀ náà lọ ẹ̀mẹ́lúù ló ti sunkún pé ọlọ́run àwọn ẹgbẹ́ mi ti yà mí lẹ̀ ẹ̀mẹ́lúù ló ti sunkún òní bíbélì fi sọ ẹjẹ́ ń bó tó sọ tẹ̀lé ní verse ẹ lọ sí verse 13
1: dá mi sí kí èmi ní agbára
0: jẹ́ lágbára
1: kí èmi kí ó tó lọ kúrò níyìnyí
0: kí n tó kù nínú ayé yìí
1: àti kí èmi kí ó tó ṣe aláìsí
0: kí n tó da aláìsí démi náà lóhun wo omijé mi dávidì náà ló tó sọ ó ní mélòó ni omijé rẹ nínú igò ẹ àṣé gbogbo ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ january wọ́n yí ọ̀gùn fún wa ni ẹ já wá sọ fún ọlọ́run ọdún ìtì ń tàn bẹ̀mí wo mọ́mì mo dá yín invite wọn mọ̀ọ́mọ̀ pè ọ́ dádì àwọn ọkùnrin ń gbàdúrà o àwọn ọkùnrin tí ń gbàdúrà lánàá kìkì ọkùnrin mẹ́ta ni mo gbọ́rọ̀ wọn tí ó sì jẹ́ pé testimony ń tẹ̀lé bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ẹ̀yin tẹ́ ń wò mí lé ẹnìkan ní wòlíì bíi kẹ́ ẹ sí ojú òpó ni ẹ jẹ́ àmọ́ wò bó bá ṣe é pójú òpó ṣe é sí ẹ jẹ́ ń fẹ́lé ìdátọ́ mi ẹ bá ń pe bàbá yìí kọ́ gbẹnu sí mike engineer ẹ jẹ́ ń lọ sí testimony number 1 kí n gbọ́ ohun tí bàbá yìí sọ àbí mọ̀mọ́ yìí ṣe ni anyone.
2: Lorúkọ mi ni Amiko Gbenga David.
0: Kí lẹ kókó yín?
2: Amiko Gbenga David.
0: Nice.
2: Màá mi ló jáde nígbà bíi 6 weeks ago ní Wema pé ẹ̀gbọ́n tó wà London ló bá ń sanwó school. So fisa yẹn ti jáde àmì ẹ̀ta àtọmọ àti ìyàwó mi. So ìyàwó mi ẹ̀dẹ̀ sí lọ.
0: Ìyàwó yín ti lọ báyìí. Ẹ̀wẹ̀ ni ẹlẹ́ni. Wàá fọ́ òkè Sàmí ìwọ lọ́kọ̀. Ẹyin àti
2: ọkùnrin àti iye ọmọ.
0: Ẹyin àtọmọ yín. Màmá fi ìbínú mímọ́ fún òkè Sàmí ìwọ ni rétà. ìyàwó wọn jáde ń jò ní ní 6 weeks ago brother iná tó wá dá ọpẹ padà fún ọlọrun òun ló já mọ lè fi ògo ẹfẹ lómi sínú bí ọ àwa ò jẹ fògo rẹfẹ lómi ràn
2: ẹlẹgbẹ. orí ti ìyàwó yìí jáde ṣáájú ti wa.
0: ti ìyàwó yìí ti kọ́kọ́ jáde.
2: ẹ̀rọ ṣe pa orísìí just 5 days ń tẹ̀ tó fi jáde torí students ẹ̀ ń pèlè lọ sí ẹ̀rọ. ṣé ìgbà tó wá di ìgbà tí wọ́n lọ gba ilé ẹ̀gbọ́n wọn kan wà tó yẹ pé ti promise mi jálẹ̀ pé kí ni mo fẹ́ máa ṣe nígbà àti àtìmọ̀ wáyé nígbà kò sì ṣe o wọ́n ní bí a máa ra mọ́tò kí n fi máa ṣe.
0: ugba
2: so mo ṣe gba passport mi bọ̀ tó kù dé kí n dé instagram side ogere ó kàn send 500,000 fún mi. wọ́n gba abẹ́ ti mọ̀ pé.
0: mo ti gba passport visa.
2: mo ti wá pé mo ní mo rí 500,000 ó ní kí n lọ owó sí kí n fi wá mọ́tò kan wà kí n máa manage.
0: ẹ wo bíre kan ti ṣílẹ̀kùn fún mi kìí ṣe pẹ́ nìyẹn mọ́ o ó ní mo fi ń sọ pé má dà rẹ̀ láàmú èyí tí ọmọ sánà bí ni pé oríire àkọ́kọ́. kò sí nǹkan méjì tó mọ sánà láyé bó ṣe kọ́kọ́ soríire àkọ́kọ́ ẹnìkan ní kéde túmẹ̀ bó ṣe kọ́kọ́ gbà yanu number one mela manasa ẹjẹ́ ń gbàdúrà máa sí ojú òpó tí màá gbàdúrà fún àwọn mẹ́ta péré èèyàn mẹ́ta màá wá fi nọ́mbà kan lẹ̀ fún àwọn èèyàn bọ́yá bíi 29 nọ́mbà tí ò ṣe pín a kàn sọ tẹ́lẹ̀ sí ayé àwọn 29 ìbá ṣe lórí facebook ìbá ṣe lórí tiktok bọ̀ bí àwọn mẹ́sàn-án bá bá mi ṣí à program ní ìgbà mẹ́sàn-án sórí kó tó di alẹ́ ọ̀la kí oṣù yóò tó pé ọjọ́ mẹ́sàn-án ìgbà tí ayé yóò ti san ọ́ in the name of Jesus ẹ kàn gbọ́wọ́ yín lè kẹ́ ẹ ṣí à program ní ìgbà mẹ́sàn-án sá. níbo ló ti ń gbọ́ mi aláàánú ni ọlọ́run ẹjẹ́ ń gbọ́ kan sí ẹjẹ́ ń gbọ́ kan sí engineer torí time.
3: orúkọ mi ni olúkùnmí awórìdè mo wá láti ìlú àbújá.
0: àbújá nice.
3: mo gbọ́ ìpàdé yìí ẹnìkan kò ròyìn ẹ̀ fún mi a ní ṣọ́ọ̀chì nílé wa so mo fọ ṣọ́ọ̀chì tán láàárọ̀ ọjọ́ yẹn mo á ní jẹ́ kí n fi rédíò lẹ̀ kí n máa gbọ́ orin mo kàn gbọ́ ògo onífọ́ ọlọ́run ló kẹrin mo ní èwo tún lélẹ́yìn orúkọ mi ni epaphras mo bá fi tí mò ń ṣe lẹ̀ mo gbọ́ program yẹn olójú ẹsẹ̀ mo kàn bẹ̀rẹ̀ sí ní develop interest láti ní oṣù keje yẹn ni ìpàjẹmọ́ mo bẹ̀rẹ̀ sí ní gbọ́.
0: ẹ̀ ń gbọ́ lọ.
3: bẹ́ẹ̀ni ó wá di inú oṣù kẹsàn-án ọmọ ọ̀rẹ́ mi kan wà tajọ wà lábújá àwọn bí mama ṣe ń gbọ́ program kankan mo ní àyínú náà mo ti já sí mo máa ń gbọ́ wà ó fẹ́ lọ sílé o mo ní ká lọ sí ṣé mo lè rí ibi ní ṣíṣe àyè wà lọ́dọ̀ yín àwọn làwọn kọ́lé síbàdàn torí ọmọ ìlọra lè ní bọ̀tà àbújá la wà so ó wá ní kí n wá ó pọ̀ fún wa báwo mo ṣe fẹ́ ṣe owó ọkọ̀ mo wá pọkọ̀ mi mo ní bàbá ó ní màá lọ torí mo ní problem ọdún karùn-ún ní ọdọọdún náà máa ọpẹ́ẹ̀tì mi mo ní back problem.
0: ànáwó ẹ ogun ọdọọdún ogun oṣù mẹ́ta mẹ́ta ogun tí ojú oṣù lóru lóru àbí pápá tí àmì rẹ dún ọ̀pá búkú yẹn jáde lónìí. ẹ kígbe ọlọ́run wà nǹkan ṣe sọ́rọ̀ mi.
3: mo ṣá wá september yẹn.
0: ẹ wá ti september.
3: onicominous sunday mo wá so mo gba kọ̀míyàn etí wọ́n ní ká mo lọ sílé mo wá wá nìkan dì sí mo gbé dé àbújá so ọjọ́ monday rẹ̀ mo lọ sí jesus city ọjọ́ yìí wọ́n ní kánì lẹ́ẹ̀mejì ọ̀rẹ́ mi wá ní ẹ lè rí torí pé tí n bá ti rí rìn mi lè dìde dúró tí n bá ti wà ní church mo máa ń ní.
0: ẹ ra jókòó ni.
3: orí ìjókòó ni tí gbogbo ayé bá ń jó yóò máa wù mí orílẹ̀-èdè máa mì bí aláǹgbá.
0: ìnáwó ẹ kí láyé dè mọ́ ọ lára kí òjò ṣe tó o fẹ́ ṣe látòmí lọ bò ó kè lórí wọn jábọ́ lọ lọ. ẹ ti wá ṣètò operation mélòó.
3: mo ti ṣe operation mẹ́ta mo ṣe minor méjì mo ṣe major ẹ̀yọ̀kan february ọdún yìí wọ́n ní màá ṣe another major the same place wọ́n ní egungun bẹ́ẹ̀ ti tún yẹ̀ mo ń sọ fún doctor popular hospital ní abuja alliance hospital wọn ni mo lò medical director be o lo lo won se pe won se mistake ni e ti won se ni last year pe o ye kan implant nkan si eyin yen mo ni boss owo ye se o kekere ti mo se last 2.1
0: 2.1 million
3: apa owo operation ni yen o ma lo fun scan 500 kibe
0: 1500
3: kiche yo kan ni ma se o eleri mi wa nbi aburo mi mo mi wa so ma se scan bi merin ko to di pe ma lo operation o
0: scan ile le lo
3: scan 500 gbe le se to merin ko to di
0: se 500 naira
3: 500,000
0: e ki be ba mi o jesu oro mi do wo re me ba ti o soro yo do ma
3: ra mi o jesu oro mi do wo re
0: sida mo n gboro yi
3: so ma se agba ta se to lasi yen o tun wa di to ba ti di december bayi ma ti ti bere si lika mi ni nile naro mo
0: e ka ni
3: ma ma ka ni mi nile naro mo ati gbera soke ti mo ba sun sori bed bayi ati yirapo oran so mo gba ti doctor wa so pe awon ma se another one mo ni elekerin o ni ma survive mo ni e de ro pe ma bo o ni ma survive so wa mo wa ni problem gbogbo awon mo mi ti wa ni higher institution kekeke lo wa nle abro mi to duro si mi ni last operation o n fe bi mo tani mo wa fe mu lo awon lati gbaye ni school awon omo private university won wa oni kaluku ti wale wa to ya ti mo se bere si ni gbadura awon wa ninu revival njo kan agbono ton ko seyin mi to ye pe tin ba tin rin lo mi ni le mira mo kan gbogbo e kan kuro ni mo wa jide mo wa njo mo lo lohun o seun iyen lo o wa ku sese lati ni osu keje ti mo ti wa ngo program ti mo wa wa si Jesus City ni September gba ta jo gbara oluwa tan mo wa lo si Jesus City mo ri le meji Fred mi le ni le ni mo ni bata ki lo je bata mo ko bata sonu mo wa ri Jesus City le meji mo se wa ni Jesus City le meji
0: yen e ri le meji
3: e meji ti won ni ka rin jo mo se wa ri mo wa pada mo bu rin be o mi mo gbe dani ti ma ti wa fe dide lori bed laaro olorun odekunle Epaphras o wa sanu mi je mi nu rese yi lo ma wa mu ma wa mu ma bi sori mo deje Jesus sori o ba di pe mi na le duro lati gba ti won ti na duro won bi mi da ese mi a ma gbon bayi ni a ma gbon ti ba tete ri nkan
0: eyin le duro lata awe
3: emi mo se ni mo jo bi kokoro
0: gbogbo ni yin tele
3: kokoro ni yin tele aye gbajo lady mi ni
0: wa ki me ma wo meje mi gbajo lese mi ayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayay
3: Mauritius eléyìí tí wọ́n wá ní mo fẹ́ ṣe 4.1 àti ṣe runnings àti ṣe gbogbo ẹ̀.
4: 4.1
3: yàtọ̀ fún test scan kankan o 4.1 lówó operation nìkan.
0: Engineer kó tó dọ́dọ̀ Jésù èlò lọ operation tí ó ní wọ́n ṣe.
3: 4.1 lówó operation nìkan.
0: Ayà alábàdúṣà ọgbẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ wa ọmọ yìí ọlọ́wọ́ bá ń gbọ́ ẹ jẹ́ máa gbọ́ ọmọ yìí sọ torí time.
3: So wọ́n wá pè mí wọ́n ní madam Olúbùnmi you are now your operation time ní sir you are calling the wrong number.
0: Bẹ́ẹ̀ni bá tún pè mí síbi.
4: Ibẹ̀ ni kò fọ́nì kọ́ mi tù í gún.
0: Orí ara ẹ̀mí kò fi gbé.
4: Bàdí ìlú ni sáẹ̀.
0: Ẹ bá ní you are dialing the wrong number.
3: Mo ní you are calling the wrong number. Another doctor tún pè mí mo ṣàfàgbìlẹ̀ ẹyẹ ọmọ ẹ padà sùkú àṣọ operation mọ̀. So láti ìgbà tí mo ti wá wá sí Jesus tí mo ti ní ọjọ́ yẹn bàbá mi ò wá. Ọ̀rẹ́ mi tó mi wáyà ní ìsọfún yín pé ẹ méjì àwa mo ní bàbá mi mọ̀ mo wá wá.
0: Ayọ́!
3: Jésù kan ni ó wà ní Jesus City yẹn.
0: Jésù mo wá bá Jesus City.
3: Òun ni mo wá bá lálejò o. Òun ni mo gbogbo ayé mi wá bá o. Bàbá mi ò sí ilé ṣùgbọ́n Jésù rẹ̀ ń bẹ́ńbẹ̀. Tí mo ti wá kúrò ní Jesus City, èmi náà máa ti ń dúró wákàtí kan. Mo máa ti ń jò. Bóníjó bá ń jẹ bá ń ju yóò dára báyìí èmi náà ń bọ́ sáàrin wọn. Mo wá wò tí bàbá mi bá bá ń ṣe ìsìn àárọ̀ tí wọ́n bá sọ pé káká nínú
0: yàtọ̀. Ẹ fò ókè.
3: Tọkọ mi bá wà ní. Ó rárá
0: máa. Mọ́ bò.
3: Mọ́ ní kí ni. Mọ́ sílẹ̀ fún.
0: Àyà. ya me mo n taye no ni le se mo ikan lo tun gbo yi bayi loluwa wi gbagbara ma se in the name of Jesus on le mi mama wa su lojojumo mama mo wa woli kaaki woli omo mo fowu ejeun ni emi e mo wa su ara mi Jesus nikan mo mama preach baba ti de church ti ba ti gbadua fun otan mo lo le owa woli wa woli titi oduro ti woli titi te bosun ibi wahala wa ni now eje nse bayi ni 77 to sui to so mo tojo ibi woli odekun le Epaphras a se nkan kan to yato emi oluwa so wi latale ola lo tin ba wa ma gbadua si yo nu le yin ma wa ni omo ma mo ba yin gbadua si gbogbo eyin te nwo mi ni Facebook YouTube ati TikTok mo wa nbe nisin ni lagelu ni o Yes FM ni o Solution FM ni o ma ni e wa iyo tintin ni le ni ola iyo te ba wa wa le yin emi o gbadua si asiri kan tun niyan ara ija won mo Olorun ti won tun mo nu Bible ni enikan ni iyo le re ko se en to ni olobu uri n ta fi se yin gbadua si lola otun la titi wojo Sunday to ba di Sunday ma ni o mu dani emi nu fun yin ni iyo ti a tin gbadua si te ba ra won prayer warrior won mo tin gbadua won mo ti tilekun mo ri nkan mo n lo labenu ai mo sa dede jade ta ba tun wa de Jesus City ma fun yin ni anointing won meji ni gbowo oke ofe ni lo fe li ni o bo si ojo ibi woli odekunle awe te ba si gba lojo yen mi ni ni egbonje kankan dani emi ma break fun gbogbo awon eyan over 150,000 eyan mo ti ni ki won order kankan ti eje temu enikan ni ewa boyan so omo ya won ti Jesu bo ke se nipa agbara isin to lai abami isin ni emu ki le yin padlock inu le to ni ete fi le si te fi le ti ogbon to so nu we fi han ni o le mi mo ni kokoro Davidi emi mo le si ti enikan o le ti emi mo si le ti ti enikan o le si mo awon ki kan nbe o ni mo gbe ilekun to si kale ni waju Revelation 3:8 mi mo boya ma le gbadua fa awon meta o kin to lo e ba n gbe mic si enu sister enikan ni woli eni polo n ba fe ranti eyan imo ranti omi je teyan se ara eni ngbo ba dola ma tun sokan bolo n ba fe ranti eyan a si ranti wahala to ti sensors ni ise ife re your labor of love o le mi ki ise eyan ti o gbagbe ise ife re e je sister ina so kini n wa kini olohun fi da lohun
5: oruko mi ni Oluwayemi si mo wa lati Sango Nibadan mo dupa Olorun lori oke yi pe August lo pe 3 years si mo se wedding
6: 3 years
5: mo si lo kakiri ile babalawo ni
6: eyin dele alawo be se kere to yi
5: ta si ni pe kin gbe bobo 20,000 na ni ki mu wa ki se pe 20,000 yen mi le fi sile but e po to ni kin gbe yen gangan lo nba mi le
6: o nba yin bo won le gbe lo
5: won ni ma gbe lo sori ta
6: se lohun
5: osan gangan ti e na pe leyi
6: osan le gbe bo
5: babalawo po ma tele mi mo ni
6: todun lo tele
5: babalawo yen po ma tele mi
6: lo babalawo lo odun tele yin lo
5: lati gbe bo yen bo e po yen lo ba mi leru ti mi fi pada lo sibe mo so mo tun lo si church sele nigba to pe odun kan ti mo se wedding ti mi bimo mi ni iya mo mi ni baba mo mo ni ta lo wa fe ma ba mi gbadu ato fe ma ba mi saka bo se lo ore mi wa mu lo si sele sele na ti so fun mi wi pe ina egbe ti mo wa mo si da majemu be pe ota mi o ko le jo lomo laye wi pe ki igba foko mi pe to ba fe yawo mi wa le o ki ma ko kuro nbe igba si mo tun ko ni sele mo de ni iranse olorun kan to ma mu mi karaoke to ma pe fun mi ati jo lo si kerubu kan won sa ni mo ma de ro egbe ni a se yen na ko si kankan mo tun wa lo si anoda kerubu yen to bi gan won wa ni mo ma san 60,000
6: ilo 60,000
5: lati fi di ero egbe mo ni ko si wahala pe mo de ma ra aso awon ofi si ma ro lojo yen won sa se o bo sojo Sunday
6: e wo so ofi te se bi onawo
5: se bi ma pelu bid mo sa
6: pelu bid
5: mo sa lo lojo Sunday ni inu service won sa se fun mi pelu igbale to na mi bi pe ota mi jale to ku gbale bo mi gbogbo ara mi gbogbo eyin mi le ni
6: e mo ki gbe ye
5: ti mo kigbe ti mo so e to mu mi lo gan o sare ni pe ah se o se ru kan bayi mo ni mi se ri
6: eyin won ti na won na yin ri se tori omo yin na
0: ẹgba tó jẹ last náà lọ jẹ last. Ìgbọ́rí ni o, ìgbọ́rí.
5: Mi rí kankan náà, mo ṣàwò ìránṣẹ́ Ọlọ́run sọ fún mi pé nínú mọ́ọ̀sì yẹn pé mi ní mo jẹ sí máa fi lóyún, síbẹ̀síbẹ̀ náà kò sí kankan, mo ṣáà kúrò ńbẹ. Ẹ̀gbọ́n mi tún invite mi sí Ogun State lógìjò wípé kí n wá, mo ṣáà lọ kí wọ́n tún mi lọ sọ́dọ̀ babaláwo mi. Àyẹn náà ṣáà ni pé mo máa ṣe kan mo ṣe. Ó ṣùgbọ́n tí mo tún wá padà Ìbàdàn, ó wá pè mí, ó pọkàn mi pé a máa ní ìdí 20,000 o láti ní pé kí n padà wá láti wá ṣe kan. Mo ṣáà ọkọ mi nú ò lè ṣe ẹni sìnmọ́ torí a sì náwó a sì nára, ó ní ò lè ṣe kan mọ́. Mo ṣáà sunkún, mo tún pe ẹ̀gbọ́n mi pé ẹjọ́ ẹ bá ń bẹ́ni yìí sọ̀rọ̀ o, wọ́n ṣàbà sọ̀rọ̀, ó ṣàṣẹ ìdí 20,000.
0: Ọkọ̀ yìí tún sẹ́ndì ẹ̀.
5: Ó tún sẹ́ndì ẹ̀ bí mo tún ṣe gba ògìjọ lọ nìyẹn. Wọ́n ṣáà ṣèkan yẹn fún mi pé màá jẹja, màá fẹ̀yìn tí ògiri, màá máa jẹja yẹn. Wọ́n ṣáà ń pọ̀.
0: Àwọn èèyàn complain pé ẹ bá fẹ̀yìn tì gan náà yẹn, èyí tèmi bá wá dé fẹ̀yìn tì, kẹ́ ẹ mọ̀ kígbe, ìyẹn nìkan ni wọ́n máa rí. Ayé o, àbí ṣe bẹ́ẹ̀ pọ̀ ní ìsìn, kò sẹ́ni tó sọ̀rọ̀ ń gbà wọ́n fẹ̀yìn tì gan náà, tí wọ́n ń yẹja. Màá wá ní gbàdúrà fẹ̀yìn tì, Olúwa jẹ́ rálá fẹ̀yìn tì. Àwọn èèyàn ni wọ́n ń ṣoògùn ni, wọ́n ń ṣe kinní kan ni. Kí ló dé táwọn èèyàn ń pe ọ́ lóòótọ́ ná? Wọ́n gbọ́rọ̀ yín jàre.
5: Ṣé kúrò ń bẹ̀, kò sí kankan pàṣẹ náà ló já sí. So èèyàn kan jẹ́ sí Jolis Church yìí sí mi. Bọ́ wá di January ọdún yìí, èèyàn kan ní mẹ́bà church wa ló wá mú mi lọ sí sẹ́rùn-sẹ́rùn. Mo bá ní so gbogbo àwọn tó wá ń jẹ́rìí mo wá ní. Tí ó bá ti wá ń jáde síbẹ̀ tó ti ń jẹ́rìí báyìí, màá máa sunkún pé ìwọ náà. Ọjọ́ wo ni ẹ̀rí tèmi máa dé? Sẹ́mi náà máa jáde síta tí màá sọ ẹ̀rí mi. Because àwọn fámílì ọkọ mi, wọ́n ti fún nímọ̀ràn pé kó lọ fẹ́yàwó mi. Mo ṣá ògbó di September mọ́ọ̀sì ìbẹ́dẹ dádì. Mo wá sọ fún Ọlọ́run pé o kúkú ṣe fún mi, kò sí wàhálà, èmi sì máa gbójú níbi oyún elé pé àwárí mọ́tò lọ́jọ́ yẹn níta wá tó síta. Mo bá ní kò sí wàhálà, tó bá ṣá ṣe elé fún mi, ṣe mọ́tò fọkọ mi ká gbé wá sí Jesus City ní October. Mo ṣá kúrò aṣá lọ. So ìgbà tó fi máa di kí September yẹn tó parí, mo ṣá rí pé mi lè lọ síbi iṣẹ́. Inú ṣàrùn mi, mo bá ní mi wá ní òro bàbá, mo wá ní èèyàn kan tá a jọ lọ pé kó fún mi lóro. Mo ṣá fira bẹ̀, mo mú inú yẹn ṣá lọlẹ̀. Mo ṣá ní September yẹn ni mo ṣá ṣe test pé mo sì lóyún.
0: Ní September.
5: September tó jẹ́ mọ́ọ̀tì ọjọ́ ìbí bàbá ni mo ṣá pé mo sì lóyún.
0: Wọn ò mú yín lọ ẹ̀kúlé kí wọ́n gbọ́wọ́ lé yín. Mo sì nà yín lẹ́gbẹ̀ẹ́.
5: Ọlọ́run ọjọ́ kúlẹ̀ pàfà, ó gbàdúrà o, ẹ má lọlẹ̀ babaláwo.
0: Èló lẹ ti wá fún mi?
5: Bàbá mi mi fún ni wọ́n lè ra o.
0: Ẹ wàá sọ owó fún mi lónìí báyìí. Èló mo wá fún yín tí mo fi ní ẹ̀ wá jẹ́lì.
5: Bàbá mi ẹ̀ kankan o, Ọlọ́run ọdẹ́kúnlẹ̀ bàfà ló ṣe fún mi.
0: Ẹ lè pe Ọlọ́run pé mi ò fẹ́yìn ní owó.
5: Ọlọ́run ọba gbà ẹ̀ fún mi lówó bàbá.
0: Ṣé mo tiẹ̀ jẹun tó lówó? Tí mo pín kí ẹ̀yin lẹ̀yìn ó fún èmi ní owó.

0: Alárìmọdé yìí, Àpọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágínú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní Lágínú FM 96.7 pẹ̀lú Ògúndúgbà. Ògúndúgbà lóògùn àkàwọn mágbàjí atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ olódùn mari ọmọ ṣẹ́hun lórí ẹ̀bùn kàbìtì kàǹkà tó yọ̀ǹda fún Ògúndúgbà lóògùn àkàwọn iṣẹ́ ọpọlọ tó yanrantí àtẹ̀dẹ̀ àsìkò tó kí pápá bí ọbẹ̀ àpà létí gbogbo olùgbọ́. Ògúndúgbà lóògùn àkàwọn atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ atọ́kùn tí kì í rojú láti ṣèwádìí ohun ìṣẹ̀ǹbáyé gbogbo tó ń tọpa ọ̀rọ̀ kan dún àṣà àti ṣe dórí gbogbo àwọn akọni tó ti lọ wọn máa dé ọba bàtà yóò bá rọ̀bá o àrọ́bá bàbá tán yẹtuyẹtu èdè lẹ́nu Ògúndúgbà lóògùn àkàwọn lórí ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní gbogbo ọjọ́ ṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án alẹ́ títí láago mẹ́wàá alẹ́ bẹ̀rẹ̀ ní Lágínú òkè gajòkè níbi tẹ́ ti máa gbọ́ tuntun ara ètò lórí àwọn akọni tó tẹbi ṣàṣàdó ibo ni a ti ṣẹ̀ wá ẹ máa gbọ́ tán lẹ́nu àwọn tó tàn sọ bí ọba mágbàjí baálẹ̀ àti tó bá tún sojú wọn yọ ká akọni òṣèré oníṣòwò oníṣẹ́ ọwọ́ tó ti lọ ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ gbọ̀ngàn kẹsì ìpàdé dalẹ̀ Tuesday pẹ̀lú Ògúndúgbà lóògùn àkàwọn àgbádárì gèdè.
2: Àkàwọ́ ti dé o, Ògúndúgbà ti dé o, Àkàwọ́ ti dé o,

0: lóògùn akabara yẹ mọ jẹ wa nínú ìnira bara ayé bá di mi má tú àdìtú láàdìyọ bara ayé bá di mi má tú.
1: Tó mojúbà fọlọ́run ọba kan ó mojúbà fèèyàn mo ṣèbà lọ́wọ́ akọ́dá mojúbà lọ́wọ́ aṣẹ̀dá àfi ká ẹ tún wá bá ń ṣe lálẹ́ ń wò lé dáṣe o eégún ilé ẹwà bá wa sí òòsà ọjà ẹ bá wa ṣe ìlọkùnrin ìlóbìnrin ẹ tún wá bá wa ṣe lálẹ́ yìí àdáṣe wọn ní ọmọ ìbà kan ọgbọ́dọ̀ wọn mọ ògúrúgbà lóògùn àkàn ó mojúbà fọlọ́run ọba mo ṣèbà fèèyàn ajá pé ní ó kọ olóòtú ètò yìí tèmítayọ ọmọ òye ládùn ààbọ̀ ọ̀rọ̀ lèmi fi ń kín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò akọni ìgbà wáṣẹ̀ iléeṣẹ́ rédíò ti lágilu adémọlá azeez àṣìṣó ojú òní ti ọ pẹ̀lú àṣẹ ọlọ́run amojú ẹ̀rọ nu àtijọ́ ń bá bọ̀ ìlẹ́ta sí ló kọ gbogbo àwọn tá a jọ ń tukọ̀ ètò akọni ìgbà wáṣẹ̀ jápọ̀ ọ wà lọ́mí àdìo ismail akere àjọ wà ní yàrá àgbóhùnsáfẹ́fẹ́ ni tó fi dórí olúwa ń bẹ lélẹ́sọ àti bàbá mi peter agbọ́lá ní fìdítì ògúrúgbà kan ó yẹn rèé aráyé ẹ mẹ́jẹ ń wà nínú ìnira ìnira ọ̀dá o ìnira ọ̀dá ẹ̀yin náà wíbẹ̀ wípé ká yọ ọ mẹ́jẹ wà nínú ìnira tẹ́ ẹ bá wá rí wí sẹ́yìn náà fọmọlàkejì sínú ìnira tẹ́ ẹ bá ti fọmọlàkejì sínú ìnira ayé ò lè fẹ̀yìn náà sínú ìnira torí gbà mú bomi òní gbà mú gbẹ̀sán o ní tó ń ṣe é sọmọlàkejì tó wá ń sọ wípé wọn ò fẹ́ kí wọn ó ṣe sí ọ ò ń purọ́ tara rẹ jẹ́ ni wọn ó ṣe sí ọ o nígbà bá ṣe sí ọ tán ọ̀fọ̀ aláwọ̀ tó fomi fún awọ ẹ̀ ó sì tún gbé mu ayé ẹ̀ mọ̀ jẹun wà nù nira ìnira ọ̀dà ẹ̀ kú kalẹ̀.

0: human on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àyà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe ná mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì nílẹ̀ káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó dójúlówó office address wa ni plus 3 light and craft building Mashon Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos PR distributor call 0704-318-3929 50 bitters na dadi
1: Bá dàda, èmi lọmọdé ìsìnkú ọ̀gbọ́n. Fóònù pa ni.
2: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
1: Tó gbọ́n pa Gracefield ni.
2: Níbo ló wà?
1: Jẹ̀ǹjà ọ̀tán. Gracefield Private School àti Gracefield College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn.

0: lokunle iwe Gracefield be lowo ile iwe ofani lapo yara ile iwe Gracefield o ti gba ase ati onte lati se kokari idawo ase wole iwe giga junior neko junior waek ati senior neko and waek Gracefield wa ni number 9 sofumade close latapo avenue of idimango soka ilu ibadan ero ibanisoro won ni 08023153590 Gracefield private school ati Gracefield college organico lawujo kuta Olorun Apostle Ayodele Babalola yo tun sise le kan si ninu ipagu adura olododun Olorun Abiamo 2026 isoju olojo marun la fi sede lejojo Monday August 31st Prophet Olufemi Oni Mama Woli Obere Mary Alara pe Prophet Mayo wa fe yiji Pastor Emi Adiosun Evangelist Dr. Bosi Adeiwa Evangelist Kendi Akiwale Lady Evangelist Bosi Adewumi pelu awon mo David Brothers mi yo mo pelu baba olugbalejo Prophet SO Adewu mi sise ranse atosa taro de pade adura yo ma waya ago mejo laaro atago meri abo ni ranle ojo thursday ojo keto osu kesan lago mewo owuro onlaye wo fe pelu eto ilera ma waye nibi ta wa kose mo se yo ti wa ni kale ojo friday ni press night akori ni oluwa wo le wa san ojo sunday september 6 gege la se tagba ninu ijo Christ apostolic church ibudo ilano district headquarter to wa ni molusi street end malete ni badon 081-3501-0191 oluwa loru prophet adewumi yo sise agbara aye re osin ni wa bakan na mo loruko jesu
1: Tẹ yi la fin ti gbogbo awe eyan wa tan wa lori ijoko koko ti to lati gbe akara oyibo fun igbeyawo toni
2: Ajọwọ, ẹdúró lọ́jàre.
3: Ah, ilé ọ̀ṣẹ̀lẹ̀.
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fíríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ní ẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé ò tí ì rẹ̀wọ̀n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
4: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, sọ́rí ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
7: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le davile se aseyori nipa afojusu e laye olaba oke fi sagbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ilera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won toju asiri bi tai so fi se buba lara eda lo mu alara pe online mo nisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole omo kore o ma le tapai kara mo gbon riri oju tun wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo nisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 Bo ban se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
8: celebrate

0: Kingdom.
1: Ẹgbọ̀n kan báyìí ti retí ti jùlọ lára rẹ.
0: Jésù fẹ́jáde sí abí yanu nípa Sunday.
1: Pastor Lawa Lidari.
0: Pastor Gbogbo Fada Iro.
1: Professor Abolawere.
0: Àwọn olórí ẹ̀mí Adéyinka Láṣeyọrí.
1: Pastor Ifeolu Odogiyan.
0: Evangelist Fáforí Taiwo.
1: Pẹ̀lú mímí fẹ́ lọ́dún Mùráyọ̀.
0: Pastor Ina Fọlọ́nsọ yóò máa sọ̀rọ̀ àṣẹ.
1: Látọjọ́ Monday fẹ́.
0: Bí fẹ́ẹ̀rí ẹ̀ lábú Sẹ́tẹ́mbà.
1: Láago mẹ́jọ òwúrọ̀ àti pánú rọ̀lẹ́.
0: Lọ́jọ́ Sátidé.
1: À ń pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán.
0: Ilé gbé ọ̀fẹ́ ń bá pẹ̀lú ọjọ́ ọ̀fẹ́ fún gbogbo èèyàn.
1: Convention Thanksgiving.
0: Lọ́jọ́ Sunday 13 September.
1: Látago mẹ́wàá òwúrọ̀.
0: Gbogbo ẹni mi
1: jọba lọ sí King Gospel Grace Ministry.
0: MA Alilea.
1: Off Again First Street.
0: Meridian Post of Abata Ibadan.
1: Wá pàdé Jésù.
0: Ogun máa pín ìyanu yafuyafu.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Tẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 Andu wọn lórí Twitter.

ẹ̀rọ lẹ̀ 7 a.m. to 7 bí ẹ̀. Àkórí ẹ̀ just a walk. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run ní pàṣẹ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fọ àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìdè. Pastor Dr. Benny Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àní bàbá tí ń ṣe. Mayowa ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Okùnlọ́lá kẹ́mi. Taiwo Obi. Ògìkí Ayọ̀ Amos. Ọ̀páyàmí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu ó máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látago méjì òwúrọ̀ 7 a.m. CAC Monty Public Ministry. NTC Branch. Ó wà ní ìyájọ́ Kunis Road. NTC Gumba Lautsi Pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa.

0: tó orí ètò wa ètò yín ètò akọni tìgbà wá sẹ lè ṣe rédíò tí lágelu ẹ rí pé mo níbi àti ń sọdún lásàmọjà a máa sọdún múláwá ń bẹ níta bá mọ̀ wípé tó bá délẹ̀ tán yọ kàrà ní yọ kàrà oko n ó tún fi àsìkò yìí pé kábíyèsí ọba alákínyẹlé ti ìlú akínyẹlé ọba ọ̀dẹ́nira wípé ẹ bá ní rán àwọn èèyàn lọ sí abá babaláwo ọmọkùnrin tí ń ti àwọn ọmọ kéékèèké mọ́lẹ̀ tó tún ń fi ajá sí ọ̀dọ̀ wọn àwọn géńdé méjì tí ń kó àwọn ọmọ yìí jáde lónìí ẹ ń bá rí wọn àánú òsè wọn kọ́lọ̀ má jẹ́ kí àwọn gan ó sinú bí lálẹ́ yìí torí ẹni tí bàbá àwọn ọmọ ń bá dé wọ́n ní yóò jẹ́ sàn bẹ́ẹ̀ yá ẹyẹ fún èèyàn méjì láàyè kí wọ́n bá ní tiẹ̀ dá sí èèyàn méjì péré ẹ̀yin minister of women affairs social
1: welfare
0: níjọba tìbílẹ̀ akínyẹlé ẹbí rẹ̀ babaláwo
1: àwọn obi ọmọọlọ wa àyìnjẹdẹ àwọn ẹnẹjẹ ẹnẹjẹ bá bọ àwọn èèyàn yìí ẹnẹjẹ ọmọ náà ọmọ jẹ
0: bẹẹni
1: ẹmọfẹ lónìí ọlọmọdé ẹni ìlànà rẹ ọmọdéka lọbẹ ẹnìwọlọ fẹ gbẹgẹ àrí sí àwọn ọmọ yìí ìka ní ọ ya mú ni
0: ọwọ gbẹyà
1: ọwọ gbẹyà
0: so minister of women affairs social welfare ni ẹka tìjọba àbílẹ̀ akínyẹlé ẹjẹ wọlé ká jẹ pé kò sí ààyè mọ ẹ ló.
2: ẹ mà ká ilé ìbínú gbà.
0: ẹka lẹ́sà.
2: má gba ọlọ́run bí èmi tì í.
0: àmì sà.
2: alhaji ọmọwé ayọ́lábógo láti lànàpẹ.
0: ẹ ṣeun.
2: ẹ rí mo fẹ́ wọ nǹkan tí kì í ṣe pé nǹkan kan ń ṣe ọpọlọ ọkùnrin yẹn.
0: Àwọn ni máa ń kó lò.
2: Torí tó bá gbé nǹkan ṣe é báyẹn, bóyá náà lè jẹ́ kí ìyàwó gbàdé. Ṣùgbọ́n obìnrin tó ti ẹ̀jẹ̀ pé inú yẹ kí wọ́n lè gbé àwọn ará àdúgbò àfáàmì rẹ̀ kúrò ọ̀gá ọmọ fún un. Ẹ̀rọ kó wá jẹ́ pé wà á lọ lọ́kọ̀ ọkùnrin ó sì balẹ̀ ọmọ ọdún márùn-ún ọdún mẹ́ta tó wá ń tì wọ́n mọ́lé báyẹn. Ilé ibi ló wà láìsí pé bóyá àkòyọkórí bẹ́yẹn. Àwọn obìnrin ojúkòó tó mọ èyí tí ọba yìí ṣeé ṣe ẹkọ mọ ikọ ọba tọjú ọba jẹ kùnú yẹn fẹ yà nǹkan kò dá bẹẹ o báwọn ọmọ ẹgbẹ ọba yìí wọn bá ní ìsinmi nǹkan ló lè ṣẹlẹ sí wọn níbi tí wọn wà yẹn
0: tó
2: o gbọrọ yẹn obìnrin àtàwọn ọkùnrin náà tó jẹ pé òun ṣe ọ̀ka lọ́wọ́ àti ọmọbìnrin kò dá ládùúgbò kò dá láàrin fámìlì nìyẹn bí àgbà tí ẹ̀ kọ́ ọ̀rọ̀ lẹ
0: pípẹ́ kankan ò lé wọlé mọ ibi tí àárìmọ ní alẹ́ yìí ni gbogbo ẹ̀yẹ tí ẹ̀ lè mọ̀ bá ní dá sí i abàmì kúnlé dagun dúró ẹ̀ ṣe barista daniel aramide ayọ̀nísà mẹ́sàn-án store mọ́gàjì ismail ajibola santo ojú òní ti mọ́gàjì ilé tajo mokinyin o bákan náà ni alhaji ike ẹlẹ́ran bódìjà mokinyin alhaji rashid iyọlẹ ogunṣẹ mokinyin o ojú òní ti tó fi dórí alhaji ramani eléyìn gold ní bódìjà ìbàdàn ibi tí àrìmọ lálẹ yìí ni alhaji adébísí olówó òdi kókó bàbá mi ojú òní ti yẹ kó àdúró ti ẹ pè mí sórí 08031 5909 tó bá tún di ní ọ̀la ẹ pa lọ́tọ̀ọ́la ẹ pàdé wa lórí ètò yín ètò wa orí ìkìlẹ̀ wa láago mẹ́fà ìrọ̀lẹ́ sáyẹkùn òní fòkó foríṣọgá àjàkùn òní jìn kó jìn ló ń gbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkànó ló kọ tèmi ń jẹ́ aráyé ẹ mọ̀jẹ̀ wàánù nira ìnira ọ̀dà orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì àní dì máa yí bírí o ó dàárọ̀.

0: ẹyẹ bí òkú ṣọwọ́ ní gbó owó ń jẹ́ àdùbí tradu medical clinic ló tún ṣẹyọ pẹ̀lú ọ̀kanrẹ́ egbògi tí wọ́n fi mẹ̀jìlẹ̀ gbé kalẹ̀ ogg powder fún kan gbà kan egbògi tó ń palẹ̀ àìsàn mọ́ lágọ̀ ara ogg powder ojú tó ń ṣú ara yíyún ẹ̀fọ́rí agbá gbígbà ọwọ́ àtẹsẹ̀ tó ń kú tàìtàì kòkòrò inú ẹ̀jẹ̀ bí ìrora kò gbà bẹ́ẹ̀ pẹ̀lú ìmọ́tótó ni wọ́n ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ewéńjẹ́ àdùbí tradu medical clinic ẹlẹ́rùmọ̀kẹ́ compound òkè ọ̀fà bàbá àṣálẹ̀ bus stop ìbàdàn ewéńjẹ́ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 005-345-9223
1: ogidi ní tòótọ́. Àwọn kòkòrò lọ́kan ọ̀jọ̀kan èyàn ò lè mọ̀ wípé tí kòkòrò ń bà jẹ́nu àgọ́ ara ọ̀pọ̀ tó bá ń a kàn mọ́ gbọ́ kòkòrò àsó pín sí àìmọye ọ̀nà bójú èyàn bá ń sú kòkòrò ní fà á kéèyàn mọ̀ di méjì lójú èyàn ojú ọmọ ṣe bí iná wẹ́dà a jẹ́ pé kòkòrò yìí gan ó lè gbójú lẹ́yìn tí ó sọ èyàn di tá ń wọlé.
2: Olóòtú kòkòrò fọyàn lójú kòkòrò ní ń fa ìsan rọpárọsẹ̀ tó bá ti kẹnu bọ omi àti ẹ̀jẹ̀ ara ẹ rí pọ́n màmá wa tí a tó bí ọgọ́ta ọdún síwájú lóko wọn ó rìn bí abúlé kan sí kejì abúlé kejì sí kẹta wọn ó ru ẹrù lóko láàárọ̀ wọn ó tún ru oúnjẹ tí wọn ó jẹ padà wá sílé lálẹ́ tó bá wá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ wọn ó bọ̀ sẹ́yìn ìkùlé wọn ó ja ìwé àtegbò ni wọ́n lò tẹ́mi wọn fi máa ń gùn táwọn bàbá wa tí wọn bá ń lọ sí oko láàárọ̀ wọn ó kó ebùsù lérí wọn ó fọ kọ́kọ́ èjìká wọn ó rìn bí abúlé kẹta sí kẹrin lẹ́yìn ìgbà náà tí wọn bá dé oko wọn ó tún wo sí rí ọ̀gẹ̀dẹ̀ kan gbọ́n bá ń bọ̀ alẹ́ lálẹ́ wọn ó tún sálẹ̀ ọ̀run tí wọn bá wá jí láàárọ̀ ọjọ́ kejì tó bá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ àwọn bàbá wọn jẹ ewé àtegbò ni ewé àtegbò ní èmi olóyè ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo olùbàdàn tí mo wá papọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe máa sọ pé ọmọ àfẹwò orí bí ni mí àgbà òye ni mí nílẹ̀ ìbàdàn àdẹ gbọdọ̀ fi ní jẹ́ oyè àwòdì ká mọ̀ lè gbé adìẹ àwọn egbòogi ìṣàǹbáyé tí mo ti ń lò láti bí ọgbọ̀n ọdún ní nǹkan kan sásìkò yìí tá à ń fi ṣètọ́jú àwọn kòkòrò yìí ẹ̀jẹ̀ aré láì bí ẹṣin o bẹ́ẹ̀ ni ìran aláṣẹ nìkan ọ̀pá kan ṣoṣo láwùsá mú lọ́wọ́ o tó fi ń dàgbà màálù ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo olùbàdàn tá a wà yìí kì í ṣoyè ìdánilọ́lá o àgbà òye ìmọ̀ ìjìnlẹ̀ inú káfíwé àtegbò sọmọ aráyé lóore ni èmi máa sọ fún pé egbògi tẹ́ ẹ bá lò láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa rí àyípadà rẹ̀ ni torí pé tí rọ́bá lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lòótọ́ ọ̀rọ̀ ọba béèyàn bá dẹ̀ ta fàsókè tó bá yí owó borí bọ́ba ayé ọ̀bá rí tọ̀rọ̀ ń wò ó ẹ̀dá kan ò ní gbowó ẹ̀kún kó fira jẹ mo ti máa sọ fún yín bẹ́ẹ̀ ti pẹ́ ẹ ti lòògùn lòògùn kò sáìsàn tí ò lóògùn tiẹ̀ kò sáìsàn táwọn bàbá wọ yìí fi ewé àtegbò wò àfi tọ́ọ̀bá tí ìdọ́dọ̀ oníwòsàn tiẹ̀ ẹ mẹ́ta ní àrùn àkọ́kọ́ láìlera ẹ kejì ní táwo tí ọ̀sán tá à ń pè láìsàn tó bá dẹ lẹ́ẹ̀kẹta ó lè di àrùn tó lè pa ẹ̀mí èèyàn run ẹ̀mí wa ní ọ̀jẹ̀sẹ̀ wa èmi ká mọ́ kí n pọ́ lórúkọ tárùn jẹ́ ẹ kà sí èmi olóyè ewéńjẹ́ àdùbí ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo olùbàdàn tá a wà yìí wọn à gbọ́dọ̀ fi àjòyè àwòdì ká mọ̀ lè gbé adìẹ ẹ̀ǹdẹ̀wò ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn egbògi wa ẹ máa bọ̀ fún tí ń jẹ́ kòkòrò ara àìsàn ilé ìdí rọpárọsẹ̀ tẹ bá wòran o kòkòrò ara lè fọyàn lójú ewé àtegbò tán àwọn ọmọ wa ń lò mo ti ṣe sílànà ọmọ tó tó mo ti ṣe sílànà torí òní olómi ní ọ̀fọ̀ àwọ̀ká tinú san ara powder ní ọ̀fọ̀ àwọ̀ká tinú ẹ̀jẹ̀ ẹ kà sí mi ní ẹlẹ́rùmọ̀kẹ́ compound òkè ọ̀fà bàbá àṣálẹ̀ láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òde ẹ sọ̀kalẹ̀ lọ já òde ìdí ayùn rẹ ẹ béèrè bí wọn ti ń tẹ ní láàrin ọjà ẹlẹ́ lọ sí òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní apá ọ̀tún yín bẹ bá dé bàbá àṣálẹ̀ ti rákọ mọ̀nà wa ń bẹ̀ ẹlẹ́ ń bọ̀ wá sílé bàbá ewé ń jẹ́ àdùbí ẹ̀rọ ọba ní sọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí òun náà ní 08033260141 tàbí 08053459223 08053459223 ẹ ní faisal ló gbá o.
1: ẹ ṣeun bàbá títí ọjọ́ mi ìta láǹfààní àti pàdé mo kí yín o fẹ́mi ògúnyẹmí rèé ẹni tí gbogbo ayé ń pè ní ológbòrò ọmọ bàbá tí ń bẹ lé lérú a ní faisal ló gbà ẹ kú.

òtún ètò ìṣínà aláyẹ̀ ògùn èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà ló kọ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí a sì sọ ọlọ́rọ̀ bọ́tìnì tí ń tẹ́gbìrà tẹ fílàǹfààní àti gbádùn ẹ̀ dáadáa ńlẹ̀

Elizabeth jeje oro wa lapa be ta jo nse ti gbogbo e ti fin lu ti gbogbo nko si lapa bi Kọ́láwọlé Adéníyí Kọ́ládézi International ó kọ́ mi ẹ̀lẹ́mẹ̀ ọ̀hún ẹ kó kalẹ̀ kalẹ̀ káàbọ̀ sórí ètò ìlẹ̀ ṣe wọn bá lànà kí ló bá mú bọ̀. Ojú ẹ̀ ní ń dàn yìí ó ti á yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ó ti yàtọ̀ gidi gan kì í ṣeré kì í ṣàwàdà. Ètò ti bẹ̀rẹ̀ lápá bí ó ká gbé bọ́dì ká ṣe gbogbo ẹ̀ pàápàá.

0: àmì ẹ̀pọ̀ olúwo ní gbàgbé èmi àti yín. lórin lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tí mo kó wá fún ìgbádùn ti yín pàkásítà lákọ́kọ́ fi wọlé mega 99 rè é. oríṣiríṣi orin tẹ́ ẹ fẹ́ fún ìgbádùn ti yín láwọlé sùn ó ń bẹ ń bí o. ẹ ti mọ̀ pé abala pọ̀ lórí ètò eléyìí tá a ti pi amọ sílẹ̀ tẹ́ láǹfààní àti gbẹnu sí tẹ́ láǹfààní àti gbégẹ̀ sí tẹ́ láǹfààní àti gbádùn dáadáa.
1: olúwa má bá tèmi.
0: abala àkọ́kọ́ abala gbé wa débẹ̀ ibi tá a ti láǹfààní àti gbéra wa káàkiri inú olóńgbò.

0: gbàgbé àgbọn ti job connect náà wọn kan wà lásìkò yìí tó jẹ pé wọn ní iṣẹ lọwọ eléyìí tó lè fún jẹ sórí tábìlì àwọn èèyàn kan àwọn kan èèyàn kan èyí ṣọlẹ tó bá rí iṣẹ o wọn ó ṣe bẹẹ bá sọ pé iṣẹ rè o wọn ó bẹrẹ sí ní ṣiṣẹ tó yẹ pé wọn èyí ṣọlẹ ṣùgbọn iṣẹ òun wá dà báyìí lásìkò yìí ẹyin kan wà tó yẹ pé ń gbọ mi lásìkò ẹ ní iṣẹ táwọn èèyàn kan lè ṣe lọwọ àtẹjíṣẹ nìkan ni kí ẹ fi ṣọwọ sí mi sójú òpó tí mo fẹ pè yìí 0806874932 ẹ bá ní iṣẹ tó lè fún jẹ sórí tábìlì àwọn èèyàn àgbọn tọrọ ọmọràn náà abala àkọkọ ni abalápọ̀ lórí ètò ilé ìtẹ́ láǹfààní àti jaládùn dáadáa bẹ̀rẹ̀ àwọn goons mi ilé ìtẹ́ àjọ wà lórí ètò yìí ẹ̀bọ̀ bá a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tá a máa ń gbẹ̀yìn dé gbogbo onú lúngùn tá a máa ń gbẹ̀yìn káàkiri yóò tún dùn lálẹ́ ìgbọ́ngbọ́n akọ́ sí i o torí pé tẹ́ ẹ̀ bá gbọ́ lálẹ́ bí ẹ̀ńpẹ́ mọ̀ọ́mọ̀ fi gùn ọ́ sọ gíní a máa dùn yẹn gidigidi gan o ọ̀làǹlé kan bá ń délé ńlẹ̀.
1: olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ.
0: abala àkọ́kọ́ abala gbéwà débẹ̀ yẹn gangan kí la fẹ́ fi gbéra wa débẹ̀ gan lálẹ́ yìí.
1: ọmọ ilé ìlàdùkẹ́ aya jésù kristi mo ń dúpẹ́ lọ́wọ́ oore tó ṣe fún mi a ṣe mọ́ ni.
0: ẹ jẹ́ fún yín wá sí alábí pasuma philip kẹ́ ẹ tún jẹ́ wò bẹ́ẹ̀ bá ti jẹ́ wò tẹ́ ẹ tún gbọ́ bó ṣe rí inú yá tún dùn dáadáa. mo kórin wá lọ́lọ́kan ọ̀jọ̀kan fún yín lálẹ́ yìí lórí ètò yín ètò wà lóyìn ládùn mò ń bọ̀ náà ẹ jẹ́ ń lọ gbọ́ pàṣónà tí n bá ti dé ètò ń tẹ̀ wájú pẹ̀láwọn goons mi ẹ̀lẹ́mbẹ̀ẹ́ kù kalẹ̀.
2: lọ́gbọ́n rí bí ara mi o.

0: 107. Ewé jẹ́ ògún wa. Káfí wúrà tí gbèsè tọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ní jàlá ńlọ ara. Àgbo olóye lọ́lọ́run fi rán o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ìṣọ́ni wáyàrá. Bàbá tọ́jú ẹ̀. Ìta ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn. Mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọ irú ìtọ́jú tá máa fún yín. A kì í rẹ́fọ̀ ọ́n ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìrórun sùn. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ sírísírí. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ tí ń fani so. Àjàjà àwọn ọmọkùnrin tó ní tàtẹ̀ kọlẹ̀. Má doni yẹ̀yẹ́ lọ́dọ̀ obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Ìṣọ́ni wáyàrá. Iṣu yìí ló gbẹ̀jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó dá ogúnlẹ̀. Obìnrin táìsàn ìbálòpọ̀ ti dá nǹkan sí lágọ̀ọ́ ara. Nǹkan àlejò ó má ṣe déédé. Àbí ká máa wojú ọ̀nà fẹ́rẹ̀ ìgbéyàwó bàbá olóyè. Ìṣọ́ni wáyàrá bàbá kájú ẹ̀.
1: O lè pe bàbá sórí nọ́mbà yìí 080-67-95-88-00. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 080-67-95-88-00.
0: Bàbá olóyè ìṣọ́ni wáyàrá ló pé a ò ní fàìsànlùgbà.
2: Mo kí gbogbo ibi tí afẹ́fẹ́ kàníyí bá ń fẹ́ dé.
3: Orúkọ iléeṣẹ́ wa náà ni bàbá olóyè ìṣẹ̀niwáyà ara tí gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. Ọ́fíìsì wa ò yí padà, a wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìṣẹ̀niwáyà ara máa gbà wá nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlápúpẹ́ ni? Kí ni ń dà wọ́n láàmú nú àgbára rẹ? Yálà ìṣẹ̀ ló ń dè wọ́n ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn. Báyà wọ́n ti ẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àti kò fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágbára. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti rìn gbùsọ̀kè ní sí gbùsọ̀kejì ó ti dìnira fún wọn. Báyà wọ́n ti ẹ̀ rìn wọ́nkú wọ́nkú òun tẹ̀ gbòlùbà gbòlùbà. Bí bàtà ó ti ẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ ẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápa lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló ti ẹ̀ wọlé sí wọn lára tí wò ó mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
4: Ọfà àrùkánẹ̀ dẹ wà tí wọ́n máa gbé ni káàkiri.
3: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní Lomẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyáàyá mi ní Lomẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyáàyá mi dáhùn sọ yóò ti lé ní 140 years. Fún ẹ ní kòwú bá ra abẹ́rẹ́ àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyáàyá mi. Ẹ wọ wá tí ìpogójì ọdún o tí ìpamọ́ ogún ọdún o tí ń lógo. Bọ́yá wọ́n ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹyin ojú rẹ̀ tẹ́ pé ó ti ń ṣe àkóbá fún ọ. Lẹ́gbẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn. Bọ́yá bí kùrukùru ni wọ́n rí àbí bí wọ́n máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
4: Nígbà míì kòkòrò ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́ a máa fa ìtọ́jú ojú tẹ́ pé ojú èèyàn ò ní rìn dáadáa àbí kí nǹkan ti alé sí ni lójú tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú
3: tàbí kí ojú tiẹ̀ léwó. Wọ́n lè pè ní kátaráàtì lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní tẹ̀rígíọ̀ lọ́la. Báyọ̀ wọ̀ tiẹ̀ ti rí yẹn kan tọ́ta kíní di ọ lójú bíi tẹ́ńdẹ́ báyìí. Àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
4: Bàbá olóyè
3: tó gba ayé a máa pè ní ìṣẹ̀niwáyà ara. Ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
4: 08067958800 bóyá kòrò náà jẹ ní tiẹ̀ ń dà wọ́n láàmú. Bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láàárọ̀ sì máa yan ẹ.
3: Bóyá àwọn tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lóró mẹ́wàá ó tó jù bẹ́ẹ̀ lọ tó yẹ pé yálà tí ọba tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ. Ara alẹ́ ọ̀tún ara alẹ́ oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn. Nǹkan ti ọ̀dọ́ tiẹ bó ṣe ń léjọ́ tọ́ba yìí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀. Gbogbo àwọn ọdún kan báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó. Yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kinní kan nínú rẹ bó ṣe ń yí sọ̀tún ní yíṣó sí. Gbogbo owó àwọn kan báyìí kò dá tó. Yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́sẹ̀ kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì owó ti dàtọ̀ wẹ́ẹ́lẹ́. Ẹ nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ọgbádùn rẹ báwo ni wọ́n náà ti fẹ́ gbádùn ara rẹ̀.
4: Jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
3: Ẹlòmíì dẹ̀ níyì omi lọ́gbọ́lọ́gbọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ lòmí ò lè dọmọ. Wọ́n máa ní kò ẹ̀kọ́ sẹ́yìn bẹ́ẹ̀. Tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ lọ. Ó dàbí kẹ́yìn rẹ 15 kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. Yálà bóyá àwọn tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ṣeré-ṣeré àbí kẹ́yìn ọmọ asẹ́kù sọ nínú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dẹ́ òkun ní kojú mọ́ tó mọ́.
4: Ọgbẹ́ ẹnu ni tẹlomi àìróhun sùn déédé ni tẹlomi.
3: Gbogbo àwọn ọdún kan báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́ pé èèyàn ò fi ní sàlááfíà bó ṣe yẹ kó ṣe. Ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o. Fa lè wọlé sẹ́lòmíì lára tẹ́ pé apá kan ẹsẹ̀ kìíní dasẹ́lẹ̀ lẹ àti wá sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora pa ẹ sì má jẹ́ abora wọn mọ́lé. Bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ọ́ ara yín.
4: Tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìṣẹ̀niwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. O lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08067958800 08067958800 8800.
5: Àìsàn ó kéré tóbi kò ní fara ń sinsin gbé.

0: ká bọ̀ padà látòkè lọ́hùn látòjú ọjà lọ́hùn. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ṣé mo já yìí sí pẹ́ ṣìyàwó ibi tó yẹ kẹ́ wà náà lẹ́wà yìí. Kí lágelu wọ́n ń pe bí òkè ga jòkè ńlẹ̀ Ìbàdàn.
1: Bí títí ò
0: wá. Bílẹ̀ wà tẹ́ ẹ ti ń gbádùn wa. Ẹ ti ń gbá látùgbà wa. Kí yín o ẹ̀lẹ́ ń bẹ̀ wọn kú kalẹ̀.
1: Báàgì ẹ̀ lọ, wọ́n lé ní títí ọmọ bá wọn kò bá ní rárá. Ilé ni ó ń gbà ya lẹ́yìn òwú.
0: Sálà àǹfààní àtijọ́ gbé yẹ̀wò. Wàá fi gbéra débẹ̀ gangan nísàn.
1: Ẹ bá mi jó ẹgbẹ́ ayọ̀.
0: Ọlọ́mọkọ tèmi àti ẹ̀jọ́ ń ṣe. Ẹ̀fẹ́ gbà kan. Nífẹ̀ẹ́ ara wa ó fẹ́ràn mi, èmi náà fẹ́ tiẹ̀. Mo lówó lọ́wọ́ jù mí lọ. Bí jájẹ jù mí lọ láwọn àsìkò yẹn.
1: Tí mo fi ṣàkọ kí o.
0: Ó bí ti ẹ̀ rí tajé ṣe.
1: Tí
0: mo nílò.
1: Iye ohun ṣe kí.
0: Àná ń gbìyànjú láti mókè láti dókè láti rí tajé ṣe náà ni.
1: Onijó ọlọ́pàdé omi.
0: Mo fẹ́ràn mi, èmi náà fẹ́ràn ẹ.
1: Aládìyá méjì ló.
0: Adẹ̀ ń bá eré àníyàn bọ̀.
1: Bẹ́ẹ̀ni mi lágbo lórí òde mọ́lá.
0: Débi wípé eré ìfẹ́ tá a ti ń ṣe níkọ̀rọ̀kọ́ ń dúró ti ìfẹ́ yẹn ti gbinlẹ̀ débi pé mo rú nǹkan yẹn kéèyàn ra òrùka pé òkè èèyàn ń pò. Ó sì síra wa tá a ti fò ká síra wa lọ́wọ́ tán.
1: Ṣíládọ́jú fi mọ́ ẹjọ́.
0: Láti ẹ̀dẹ́ kí n ṣeré wálé àwọn lọ́jọ́ kan kí n tiẹ̀ wá mọ́mọ́ sí òun pé dádì òun ò sí Nàìjíríà lásìkò yìí kí n tiẹ̀ kọ́kọ́ mọ́mọ́ sí òun náà. Ṣá débẹ̀. Wọ́n ṣe mí lálejò lóòótọ́. Ìgbọ́n mọ́ mi ẹ̀ wá bi mí lérè pé àwọn fẹ́ bá mi sọ eléyìí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Lóòótọ́ ọ̀rọ̀ tán fẹ́ bá mi sọ. Pé ọmọ àwọn báwọn ṣe wà
1: yìí.
0: Wọ́n kì í bá àwọn tí ò bá rí tajé ṣe dáadáa. Tí ò lówó bí àwọn. Tí ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápátá tó le dá sàmú kíọkíọ. Báwọn ò kì í fẹ́ bá rú ayé ẹni bẹ́ẹ̀ ṣe lọ́pọ̀ ìgbà. Pé torí ẹ̀ pé ọmọ àwọn bó ṣe wà yìí ọmọ ọ̀rẹ́ ọkọ àwọn kan eléyìí tó náà wà lókè òkú olómọ àwọn fẹ́ tó bá sì ti dé wọn ò jọ fẹ́ra wọn ni. Tí ẹ̀ kọ́kọ́ ń járí mọ́nú mọ́mí rárá ẹni tó ń fẹ́ leléyìí. Ojú mi kọ́rẹ́ lọ́wọ́ ojú mi lérò rò. Mi fẹ́ jábọ̀ jáde lójú mi. Orí mo wá rántí gbogbo àwọn eré ìfẹ́ tá a ti jọ ṣe sẹ́yìn ṣe sẹ́yìn ṣe sẹ́yìn. Àìdùnnú ọkàn yìí ni mo gbé kúrò lọ́dọ̀ wọn tí mo fi délé lọ́jọ́ yìí. Nígbà tí màá fi délé. Oríṣiríṣi ni mò ń rò. Gbogbo àwọn ọ̀rẹ́ tá a jọ máa ń ṣeré mi ò lé báwọn ṣeré mi ò lé túra ká. Wọ́n bi mí léèrè pé kí ló ṣe mí. Orí nǹkan kan sọ inú mi ò tiẹ̀ dùn rárá. Ṣùgbọ́n arábìnrin yìí ṣì ń pè mí ó sì nífẹ̀ẹ́ mi ó sì fẹ́ mi dọ́kàn bẹ́ẹ̀. Wọ́n á fi mí lọ́kàn balẹ̀ pé èmi lòun ò fẹ́ o ìyá òun àti bàbá òun kàn ń sọ tí wọ́n ní. Ọkàn mi tún balẹ̀ díẹ̀. Àmọ́ tó tún bomi tútù sí mi lọ́kàn tó tún rí bákan lọ́kàn mi ni wípé nígbà mo ń sọ̀rọ̀ tó rí ìyá rẹ̀ sọ pé rárá ṣe é ṣe pé ó fẹ́ gbóyà rẹ̀ lẹ́nu ìyẹn tún bomi tútù sí mi lọ́kàn.
1: Ó pé lálá tó ṣe fún
0: mi. Bí oṣù díẹ̀ tí ìyá ẹ̀ sì ti ń ṣàkíyèsí ń pé èmi àti ẹ̀ sì tó jọ ń wà ìyá ìwá mi kan o. Bó ti ṣe wá mi kàn ó ní òun wá bá mi jà yí pé òun fẹ́ kàn bá mi lọ́rọ̀ ni. Pé tó bá jẹ́ pé káàṣì ni mo fẹ́ o òun ó fún mi tó bá jẹ́ pé kò ń sì kọ́ chẹ́ẹ̀kì ni 50 million naira pé òun ó fún mi kí n kàn gbójú kí n mọ́ dé sàká ni ọmọ òun mọ́. Àlọ́mọ tí mo nífẹ̀ẹ́.
1: Irú orí mi ti lọ jẹ́ kìkìdá.
0: Àwọn tó yẹ pé mo nífẹ̀ẹ́ dáadáa. Fẹ́ bí ẹyin ojú. Ìwálẹ̀ mi ò lè gba 50 million kankan o.
1: Ìyẹn kọjá.
0: Ìfẹ́ tí mo ní sọ́mọ wọn ju kí n gba 50 million naira lọ. Ọ̀dọ̀wọ́ wọn mú mi ò fowó.
1: Ó máa fi ìfẹ́ ṣe.
0: Bí bá níbi ìbá gbowó, àwọn ò mí nífẹ̀ náà. Lo kí n kanlẹ̀ gbowó kí n gbójú.
1: Ẹ ṣe.
0: Ìfẹ́ mi ò lè gbowó, èmi ò ń fìfẹ́ báyàn ṣeré o. Bí bá jẹ́ yìí náà, níṣẹ́ yìí náà máa gbaró owó yẹn, ẹ dẹ̀ bójú ìfẹ́ jẹ́. Ṣé ẹ máa bójú ìfẹ́ jẹ́ ẹ gbaró owó báyìí yẹn? Èmi ò gbowó lọ́wọ́ wọn, omi ò gbowó o. Ẹ̀mi ò gbowó o, lóòótọ́ mi ò gbowó. A ṣe sọ ò jẹ́ ń bá ń tún mú orin mi, bá ń tún mú un bẹ̀ ń torí. Èmi àti ṣèyí náà ni emi ati omo un ati jo sere ife jina bi bi pe ati propose sira wa mo ti fun lo ka.

0: Hello, sir. Hello. Hello. Iba, oju opo yen o to. Hello.
1: Hello, e kale, sir.
0: E kale, o ko n bele tin pe yi.
1: Lati Ogbomoso ni, sir.
0: Lati Ogbomoso, oruko yin lati Ogbomoso. Bo le tin pe lo Ogbomoso.
1: Ati ti alapata. Oluwa to sin lati ti alapata.
0: Bode Oluwa to sin lati oke alapata, o ya.
2: Hello.
0: Ekale sir.
2: Orúkọ mi ni Arúgbó ìṣe àgàtọ́ aláìmísì láti wò.
0: Láti ìlú wo ẹ káàbọ̀ sórí ètò ẹ gbowó àbẹ́ ní gbowó ntí.
2: Ìfẹ́ tó lówó bí má nínú eléyìí ìgbẹ́ inú ìfẹ́ tó tọkàn wá nídìí gan olùfẹ́ tó yẹ kí ènìyàn òkú máa ní owó yẹn ẹ̀ta ni o ẹ̀ta ni. Bẹ́ẹ̀ bá kàn bẹ̀rẹ̀ jẹ́ lókù ọbẹ̀ mọ bó ti níbi ọmọ àwọn sí ni.
0: Ó dà kẹ́wàá ẹ̀wà ẹ̀gbọ́n mi káwálẹ̀ ẹ̀wà gbowó tẹ̀wà padà rọmọ ẹ̀fẹ́ létà bó ní ìṣẹ̀rí lára yín.
2: Ẹ ká tó gbúdọ̀ gbórí ti ẹ̀wà láyé nígbà máa ń ṣe fún mi.
0: Ọlọ́run ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn ìlú yín pọ̀. Ẹ ṣeun ẹ ṣeun. Hello.
3: Hello.
0: Ẹ bá ń pa rédíò tẹ fẹ́. Ẹ bá ń pa rédíò yẹn sà.
3: Mo fi pàmò síta mo sì pa ìjọba.
0: Ó yà mò ń gbọ́ yín bá.
3: Ẹ tètò.
0: Yẹ sà.
3: Àkọ́kọ́ kápákọ̀ wa ìfẹ́ tó bá tún ìfọ̀hún pé ẹgbẹ́ pápẹ́ ìpè kò í sì fẹ́. Hello.
0: Ẹ mò ń gbọ́ yín ẹ ní kì í ṣe fẹ́.
3: Yes, torí pé kí ni ó bá jẹ́ pé ẹ̀yin bá fẹ́ ìpè tó wà. Mo ní pè ní pé iná ọdẹ ní ìṣẹ́ ni.
0: Ayo.
3: Ẹ ní sọ pé test ni pẹ̀lú nǹkan. Láì tí ẹ fi jẹ́ kí kíní ẹ fara hàn naturally.
0: Ẹ mọ̀ pé ìyàwó tẹ̀ ń fẹ́ gan lè mọ́mọ̀ sí ṣá.
3: Ẹ jẹ́ ń sọ pé ẹ jẹ́ sọ pé ní ó kúrò ní kí wọ́n fi ṣe irú ẹ̀. Wọ́n dá o kọ̀lẹ́tì ó gbà á àbí kò bá gbà. Ẹ jẹ́ máa wáyé lọ́jọ́ iwájú. So the best thing. Gbogbo ẹ̀kùn tó bá jẹ́ èmi ò máa gba orílẹ̀ èdè ìrọ.
0: Ẹ dà ní ṣe kí ni?
3: Mi ò ní fẹ́ mọ́.
0: Ẹ ní fẹ́ mọ́.
3: Yes. Then ìrìn sẹ́rí ìrìn tó mi wá pè ní gbọdọ̀ sáà ṣé ó bá ní ìrìn ní ọ̀fẹ́ máa ní kí ìrìn bá ní ọ̀fẹ́ sí mi ìrìn tó fi pàṣẹ ìrìn ní ọ̀bà. Ṣé ọ̀rọ̀ sọ̀rọ̀ ìrìn tó fi pàṣẹ ìrìn ní ọ̀bà. Ṣé ìjọba ní kí ni ìdí ọ̀bùkọ̀ ìrìn tó so ẹni tí ò bá gbà àwọn ògbìn sọsùpẹ̀ ṣùgbọ́n àwọn tó fẹ́ pé ìgbìn kan gbẹ̀rẹ̀ ní abẹ́ láti pé mo fẹ́ ti ní ìgbẹ́ ẹ̀sẹ̀ pàṣẹ ìwúlò rẹ̀ dábò kan rẹ̀ that's not definition of love.
0: ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa ẹ jẹ́ lọ́ọ́ tajà náà tá a bá padà dé ètò ń tẹ̀wá.

woman of the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀ yáàjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited SNL Akakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plus 3 Light and Craft Building Mashon Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters Nadaki Ibadan

0: ìjọ Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù tí ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ ẹ tún fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbòjípo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ẹ̀rà èmi ò ṣe ohun titun ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gọ alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní mercy camp kilomita 18 Ìbàdàn Ife expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìfọ́nsí Ọlọ́run alaye Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nsí Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápí ọ̀nláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laagun, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìfétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tójú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọ̀láìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó máa lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọ̀láìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọ̀láìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Chavis PR Eye Care Foundation ló ń lọ gun tata tán wípé ti yín mélòó gbogbo èèyàn bàdá tábìbẹ̀ ẹja máa ń ra.

0: gbogbo to lu wa da da ni ṣugbọn ni bata daye ona kan tabi ona mi ta n gba lora wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lọwọlọwọ ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 1000 naira pere lowo kaadi ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to fe ma bi oro ku si nipa oro oju fun rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbogbo to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won n fa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
1: 070-101-52255
0: oju lo bara oni dinbo mo wa lagbari
2: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùnlá fi ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Màmá Wòlíì obìnrin Mary Alárápé Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ ni pàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ó ń láyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní tẹ́lẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi street end Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ní wàbá kan náà mọ́ lórúkọ Jésù.
3: Ó balẹ̀ gbàgbé gentleman of the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó dójúlówó office address wa ni plus 3 light and craft building Masan Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters na dadi
4: Bá dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n.
5: Fóònù pa ni.
6: Wo ọ̀rẹ́ mi, kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ.
5: Ògbó ní gbà wálé.
4: Tó gbọ́n pa Grace Field ni.
5: Níbo ló wà?
4: Jẹ̀ǹjà ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn.

ilé ìwé grace feed bẹ́ẹ̀ lówó ilé ìwé ò fani lápò yàrá ilé ìwé grace feed ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec grace feed wà ní number 9 sọfúnmadé close ladapo avenue off idi mango soka ìlú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 grace feed private school àti grace feed college ọ̀gá nìkan láwùjọ òkúta.

ṣe. Báyọ̀ wa ọ̀nà bájọ́ olú ìbí tó yè. O pùlọ́lá kẹ́mi. Báyọ̀ wù mí yìí. Ògìgí náà yọ Amos. Ọ̀pẹ́yẹmí praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súra lórúkọ Jésù.

0: kaabo padà látòjú ọjà tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì lágelu 96.7 FM òkè gajòkè ńlẹ̀ ìbàdàn náà lẹ̀ ń gbọ́ yìí. Orí ètò tá a pè ní lóyin ládùn.
1: Ẹ
0: ti ń gbádùn látọwọ́ aago mẹ́wàá. Ó dá aago kọ kémi àti ká tó fira wálẹ̀.
1: Ìgbọ́lásìkò
0: yá gbádùn àdáa.

0: eléyìí tá à ń bá bọ̀ eléyìí tá à ń bọ̀ abala àkọ́kọ́ abala gbé wa débẹ̀. Èmi o ọ̀rẹ́ gba 50 million credits fi ní ìgbà ni pé mo fẹ́ràn ọmọ ìyá ẹ̀ dáadáa ìyá ló dẹ̀ ti gbówó wá yìí
1: sátúrà mọ́ ní ilẹ̀
0: gbówó wá sọ pé ń gbójú o kí n gbójú o kò fẹ́ tí n bá ní sọ́mọ àwọn kí n gbójú torí pé ó ti ní èèyàn kan tó fẹ́ fẹ́ ọ̀rẹ́ àwọn kan tó fẹ́ fẹ́ nítorí ẹ̀ kó mọ́ dàbí ẹni pé àwọn ṣe bákan òun làwọn fẹ́ fún mi ní owó táwọn fẹ́ fún mi gan.
2: Ẹjẹ́ ń lò láti apá àbí délé taiwo àṣíwájú délé taiwo ẹni náà kò kalẹ̀.

0: Yes, ma.
1: Gbadura fun mi.
0: Ara o won ti ah baba te fe gbo.